0: Adama FM, I like it forever.
1: Mo ń gbádùn àdàbà.

0: Moki yako juma yoroyin ne kutu ayi lamu afin lati kan ya da ba FM 88.9 akure ilu ilarama kin lawa 13 bin satagun opoye mi jo dando ni royin saaju na egba koko to wa ninu iroyin na Ara Tinubu ti pase ki won gbe owo ti ajo EFCC ti won ri gba pada fun ajo Netfund Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti fi léde wípé àwọn tí wọ́n yàn sípò tí wọ́n bá fẹ́ rin ìrìn àjò lọ sókè òkun gbọ́dọ̀ gba àṣẹ. Orílẹ̀-èdè Israel ló ti dúnkùkù lájà ìgbésẹ̀ báyìí tako àwọn tí wọ́n dá nǹkan ru lẹ́nu bodè. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tí ó ń rí sí ìdáàbòbò iṣẹ́ ọpọlọ àwọn ènìyàn yìí ni Nigerian Copyright Commission ló ti ṣe ìkìlọ̀ báyìí fún àwọn tí ó ń ta ìwé ní ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Èkìtì tako kí wọ́n mọ̀ ta àwọn ìwé tí wọ́n jí iṣẹ́ ọpọlọ ọlọ́pọlọ pẹ̀lú àlàyé wípé ìwà ọ̀daràn gbáà ni eléyìí lábẹ́ òfin ọdún 2022. Ìṣẹ̀lẹ̀ tó jẹ́ olùdarí àgbà àjọ ọ̀hún ọ̀mọ̀wé John Asenin iná jẹ́ pé ó sọ ọ̀rọ̀ yìí ló ṣe ìkìlọ̀ náà níbi ètò ìtanijí èyí tó jẹ́ pé wọ́n ṣe fún àwọn tó jẹ́ pé wọ́n ń ta ìwé nílùú Àkúrẹ́. Asenin ọ̀hún ẹni tí olùdarí àjọ ọ̀hún tó ṣe àmójútó ìpínlẹ̀ Èkìtì Ọ̀yọ́ Ondo Ogun àti ìpínlẹ̀ Ọ̀ṣun arábìnrin olùrọ́pò ọ̀kẹ́ tí ó sojú fún fi léde wípé dídáàbòbò iṣẹ́ ọpọlọ àwọn èèyàn òun náà ni kì í ṣe wípé ìwé kíkà tọ́jẹ́ ti ìwé ìtàn nìkan bí kò sí wípé ó tún ní ṣe pẹ̀lú ìwé kíkà ìgbaradì ìwé tó ní ṣe pẹ̀lú ìgbaradì fún ìdánwò àtàwọn ìwé míì. Bákan náà ẹ̀wẹ̀ ó ní àwọn tó jẹ́ olùdarí àjọ ọ̀hún ló tún wá rọ àwọn tó jẹ́ pé wọ́n ń ta ìwé náà kí wọ́n rí dájú wípé wọ́n ń ra ìwé láti ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe ìwé ọ̀ngàn tí wọ́n ń gbé jáde. Olùdarí àgbà àjọ ọ̀hún kò sì tún wá ṣe ìkìlọ̀ fáwọn iléèwé kí wọ́n mọ lọ gba ìwé láti ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe ẹ̀dá iṣẹ́ ọpọlọ ọlọ́pọlọ ọ̀hún pẹ̀lú àlàyé wípé àjọ náà yóò gbé ìgbésẹ̀ òfin tako iléèwé tí ọba lugudẹ òfin ọ̀hún. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn tí wọ́n ń ta ìwé nípínlẹ̀ Ondo Ìdòwú Olúmọ̀yíwá òun náà gbóríyìn fún àjọ náà fún ètò ìtanijí tí wọ́n ṣe fún wọn yìí tó ní ó bọ́ sí àsìkò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ báyìí wípé àwọn owó tí àjọ tó ń fínro mẹ́ni tó bá pawó ìlú ní pónpó nílẹ̀ Nàìjíríà tí wọ́n rí gbà padà ní kí wọ́n ti gbígbé fún àjọ eléyìí tó rí sí ètò ìyáwó kàwé nílẹ̀ Nàìjíríà yìí ní Nefon láti lè túnbọ̀ jẹ́ kí wọ́n bá gbèdéke ojúṣe wọn fún àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ Tuji Alausa ló fojú ọ̀rọ̀ yìí léde lásìkò tó ń bá àwọn oníròyìn fọ̀rọ̀ jomi tú rọrọ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí. Alausa ní ìgbìmọ̀ ọ̀hún ló ti fọwọ́ sí báyìí kí wọ́n rí dájú wípé àwọn owó èyí tí wọ́n ti rí gbà padà tí ò sẹ́ni tí ó gbà ní kí wọ́n gbé lọ fún àjọ Nefond báyìí. Bákan náà ló tún sọ̀rọ̀ àsọyọ́ wípé àṣẹ ọ̀hún ló wà níbàámu pẹ̀lú owó tí wọ́n rí gbà tí àjọ EFCC rí gbà nìkan kì í ṣe eléyìí tí wọ́n gbà bí dúkìá tí wọ́n gbẹ̀sẹ̀ lé rárá. Bákan náà ẹ̀wẹ̀ ní mínísítà ọ̀hún ló ní àwọn ìgbésẹ̀ náà ni láti lè jẹ́ kí àjọ tí ó rí sí ètò ẹ̀yáwó kàwé kí wọ́n túbọ̀ ṣe iṣẹ́ wọn dáadáa. Bákan náà ni mínísítà fọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí Tuji Alausa ló ti pàṣẹ wípé kí àjọ tí kí àtúntò tó yanrantí kó wáyé nínú àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ nílẹ̀ Nàìjíríà lẹ́yìn tí wọ́n ní wọ́n fún wọn ní bílíọ̀nù kan náírà láti túbọ̀ ṣe àtúnṣe àwọn iléèwé àti kíkọ́ àwọn iléèwé tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ náà. Lórílẹ̀-èdè Nàìjíríà àtúntò ọ̀hún ó ní wọ́n fi ní eléyìí yóò túbọ̀ ṣe ìrànwọ́ fún ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fi léde wípé àfikún owó oṣù tó kéré jù nílẹ̀ Nàìjíríà èyí tí ó jẹ́ pé wọ́n gbé kalẹ̀ láti lè pínwọ́ ipa tí àtúntò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà mú báwọn èèyàn pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ó ní wọ́n ti fi rí owó láti ara yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo lórílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fọ̀rọ̀ ètò ìṣúná nílẹ̀ yìí Taiwo Oyedele ló fojú ọ̀rọ̀ yìí léde nílùú Àbújá lásìkò tí ó jẹ́ pé ó ń sọ àṣeyọrí tí àtúntò ọ̀hún ti ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe. Oyedele ó ní tírílíọ̀nù 15.5 lé ó ní wọ́n ti rí pa wọlé tí wọ́n rí látara yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo láàrin ọdún 2023 sí ọdún 2025. Bákan náà ni tírílíọ̀nù 5.5 ó ná jẹ́ pé wọ́n tún rí bẹ́ẹ̀ àti wípé ni wọ́n ti rí sápò ìjọba. Bákan náà ni tírílíọ̀nù bíi 10.5 ni wọ́n tún pín fún àwọn ìpínlẹ̀ káàkiri àti ìjọba àbílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní fi léde wípé ìjọba àpapọ̀ ló ti ná bíi owó tó tó bíi tírílíọ̀nù 9 náírà lórí owó tí wọ́n san tó jẹ́ àfikún owó oṣù fún àwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí. Ìròyìn kùtù àìlẹ̀ ń gbọ́ láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kínláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn tá a bá padà dé. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn tí wọ́n yàn sípò gbọ́dọ̀ mọ gba àṣẹ kó tó di pé wọ́n rin ìrìn àjò. À ń padà bọ̀ ẹ̀ kó kalẹ̀.
1: Bẹ́ẹ̀ni ọdún ìṣẹ̀ṣe
2: bóyá kálukú ẹlẹ́sìn ìbílẹ̀ ni kó jáde wìtìwìtì
1: gbogbo àwọn onímọ̀lẹ̀
2: àwọn olóríṣà
1: àwọn onífá
2: àwọn ọdẹ
1: àwọn alágbo
2: àwọn ilégún
1: àwọn oníṣọ̀gbọ́n àti gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ tó kù.
2: Democracy Park ní ọjà ọba Àkúrẹ́ ni ká ti pàdé lágogo mẹ́sàn-án òwúrọ̀.
1: From there láwa máa fi torin tìlú wọ́de lọ sí Adégbémilé Cultural Centre.
2: Láti bẹ̀ ó tún di gbàgede NEPA.
1: Níbi tí ẹlẹ́gbẹ́ ń jẹgbẹ́ wọn yóò ti máa display àṣà tiẹ̀.
2: Èyí lọ́balọ́ba àti ìjòyè.
1: Pẹ̀lú all custodians of culture and community leaders.
2: Àti àwọn government representatives.
1: Pẹ̀lú ará ìlú lápapọ̀ ní kẹjá jọ péjú.
2: A
1: dẹ̀ tí wọ́n fi àsìkò yìí pàrọwà fúnjọba wa nípínlẹ̀ Ondo.
2: Láti fún wa ní public holiday lọ́jọ́ náà.
1: Fọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá.
2: Kí unity, love and peace ó lè rẹ́sẹ̀ múlẹ̀.
1: Lọ́dún ìṣẹ̀ṣẹ̀ wà fún o.
2: Olóyè gíga.
1: Tọ́pẹ́ ìjínigà
2: Ayíyáde.
1: Ọba ògùn àgbáyé.
2: National president.
1: Ọba àṣà àgbáyé tèmi adára aríwájú
2: òye olùdásílẹ̀ ẹgbẹ́.
1: Ọba ìṣẹ̀ṣẹ̀ Monday Ọlájọbí Arígbàṣe.
2: Ọba ìṣẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ Ondo Àṣàmọ́ ti ìlú Ọ̀wọ́.
1: Òun ló ní ká kéde ẹ̀ pé
2: ọjọ́ Thursday ogúnjọ́ oṣù yìí
1: ni ọdún ìṣẹ̀ṣẹ̀ nípínlẹ̀ Ondo.
3: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
0: Ẹ káàbọ̀ padà ìròyìn tẹ̀síwájú. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti túbọ̀ sọdúnmọ̀ wípé ìjọba yóò túbọ̀ mọ ṣe àmúṣẹ òfin eléyìí tó níṣe pẹ̀lú kí àwọn tí wọ́n yàn sípò kí wọ́n mọ tí wọ́n bá fẹ́ rin ìrìnàjò lọ sí òkè òkun kí wọ́n mọ gba ìyọ̀ǹda láti ọ́fíìsì akọ̀wé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Àṣẹ yìí òun náà ló wà nínú àgbéta kan tí wọ́n fi síta èyí tí akọ̀wé ìjọba orílẹ̀-èdè yìí sẹ́nítọ̀ George Akume tí ó buwọ́ sí. Gẹ́gẹ́ bí ó sì ní òfin ọ̀hún òun náà ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé fún àǹfààní àkóyawọ́. Bákan náà ni lábẹ́ òfin ọ̀hún ní gbogbo àwọn tí wọ́n yàn sípò tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yàn sípò tí wọ́n fẹ́ rin ìrìn àjò lọ sókè òkun náà ti gbọ́dọ̀ mọ gba ìyọ̀ǹda níbàámu pẹ̀lú òfin àyàfi tí ó bá jẹ́ pé ilé iṣẹ́ rẹ̀ tí ó pa àṣẹ ìrìn àjò wọn lóko. Mínísítà fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ yìí èyí ni ọ̀gágun fẹ̀yìntì Christopher Musa ló ti sọ̀rọ̀ dánájú fún àwọn ajagun fẹ̀yìntì tí wọ́n fi ẹ̀hónú hàn wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó fi ara jìn láti yanjú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó ìfẹ̀yìntì wọn àti ìgbáyégbádùn wọn. Musa ọ̀hún ló sọ̀rọ̀ dánájú yìí nígbàtí àwọn aṣojú àwọn ajagun fẹ̀yìntì ọ̀hún tán ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ètò ààbò nílùú Àbújá. Ǹjẹ́ ibi tí àrìmọ̀ rèé lórí ìròyìn ní kùtù àìfún ti àárọ̀ tò ní Adéyẹmí làwọn àlúlò tí ròyìn ọ̀pẹyẹmí jọ̀ọ́dànù mọ̀ wá sí ti gbọ́ yín iṣẹ́ ò ní ó pè wá o lágbára lọ́wọ́ ọlọ́run.

0: lóko.
1: Àmọ́ tó ń jìnà ìwà àgbẹ̀ má sùn lágbẹ̀jẹ̀.
2: Ọdún yìí jẹ́sù ìpogun àyò wọlédé wẹ́rẹ́.
1: Ọdún bá ti dún, a rí nǹkan àjọ̀dún nípogun. Ọdún wa dùn. Èyí ni ìpogun àyò community council lábẹ́ alága Ọládélé Adésanmi Joseph.
3: Àti igbákejì rẹ̀ ìyáàfin Olúrẹ̀mí Ògúnlóyè.
1: Jáfe ń kí kábíyèsí His Royal Highness Ọba Rafael Ojo àti gbogbo ọmọ ìlú ìpogun wọn ni a kú ọdún yìí jẹ̀sù. Tó máa wáyé lọ́jọ́ Sátidé ọjọ́ kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣù yìí nílùú ìpogun. A ò ní rí kú ọ̀dọ́ ìdàgbàsókè yóò máa bá wa. Báwọn tó wà nílé ni àtàwọn tó wà lẹ́yìn odi. Ibi ò ní bá wa nípogun ó dókèrè. Alága ìpogun Ayo Community Council Ọládélé Adésanmi ó ní àṣẹ yìí ṣàmọ́dún.
4: Ẹ tẹ́tí sí kéde pàtàkì yìí látọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ olùdíje òkè egbò ọ̀nàrẹ́bù Adébóyè Adébáre sí gbogbo ìyá lọ́jà bàbá lọ́jà ọ̀kadà onímọ̀rúwá àtònímọ́tò wípé bẹ̀rẹ̀ láti Tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí ni àwọn agbófinró yóò máa fi páńpẹ́ òfin gbé àwọn kọ̀lọ̀rọ̀ sí onítàjà báwọn onímọ́tò àbọ́lọ́kadà eyín nínú ọjà ọba dá ìlú òkè egbò nígbà tọwọ́ òfin yóò máa tó àwọn kọ̀lọ̀rọ̀ sí ìyá lọ́jà bàbá lájé lọ́jà odò olúwa nílùú ilẹ̀ olùjì bákan náà là ń sọ fún àwọn tí wọ́n ń gba lock-up shop ní ọba dá òkè egbò tí wọ́n tún gbé fẹ́lò míì wípé ìjìyà tó nípẹ́ ń bọ̀ wá fún wọn láìpẹ́ ọjọ́
5: ó ti wá di èèwọ̀
4: fún ẹnikẹ́ni láti pàtẹ ọjà títà sójú títì ìjọba tàbí máa polówó ọjà nínú mọ́tò lójú títì tó wà láàrin inú ọjà ọba dá ìlú òkè egbò àtòdò olúwa ilẹ̀ olùjì mẹ́mẹ̀ẹ́ tó yeye bẹ̀rẹ̀ láti Tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àti Wednesday ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún yìí ẹnikẹ́ni tó pátá pàṣọfin yìí yóò fi mú kàtà òfin àti wípé àwọn agbófinró láwọn òṣìṣẹ́ ìjọba yóò máa kó àwọn ọjà tó ń bá lójú títì lọ ságọ̀ ọlọ́pàá tẹ́ sì máa fowó ribiri gbà wọ́n padà ìgbọràn sàn ju ẹbọ rúru lọ. Ìkéde ìkìlọ̀ pàtàkì yìí wá látọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ lẹ́lú òkè egbò
6: Jabu International School Ikeji Arakeji, established by Christ Apostolic Church Nigerian Overseas, is a secondary school where excellence has no limits. Jabu International School is committed to academic excellence in line with international standards. We provide a serene and conducive environment that makes learning effective and enjoyable. We offer admission in today and boarding programs, and we are committed to ensuring your child's academic journey is outstanding through high academic standards and strong moral values. Admission are now open into GSS1 to SS2 at Jabu International School, Ikeji Arakeji, Ilesha Akure Express Road. Why choose Jabu International School? Qualified and experienced teachers, conducive learning environments, optimum security, entrepreneurial skills acquisition, and automatic admission pathway to Joseph Ayo Babalola University, Ikeji Arakeji, Jabu. For inquiries, call 0803-6673-481 or 0706-4959-296. Jabu International School, for knowledge and godly service.
7: Àwọn àgbẹ̀ fi yẹn Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako. Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá yìn bí àgbàdo, kòkó, iṣu, àbàràgbà, watermelon, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékeka. Àbálájọ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí. Àbátúpa ní Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. Tá a bá wá kíyèsí wípé ìkè Dragon Super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Má lọ dá òtún ẹ̀. Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super Jagunlabi Gbankọ̀gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́ báyìí. Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù. Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú. 0811-189103-36 tàbí 0811-189-0234.
8: Dragon
7: Gbogbo àwọn àgbẹ̀ fi yẹn Dragon.
9: Ìṣẹ̀ṣe o.
10: Àwa làgbà.
9: Àwa nìbílẹ̀.
10: Àwa lọ̀gá.
9: Bẹ́ẹ̀ni ọdún ìṣẹ̀ṣe.
11: Bóyá kálukú ẹlẹ́sìn ìbílẹ̀ ni kó jáde wìtìwìtì.
9: Gbogbo àwọn onímọ̀lẹ̀.
11: Àwọn olóríṣà.
9: Àwọn onífá.
11: Àwọn ọdẹ.
9: Àwọn alágbo.
11: Àwọn ilégún.
9: Àwọn oníṣọ̀gbọ́ àti gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ tó kù.
11: Democracy Park ní ọjà ọba Àkúrẹ́ ni ká ti pàdé lágogo mẹ́sàn-án òwúrọ̀.
9: From there,
0: òye.
5: Pẹ̀lú all custodians of culture and community leaders.
0: Àti àwọn government representatives.
5: Pẹ̀lú ará ìlú lápapọ̀ ní kẹjájọ péjú. A dẹ̀ tún wá ń fi àsìkò yìí pàrọwà fújọba wa nípínlẹ̀ Ondo. Láti fún wa ní public holiday lọ́jọ́ náà. Fọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Kí unity, love and peace ó lè rẹ́sẹ̀ múlẹ̀. Lọ́dún ìṣẹ̀ṣẹ̀ wà fún o. Olóyè gíga. Tọ́pẹ́ ìjínigà Ayíáde. Ọba ògùn àgbáyé.
0: National president.
5: Ọba àṣà àgbáyé Tèmí Adára Aríwájú òye ni olùdásílẹ̀ ẹgbẹ́. Ọba ìṣẹ̀ṣẹ̀ Monday Ọlájọbí Arígbàṣe. Ọba ìṣẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ Ondo Àṣàmọ́ ti ìlú Ọ̀wọ́. Òun ló ní ká kéde ẹ̀ pé ọjọ́ Thursday ogúnjọ́ oṣù yìí ni ọdún ìṣẹ̀ṣẹ̀ nípínlẹ̀ Ondo.
8: Àwọn ìlú mọ̀ká olóṣèlú tẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó. Ọ̀nà ibùdé là àtẹ́jà lónìí bú fi. Tí wọ́n ṣàgbékalẹ̀ ajẹ́rìí iṣẹ́ bí ti o. Tinubu 2027. Àwọn ló máa ń pè wá. Pé ká jígìrì. Ká gbárùkùtì ìjọba àwa ara wa. Èyí tí bàbá wa. Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ń ṣe lọ́wọ́. Àgàgà nínú ìbò tó ń bọ̀. Ọjọ́ iwájú. Abẹ́ ti gbàgbé ni. Gẹ́gẹ́ tí bàbá dé bẹ̀. Ẹ̀yà tí ká fọwọ́sowọ́pọ̀. Ká péjọba àsìkò yìí lárugẹ. Kí nǹkan tá ń wá. Kó ba lè tẹ̀ wá lọ́wọ́. Àjù wa ṣe o. Ọ̀nà ibùdé là àti ẹja lónìí bú fi. Ṣùgbọ́n ṣàgbékalẹ̀ ajẹ́rìíṣẹ́ bí ti o. Fún Tinubu ló kéde.
10: Orin tọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń kọ rèé. Ṣùgbọ́n bí adìyẹ àgbébọ̀ bá ń bójú tó rọ̀ mọ́ ẹdìyẹ. Ó yẹ kó rọ̀ mọ́ ẹdìyẹ náà máa wà vigilant and prayerful. Ìdí rèé o ti Prayer Center Church of God U. Ṣé ti wá sí International Youth Conference. Níbi àrágbá yamúyamú ètò. Youth Revive. Ní PCCG. Àyófúre ìdọ̀rẹ̀ road Àkúrẹ́. Ní 21st to 23rd of August. Ní 10 AM, 3 PM and 11 PM daily. Torí dé ìrẹ́ náà máa bọ̀. Kò wá rí retí ẹ gbà. Tàbí kó o má sì jẹ́ kéyìí tó ti dáa tẹ́lẹ̀ ó bàjẹ́ mọ́. Ẹnu ka ìwé Psalm 119:9. Ẹ rí pé the only way a young person can stay on the path of purity is by living according to the word of God. Àwọn ọ̀rọ̀ kankankanka àti iṣẹ́ ìyanu Olúwa ọba máa balẹ̀ níbi ètò yìí sá. Àwọn ọ̀dọ́ tó ti wọṣọ ẹ̀mí gẹun ẹ̀mí bobi ẹ̀mí jinlẹ̀ nínú ẹ̀mí Ọlọ́run ló ń bọ̀. Lẹ́sìn fọlọ́run ṣọ́. Àtẹ̀lé DCT Tega. Glorious Twin. Pẹ̀lú Pastor Victor Olúwamọ́dédé tó jẹ́ o. Bẹ́ẹ̀ ni bàbá wa Samson Olúwamọ́dédé fúnra ẹ̀. General Overseer. Yóò fi àdúrà àti wàásù pitún bí ètò yìí. Ní 21st to 23rd, Youth Revived la pé o. The Prayer Center.
12: Lórúkọ èmi Israel Majesty Aba Dr. Ogunlade Aladelusi Aladetoyinbo Adudu the second the paramount ruler of Akure Kingdom ni mo ma siko yi dupe lo His Excellency Honorable Dr. Orimi Sanlucky Ayedatiwa lori ise takuntakun ona Akure ati agbegbe re ti se ateyi ko ti se lolo gomina daada won sere o tori won jo mi loju adura mi si olefo ki Olorun to bo darapo won joba ko se lo lupinle yi aju o sise gbaketi ona ki gomina re ati se ateyi ko ti se lolo ona re kesa adedeji udi agba ona kure lo soja re odo petu odo le odi olowo njuma ara ro mi ona ma ronu ona re se oyarubule right over ara e ko ti se lolo ona ijoka ona ni kilometer mewa atakure se don re ona e ma fo ati kete ona kure mi no re awo sere se ri fa kure ati agbegbe re ti loki ba ori kete ri ati san oni je mi ma si ko ri kete kete loba loba ijoye ati kete ara ilu pata nijo monday jokeni le logun osu kejo 2026 cb flag o kan pelu ifi lole overhead bridge ona ade sida bẹ̀rẹ̀ ń ṣàwọn láti adégbọ́lá jọ sùn. Títí dágbé mi lé. Mẹ̀ fẹ́ kí kẹtẹrí ajáde wìtìwìtì. Torí ìjọ ọdún lè jẹ́ ǹjẹ́kù wá. Àkúrẹ́ àti agbègbè rẹ̀ àtòbọ̀ tí a síwájú. Èmi His Royal Majesty Ọba Dr. Ogunlade Aladelusi Aladetoyinbo Ọdúndún the second paramount ruler of Akure Kingdom. Nímẹ̀ kéde.
13: Ẹ̀yin òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ yìí, ẹ̀yin dà, Red Granite ti kọ́re dé o. Are you a state civil servant and in need of a payday loan to manage your urgent expenses? Red Granite, a modern financial services company, is much ready to offer civil servants quick payday loan. You can get a salary loan with up to 24 months repayment.
14: Gbogbo òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ yìí, ìrọ̀rùn lágbà nílé iṣẹ́ Red Granite mú wa o. Wọ́n ní o lè gba lóòn fún ìrànwọ́ bùkátà rẹ̀ bí owó ilé. Owó
15: ilé-ìwé ọmọ ìgbòkègbodò ọkọ̀ títí torí ìgbáyé gbádùn ara ẹni o sì láǹfààní láti san lóòrùn rẹ díẹ̀ díẹ̀ fóṣù mẹ́rìnlélógún affordable interest rate èlé chipene tí ò kan nílé egun ẹ̀yìn ṣe rí kó rọrùn fáwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ nìkan ni o nọ́mbà ìdánimọ̀ rẹ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba nìkan ló nílò civil servant employee number for instant application and further inquiries visit Red Granite office at number 1 Ademola Adesida Street Edo Lodge Okejebu Ijapu area Akure Ondo State on Instagram at redgranite.africa you can as well call 0813-823-2150 urgent expenses made easy
16: There. Are you seeking for an institution to study health-related courses?
17: Okay.
16: Introducing JKM College of Health Sciences and Technology, a government-approved institution and well-equipped with modern-day facilities for learning and practicum. JKM College of Health Sciences and Technology is in affiliation with Ekiti State College of Health Sciences and Technology, Ijero in Ekiti State. We hereby announce admissions into the following studies and courses: Certificate, Diploma, OND, and HND in Community Health Technology, Health Assistance Medical, JM, Diploma in Public Health, and other courses. And the certificate will be awarded by Ekiti State College of Health Sciences and Technology, Ijero Ekiti. Our tuition fee is pocket friendly, while the application fee is 10,000 naira only. Admission for some courses into the institution is through JAMB. We also provide job opportunities for qualified lecturers. We are situated at opposite First Sawmill, Ogangan, Supari Akoko, Inondo State. And for more inquiries, call 081-2064-4426 and 081-5437-7844 or 081-5437-5072. JKM College of Health Sciences and Technology. Come to read, go to leave.
18: Magidi ojo chebojo yo chomomo lufe aki koko ya moye ojo ma ye yo lugbaju apupa ye mi ege chamola olori genet wura lade mule ama ba mo banyaju oride yi eyi wo to chi yo ma o honorable princess oluwa fun mi layo ade mule gun bra ama re ra wo parenu
19: eyi wo to chi yo ma o ama re yo
18: agada gba igba ure roda ko ori yamadu ko ma olori genet wura olade mulegun yeye luwa fupin mekindo omo ba mo banyaju omo rika so wu omo guda gbere gbeti omo ten loja oberu chagaji omo lije butobi orige muren o moge suwada yeromanu muren je jekunre o olori oba sib ademulegun kabiyesi oba okan ba loye lupin mana oloro lupin majoro agbosara erin dupin menaja erin chubo eche yoro jekunre o yeye luwa ti asun ere yi ijo kan dogun ochun yawaga yi ajajabu mama kagede olupin mi ato koju ba ti mo ongo musulumi ajadura mama only princess brown upin mi ke ba ti di joji mo ago mejo agbara mama ko mortuary saint louis ado korokoro san suli re upin mi ago meta achusa loli gbagbo ijo saturday ago mejo abo achusu gbeyin sara yoma uloma re upin mi aya san le re wo ago mesan abo aya chidupe mama ujo si Okay, Ugbala. Upeme owo. Boje o. Finders Resort and Hotel, kilometer 1. Ikare Road. Ibe awon ma lo oku ti agbaleji o. Ebi omo atawon mama olori Janet wura lade mule. Eyo mama sun jeje. Janet iwo pa sun mona mona sinako. Emulare.
20: Ah, aseki se gbogbo n to ba sele seda ni duniya kan logun aye. Ipa ile ti afofa omo eda n ko gan lopaju. Bawon kan ba de se bi awon kan na ni o tu tori pe ade tun ti yo.
21: Adura wa
20: Se bi wọn lẹni tó bá mọ̀nà báyìí là ń sá tẹ̀lé. Bẹ́ẹ̀ni, ìyẹn gangan ni mo fi ròyìn àfa Yorinde tí gbogbo èèyàn mọ̀ sí ọba Oro láti ìlú Ragbìjì, ṣùgbọ́n tí wọ́n kalẹ̀ kà sílùú Laramọ̀kínní ìpínlẹ̀ Ondo. Níbẹ̀ gan ni wọ́n ti ń bà ní bẹ́ẹ̀ lọ́hùn fún ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ayé, àìrọ́mọgbẹ́jọ́, àìlákojọ. Bẹ́ẹ̀ni wọ́n tún máa bá ni fìmọ̀ béèrè ohun èèyàn lò tó ń bá ìṣẹ̀dá ẹni mu lójú náà tí má bá dààmú jìnnà pẹ́ nínú ogun ayé tàbí eléyìí tó jẹ́ àfọwọ́fà gan. Àyọjúràn kọ́ iṣẹ́ tọ́lọ́ba mi gbé lé àfa Yorinde ọba Oro. Ọwọ́ ni o. Ẹ wo àdírẹ́sì ò gbọdọ̀ pọ̀jù lẹ́tà lọ. Ẹ kàn sí àfa Yorinde ọba Oro láti ìlú Ragbìjì ní Ayédè Street, ìlú Laramọ̀kín, tàbí kí ẹ pe nọ́mbà yìí fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0806-980-2815 tàbí 0708-531-9710. Ẹgbẹ́ ìgbésẹ̀ lónìí kí ẹ bọ́ lọ́wọ́ ogun ayé.
17: alákẹ́ ibo ló ń yára lọ báyìí lówùúrọ̀ yìí. Ọ̀rẹ́, o ní lọ́jọ́ gbígba abẹ́rẹ́ àjẹsára nílé ìwòsàn abẹ́lé wa. Mo mú ọmọ mi lọ gba abẹ́rẹ́ àjẹsára rẹ̀ kóòrùn tó yọ. Ṣé gbogbo ìgbà lọmọ rẹ yóò mọ gba abẹ́rẹ́ àjẹsára ni? Bẹ́ẹ̀ ni o, mi ò lè fi ìlera ọmọ mi ṣeré. Abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ lòdì sáwọn àrùn tó léwu bíi ìgbóná, pólíò, ikọ́ọ̀fe àti dipteria. Ó rọrùn láti tọ́jú ọmọ báyìí ju ká máa ṣe ìtọ́jú àrùn pẹ̀lú owó gọbọi lẹ́yìn ìwọ̀ ọ̀la. Àwọn òṣìṣẹ́ ìlera náà máa ń rán mi létí àkókò láti gba abẹ́rẹ́ àjẹsára tó kàn fún ọmọ mi.
21: Gbogbo ọmọ ló lẹ́tọ̀ sí ààbò kúrò lọ́wọ́ àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Abẹ́rẹ́ àjẹsára kò léwu, ó múnádóko. Ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn lábọ́dé ládùúgbò rẹ. Bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn, pè wá lórí aago 0916-824-5000. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó S Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ kí a jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
22: Ọlọ́run ọba mi gbágbára fún náà. Ó ní kò sẹ́ni tó lè tọwọ́ bọná. Ọba Láyélúwà Ìsòyà Majesty. Ọba Dr. Yusuf Bọ́lá Nípẹ̀kun. OON Sákìtì ìlú Arigidi Àkókó. Kábíyèsí. Ọ̀pá àṣẹ gàǹgà tí gbogbo ọmọ Arigidi Àkókó torí balẹ̀ fún. Ó ní Malam Gani Ashiru àtàwọn èèyàn rẹ̀ gbé káàkiri pé ọba ò sí nílù àti pé kò sí láàfin mọ́. Ìrọ̀ pátápátá gbà ní ìkìlọ̀ wá rèé o. Fún Malam Gani Ashiru àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n yé sọ̀rọ̀ àhesọ èyí tó lè dá omi àlàáfíà ìlú Arigidi Àkókó rú. Bíbẹ̀ kọ́ wọ́n ò rí pípọ̀ ojú ìjọba ológbò tó gbé ìyàgbẹ́ mi tó ń ta bẹ́rẹ́. Òun kọ́ ló bá ròyìn bẹ́jọ̀ ń ṣe dùtò. Ọ̀nẹ́bù Justice Adamu Jairu ló pàṣẹ bẹ́ẹ̀ nílùú Àbújá ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí pẹ̀lú case number SC-337-HIC-439 níbi tí wọ́n ti da ẹjọ́ tí Ọlọ́run tọ́lá OA dànù bí omi ìṣanwó èyí tó pe ìdílé pa Ọlánìpẹ̀kù Sàláù tí Adájọ́ sì fòǹtẹ̀ sí pé Kábíyèsí Ìsòyà Majesty ni ọba kan ṣoṣo nílùú Arigidi Àkókó tí gómìnà ìpínlẹ̀ Ondo fọwọ́ sí. Láì náà ni ẹjọ́ tí ọmọ ọba Túnde Ọlánìpẹ̀kù pe ìdílé pa Sàláù Ọlánìpẹ̀kù. Òun náà ni Adájọ́ Túnde omi rẹ̀ nù tibátibá tó sì fàwọ́ ẹjọ́ ọ̀hún ya gbẹrẹgẹdẹ. Àníṣe wọn ni Kábíyèsí Ìsòyà Majesty ọba Dr. Yusuf Ọlánìpẹ̀kù ni adájọ́ fọwọ́ sí gẹ́gẹ́ bí ọba Arigidi Àkókó. Ìlú Arigidi Àkókó ò ní bàjẹ́. Gbogbo àwọn olóyè ìlú

0: ìnàkó.
1: Èèlà mú kẹ́sì kẹ̀tìkẹ́tì ọ̀nìyàn sí ìsìnkú parí àbáríà.
2: Lè pa
1: Olúwàfẹ́mi Matthew ọmọ méjì.
2: Ká bẹ̀rẹ̀.
1: Lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún kan
2: yìí.
1: Nídàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́.
2: Ní Christian Wake
1: nídojúkọ.
2: Saint Joseph
1: Catholic Church.
2: Ní òkè Ìbẹ́dọ́.
1: Ìlàwọ̀ Èkìtì.
2: Ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n
1: oṣù kẹjọ náà na ṣe ìsìnkẹ́nìkaba.
2: Ní Saint Joseph Catholic Church.
1: Ní òkè Ìbẹ́dọ́.
2: Lùlàwẹ̀.
1: Ní kété gbọ́n ni.
2: Láyà gbábá lọ sílé ìgbẹ̀yìn.
1: Níbi kàtíà.
2: Lérúfẹ́rú.
1: Yẹ̀pẹ̀ kò yẹ̀pẹ̀.
2: Ní kété gbọ́n ni.
1: Ìjọ ẹni ọmọ sì kò bímọ.
2: Kàáyé ni.
1: Adédọyìn Event Hall.
2: Ní àlọ́
1: ìgbàrọ̀ odò
2: Lùlàwẹ̀.
1: Níbi kí ara ire ti akọrin.
2: The MC
1: Tobe Igiaruwe.
2: Àti Kẹ̀kẹ́ Àwàdà.
1: Kàtà darí ètò owó.
2: Lẹ́yìn àbá Honourable Kamisọ́lá Ọbámọ́yẹ̀gún.
1: Ó ṣe ènìyàn APC.
2: Bàbá Bukki.
1: Bàbá Ṣeun.
2: Bàbá Ọlámi Òtán.
1: Àbá Bíọ́dún.
2: Àbá Kẹ́hìndé.
1: Àbá Lẹ́kan.
2: Àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ.
1: Káre o àbá ọmọ.
2: Ilé àbá.
1: Ìwọ ní Mògún.
2: Àjídọ ọmọ wẹrẹ.
1: Ìwọ lọmọ ẹlẹ́fọ́ ẹ̀fọ́ sùgbẹ́mọgba yìí.
2: Ìwọ lọmọ rẹ̀ lọ́tún ọmọ rẹ̀ ló sì
1: jẹ́.
2: Honourable Kamisọ́lá Ọbámọ́yẹ̀gún.
1: APC ó ṣe ènìyàn.
2: Ìkéde fàbá o ti ta tẹ́rù nípa o.
3: Orí ṣàkè. Mamadun ṣe lẹ́mù rẹ o.
4: Wàá tiẹ̀.
3: Ọkọ̀ gwẹ́gwẹ́ ọkọ̀ gwẹ́gwẹ́. Kéde wa kó.
4: Kúmọ̀ ọ̀rọ̀ rárá o. Kéde wa kó.
3: Ó ń yọ̀n ẹ o kábíyèsí.
5: Tọ́dún ẹ.
3: Ó ti bẹ̀rẹ̀ ẹ̀mú rẹ o ní. Ilédùnmá rẹ̀ wé ní
5: pọ́dún jẹ́.
3: Bẹ́ẹ̀ni ọdún náà ó ti bẹ̀rẹ̀ eré yìí o. Ọjọ́ kejì dénógún.
5: Nínú oṣù kẹjọ.
3: Ọdún yọ ayé yìí.
5: Ajáṣe.
3: Agbọ̀dán.
5: Adìyàgbẹ̀ ìyá ọjà rẹ̀ fẹ́ o.
3: Kì máa dojú alẹ́.
5: Ojú àga àjìgbọ̀ ajáde o.
3: Ojú máa ti máa.
5: Ọ̀yá sọdọ̀gún.
3: Kì máa dogójọ́.
5: Ọ̀gbàgbàjàlé.
3: Àtagbọ̀n olúwa o.
5: Apá ilédùnmá rẹ̀ ní ń wá.
3: Kì máa yá dojọ́.
5: Bẹ́ẹ̀ ń lénógún.
3: Ọ̀yá lu agba.
5: Ìkàrà pàpàlà.
3: Émùrè olí.
5: Ọjọ́ kẹrù dénógbọ̀n.
3: Kábíyèsí.
5: Elémùrè tẹmùrè lí.
3: Àjọ lámùrè gèdè o.
5: Kì máa dalẹ̀.
3: Ọjọ́ bẹ̀tẹ̀.
5: Ọ̀pàjàgbọ́ alẹ́.
3: Ọjọ́ kẹrin dénógbọ̀n.
5: Ògùn àjàgbójáde.
3: Ẹnu ọ̀fọ́dí kárẹ̀.
5: Fọ́dún yìí ní ń wọ́n.
3: Ìṣúrọ́yà Májẹ́sì.
5: Ọba Bankole Adéyẹfá.
3: Elémùrè tẹmùrè olí.
5: Ọmọ Tàlùpẹ́ Wáyábóyè bá ẹ jẹ.
3: Ògùn ọ̀fọ́dí kárẹ̀ ní nǹkan àmúlọ. Ìlágbá Ilédùnmá rẹ̀.
5: Àwa ní pọ́dún jẹ.
6: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Welcome to Wesley University, Ondo, today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today and enter.
7: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí máa ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
8: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán kódà alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà.

0: pe nu àwọn arúgbó níjọba ìbílẹ̀ Owó kọ́kọ́kọ́ nìyẹn o. Wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa nípínlẹ̀ Ondo Yun Dr. Lucky. Orí mi sọ Ayédà ti wa gómìnà wa nípínlẹ̀ Ondo pé.
1: Mo ṣe o.
0: Fún ti owó arúgbó tó ń sọ fáwọn arúgbó lóṣooṣù níjọba ìbílẹ̀ Owó. Kí ni èyí tí àwọn arúgbó níjọba ìbílẹ̀ Owó fi ń sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa.
1: Torí pé yìnyínyìnyín kẹ́ni ó lè ṣe.
0: Èyí tí ò bá dúpẹ́ orí ẹgbẹ̀fà, ó bẹ́ dídínà ìgbẹ̀jẹ ni.
1: Ká tún dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ Owó.
0: Yóò nọ ibo ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
1: Bákan náà ló ní ká tún dúpẹ́ fún ọlọ́lá gómìnà wa.
0: Fún ti empowerment tí wọ́n máa ṣe fáwọn èèyàn lọ́jọ́ Friday yìí nílùú Owó.
1: Ìyẹn òní 21
0: ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2026 ti a wà
1: yìí. Ó ní ká dúpẹ́ o gómìnà wa
0: ẹlẹ́yin ju àánú.
1: Olólùfẹ́ mẹ̀kúnù.
0: The executive chairman of our local government honorable ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
1: Ló sọ pé ìjọba ìbílẹ̀ Owó túbọ̀ máa dùn sí.
2: Hey, wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: se igbamosi re ni lana se o ti ya were ni because opolopo ise si won ise si were asinwin o na se nse ni igbo wa ni oja jeun lara e wa lo ti gbe kolos so o jeun to ba ni ninu je ko de ni to ko se ni to ba ri lu awon mo yen o ma o eni to je obi gan you won't be proud that you are a parent to that individual so atoku oju ti mo fi wo ni pe o jeun ibanuje o jeun apewawo fun gbogbo wa lori lede Nigeria atomode atodo atagba ati joba ka jo foju wo dada pe nje o ye ko ma tesi waju ba atoku
1: mi
0: o to ba ni ninu je atoku
1: mi mo boya eri fonran kan fọ́nrán ọkùnrin kan eléyìí tó jẹ́ pé wọ́n ní ó ti gbé ọjà ti jẹ́ ọwọ́ adì wípé ara rẹ̀ gan ara rẹ̀ kò fi bẹ́ẹ̀ dá a mọ́ gbogbo ẹran ara ẹ̀ tí ó ti súnkì mi mọ̀ bóyá rí fọ́nrán lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí.
0: atọ́kù fọ́nrán yẹn kéré ẹ̀rí ẹlòmíì wọ́n sọ pé ọjà ti jẹun lára ẹ̀ afẹ́ kó sínú kànga. So ofunun te ri yen kere emi ti ri ibi ti emi ti ri omo ti o je pe o ti mu gbo o ti mu ogun oloro ti mu daada to fe lo ko senu moto
1: ati ri mi tin luwe lori titi
0: be ni
1: lai se nodo
0: to gbagbo pe nodo lo nwa o mo so pe foran yen te so yen kere ẹlòmíràn lọjà jẹun lára ẹ a fẹ lọ kó sẹnu mọtò. So atọ́kù gbogbo fọ́nrán yẹn ó jẹ́ ohun tó ń bani nínú jẹ atọ́kù mi ò mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi o.
1: Mo ń gbọ́ yín, à ń gbọ́ yín àgbọ́yé.
0: ó jẹ́ ohun tó ń bani nínú jẹ. Iṣẹ́ tẹ bá rí ìjàmbá tí oògùn olóró ti fà. Fún àwọn ọ̀dọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ọjọ́ ọ̀la sì wà fún wọn o. A kàn nílò láti bójú tó gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ni atọ́kù.
1: Sẹ́rin
0: gbogbo fọ́nrán tẹ̀ ń rí yẹn.
1: Sẹ́rin tó tiẹ̀ wá tó jẹ́ ohun tó ń bani lọ́kàn jẹ́ ni pé àwọn míì àwọn ọ̀dọ́ tó jẹ́ àwọn ọmọ kéékèèké nílé ìwé girama àwọn náà ti wá di ti ń gbé ọjà tí wọ́n ń gbé ọjà tí wọ́n ń gbé oògùn olóró tí wọ́n mú.
0: Atọ́kù
1: ẹ já bójú wo bí.
0: Atọ́kù mo fẹ́ sọ fún wa pé
1: hello
0: kò jẹ́ ohun tuntun mọ́ o. Atọ́kù ṣe ń gbọ́ mi.
1: À ń gbọ́ yín.
0: Kò jẹ́ ohun tuntun mọ́. This drug has built has gone beyond personal problem. It has turned to a family, community, and national development issue. So, ko pomo omo secondary school, omo secondary school leri. Omo GSX3, omo GS. O ti kọja pe ipele bayi ni mo wa. In fact, o fẹ ma si ibi ti o ti n ṣẹlẹ mọ laarin awọn ọdọ wa kekeke. Lati primary school research ti fi han pe even ọmọ primary school o involve ni drug abuse. So it has turned to national development issues. Ti gbogbo a ṣe kini ta gbudọ boju to daada atọkun.
1: Ọgbẹni Abiodun
0: ṣe
1: ẹ lero wipe ìgbésẹ̀ yìí jẹ́ ìkùnà fún àwọn òbí.
0: Atọ́kùn ẹ jẹ́ ń sọ fún yín dáadáa. Mo máa ń sọ dáadáa láwùjọ tí wọ́n bá ti fún mi láǹfààní láti bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀. Lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí èmi ò nígbàgbọ́ o ẹ gbọ́ mi dáadáa o káwọn èèyàn má dẹ́ ṣì mí gbọ́. Èmi ò nígbàgbọ́ pé òbí kan wà. Àwọn òbí kan wá àwọn òbí asọnilẹ́nu wá o because a gbọ́ báyìí pa àwọn ọmọ yahoo boys wọ́n pa àwọn òbí wọn tún ní parent association of yahoo boys.
1: Àwọn ìyá ọmọ ológun.
0: Àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ o. Àwọn ìyá kan wà bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ẹ̀mí gbàgbọ́ ní Nàìjíríà ta wà pàápàá nílẹ̀ Yorùbá no mi o mo fe gbagbo pe sasa ni obi ta ba ti e ko obi 100% jo ko si obi 70% ti o ni ma bomo e wi lati kekere ko si so e ri pe awon mo ta nso yi na elomi secondary school lo ti le secondary school lo ti yapa lo ti ya sakuro nile elomi bo ba se wire institution lo ti sakuro nile elomi mi ara awon mo mi mo se pari secondary school no so pe won fe kuro labe obi o won ti tagba to jubo they are mature enough so ha le die biru awon obi nikan
1: sugbon obi na lebi se bi idile kan na ni awon iyan ti jade
0: egbo atoku egbo mi dada pe awon mo to nse dada yen se idile kan na ko na ti jade ni
1: be ni
0: idile kan na ti jade
1: eh se yi o wa fi han wi pe awon obi kan kuna lori ati tojo awon mo won
0: mo gba daada pe awon obi kan kuna bo on ti mo so fun ya te ku ni pe ki se gbogbo obi lo kuna se gbogbo awon mo to mu polos gbogbo awon to da je on lara won yen se gbagbo pe obi won gbogbo palapata lo obi won n ba won wi ni won ba won soro se ri kini kan wa nipa eniyan ohun ti ohun na npe ni there is power of a personal transcendence o tumo si pe eniyan le se kini o ni agbara lati yan to fe da so eniyan ni olorun ti fun wa ni agbara yen olorun ti fun wa ni agbara yen lati se kini o lati je ki eniyan ko ni ohun to fe yan gbogbo ni mo nso yi atokun elomi secondary school lo ti ya pa kuro labe obi elomi after institution elomi to ba se wo institution ba lo ti ya pa kuro lobi so a le so pe gbogbo e na patapata o owo awon obi lo wa o awon obi kan na wa lo to atokun ti won toju omo ti won ki e nipa omo won ti won mo bo mo se nje ti won mo bi to mo nlo ti won mo irin ajo to mo won rin o sugbon ohun ti mo nso ni pe gbogbo e ko le daru awon obi gbogbo e ko le daru ijoba kini kan wa ti an pe ni peer pressure atokun kini kan wa ti an pe ni peer pressure to pe ibakeje ibakegbe po ibakegbe po ohun ba lawon ore mi se ohun ba lawon ore mi se obi nikan ni ka da gbogbo ẹbi yẹn ruo obi ni lọwọ o awọn ọmọ naa mu ni lọwọ ijọba naa ni lọwọ ṣugbọn a o le dẹbiru ijọba ati obi nikan ohun gbogbo ti a n sọ yi agbara lati yan wa nbẹ wa tọku so o wa lọwọ awọn eniyan wa funra wa o wa lọwọ awọn ọdọ ohun tọ́n bá fẹ́ jẹ lọ́jọ́ ọ̀la funra wa tọku.
1: ọ̀dà náà àlejò wa tí ẹ bá wá wò ó lásìkò tá a wà yìí ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ mẹ́nuba wípé ìbákẹ́gbẹ́pọ̀ àwọn láàrin àwọn ọ̀dọ́ pé ó tún ń ṣokùnfà bí àwọn ọmọ ṣe máa gbé ọjà tí ó tún ṣe máa ń mu ìmúkùmù ṣùgbọ́n yorùbá ní àgùntàn tó bá bájá rìn yóò jẹ ohun tí ọ̀yẹ́ kọ jẹ ṣé léyìí náà ṣé kìí ṣe pé ẹni fọ̀rẹ́ rẹ hàn mí kí n mọ irú èèyàn tó jẹ́.
0: bẹẹni atọkun ṣe rí ẹgbẹ́ ń sọ nǹkan kan fún wa ṣe rí òwe tẹ́ ẹ pa yẹn òwe kan náà ló tún sọ pé bí ọṣẹ bí ewé bá ti pẹ́ lára ọṣẹ
1: ó tún lè
0: di ọṣẹ o á di ọṣẹ so òwe yorùbá tó sọ pé fi ọ̀rẹ́ rẹ wọ̀n mí màá mọ orí èèyàn tó jẹ́ owó yẹn mọ tó ń sọ atọ́kùn èmi àti yín máa ti mọra kì í ṣe ní kì í ṣà náà
1: bẹ́ẹ̀ni
0: pẹ̀lú ìbáṣepọ̀ èmi àti yín mo mọ ìrìn àjò tẹ́ ẹ lè rìn ẹ mọ ìrìn àjò tí mo lè rìn bó ṣe rí nìyẹn tá a bá ń sọ pé ṣé rí ohun tá à ń pè ní peer pressure ohun tá à ń pè ní peer pressure ìbákẹ́gbẹ́pọ̀ ó jẹ́ in fact ó jẹ́ ohun tó lágbára nínú ayé àwọn ọ̀dọ́ ṣé mo pé àwọn ọ̀dọ́ tá à ń sọ we are talking about the age of 12 15 16 upward ṣe rí ipele tó wà yẹn ipele tí àwọn ọ̀dọ́ wà ní tí à ń sọ yẹn ipele tó lágbára ni so a lot of factors ló constitute to read kò sí ẹ lè máa bá ọ̀dọ́ tó ń mugbó ọ̀dọ́ tó ń jẹ ọjà ọ̀dọ́ tó ń mu kólóòs ọ̀dọ́ tó epo lẹ́jọ́ ń sùn lẹ́jọ́ ń jìn lẹ́jọ́ ń rìn lójoojúmọ́ kò sí wọn á fi lọ ẹ lọ́jọ́ kan so curiosity and experimentation will come in curiosity and experimentation it will come in and before you know it ẹnìyẹn ti yẹ kí ni ó ti bẹ̀rẹ̀ sí ní sọ pé aya débẹ̀ wò yẹ kí n ṣe wò yẹ kí n wò wò láì mọ ipa gan tó lè ní nínú ayé ẹ̀ tí wàá tọkùn ẹ jẹ́ sọ fún yín o ìbákẹ́gbẹ́ pọ̀ nínú ohun tá à ń sọ yìí ogun oloro han yin se pa kekere lo nku atokun
1: ti kini mo fe bere bere lowo onimo nipa eto ilera te sugbe je kin kokko bere bere lowo yin tori ati ri awon mi to je pe ti mimu ogun oloro yi to ba wora tan won le mo gbe duke awon ta ati re en tin fa so re tin lo ta lati le fi gbe ogun oloro
0: atokun seri seri ipa ti ogun oloro nko ni emi o ti emi o ni so ni party to ilera nikan
1: eh tori to ba ti wora tan to ti kini ti wo anu ara tan
0: be ni
1: o si tan le se
0: eyin be ni eri omo miran o a lo gbe iphone 1.8 million a lo fe ta ni 300,000 ogun oloro lo sise because there is mental disorder gbogbo to n fa ni yen mental disorder understand so I se ti eto ilera gan ni ka so ni drainage to physical and mental well-being aggression and risky things eri awon kan to wa risky won lati so lekan yen elomi a fe lo ko si kanga elomi a fe lo ko sa enu moto elomi a o fe sun ori bed a lo gun ori igi o fe sun ori bed ni o ori igi la lo gun elomi a ro bi aile lohun wa a sun si eyin butu a sun moju so gbogbo to n fa niyen it reduce productivity addiction and dependence gbogbo to n fa niyen as you be addicted to the eti wa wo pe elomi ti o ba ti ri tramadol a ko lowo oja o o ti le se nkankan elomi a so pe ti o ba ti ri tra to ba ti mugbo ohun o le kawe ori ohun o le pe abicolos it causes mental disorder so ohun to n fa ninu ago ara wa apart from internal awon to n fa ki n se kekere it affects our health, it affects our hemoglobin, it affects liver. Cigarette, awon to ti pa ni. Elomin wa fa eje jade bayi ni hospital. Nibi to mu sigade, eje dudu na ma fa jade, eje dudu. So, gbogbo to n fa ninu eto ilera wa ki n se ohun kekere. Ki n se ohun to kere, o de to o ye ka boju to dada because you are killing yourself, you are killing your health. Gradually
1: oda ogbeni abiodun maxwell ko to di pe fun yin ni anfani ati ma lo e je ka wo an ti etun ni ki sokunrin nikan awon obirin na ngboja
0: atokun o ta nso yi ko ni se pelu gender ko ni se pelu odo nikan agbalagba kan gbe oja agbalagba o grown man person a so pe o ti mu colos yo agbalagba so ko ni se pelu gender ko ni se pelu odo ni ko ni se pelu agbalagba ni so ohun ta kan so ni pe our topic this morning ni pe o da lori awon odo in to de fi paruwo bayi ni pe ki ojo ola awon odo yen o ma wa in jeopardy ki ojo ola awon ko le ni tumo emi o meni to fe yan eni to mu colos en to mu colos o to n kawo soke mi o meni to fe yan sipo so awon odo wa gudo ri pe odo ola won se kini o se pataki si won ipolera won se pataki si won kon mo mo pe ipole ta wa yi o je ipele to ye pe o ye ki eniyan ku sora e daada nipa eto ilera ara e daada to lojo iwaju e se atoku
1: oda e seun adupe lowo yin e je ka doke lohun ogbeni abiodun maxwell awon na ni won tin ba wa fi oro jumi tororo late kan alanfani ati pe dokita wa na to je onimo nipa oro polo ni FNC ni lu owo an pada bo na e ku kale
2: Achievers College of Nursing Sciences calling. It's admission season again. Achievers College of Nursing Sciences, Kilometer 2, Owo Ado Road, Ijako Housing Estate, Akure, Ondo State, an affiliate of Achievers University, Owo Ondo State, invites qualified candidates for admission. Candidates must have at least 5 O-level credits in English, Mathematics, Physics, Chemistry and Biology, and must score a minimum of 150 in the UTMA with the correct subject combination. Interested applicants can obtain application forms from the registry of the college at a cost of 20,000 naira. Screening of applicants holds daily, Monday to Friday, between 9 a.m. and 4 p.m. at Achievers College of Nursing Sciences, Kilometer 2 Owado Road, Ijapu Housing Estate, Akure, Ondo State. Call 0703-826-4197 or 0806-811-4056. Achievers College of Nursing Sciences, Akure, knowledge, integrity, and leadership.
3: We praise thee, O God, for thy spirit of light.
4: Awakening, awakening, awakening as a fold.
3: Who has shown us our Savior.
4: Awakening as a fold, the need of the heart. Awakening as a fold, a program to send men and women on flame for this generation. Awakening as a fold, a program to ablaze the hearts of men to make history repeated in their generation. Come to awakening and be flame-hearted, passion-hearted, and heat-hearted to leave your footprint on the sand of time and eternity like the saints of old. Join us in a four-day solemn assembly at Koshanti Grand, opposite Oyemeku Grammar School, Akure.
5: On Wednesday 19 to Saturday 22nd, August 2026.
4: The body, the vision, and the flaming passion to be steered in the hearts of men by the Holy Ghost through this program ever lived throughout generations to come. Amen.
6: Revival. Tell me Monkey Smart, not because it's three near. But now Monkey will jump past the eye, they quick see.
7: Don't call me auntie.
6: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
8: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the gas boats they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
9: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
10: mami
9: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
10: hypo ke
9: beni awon kokoro ifojuri ki igbalero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
11: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
3: hypo
1: to e ka bo pada lati oke lohun ohun ti a n soro le lori ohun na lo ni se pelu asilo ogun oloro eye ti o ti e ti wa din to wopo laarin awon odo ni orilede Nigeria mo ti ni dokita ti won je onimo nipa oro itoju aisan opolo papa julo ni ile iwosan FMC ni lu owo dokita dare Adewuya e ba n ki awon ara le
12: e ka ro lotu e ka ro gbogbo ara le o bawo lara o
1: adupe o
12: apo asiko yi
1: adupe o e seun o e je ki n bere bere ye oro gbigbe awon awon odo lolede Nigeria bi o si je wi pe ogun oloro o ti wa di nkan si won lorun bayi elomi o mu ko ti e ni dabi eyan mo yo wa dabi pe o ti ni arun opolo e ba wa salaye ohun ti akoba en ti ogun oloro yi mimu ogun oloro yi akoba re fa awon odo
12: e se olotu gege be se so o ti wa di nkan to je nkan ti o n ba wa leru bayi kin to so akoba to n se e je kin so idi ti eru gan fi n ba wa awa gan ta je onimo ijile o ni pe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé owó pọ̀ láàrin àwọn ọ̀dọ́ ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń pé bí ọmọ ogun ọdún kan tó bẹ̀rẹ̀ sìn ọmọ ọdún mẹ́wàá ti ń bẹ̀rẹ̀ tẹ́ bá dẹ̀ wo ìgbà tí ọpọlọ ṣì ń dàgbà sókè ni ọpọlọ tó ń dàgbà sókè téèyàn wá ń tún ṣe àkóbá fún wàhálà ni tá a bá tún wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin ló wọ́pọ̀ ṣùgbọ́n báyìí àtọkùnrin o àtobìnrin o kò sí yàtọ̀ mọ́ àwọn ogun olórí tí wọ́n tún ń ṣe báyìí ó tún ní ipa ju àwọn ilé tó wà tẹ́lẹ̀ lọ à ń pè wọ́n ní synthetic iṣẹ́ àwọn ilé tí wọ́n rí inú igbó wọ́n lọ́nu láàbù láti lọ gbé jáde ni àkóbá tó dẹ̀ ń ṣe fún ara ó pọ̀ àwọn yẹn tún máa ń pẹ́ lára ju àwọn tá à ń pè ní natural wọn lọ tábà tún wò ó ọ̀pọ̀lọpọ̀ ń sìn báyìí ẹlòmíì ń gbé ẹyọkan ló mu tẹ́lẹ̀ wọ́n ti wọ́n kó bí mẹ́ta mẹ́rin ọ̀nà máa sọ pé wọ́n po chemical papọ̀
1: wọ́n po pọ̀
12: nǹkan tí eléyìí dẹ̀ ń ṣe lára ó pọ̀ lápọ̀ jù òun la ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n wà lórí street ẹlòmíì wà tó jẹ́ pé àwọn tá a máa ń admit tẹ́lẹ̀ sí ọ̀dọ̀ wa tá a bá admit èèyàn mẹ́wàá bóyá èèyàn méjì ló máa ní ọ̀rọ̀ à ń lo ogun olóró ṣùgbọ́n báyìí ta ba admit eyan mewa a ma ri mefa meje
1: to je pe ogun oloro lo gbe ade be
12: beni beni and ta ba tu elomi wa to je pe ko lowo sugbon opolopo nkan lawon eyan ti wan lo bayi elomi a lo lo nkan ti o ye ko lo elomi a lo si mu esibi to ye ko sisi ejo lowo gan a ma wa nkan ta lo elomi opolopo nkan lawon eyan wan lo si to je pe a gboro so lori afefe
1: beni
12: ki won down ibere yin pe awon akoba wo lo nse ona meta lo wa ilera physical health awon ogun lori o ma n ba ago ara je ni o ma n ba okan je the heart opolopo awon odo lo tin ni heart problem lai pe ojo bi je pe awon ogun loro yin ni won lo n fa o ma n fa problem fun lungs fukuta fi mi opolopo awon to mu siga to je pe to ba mu debi kan to je pe a ma fa akoba fun lungs won te ba ri gbugbu awon to nse siga yen won a ri ya sibe pe smokers are liable to die young because opolopo lo ma ni cancer of the lungs after some time ti won ba ti e ti degbe yen elomi a mu kini yen to je pe a ma nkan ta pe ni aisan ti aya iko upper respiratory or lower respiratory tract infection to je pe a ma treat e bo se nwa lo se nlo wọ́n máa lo antibiotics because after some time immunity ẹni ẹ̀ tó jẹ́ pé àwọn sójà tó ń dáàbò bo ara yes a wa lọlẹ̀ ẹni a máa sick all the time apart from that even ẹ̀dọ̀fóró wa tá à ń pè ní liver téèyàn bá ti ń mọtí especially àwọn pẹlẹbẹ gbogbo ẹyẹn ó máa ń ba liver jẹ ọ̀pọ̀lọpọ̀ láti tó jẹ́ pé wọ́n ti ní liver disease torí pé wọ́n mu ogun olóró yìí apart from that ó tún ń ba kidney jẹ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kéékèèké báyìí lè rí tó jẹ́ pé wọ́n ní one form of kidney problem or the other tó dẹ̀ jẹ́ pé kò sí nǹkan míì tó fa ju ogun olóró ẹlòmíì wà tó jẹ́ pé ó ní nǹkan míì tó fa ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé ìmúkúmi ló ń fa and yàtọ̀ sí pé ó ń ṣe àkóbá fún àwọn ẹ̀yà ara yìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé bóyá torí pé nǹkan tó mu ẹlòmíì lọ mu ọtí àbí ẹlòmíì lọ mu igbó ó bọ́ sínú mọ́tò ń lọ before you know it kò rí mọ́tò tó ń bọ̀ ó ní accident ẹlòmíì jábọ́ sí gọ́tà apá kan ẹsẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àkóbá yìí ló ń ṣe fúnra that is physical psychological tẹ́ bá wá wò ọ̀pọ̀lọpọ̀ àrùn ọpọlọ ló lè wáyé nípa pé èèyàn ń lo oògùn olóró nǹkan kátẹ̀ tó sọ ti pé bóyá ó lè da ọpọlọ rú nǹkan kan wà tá máa ń pè ní addiction tí a máa ń pè ní dependence
1: tí ó di bárakú sí wọn lọ́rùn
12: ó di bárakú a wá di pé tẹ́niyàn ò bá rí a máa wà kiri tí ò bá lówó a lọ ta generator a lọ ta television ẹlòmíì a lọ fi fóònù ẹ̀ dúró níbi tó ti ń ta kinní yẹn ó wá di pé ẹni tó ń lọ school kò lọ school mọ́ ẹni tó ń ṣiṣẹ́ kò ṣiṣẹ́ mọ́ oògùn yìí ni láti àárọ̀ di alẹ́ tó bá di tó stage yẹn ẹni ẹ ti wà addicted wàhálà ti wà yàtọ̀ sí yẹn àwọn àìsàn ọpọlọ míì túbọ̀ tó yẹ pé ẹlòmíì lè máa gbọ́ ohun tẹ́lòmíì ò gbọ́ ẹlòmíì àá máa dá sọ ẹlòmíì àá máa dá rìn láì sẹ́yìn tó ń bá sọ̀rọ̀
1: ẹlòmíì tiẹ̀ lè máa wẹ̀ lórí títì
12: bẹ́ẹ̀ni ẹlòmíì ẹ̀kan rí ó kàn sáré lọ a tún sáré padà ẹ máa wò pé kí ló ṣẹlẹ̀ ẹlòmíì á wà láàrin títì a sọ pé òun ni traffic warden a máa páàsì mọ́tò láì ṣe pé bóyá ìjọba àgbà ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn yẹn ni pé a máa ń pè ní experiences hallucinatory experiences nǹkan tí àwọn ń rí àwa ò rí tó bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti ń di pé wàhálà ti wà nìyẹn tí a bá wá bójú tó ní lẹ́wù yẹn a wá di pé ẹni yẹn bọ́ síta ó wá ń ṣe bíi ẹni tó ní gángan tí wọn bá wá bójú tó ó lè wà bẹ́ẹ̀ títí ayé àwọn then that is psychological ẹlòmíì dẹ̀ wà tó yẹ pé ìrẹ̀wẹ̀sì ọkàn á dé ba ẹlòmíì tí ò bá lo oògùn yẹn a máa ní ìjayà a máa ní ìpayà ẹlòmíì ò ní lè sùn láì rí àwọn oògùn olóró tí wọ́n ń lò yẹn so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè ṣẹlẹ̀ then the social part nípa ìbágbépọ̀ àwa ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn olóró ó lòdì sófin tán bá rí lọ́wọ́ èèyàn ẹ̀wọ̀n ni téèyàn bá ń ta ẹ̀wọ̀n ni téèyàn bá ń mú ẹ̀wọ̀n ni so ọ̀pọ̀lọpọ̀ ló ti dèrò ẹ̀wọ̀n torí pé wọ́n mu oògùn olóró ọ̀pọ̀lọpọ̀ ẹbí ló ti dàrú ìyàwó àti ọkọ wọn àgbọ́ tara wọn bàbá àtọmọ wọn àgbọ́ tara wọn ọ̀pọ̀lọpọ̀ ẹbí ló ti dàrú so àkóbá tí kinní yìí ń ṣe fún ara whether the physical psychological or social ó pọ̀ gan.
1: Ọ̀dà ẹ ṣeun dókítà ẹ jẹ́ ká wá wò ó báyìí ẹ mẹ́nuba ọ̀rọ̀ pé bí àkóbá tó ń ṣe pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àrùn ọpọlọ abi o le ati ibagbepo laarin awon eyan to fi mo opolopo awon igbese en to nbaje lago ara e menu ba wi pe obirin gan o wa di pa won na tin gbe ogun loro tele tele sire ati mo wo wi pe boya okunrin o awon ni won awon na mo gbe nkan bayi abawon na mo mu nkan bayi awon na mo se bayi sugbon ki lo tun wa je ko je pe obirin na o tun lowo ninu ka mo gbe ogun loro
12: sey bi olorun se da wa olorun da wa bi eyan atokunrin atobirin ani the same need nkan ti ani lo nkan kan na ni o kun yato die die ni so te ba wo orisirisi idi lawon eyan fin lo ogun loro yi elomi wa to je pe oni nkan ta npe ni social skills ko ni bi a se ba eyan sore ba se ba eyan soro oni ba se nduro in public kali address crowd oni
1: awa o pe to n ba ti gbe
12: yes so elomi wa to je pe ta wore ba pe e wo ba won eyan sey wa logun to ba logun wa le soro ni ta wa le se wa le feel okay ibi ti won tin san opolopo si awon kini ni yen on la ma npe ni peer influence gba mi to ba di pe peer influence wa po gan wa di peer pressure àwọn èèyàn ò dẹ̀ kí n bá mi ṣeré ṣùgbọ́n ó dà pé àwọn tó ń mu nǹkan ẹ̀nà tó wá tó wá ń fìfẹ́ hàn sí mi jẹ́ kí èmi náà join wọn ẹlòmíì wà tó jẹ́ pé ibi tí wọ́n ti tàn sí nìyẹn wá di pé mo try ẹlẹ́ẹ̀kan mo fẹ́ máa lo all the time ọ̀pọ̀lọpọ̀ ìdí ni ẹlòmíì fi ń lo ẹlòmíì ní a lot of challenges bóyá ó ń dojúkọ àwọn ìdojúkọ kan nínú ilé bóyá ó ní wàhálà ni pe a ko mo win school elomi a wa so pe gbogbo wahala to n se gan to ba mu kini wa wa oke wa gbagbe gbogbo nkan ti o n ro sugbon etan ni teni e ba ti lo to ba ti hide e a gbagbe sugbon a tun pada wa won la ma n pe ni maladaptive coping mechanism o dabi igba ti eyan fi ete pa lapalapa ni igba teni yen lo yen o le inu e le dun die sugbon wahala yen si wa nbe wahala yen a tun ma po si so o dàbẹ ni pé èèyàn ń wá solution tí ò sí nbẹ so òun ló jẹ kí ọpọlọpọ máa lo àwọn oògùn olóró yẹn pàápàá àwọn ọdọ wa ẹlòmíì dẹrẹ yorùbá máa ń sọ pé ajẹgbọdọ ń wá
1: ẹnìkanra
12: ẹlòmíì wà tó yẹ pé ó ti ń lo kíní orí pé kíní yìí ó ti ń di wàhálà sí mi lọwọ jẹ́ ń tún mẹ́lòmíì mọ́ra àwọn ọ̀dọ́ míì tún ń ta kíní yìí so tán wá kọ́sítọ́mà ẹni tó bá ń ta nǹkan tó ń wá kọ́sítọ́mà a máa sọ fún àwọn tó fẹ́ tà fún pé kíní yìí ó dá o tó bá lò so òun ló ṣe wá jẹ́ pé àtokùnrin o àtobìnrin o òun ni gbogbo wọn ń lo àwọn oògùn olóró yìí.
1: mo tiẹ̀ bá wọn mo bẹ́ nìkan sọ̀rọ̀ tó jẹ́ pé ó ń lo oògùn olóró yìí mo wá kí ni nǹkan tí òun rí nínú ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé ẹlòmíì ọwá tó ń bá ti gbé báyìí òun ò tiẹ̀ ní í sí pé n tó máa ṣẹlẹ̀ ní bí ọdún mẹ́wàá òun ó ti máa rí mo wá wò báyìí pé n tí wọ́n ṣẹlẹ̀ ọdún mẹ́wàá ó ti rí bí ọ̀nà òbí ti bò
12: ṣe rí tí àwọn èèyàn bá lo oògùn yẹn àwọn kankan wà tá a máa ń pè ní hallucinatory experiences pé nǹkan tí àwọn ń rí àwa ò ní
1: rí mọ́
12: nǹkan tí àwọn ń gbọ́ àwa ò ní gbọ́ tí àwọn ọpọlọ wa ló ń túmọ̀ gbogbo nǹkan tó wà láyìíká wa
1: bẹ́ẹ̀ni
12: ó tún láwọn nǹkan tá a máa ń pè ní belief nǹkan tá a gbàgbọ́ nú ẹ̀ bá a ṣe jẹ́ báwọn èèyàn ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn olóró yìí ó máa ń jẹ́ káwọn èèyàn kínú wọn dùn yàtọ̀ ibi tí inú wọn bá ti ń dùn yẹn àwọn kan tí wọn á máa rò ó yàtọ̀ sí nǹkan tá a máa rò ẹlẹ́mìí lè máa rò pé bóyá òun ni gómìnà ondo state nígbà tán bá wà tán bá ń lo kinní yẹn lọ́wọ́ tí wọ́n há yẹn ẹlẹ́mìí lè belief pé òun lòun ní gbogbo owó tó wà láyé ẹlẹ́mìí á sọ fún yín pé òun lágbára òun lè sọ kedilẹ̀ so state tí wọ́n wà yẹn ó máa ń dùn mọ́ wọn pé state tún yàtọ̀ sí ibi tí mo wà ẹlòmíì tí ò ti jẹun àárọ̀ tẹ wá fún ní nǹkan tó mu tó wá rò pé bóyá òun lòun lówó jù láyé so ìgbà míì wà tó yẹ pé àwọn ọ̀dọ́ wa wọ́n fẹ́ nǹkan tá a máa ń pè ní escape from their reality ẹni tí ò lówó tá a fi jẹun tẹ wá fún ní nǹkan tó lo kíní yẹn tó wá belief pé òun ni òun lọ ni o pé kò sí wàhálà láyé òun so many at times ọ̀pọ̀lọpọ̀ gbà ní àwọn ọ̀dọ́ wa tí wọ́n wò pé ipò tí mo wà ipò tẹ̀mí lọ́rùn jẹ́ n tún sáré lọ mu kíní tí n bá ti mu kíní màá tún wà nípò tó ga
1: wọ́n háì
12: wọ́n á tún háì díẹ̀ so on lo tun ma nfa to je po opolopo so tan ba ti wa ni position yen opolopo nkan ni won ma ri opolopo nkan ni won ma ro opolopo nkan ni won ma experience to je pe ko ri be and yato si pe boya won ri nkan to sele loju mewa ti won so yen opolopo nkan na ni won experience ti o wa oke gba yen la won kan ma sare kiri ta ma so pe gbogbo eyan lo fe pa won boya won kan won le so pe ijoba nle awon boya won fe mu awon kinikan won la ma pe ni paranoia to ri pe en to ba mo awon kini yen won bere si ma suspect awon to jo ngbe ah e dadi mi o like mi egbon mi o nse lodi si mi won fe pa mi won wa se bye bye so opolopo iriri ni won ri ti o je mo ti o se to boya bo se ri niyan sugbon ba se ri na ni won se nri yen to eyin ni awa ni ari sugbon en to ba wa ni under the influence of those substances orisirisi iriri ni won ma ri
1: mo ba baba kan soro wi pe o ni laarin bi odun mewa sasiko yi oni kise ki se wi pe awon ti o nse gangan gan o tun bo wa mo po si lole ede Nigeria pelu rate ti awon odo ti won fi mumukumu yi
12: gaga bi mo se so awon ti o nse gangan gan tori pe imukumu ti awon eyan mo won tin po si ki se bi odo awon ward wa se nkun tele lo se nkun bayi o tu ato stage mi n ba to je pe a fe admit elomi ko si space because ko si awon eyan ti wa lori bed and awon ogun olore lo tun bo n fa ti kini fi n po si so nkan te niyan so looto ni o ti wa n lo soke si tori pe awon odo ti wa n mu kini ibon se mu o tun po si o de ye ki a gbe igbese awon agba ma so pe igi gogoro ma gun mi loju okere lati wo ye ka ti ma gbe igbese lati odo olodo ni lati odo ijoba lati odo awon obi o ye ka ti ma gbe igbese bayi because o ti dey stage to je pe ta ba boju to bayi awon nkan to le sele ni odun marun odun mewa awa gan o le ro bayi
1: o da se dokita se ikuna awon obi lo nsokun fa bi awon odo yi se ti mu imukumu tori pe ile kan na lawon odo yi tin jade awon obi kan na lo si bi won abi enu mi oka onu sokunfa
12: e o soro lati so pe ibi bayi bayi lo ti wo wa won ma so pe eni ti ija oba lo ma n pe re lokunrin opolopo obi ti ire o sele somo won le ma o pe boya eni to n sele somo e pe ko to omo yen daada ni ko ri be lopolopo igba se ri eni gan odo ti o mu kini yen o nipa ti e lati ko elomi wa to je pe to ba ti kuro lakata awon obi e to ba ti le de ile eko giga nkan to ba wo lo ma se nkan ara to ba wo lo ma da won de pada wale won ti se bi omo daada awon obi won ni mo pe opolopo awon eyan lati to je pe awon obi won mo won opolopo odun ti won mu kini yen tori pe won beru awon obi won enu awon obi won ka won tan ba wa nle tan ba ti lo school nkan mi lo wa nbe so awon obi mi wa to de je pe gbogbo aye ni won fi gba omo won wọn arọ ọmọ wọn tó ń ṣe nǹkan tí ò da wọn ní sọ so ọ̀nà méjì ló pín sí ẹlòmíì gbìyànjú tiẹ̀ ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ ọmọ tó bá máa yàwọ́ ń gbà mí à yàwọ́ kò sí nǹkan tí òbí fẹ́ ṣe ṣùgbọ́n ìgbà mí wà tó jẹ́ pé àwọn òbí mi wà tó jẹ́ pé wọ́n fi àyè gba ọmọ jù ló fà á ìgbà míì dé wà tó jẹ́ pé ìwà tí ọmọ rí lọ́wọ́ òbí
1: ni
12: ọmọ wa bẹ̀rẹ̀ sí í ṣe bàbá tó ń mu ọtí bàbá tó ń mu sìgá bàbá tó ń mu igbó tọmọ bá ti ń rí nítorí pé tọmọdé bá ń dàgbà a máa ń pè ní learning by observation ẹ lè sọ fọmọ pé má ṣe báyìí ṣùgbọ́n mo ń wo nǹkan tí ẹ̀ ń ṣe so nǹkan tẹ̀ ń ṣe yẹn lọmọ máa ṣe ju nǹkan tẹ̀ ń sọ pé ṣe báyìí má ṣe báyìí so ìgbà míì wà tó jẹ́ pé ó wà lọ́wọ́ òbí òbí mi dẹ̀ gbìyànjú tiẹ̀ yorùbá máa ń sọ pé alágẹmọ ti
1: mọ rẹ tán
12: àìmọ̀jókù sí so a lè fi gbogbo ẹ lé ọwọ́ òbí.
1: ọ̀dà ẹ ṣeun ẹ jẹ́ kí n fún àwọn èèyàn bíi méjì láǹfààní bóyá wọn lè ní ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ yín 0816251 9991 0816251 9991 ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
7: ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
1: ẹ ṣeun.
7: Ya ọmọ látẹwọ ló ń sọrọ.
1: Ó yà ń gbọ́ yín.
7: Ìkíní.
1: Hello.
7: Kì í ṣokùn ẹ̀ kí ẹ̀ ẹni tọ́ pé ètò ọba jáde ní àjẹgbẹ́ mi ò bìlíìfù nìyẹn. adugbo temi gbe dagba lowo yi won pa yan loju mi igba to igba so jija wo won ja won che cottis won se everything loju wa gba yan won ko boku loju wa gba won kere won bi wa da ka so da gota won bi wa da ka ka gu step yi ile wa so ka le bi a fe lo run o fe je sita igba yen won so ti bi wa pe ti now iberu esi wa lara wa gbugbo wa mo dadi wa so ki se pe ba jade a de lawon re to se ko bu kini won igba yen but a se obi the way don't talk about training wa awon obi wa da ka ti now ti tomorrow gan so mo blame obi o temi I blame the parents temi ni esa omo for mo
1: o da seun e se adupe o e seun o 0816251 9991 hello e ka ro
10: hello lotu
1: e seun o
10: ta de ku eto na sa
1: e seun
10: oruko temi ni marvelous lati lu ide popo popa sa
1: o ya ngbo yin
10: in fact inu mi dun si doctor to soro yen se a ri ele toju nbe ni ti todo mi o awon ojoba wa awon lohun je ko ma sele e ma binu e so pe kidney reason wo ni awon to ta yen gogon ni soro awa odo ti soro Nigeria awon ijoba wa won mo gbogbo awon eyan to ta iko ta so yen awon agbofiro wa won mo ṣùgbọ́n tó bá mú wa tó bá mú wọn láàrin ọ̀sẹ̀ kan láàrin oṣù kan wọ́n ti tún fi wọ́n sílẹ̀ irú èmi bí mo ṣe wáyé ọjọ́ kan mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan wọ́n gbé ẹmu ọ̀gọ̀rọ̀ sílẹ̀ mo pa mí mo mu díẹ̀ báyìí kí n tún délé mọ́tò mi ní.
1: ọ̀dọ̀ yín ni o ọ̀dọ̀ yín ló ti já o ọ̀dọ̀ yín ló ti já. hello
13: ẹ káàárọ̀ sir.
1: ẹ káàárọ̀ o.
13: ẹ lẹ sà.
1: ẹ ṣeun o.
13: Adara fun yin o.
1: Ami.
13: Ọmọ yin o ni di baje o.
1: Ami o, e ṣeun.
13: Ṣe ri ọrọ ti won so yen. Lotito awa obi anisi. Ṣugbọn ejo se wa je kin bere. Ọmọ to je pe o lo to lohun fe lo sise ni dale to de ti to sise. To de je pe latohun lobi tun ti lo gbe nigba to mu kini yen ti o mo ko mu. Each time ti obi ba lo sibe ko n lo make visit ko n ti e wo ayika omo ti o ni mu loju obi yen be to je pe ohun yen lo ti gbe wa to tun gbe wa si ibi to wa ko ni baba quite right but to de je pe eko ti obi yen to ko gbogbo awon egbon to wa ni waju e ataburo leyin e the same kini lo fun won a ri pastor nu won bayi a ri oludasile obirin nu won hello sir
1: a ń gbọ́yìn
13: tí a rí olùdásílẹ̀ obìnrin inú wọn tá a dẹ̀ rí pásítọ̀ nínú àwọn ẹ̀gbọ́n yẹn ṣùgbọ́n tóun yẹn lòun ò ní fi sílẹ̀ tóbi yẹn gbàgbàgbàgbàgbà tó ń yọgi mọ́ òbí yẹn it came to a stage tó jẹ́ pé wọ́n gbé ọmọ yẹn lọ sí psychiatric nbí tóbi àtàwọn àbúrò lẹ́yìn ẹ̀ àtẹ̀gbọ́n tí wọ́n mọyẹ tí wọ́n ná òkè òde ó sinmi for just a tún change environment fún o ti ìyá yẹn tún mu wá sọdọ pé kò lè máa mọ́nítọ̀ ẹ̀ kò lè máa fojú sí but ọmọ tó jẹ́ pé ó ti wà going to 15 gbà yẹn kò lọ́mọ kò láyà ìyá fẹ́ ìyàwó fún kò jẹ́ kó dúró ṣé ń gbọ́ sà.
1: bẹẹni à ń gbọ yín.
13: so kò jẹ́ kó dúró ìkíní bẹ́ẹ̀ ìkejì bẹ́ẹ̀ ìkẹta bẹ́ẹ̀ ó wá jẹ́ liability fún ìyá yẹn torí kò sí bàbá.
1: ọ̀dà ó ti di bára kú nìyẹn.
13: iṣẹ́ tó dẹ̀ ń ṣe ó ń ṣiṣẹ́ yẹn quite alright tó dẹ̀ ń ríṣẹ́ yẹn ṣe but tó bá ti ń gbowó báyìí ibi kó ló sì ni o. ẹ jọ sà kí lèèyàn lè ṣe ìgbà tí wọ́n lọ sí state kó tó di pé wọ́n refer ẹ̀ sí psych yẹn nǹkan tí mò ń sọ yìí èmi fúnrara mi ló happen sí sà ó dẹ̀ ń jẹ́ ọgbẹ́ ọkàn fún mi lójoojúmọ́ ni mò ń sunkún tí n bá ń ba sọ̀rọ̀ báyìí má mú kí ní kí á ó ti fagiyọ èpè bẹ́ẹ̀ tí mi ìwà mọ̀ nǹkan tí mo lè ṣe ẹ gbà mí lámọ̀ràn dókítà ẹ jọ̀wọ́.
1: dókítà ṣé ẹ gbọ́ ohun tí wọ́n sọ.
12: bẹ́ẹ̀ni ẹ ṣe olótú ẹ ṣe mọ́ mi wá ọlọ́run á bá wa tọ́jú ẹ̀. mo fẹ́ sọ nǹkan tí dájú wa tó kọ́kọ́ pè tí wọ́n sọ àti nǹkan tí mọ́mì sọ ń sìn ó pẹ́ra wọn. Òbí lè ṣe gbogbo nǹkan láti rí i pé òun discipline ọmọ òun ṣùgbọ́n ó tún gba oore ọ̀fẹ́ bóyá ọmọ yẹn á gbọ́ àbí kò ní gbọ́. Ibi tí èmi á ibi tí màá fi dáhùn sí nǹkan tí dáàdì wa kọ́kọ́ sọ nìyẹn. Ìgbà míì wà tó yẹ pé òbí ṣe gbogbo pátó yẹ kó ṣe, ṣùgbọ́n ọmọ tó sì fẹ́ ya tiẹ̀ ó sì máa
1: yẹ máa yá.
12: So gbogbo òbí ló gbọ́dọ̀ ṣe ipa tiwọn, ṣùgbọ́n tá a bá rí ẹnìkan tí ọmọ ẹ̀ ń ṣe bákan bákan, ẹ má jẹ́ ká sọ pé òbí ẹ̀ ni ò tọ́, nǹkan tí ojú wa ò tó ká má sọ, nǹkan tí mò ń tà láti sọ nìyẹn. Fún ìbéèrè tí mọ́ mi béèrè, ẹni tí ó bá ní irú ìṣòro yìí, ó ní ìdí pé kí wọ́n ṣe nǹkan tá a máa ń pè ní ọ̀nà mẹ́ta ló pín sí. Inú hospital ló dẹ̀ da psychiatric hospital. Tí wọ́n ní facilities yẹn fún rehabilitation. Fún àpẹẹrẹ ní FMC Ọ̀wọ́n tí mo wà, Department of Psychiatry, a ní àwọn facilities yẹn. And nǹkan tí a máa kọ́kọ́ ṣe, a máa ń pè ní detoxification. Detoxification mean pé àwọn oògùn olóró tó wà lára ẹni yẹn. Àwọn ẹ̀yà ara tó ń ṣe iṣẹ́ lórí ẹ̀, wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀, ẹni á kúrò lára ẹni yẹn. Iṣẹ́ kó bẹ́yà oògùn là ń fún ẹni yẹn tá a fi detoxify láàrin ọ̀sẹ̀ méjì sí mẹ́ta, àwọn kidney àṣiṣẹ́ lórí, liver àṣiṣẹ́ lórí. Ṣùgbọ́n nígbà tẹ́ni yẹn bá ń ṣe detoxification yẹn, ìṣepá tún máa mú nǹkan padà. Òun ló ṣe bẹ́tà tó jẹ́ pé inú hospital ó má di pé à ń jẹ ìkórókó tó èèyàn tó ń gbọ́wọ́ ẹ̀sàwò. So fún bí ọ̀sẹ̀ méjì mẹ́ta, nǹkan tá a kọ́kọ́ ṣẹlẹ̀ ni ẹni a wà ní nǹkan tá a máa ń pè ní protected environment. Because tán bá wà ní lọ́pọ̀lọpọ̀ ìgbà, wọ́n lè sọ pé ẹ̀mí ò mú kinní yìí mọ́ o, kíákíá wọ́n ti fi wíńdò jáde, wọ́n ti sáré lọ gẹ̀ẹ́tẹ̀. Tán bá ní nǹkan tá a máa ń pè ní withdrawal symptoms. After ìgbà yẹn, a treat àwọn àìsàn ọpọlọ tó bá jẹ yọ pẹ̀lú gbogbo bọ́n ṣe ń mú kinní yẹn. Tẹ́ni yẹn bá wá, tára ẹni yẹn bá wá yá, àwa ṣe nǹkan tá a máa ń pè ní rehabilitation. Rehabilitation ó túmọ̀ sí pé ẹni yẹn fẹ́ kọ́ ẹ̀kọ́ láti rí pé àwọn nǹkan tí mò ń mu yóò tí bá padà sí àwùjọ, màá ti ní àwọn skills, àti ní àwọn knowledge, màá ti ní empowerment láti má padà sí mọ́, láti gbé ìgbé ayé ọ̀tún.
1: Ẹ ṣeun torí àsìkò wa ti lọ. Dókítà ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé.
12: Ẹ ṣe olótú, orúkọ mi ni Dr. Dáre Adéwùyà. Mo jẹ́ onímọ̀ ìṣègùn nípa àìsàn ọpọlọ ní iléeṣẹ́ Federal Medical Center Ọ̀wọ́.
1: Ẹ ṣeun, adúpẹ́ lọ́wọ́ yín dókítà wa fún bí a ṣe ti pè yín, tí ẹ jẹ́ wa, adúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Ẹ ṣeun o.
12: Ẹ ṣe olótú.
1: Tó àsìkò ti lọ ni, ìyókù yóò tún di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run tí a tún mọ̀ pàdé. Ọpẹ́yẹmí jọ ọ́ dá, òun náà ló kọ́ tèmi jẹ́ o, ó dọjọ́ mẹ́jọ. Ire o.

0: e tun ku dede woyi eyin eyan wa ni bi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo ti ndo wa bo abi aso sebi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to ti ntoro tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu iyawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore koko ase eni to ba dore koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wipe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọhun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wipe iwo yawo to oba mo wipe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ ta à ń nà sẹ́ta òun náà ló lè jọ́ náà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 aba mixture kọ́ ra fọkàn rẹ kó bẹ̀rẹ̀ sí ni ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò nọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: abba aṣọ́kò tí ìgbọ́ ni nípa 24/7 aba mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 aba mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062623 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 aba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjà wà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire.

Ide ti mo de la ro to ni adan e gboro rogi oko folaju oye tayo o be gboro rogi aja bi n ba tin bo enu lasan ni e ma mule gitori ba meji ko o gbe ye ti o se bi adan e ni lapa ofo ko oro awon baba mi ni e wa ede pon bele ka fatamola o kinyo akojumo atukojumo ma lo ro to ni ada bana n pe bi 88.9 gangan Ongaga le fin gbo wa kaakiri gbogbo le kile akura ilu lara mo kin lata kan gbon mo le ti ta tin da keke luke e je mo itakun ti o se bi ana mo ni itakun ti o so dudun ana ma ko ti si laifa badabola o olorun lo ba mi lo ni ori be mo ba so dudun ana ma ga ko le da bi ana mo lenu abe mo ni o jura won lo abanso nipa iroyin re daraya lede ka rojire pambele ka fatamala pẹlu opolopo rin kini won ewa ede olorun lo fi wa sibe mi a ma so pe abinibi yato sability atabinibi atability ati mo ede o ran wa lorun bi eko ni o olooba mi na si ko ki se eyan olooba mi na ni o laaro toni gbogbo otun kan si agbera wa debe jara wa tan e ku ti mo polotun lokun le mi ma mu wa feyin temi lori ba meji ko awon temi nje ko ye mi gboro aye pe se tuntun se mi ni se mi se tuntun ohun ye gaga ni e lai ni de na gbanu lai tun ni fo lo lo fo e tu ja ka bara bo sekre lati le o da to fun e le Folaju Oye Tayo oruko mi lo nje be Faka Sport. Kategori e Mr. Oranda Yire eje n lo ko soye wa papapa. Lati bo niyen lati orile ede Morocco. Lori iba meji kan former Commonwealth Games 200 meter champion Yelion Baptiste gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó jẹ́ kó yé wa eléyìí tí wọ́n jẹ́ kó yé wa ọmọkùnrin yìí ọ̀kan lára àwọn eléyìí eléré ìdárayá eléré sísá ni ó ti kópa nínú ìdíje ti Commonwealth Games tẹ́lẹ̀ rí agbẹ̀rin 200 meter jẹ́jẹ́ mọ̀ wọn lọ ti lọ faṣọ pẹ́ńkẹ́ roko abalawo tá a wà yìí lórílẹ̀‐èdè Morocco jẹ́ lórí kínní-kínní tó fà á ẹ̀sùn kan eléyìí tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ pẹ̀lú ọmọ kéékèèké ìyẹn máìnà òun gangan ni wọ́n ló jẹ̀bi ẹ̀ o lọ́wọ́ tá a wà yìí ọmọ ọdún mọ́kànlé ní 41 years ni òun gangan lọmọkùnrin yìí gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o lè mí náà farabalẹ̀ jẹ́kẹ́yìn tiwa ọmọ kò sí wàhálà ọlọ́run ṣàṣàánú ẹ níní ẹ jẹ́ ń kúrò bẹ́ẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀ ó dàfì ẹ̀yìn nìyẹn agbẹ́rin bọ́ni tún balẹ̀ sí pẹ́pẹ́pẹ́ ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà ọdún tá a wà yìí ìgbàwó gangan ní ògbéra sọ àti jẹ́ kó yẹ pé tó bá ti di ọjọ́ 28 ọjọ́ 28 oṣù tá a wà yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́ yìí ọjọ́ jimo gangan ní òbọ̀ sí o òun ló máa wáyé ẹ jẹ́ ń jẹ́ ká mọ àwọn tí ó sì sọ lójú ìdíje yìí ikọ̀ ti shooting stars tilẹ̀ ìbàdàn wọ́n mọ kojú ikọ̀ ti ń ta lagos ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ friday tó ń bọ̀ àákùkù ṣètò lọ́sẹ̀ tó ń bọ̀ á ṣe lọ́la náà ó kàn ní ìbòyín gbọ́ ni ẹ kú mọ̀ pé bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń bá dọ́gba ẹja tún kúrò bẹ́ẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gẹ́dẹ́gbẹ́ nìyẹn ẹ jẹ́ ń bọ́ sọ́dọ̀ ta ni ẹ jẹ́ ń bọ́ sọ́dọ̀ ẹ Tyson Fury pàápàá jùlọ ẹni tó jẹ́ promoter rẹ̀ Eddie Hearn ó ti jẹ́ ká mọ̀ wọ́n ń lérí furukọ́kọ́ lọ́wọ́ tá a wà yìí ó ṣeéṣe o ó ṣeéṣe kàn án fi ọ̀rọ̀ òfin tò ó àbí kí n sọ wípé wọ́n láwọn máa zoo rẹ̀ wọ́n sọ nípa zufa dana white yìí òun gangan ni ọ̀gá àgbà nípa iléeṣẹ́ ìjà ìṣẹ́kí kankan tí wọ́n ní dárúkọ rẹ̀ kó mọ́ dàbí ìpolówó sẹ́rí dana white ẹni náà jẹ́ kó yé wa pé ó ń dá sí tó ní ṣe pẹ̀lú ìjà méjèèjì yìí o wọ́n á ní òsì yẹ kó dá sí kò sí tó fi gbogbo ara kàn ń bẹ̀
ife ife se pe idije to ma waye lana awon mejeji iyen ije ise kikan yo waye nbi kan koni waye nbi kan won ni ko sin to kan dana white nbe edin eh o wa ti wa se kilo kilo fun arakunrin yi pe to ba ko to sin da sin kan ti o kan ile ejo ni o pa oda ba wa yanju e o ile ejo ni o pada wa ba wa yanju e eh ba si gbagbe ninu osu kokan la odun ta wa yi gbogbo agba yo mititi mititi tori ba meji siko alari o farabalẹ ma ju agba emi ti nkan o ti ma gbe nkan anu laarin Tyson Fury ati Anthony Oluwafemi Olaseni Joshua o fẹran omokunrin pupo pupo ya Anthony Joshua ore mi like keyan o wa lori owo to ba wa bo si duro re ko mo n to nse na ma so pori owo to ba ti wa mo n to nse Olorun ba mi lo ni daula a ma lorura ni.

bẹ́ẹ̀ bá gbàgbé. Ìdíje ti FIBA World Cup yóò parí tán láìpẹ́ yìí. The Tigers ojàre, àwọn agbẹnitọkùnrin nìyẹn o, àwọn náà ti kéde àwọn skuadi wọn. Eléyìí

0: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
1: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
2: ẹjẹ ma lọ sí abala bóyá lẹ̀ mọ̀ torí bá méjì kọ́ àtún rọ́jò yẹmú solókun ọjọ́ ti wọnú ni bá ṣèjọ máa fomi lónìí yẹn tọ́lọ́n bá dé ọkẹ́ tí ó ti dé ọkẹ́ tí ó sọ pé ó ti dé ìpolówó ọjà gángan làgùn mọ̀ wò àmọ́ dúpẹ́ fọ́lọ̀ náà ni jẹ́jẹ́ mọ̀ abala bóyá lẹ̀ mọ̀ pàápàá ẹjẹ́ ń gbé wa débẹ̀ kí ni tí mo tún fẹ́ jẹ́ kó yé wa láàárọ̀ tò ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona FC Barcelona wọ́n fìyà jẹ́ ikọ̀ ti àlàálì pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ̀ kan lálẹ́ àná nínú ìdíje ti Juan Gamper Trophy eléyìí tí wọ́n mọ̀ ń gbá lọ́dọọdún nìyẹn ẹlẹ́ẹ̀kọkànlélẹ́ ọgọ́ta àrú ẹ̀ ni wọ́n gbá lálẹ́ àná yẹn gbogbo Barcelona ẹ kú oríire o so n gbọ́ mi olúbáyọ̀ máìkẹ́ gbogbo ìjàpọ̀ extension àwọn chelsea nìyẹn máìkẹ́ dasọ̀fọ̀ tó gbogbo làrámọ̀ kí mi ò ní white up chelsea jẹ́jẹ́ mọ̀ mo wá fẹ́ fún wa nípa ìtàn ráńpẹ́ ìtàn ráńpẹ́ eléyìí tó bí ìdíje tàbí kí n sọ pé ife ẹ̀yẹ Juan Gamper Trophy eléyìí tí wọ́n máa ń gbá lọ́dọọdún jẹ́jẹ́ mọ̀ bàbá tó dá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lẹ̀ orúkọ rẹ̀ ni Juan Gamper wọ́n bí ní ọjọ́ kẹlòó ọjọ́ kọkàndínní ọgbọ̀n oṣù kọkànlá ọdún 1899 ẹnu mi àgò wọ́n bí ní ọjọ́ ọgbọ̀njọ́ oṣù keje ọdún 1877 ọjọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún 1887 òun ni wọ́n bí Juan Gamper ọdún tí wọ́n bí nìyẹn o òun ló dá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lẹ̀ ọmọ orílẹ̀-èdè Switzerland ni ọdún wo gangan ló dá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lẹ̀ wọ́n dá Barcelona lẹ̀ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n November 29 ọdún 1899 ṣé ń bá mi dè é bàbá yìí gangan ó dágbére fáyé ní ọgbọ̀njọ́ oṣù keje ọdún 1930 ọgbọ̀njọ́ oṣù keje ọdún 1930 òun ni Juan Gamper òun ló dágbére fáyé o lẹ́ni ọmọ ọdún méjì ó lé ní àádọ́ta 52 years kòkòrò jágbádùn òbí tó gbó sẹ́ńdẹ̀ dáadáa ìgbà tó wá dọ́dún 1966 òun gangan ni ààrẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tó wà ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ìyẹn lọ́dún náà lọ́hùn ààrẹ wọn lọ́dún 1966 henry claudette ni henry claudette òun gangan ló wá ṣàgbékalẹ̀ ìdí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí eléyìí tí a pè ní Juan Gamper Trophy ó ní ẹja máa fi bu ọlá fún lọ́dọọdún bàbá tó ṣe pọ́lọ́ngàn òun gangan lọ́lọ́run lò ìyẹn Juan Gamper láti lè jẹ́ kí wọ́n dá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lẹ̀ ìyẹn ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 1899 ìyẹn tí wọ́n dá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lẹ̀ àtọ́dún 1966 òun ni wọ́n ti ń gba ife ẹ̀yẹ Juan Gamper eléyìí tí wọ́n fi ń bu ọlá fún bàbá tó dá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lẹ̀ o gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn jẹ́jẹ́ mọ̀ lọ́dún 1966 ọdún 1996 àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́rin ló máa ń gbá ìdíje yìí ló máa ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yìí àwọn klọ́ọ̀bù mẹ́rin ni o ṣùgbọ́n gbà tó yá tó dọ́dún 1997 wọ́n tún yí sí padà sí ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ṣe pé èèyàn méjì péré ni ó máa gbá ẹni bó gangan ni wọ́n ṣe mẹ́ni tí ó máa gbá tí ó máa bá wọn gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ẹ mọ̀ pé Barcelona àwọn gangan ló ní ife ẹ̀yẹ yìí àwọn ló sì ní ìfẹsẹ̀wọnsẹ̀ yìí torí pé wọ́n fi ń bu ọlá fún bàbá tó dá ikọ̀ Barcelona lẹ̀ ni ìyẹn Juan Gamper ẹni tó bá ti wá wu ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona òun ni wọ́n lè ránṣẹ́ pẹ̀ kókó wa mọ̀ báwọn gba ìfẹsẹ̀wọnsẹ̀ yìí o èyí tó fi fà á nìyẹn ẹ kàn déédéé rí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan tí Barcelona ò bá gbá klọ́ọ̀bù tó bá ti wù wọ́n ni wọ́n ń pè àná wọ́n gbá ẹlẹ́ẹ̀kọkànléní ọgọ́ta àrú ẹ̀ wọ́n fìyà jẹ́ ikọ̀ ti àlàálì pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan àlàálì lórílẹ̀‐èdè saudi ni o kò ṣe tilẹ̀ adúláwọ̀ o gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn fọlájì oyetayo òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀ àmì ayò tó máa pọ̀ jùlọ tí wọ́n ó gbà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ti Juan Gamper Trophy yìí ó ní ìgbégbá orókè ikọ̀ ti Barcelona lọ́dún 1984 nígbà tí wọ́n fìyàjẹ́ ikọ̀ ti Boca Junior pẹ̀lú àmì ayò mẹ́sàn-án sẹ́yọ kan. Àmì ayò mẹ́sàn-án sẹ́yọ kan jẹ́ mọ̀ pé gbà tó dọ́dún 2021 ife ẹ̀yẹ tàbí kí n sọ pé ìfẹsẹ̀wọnsẹ̀ láti máa bọlá fún Juan Gamper yìí tí a mọ̀ sí Juan Gamper Trophy. Àwọn ọkọ̀ Barcelona obìnrin náà bẹ̀rẹ̀ sí ní gbà o lọ́dún 2021 ọdún 2021 tó jẹ́ first edition tàwọn obìnrin yìí wọ́n na ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Juventus Ladies àmì ayò mẹ́fà tó wú tatata ni gẹ́gẹ́ bó ṣe wà sí o lèmi náà farabalẹ̀ jẹ́ kó jẹ́ kó yẹ̀yìn tiwa o. Ohun tó bí ife ẹ̀yẹ Juan Gamper tán gbá lọ́dọọdún nìyẹn mo sọ yìí mo dálé Fọlájì Oyetayo ẹ jẹ́ káwọn náà máa mọ rírì àwọn èèyàn tiwa àwọn akọni wa ni pàápàá jùlọ lásìkò tí wọ́n bá wà láyé ẹ jẹ́ mọ rírì wọn o. Ó tó di wípé wọn ò dolóògbé torí ń tẹ́yẹ bá jẹ bá ilẹ̀ yóò gbé fò mo sọ yìí mo dálé náà ẹja máa lọlé ẹ tún pàdé mi lọ́la láago mẹ́jọ àárọ̀. Bẹ́ẹ̀ tí ò bá mọ tó bí ife ẹ̀yẹ Juan Gamper Trophy tàbí kí n sọ pé ìfẹsẹ̀wọnsẹ̀ ti Barcelona wọn gbá lọ́dọọdún tí wọ́n pè ní Juan Gamper Trophy ohun tó ṣàgbékalẹ̀ ohun tó bìrè o. Màá lọ lónìí màá bọ̀ lọ́la láàárọ̀ láago mẹ́jọ títí ọ̀la ẹja máa farabalẹ̀ sèré ìdárayá 09021077719 nọ́mbà mi nìyẹn fún ìkéde àti ìpolówó ọjà yín. Praise Olágòkè ọwọ́ rẹ àmúlélé ẹjẹ́ máa gbìyànjú ṣeré ìdárayá mọ́ kí yín o ẹ kú kalẹ̀.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ n ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ọ̀rẹ́ mi a kú oríire àjọṣewọ́ ò ní bàjẹ́.
6: Ojú ọ̀nà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́ ṣùgbọ́n ká má parọ́ o ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
5: Àbí o ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
7: MTN is 25 years old.
8: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ àlá wa dòótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
9: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀kọ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
10: Abba, ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 Abba Mixture. Gbogbo ìgbà ìjàgbá ìjà òsì. Always guide me.
11: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
12: ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹgùn ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgùn ṣèwòsàn.
13: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure boyo fe bere nkaka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to nba waja ninu ise ara wa ati to nba waja ninu egugun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe to nba sun bayi to nba jin ati dide nile re isoro ni oje fun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun debi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu e ti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun siwaju ni gegege de epo hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be si ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se arawa beeni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alaafi ara wo ni bi fi abia
14: Yes, easy. Ekude de asiko yi ni bi gbogbo jake jado ti e ba ti lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kun si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa CDCare ini le ise kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba n fe lo ta mo si dukia ise mo ma woran television ni abohun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo deun fun ni sugbon ta n wo wipe bile aye se ri lode oni nje ona ati ri awon kan won ni rorun wa beeni eyi ni idahun sugbon won ni enu onikan lati gbopon lojo oni alejo kan be pelu mi ti won di asoju ileise CDCare ma fẹ ki won na nbe fun eyin ara ile mo kale
15: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulhakim gẹgẹ bi e se so ni ekan CDCare CDCA RE application ti o so ala omo orile de Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan ilu nu le patapata ti o wu wa ti afera lati ori inu yara mattress la fera ni o afera fan ni o AC ni abo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ati be be lo leyin a tun wa bo sori pe ah ina se se mona mona bayi ta fe ma ra bi solar bata nkan kan atun ta ni cdk atun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin ko se tailor mo fe ra sewing machine fun eyin mi fe ra keke mo ru mo fe mo fi sise so gbogbo awon kan bayi lo wa lori cdk app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin eleketa ni pe e tu wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti san o tan te fi ma gbe lo anfani ti a fun awon eni wi pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu mejila to ba je pe osose na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la dota 48 weeks ni yen tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu cdk mo pale gbogbo nkan ta ba ti la won fe ra yi won mo gbo wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo tede mo sanwo die die lai ni ele kankan ninu nkan cdk wa fun ni nkan to se pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lafani pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa kawo wa lo ba yin sanwo juri ani e to ba ra moto wa fun lafani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu cdk o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbayin gbadun mo ngba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun cdk o de pa le washing machine wo gbo wa fun mi ma tun ma san wo se be ti ma san fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi lohun lati ose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin cdk mo pe eni oni bi ti wo ti n jade a gbe oja re fun yo de tun ma san wo lo nkan ti cdk wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe nigeria te ba ti bere fun te ti download app wa lori play store tabi app store cdcare te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin kaabo cdk o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa office nigba to je pe ni epe kan kaakiri
1: ile ise wa wa ni exodus filling station ladojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
14: oro le ti gbowo re yan gbogbo eyin ti yan fe lati ni dukia kan abu mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kina won se bo si ona na re e tele won cdk o di gba kan na o seun
1: ile ise wa wa ni exodus filling station ladojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
16: cdk there for you
17: odupe odun ko odun do akane magbo ni podun je lai lale isese de 2026 itun lale bi awon ara ojo
18: oya
17: let's go there
18: olopo ni sese lele tigeta do
17: That is to say, 2026.
16: Ajé yóò wà níkàlẹ̀ láti wúre ọdún fún wa.
19: Bákanáà
16: ni àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Ondo yóò wà níkàlẹ̀ láti gbà wá níyànjú.
19: Ọba Ìṣẹ̀ṣe
16: Tọ́pẹ́ Ìjínigà Ayàdì
19: National President
16: Ọba Ìṣẹ̀ṣe
19: Monday
16: Ọlájọbí
19: Ọba Ìṣẹ̀ṣe
16: Ondo State
19: is
16: Divine Eminence ni Adara Aruwajoyè
19: olùdásílẹ̀
16: ẹgbẹ́
19: Chief Priest
16: Dr. Olatuwa
19: Olanisemi
16: Ọba Ìtutù
19: wa Vice Chairman
16: Ìṣẹ̀ṣe
19: Ondo State
16: lóní kí n fún rere rẹ wípé
19: Ìṣẹ̀ṣe làgbà.
20: Are you searching for a school where your child's dream can come to reality? Here is the good news. At Precious Jewel International School, we provide a world-class academic program in the context of a small, caring, and nurturing community for pupils in nursery and primary classes. Precious Jewel International School is an institution for academic excellence. Our curriculum gives students a solid foundation to achieve a higher level of academic and personal development. We offer high-quality education in a serene and friendly environment. Not just that. Our secondary arm is founded on a strong and positive belief in children. We have qualified and God-fearing teachers that would mentor your children to greatness. What are you waiting for? Visit us today at Precious Jewel International School along Ishare Road, Akure, or call this number 003-354-0101 or 0816-627-0887. You can also call 0806-207-0557. Precious Jewel International School. With us, your children's future is guaranteed.
21: Vacancy. This is to inform the general public that Red Granite Africa, a financial and loan service company, have arrived in Akure and hiring sales officer in its public loan sector. If you are interested in working with Red Granite Africa as an experienced sales officer, you can forward your CV to flourish@redgranite.africa. Again, send your CV to flourish@redgranite.africa or send to 0813823-2150. Again, 0813823-2150. Red Granite Africa have been offering a payday loan to all state civil servants in Ondo State with attractive interest rates and convenient time of repayment. Visit Red Granite Africa via this phone number, 0813823-2150. Management announcer.
22: Iku doro iku seka mama wa chief mrs message Juliana George ni akini yi o ti rajo arimabo o daaro o gbogbo ẹbí george asabo ló ń kéde ayẹyẹ ìsìnkú ìyáwa chief mrs message Juliana George ni akiniyi ẹni tó kílé ayé kó dìbò ṣe ní ọmọ ọdún 98 years ìlànà ìsìnkú wọn ti bẹ̀rẹ̀ ní thursday ogúnjọ́ oṣù kẹjọ ọdún yìí pẹ̀lú gbígbé ara olóògbé kúrò ní jide smog àlàáfíà tayo roundabout àkúrẹ́ wá sí ojúlé rẹ̀ number 24 c bọ̀bóyè amúdípẹ̀ street kọ́láwọlé òkè àró tuntun quarters àkúrẹ́ ayẹyẹ wake máa wáyé ní ọjọ́ yìí kan náà friday 21 august la máa ṣe ìsìnkẹyìn fún ara olóògbé nílé ìjọsìn united apostolic church of christ òkè gbéga 17 ẹlẹ́yẹ street off òkè àrò àkúrẹ́ ẹ̀yìn èyí la máa gbé mọ̀mọ́ sí yàrá ìkẹyìn ká tó wá darí síbi ayẹyẹ ọmọsẹ́yìndì ní st thomas anglican event center lójúkojú nnpc filling station st louis gamasu junction ondo road àkúrẹ́ chief mrs mẹ́sẹ̀ juliana george ọmọ akíní ìlú rò ọ̀gẹ́gẹ́ rò ọmọ atúgbọ́nà ìwé ẹsẹ̀ lúlé àbárẹ́ lúlé ìyẹrẹ ọmọ atọ́gbọ́lágún atọ́gbọ́lágún ọmọ ọlọ́mọlàtàlúdi àgbà ọmọ àjọ̀gẹ̀dẹ̀ sun ìjọlúṣu lúlé ọkọ rẹ ọ̀gẹ̀dẹ̀ làdó oúnjẹ kan ọmọ bẹ̀gẹ̀dẹ̀ àdónù sunre o màmá gbogbo àwọn ọmọ àtọmọ ọmọ ló ń kéde.
23: Ó máa ti dáraba ó kárí ayé o.
24: Ní iṣu dáraba ó gbọ́ ọ̀nà ọ̀tún yọ.
25: Èwo ni ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlifiriti tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu.
26: Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀.
25: Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain.
26: Tokùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà.
25: Olúwa ń tíṣẹ̀.
26: Jinsan Shino.
25: Pantan Joga.
26: Great watches.
25: Awoka.
26: Senator dressing.
25: Resource control.
26: Ní yíṣu.
25: Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ògbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí.
26: Oh my God.
25: Bí o di ń di ọjà ìlú kan lókè òkun ni.
26: Military and paramilitary accessory.
25: Àwọn officers boot.
26: Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn.
25: Àti bẹ́ẹ̀ tà ti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀.
26: Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders.
25: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí.
26: Ìbẹ́ ìṣe léyọléyọ tàbí dọ́sí dọ́sí.
25: Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
26: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
25: Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀là kúrẹ́.
26: Telephone
25: 080-3452-0455.
26: Ní Yéṣu,
25: àbíbàtà kó kú ká.
27: Lóòótọ́ ni
0: ni bookshops yìí pọ̀ nílẹ̀ yìí ṣùgbọ́n ọmọ èyí tó wọ ọjà wọn rọ jújù tẹ́ ẹ̀ ní fowó àwọn rajà wọn tẹ́ ẹ̀ ti rí ojúlówó ìwé àwọn ọmọléèwé láti kejì dé university ó yẹ ká lọ sí noble bookshops 72b ọba adéṣídà road àkúrẹ́ kásà ọba lọ́ládé orímọ̀gbà noble bookshop lónìí kàtà ìwé ag nursery primary gss ss títí dé university ẹ̀yìn ọmọléèwé higher institutions ẹ máa bọ̀ wá ara ìwé all disciplines sciences humanities medicine nursing computer engineering accountancy business administration ìwé political science international relations mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ stationaries lọ́lọ́kan òjọ̀kan wọ́n lẹ̀ bíbà lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ lóríṣiríṣi bíbélì àtàgò gbàlà tí ń léṣù wọlé tipilẹ̀ tipilẹ̀ noble bookshop lẹ́ ti bá ọjà tẹ́ bá rí ní noble bookshop publisher ò tí ì gbé jáde ni dealer major supplier and distributor ni wọ́n pẹ̀lú general contractor number 72b ọba adéṣídà road àkúrẹ́ ni wọ́n wà telephone 0803 471 9097.

0: ẹni tó pẹ̀lú àwọn arúgbó níjọba ìbílẹ̀ òwò kankankan nìyẹn o.
1: Wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa nípínlẹ̀ Ondo yìí ń dr lọ́kì.
0: Orí mi sàn ayédàtiwa gómìnà wa nípínlẹ̀ Ondo pé.
1: Mo ṣe é o.
0: Fún ti owó arúgbó tó ń sọ fáwọn arúgbó lóṣooṣù níjọba ìbílẹ̀ òwò.
1: Ìdí nìyí tí àwọn arúgbó níjọba ìbílẹ̀ òwò fi ń sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa.
0: Orí pé yìnyínyìnyín kẹ́ni ó lè ṣe
1: ní. Ẹni tí ò bá dúpẹ́ orí ẹgbẹ̀fà, ó bẹ́ dídínà ìgbẹ̀jẹ ni.
0: A tún dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ òwò.
1: Yóò rẹ bu ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
0: Bákan náà ló ní ká tún dúpẹ́ fún ọlọ́lá gómìnà wa.
1: Fún ti empowerment tí wọ́n máa ṣe fáwọn èèyàn lọ́jọ́ Friday yìí nílùú òwò.
0: Ìyún ní 21 ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2026 tí a wà
1: yìí. Ó ní ká dúpẹ́ o gómìnà wa
0: ẹlẹ́yinjú àánú.
1: Olólùfẹ́ mẹ̀kúnù.
0: The executive chairman of our local government honourable ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
1: Ló sọ pé ìjọba ìbílẹ̀ òwò túbọ̀ máa dùn sí i.
2: Gbogbo apáta nínú Egun community àtàwọn afẹ́nifẹ́re.
3: Ó yá o.
2: Níbi ayẹyẹ kan fẹ̀fẹ̀ torí pé pọ́dún kan tó bá wa gbàdé.
4: Ọba tó tó ń bí àrò bàbá wa.
2: The first coronation anniversary ceremony of His Royal Highness Ọba Ráfẹ̀lọ́ Láwálé Òkúdáre.
5: Ìyẹlé Egun of Egun ilẹ̀ rọ̀dẹ̀.
2: Lọ́gbàgì níjọba ìbílẹ̀ àkókò North West. Ayẹyẹ oníbejì ni torí pé papọ̀ mọ́ ìfinijòyè àwọn olóyè tuntun nẹ́nẹ́. Ètò yìí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ. Pẹ̀lú àyẹ̀sí gun salute, àdúrà pàtàkì, àtàbẹ̀wò sáwọ̀ ibi ìṣẹ̀ǹbáyé. Ọjọ́ Tuesday ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ. Lẹ́ ó parapọ̀ síbi àpérò pàtàkì. Bẹ̀rẹ̀ laago mọ́kànlá àárọ̀. Wednesday 19th ni ìdíje ààrẹ bọ́ọ̀lù laago mẹ́ta ọ̀sán. A ó ṣe ètò gbálùmọ́ tónítóní. Lọ́jọ́ Thursday ọ̀dẹ 20. Ọjọ́ Friday ọjọ́ kọkànlélógún. Wọ́n ní àdúrà pàtàkì ní mọ́ṣáláṣí Jumat prayers. Laago kan ọ̀sán. Eré ìbílẹ̀ ó wà tẹ̀lé laago mẹ́ta ìrọ̀lẹ́. Saturday 22nd August wọ́n ní pápá bárí birikiti ètò. Ìfinijòyè àwọn olóyè tuntun. Bẹ̀rẹ̀ laago mọ́kànlá àárọ̀. Táùsì wá parí ètò gbogbo lọ́jọ́ Sunday 23. Pẹ̀lú ìsìn ìdúpẹ́. Laago mẹ́wàá àárọ̀. Ǹjẹ́ kábíyèsí ọba Ọláwálé Ráfẹ́ Ògúndàrè.
5: Di ilé Egun of Egun ilẹ̀ rọ̀dẹ̀.
2: Lọ́gbàgì pẹ̀lú gbogbo olóyè ìlú Egun ò ní bàjẹ́ o láṣẹ ìdùmarè. Ìgbìmọ̀ ìṣètò ló ń kéde ẹ̀.
6: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
10: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o. Mú kà.
9: Ó tún ń ná. Òun náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sọnù àlàáfíà, ó di dandan kó pe gidi nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà tiẹ̀ jẹ́rìí wí pé ọrùn jẹ́ ọ̀kan nínú tọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
11: Mocha, adding comfort to life since 1959.
12: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń kọ rèé.
13: Ṣùgbọ́n bí adìyẹ àgbẹ̀bọ̀ bá ń bójú tó rọ̀ ọmọ ẹdìyẹ.
12: Ó yẹ kó rọ̀mọ ẹdìyẹ náà máa wà Vigilant and Prayerful.
13: Ìdí rèé o ti Prayer Center Church of God Youth.
12: Ṣé ti wá sí International Youth Conference.
13: Níbi àrágbá yamuyamu ètò.
12: Youth Revive.
13: Ní PCCG.
12: Àdófùre Ìdọ̀rẹ̀ Road Àkúrẹ́.
13: Ní 21st to 23rd of August.
12: Ní 10 AM, 3 PM and 11 PM daily.
13: Torí dé ìrẹ́ náà máa bọ̀.
12: Kò wá rí ire tì ẹ́ gbà.
13: Tàbí kó má sì jẹ́ kí èyí tó ti dá tẹ́lẹ̀ ó bàjẹ́ mọ́.
12: Ẹnu ka ìwé Psalm 119:9.
13: The only way a young person can stay on the path of purity is by living according to the word of God.
12: Àwọn ọ̀rọ̀ kankankanka àti iṣẹ́ ìyanu Olúwa ọba máa balẹ̀ níbi ètò yìí sá.
13: Àwọn ọ̀dọ́ tó ti wọṣọ ẹ̀mí jẹun ẹ̀mí bomi ẹ̀mí jinlẹ̀ nínú ẹ̀mí Ọlọ́run ló ń bọ̀.
12: Nísìn fọlọ́run ṣọ́.
13: Àtẹ̀lé DC ti tẹ̀ ká.
12: Glorious twin.
13: Pẹ̀lú Pastor Victor Olúwamọ́dédé tó dé o.
12: Bẹ́ẹ̀ ni bàbá wa Samson Olúwamọ́dédé fún ara ẹ̀.
13: General overseer.
12: Yóò fi àdúrà àti wàásù pitú ń bí ètò yìí.
13: Ní 21st to 23rd.
12: Youth revived la pé o.

0: kojuma, e kojuma, e kojuma ma.
1: E ku le laaro yi o gbogbo eyin ololufe wa.
0: Ni gbogbo bi ki bi te tin lanfana ti gbo wa laaro ila tin ki projure ma yin loni o.
1: Si dada le ji o.
0: Adupe lowo Olorun to mu alo latana to tun ma pada loni.
1: O se Olorun o.
0: Pelu oniruru nlo fi ni na la to mo pandoro wa to ndagba. Ninu pakakaka Olorun o mo je ka wa o ma yori.
1: O se Olorun.
0: Be ni ninu igbagbo be ni mariwo wa ma nsesho.
1: Ayo o.
0: E bo ti le je wi pe won ni apa ara pa le otun fuju rewo ni won ni maraka ni tosin gba ka le jade ka mu wole ndo kan lero ṣugbọn sibẹ sibẹ eyan Olorun be pelu wa
1: dupe o
0: nitori pe e wa leyin wa bi akone eleru oba tin si ni lo soju ogun tin si ni pada wale kabiyesi oran mo nile oran mo ni se fayaki kabiyesi adupe agbe oga o nitori pe ti o ba si ti o ni oju ona wa ni bi odun aimoye awon okuta aimoye koto kotokoto
1: aimoye popo
0: ti awon ara bi ti gbele ti won da le pe kan sa subu ni sa ṣugbọn iwo Olorun lo tan imole soju ona wa o je ka yo subu o je ka fe ka fe sele ka fe nuko o si baba yin o atunti de laro toni lori eto yin eto wa tadima mu awon koko to ba suyo ninu awon iwe iroyin ojojumo ile wa wa si eti gbo yin awon iwe iroyin wa tun ti rujo laro yi gege bi ise wa atun ma se lawelawe tori teyan ba n lo sinu oja to ba n gbo eni ti polowo okuli eni polowo masa eni polowo atarodo to je pe isu lo fe lo ra nbe to ba wo gbogbo won bi odun ko mo nlaye debi to lo iye ni pe ise gbogbo aja to ba gbo ni lale ko mo a ma fi ti palaba won kankan ni a ni o mo so a ni o mo se eja ma se ṣugbọn gbogbo ohun to n ba ti se laye gbogbo e lo lere o laye lati gba
1: ipo to ba wa loni
0: o je lore tori pe iwo la deropo eni to ku o nbe enikan si tun bo yo yo asaderopo re bo je o lo ni ile ise aderopo nbo
1: be ni
0: bo si je o lo wa ni ipo kan aderopo nbo ṣugbọn lore o aderopo n ba tete de ni sin ni kiakia
1: o nbe bi kan tele ri o to je pe iwa to hu awe
0: ya kaluku sa n sa won se je ni tori pe won ba soro won daran bọ́ọ̀ sì gbé ìjọgbọ̀n síbẹ̀síbẹ̀ kálukú wọn gbà gbọdọ̀ lọ́wọ́ bọ́ọ̀ pa àwọn tó ń wọ̀ yìí pé wọn àmọ́ tán lè ṣe wọn yọ̀ǹda rẹ fọlọ́run ni bẹ́ẹ̀ ìdájọ́ ọlọ́run ò ṣe é fewé mọ́.
1: orí àga tó wà yẹn àwọn kan ló dìde ń bẹ o
0: tọ
1: àwọn kan sì ń bọ̀ wá jòkóle tó bá kó ń bẹ.
0: kò sí ti fi ṣe ni bí ẹ dùn èyí kó tún máa jẹ́ ìmọ̀ràn fún àwọn èèyàn wa fún gbogbo ẹni tó ń bọ wà láàárọ tòní ẹnu ò ní bọ sọ wá lẹsẹ o àní ṣubú dárùn láṣẹ ìlédùúà ẹni tó ti fẹsẹ kọ ní ṣubú sákàtà wa o àní ogun àkóbá kí a tó máa mú àwọn kókó kọ̀ wọn abiodun ó wù mí kí n sáré dá tọ́mì lódì kejì náà gẹ́gẹ́ bí ìṣe mi.
2: For students are to be in only fancy private university.
3: Ṣùgbọ́n owó gọbọi ń dẹ́rù bá wọn.
2: Ó yá ká lọ sí Westland University.
3: Ìwọ
2: Ọ̀ṣun State.
3: Flexible and affordable fees ló mú kán yàtọ̀.
2: Approved by federal government.
3: Wọ́n gba student wọlé lọ́wọ́lọ́wọ́.
2: Full time.
3: Tó gbòye BSc.
2: Ní College of Natural and Applied Science.
3: College of Social and Management Science.
2: Àti College of Health Science.
3: Tó o bá ti ṣe ìdánwò UTME.
2: Tó o ní JAMS requirement.
3: Pẹ̀lú at least 5 credit passes.
2: In no more than 2 sittings.
3: O di student Westland University ni.
2: Yeah.
3: Change of institution.
2: Láti wọlé sí 100.
3: Nínú ọgbà ilé ìwé wa tàbí.
2: Ní CBT Center, 2 or 3 credit passes
3: ló nílò.
2: Fún jù bẹ́ẹ̀.
3: OND,
2: HND,
3: NC.
2: Ló fi wọlé fún direct entry.
3: Àwọn students ń register.
2: Gba lecture.
3: Ṣe exam jù bẹ́ẹ̀.
2: Lọ́gbà wa.
3: Fún top-up conversion.
2: HND BSc with pass.
3: Ọ̀tọ̀ kíláàsì lè ṣe.
2: Bẹ́ẹ̀ ni o ní ND certificate.
3: Tún lè wọlé sí direct entry.
2: 200 level lọ́dọ̀ wa.
3: Westland University wà ní kilometer 2.
2: Ìwó Ejigbo Road.
3: Adenike Ajoke Estate.
2: Ìwàrà.
3: Ìwó Ọ̀ṣun State.
2: Website
3: www.westland.edu.
2: .ng 0708 057 6961.
4: Àìná Àwa International College. Ilé ìwé aládàáni ìgbàlódé olójoojúmọ́ àtònílégbèé. Jẹ́lẹ̀ End Boarding School. Níbẹ̀ ni wọ́n ti ń ṣe àwọn ọmọ jiná fọ́jọ́ ọ̀la tó dára nípasẹ̀ ẹ̀kọ́ tó yè kooro. Àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ wọn bò háyà. Àwọn olùkọ́ wọn tún múnádóko. Ẹ̀rọ ayára bí àṣá wà fáwọn ọmọ wọn. Tó fi mọ́ yàrá ìmọ̀ sáyẹ́ǹsì. Ìyẹn Science Laboratory. Àyè ìdániwọlé ti wá ń lọ lọ́wọ́ nílé ìwé yìí o. Sí kíláàsì girama kékeré kíní àti kejì. Tó fi mọ́ girama àgbà. Kíní kejì JSS 1-2 and SS 1-2. ẹ̀yin òbí àtàlágbàtọ̀ ẹ mú àwọn ọmọ yín wá sí Àìná Àwa International College tó wà ní kìlómítà 10 Àkúrẹ́ Ọ̀wọ̀ Express Road àdojúkọ Possibility Church ìlú Àbò Àkúrẹ́ North nípínlẹ̀ Ondo 10,000 naira péré lowó fọ́ọ̀mù ìgbaniwọlé fàlàyé sí ẹ̀pẹ̀ tẹlifóònù 09051123372 àbíkẹ̀ 09121767532 Àìná Àwa International College wọ́n ṣe ọmọ jìnà ó pegedé ní Nàìjíríà ó tún dolúborí kárí ayé.
5: Káàbọ̀ Màìjíà, ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wówó ẹ̀kún ṣàánú.
6: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wa ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakáṣaká láìsí rọ̀tìrọ̀tì. Obìnrin yìí ṣe ń gbóṣùbà kárẹ̀. Bẹ́ẹ̀ lọkùnrin ọ̀hún tó ń gbóṣùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó lè gún yọdé lẹ́fù yẹn ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule tí kìí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ran. Àtẹ̀yẹ ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní six months mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn okùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858. Vigoka Ibà.
7: Ọlọ́jọ́
6: ẹni bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run tòótọ́. Gbogbo ìgbésẹ̀ rẹ̀ ló máa táàgì mọ́ iṣẹ́ olúwa. Torí ẹ̀ ní Divine Mercy Church of God. Ti wá gbé àkàṣe ètò àdúrà pàtàkì kan kalẹ̀. Fún birthday and thanksgiving anniversary. Láti celebrate olùdásílẹ̀ ìjọ wa káàkiri àgbáyé. Ìyẹn Prophet AA Adéyẹmọ. Ọmọ arúgbó ọjọ́. Eternity will you be ready? Ilé àkórí ètò. On the 16th to 19th of August. Ìní wàásù àti àwọn àdúrà kankankanka bambabambakungbakungba yóò máa balẹ̀ bí ọ̀wàrà òjò. New auditorium ni Otaleri Oke Oro Akoko 6 a.m. to 8 a.m. ni morning session 4 p.m. to 6 p.m. si ni evening session lọjọ Tuesday 28 to gujo osu wa ni Thanksgiving anniversary day bẹrẹ láti 10 a.m. Pastor Filippo Adeyemo pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run pàtàkì ló ń bọ̀ láwọn bí evangelism Motayo Olayinka evangelist Divine Mercy Pastor Abraham Afẹ́ Pastor Ojo Balogun Pastor Lawale Ojo Apostle AP Obaseki Apostle Afolabi Ezekiel Prophet Uju Olorun Femi bẹ́ẹ̀ sì làwọn DMC Gimas Choir yóò forí ẹ̀mí pitúmbẹ̀ tó Prophet and Prophetess Emi Adeyemo. Ọmọ arúgbó ọjọ́. Ọmọ dúró sórí ìtawíjọ́ ọmọ olókè òkè àṣẹ ọ̀yà. Ọmọ àgbàrá àṣàyè lò sírìkì òdà ọ̀rọ̀. Happy celebration. Adé ọkọ ọ̀rẹ́
8: àkọ́ṣẹ́rọ̀. Ọ̀la ńlá ló wà ní àṣọ.
9: Wọ́n tún ti dé o, ìjàrẹ́ lẹ́tọ̀ crusade. Àràgbẹ́ yamuyamu ìsọjí ńlá ọlọ́jọ́ kan ṣoṣo. Tó máa ń wáyé lọ́dọọdún. Tí olúwa gbé kalẹ̀ látọwọ́ the Redeemed Christian Church of God. New song and Calvary zone ìjàrẹ́. Tọdún yìí tún máa ń wáyé o. Lọ́jọ́ 21 oṣù kẹjọ 2026 tá a wà yìí. Glorious God, Ọlọ́run ológo làkòrí. Tó bá wá di ní agogo mẹ́wàá òwúrọ̀ sí agogo méjìlá ọ̀sán. Àyẹ̀wò ìlera ọ̀fẹ́ látọwọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó. Tó bá wá di ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ìgẹ̀dẹ̀gbẹ́ wa gbiná ọmọ ogun èṣù. Èyí tó sọmọ ológo dọmọ lọ́fọ̀. Tó jẹ́ kọmọ ológo máa mú ogo sírú. Tó tún jẹ́ kọmọ ológo máa mú ogo mògógóró. Ìránṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò máa lò. Ni Pásọ Tàpérè Alexander Ọlárẹ́wájú. KCP Lagos Province 126. Ibi tí sọjí ti máa wáyé. Ní etí Lọmí Odò Ọjà. Ìjà rẹ̀. Jọ̀wọ́ máṣe láìwá o kí wọ́n gba ìbùkún rẹ níwájú Olúwa. Wọ́n láyé lẹ́kúnrẹ́rẹ́. Ẹ fi Pásọ Akínlolú sórí nọ́mbà yìí o. 0033805946. Ìgbìmọ̀ ìsọjí lónìí kéde rẹ̀ wípé o. Kájọwọ́ bá Ọlọ́run ológo pàdé. Kóńkó.

0: wole ene leyin ti o duro gege bi adari eto edo idibo sipo gomina to aye ni ipinle osun to si je olukede isi eto idibo ohun leyin ti won se pari ni osun ti o koja yi gege bi eni wi pe won ti fi kele ofin gbe ti won si ti mole si gbaga awon olopa ni ilu Abuja to je adari iroyin ati oro nipa aralu fun ile eko fafiti foyi ohun eni omo we Sunday Sanu le so wi pe iroyin pe won ti fi kele ofin gbe VC ohun ati pe won ti mole n lo je ero alata o leyin to si je itakun ti ko ni gbongbo ati wi pe awon kan ni won kan ko iroyin na jo ti won so safefe lai si ohun to sele Sanu wa so ninu atijade to tari sita nilu Ado Ekiti to je ilu ipinle Ekiti lana ojaru leyin to so pe ojogbon ogun wole ohun eni won o fi kele ofin gbe ti won o si ti mole oni awon olopa o ti e wule pe wi pe won fe ri debi wi pe won ko iwe si bẹ́ẹ̀ ni kò sì sí ẹ̀ṣọ́ aláàbò kankan léyìí tí wọ́n sọ pé kó wá kó wá sọ tẹnu rẹ̀ nípa iṣẹ́ àtúnṣe léyìí tó lọ ṣe gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ adarí àti olùkéde èsì ìdìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun fún ìdí abá kan tàbí òmíràn ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àti gbogbo ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mọ̀ darí ìpàdé ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè yìí èyí tí wọ́n ṣe nílùú Àbújá lánàá òde yìí èyí ni wọ́n sọ pé ó jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ilé tí wọ́n ṣe gbẹ̀yìn ìyẹn ní oṣù kẹfà ní èyí tí ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kẹfà ọdún tí a wà yìí pẹ̀lú bí wọ́n ṣe sọ wọ́n ní ìpàdé ọ̀hún ló bẹ̀rẹ̀ pẹ̀lú orin ìbílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà o lẹ́yìn ìgbà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti dé ní nǹkan bí aago 2:00 ọ̀sán nígbà tí wọ́n tẹ̀síwájú nínú ìpàdé náà ni wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi oyè dálọ́lá pàápàá jùlọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìpàdé ọ̀hún ni wọ́n sọ pé wọ́n dìde dúró ìṣẹ́jú kan o láti fi bọlá fún Abubakar Alhaji lẹ́yìn tí ó ti fi ìgbà kan rí ṣe mínísítà fún ọ̀rọ̀ ìnáwó lábẹ́ ìṣèjọba Ibrahim Babangida lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tó ti dágbére fáyé ìyẹn ní 2020 oṣù keje ọdún tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ti ń bẹ́ ń bẹ̀ léyìí tó jẹ́ pé wọ́n bá wọn kópa níbi ìpàdé ọ̀hún ni a ti rí akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ìyẹn George Akume àti ẹni tí í ṣe olórí àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí Dr. Didi Wosi Jack àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kànìkànì ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ni wọ́n sọ pé wọ́n tún fi oyè dálọ́lá o ẹ wò ó fún ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á.

0: Ìbàdàn.
1: Káyọ̀dé.
0: Arákùnrin kan léyìí tán korúkọ rẹ̀ ní Paul láti fà ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo lọ́wọ́ lórí ẹ̀sùn pé ó fìyà jẹ ọmọ rẹ̀ kan ó sì ṣe léṣe ọmọ obìnrin ọmọ ọdún mẹ́wàá nítorí pé ń ṣẹ̀yọ́ sílé. Afurasí ọ̀hún ni wọ́n sọ wípé ó gbé ẹ̀rọ ìlọ́ṣọ iron léyìí tó gbóná tó ṣe bẹ́ẹ̀ tó gbélé ojú ara ọmọbìnrin ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́wàá náà nítorí wípé ó ń ṣẹ̀yọ́ sílé ọ̀hún nílùú Upẹ̀mẹ tó wà ní ìjọba ìbílẹ̀ Ọwọ̀ nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí kọmíṣánná fún ọ̀rọ̀ obìnrin àti ìgbáyégbádùn pẹ̀lú ìdàgbàsókè ohun amáyédẹrùn nípínlẹ̀ Ondo ni ọ̀mọ̀wé ṣeun Ọ̀sámayé ńlọ́mọ̀ kan ọ̀rọ̀ ìkẹ́kẹ́ ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí lẹ́yìn ìgbà tí ó ṣe àbẹ̀wò sí ọmọbìnrin ọ̀hún nílé ìwòsàn ìjọba àpapọ̀ FMC tó wà nílùú Ọwọ̀ níbi tí ọmọbìnrin ọ̀hún tó ti ń gba ìtọ́jú. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọ̀hún ṣiṣẹ́ àlàyé ó ní ìjọba lókù gìrì sí ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ìgbésẹ̀ tí ó ya kinlala o látàrí bí ọwọ́ wọn ṣe tẹ ìròyìn náà ní iléeṣẹ́ ọ̀hún léyìí tó sọ pé bàbá ọmọbìnrin náà ná fi kélé òfin gbé tí wọ́n sì fà lé ọlọ́pàá lọ́wọ́ ní àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Ọwọ̀ léyìí tí wọ́n sì ti ń pètèpèrò àti lọ káwọ́ rẹ̀ pìn níwájú ilé-ẹjọ́. Ọ̀sámẹ́yẹ wá ṣe àlàyé ó ní ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ àṣìá ọ̀mọ̀wé Lucky Ayédàtiwa ni ó ti fara rẹ̀ jìn láti dáàbò bo ìgbáyégbádùn àwọn màjèṣe àwọn èwe àti àwọn tí ò tí lọ́wọ́ họ rí pẹ̀lú àwọn tí ò tí tójúbọ́ léyìí tí bàbá ọmọbìnrin tí ó ṣe bẹ́ẹ̀ tó lọ tasẹ̀ àgẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún nípa gbígbé ẹ̀rọ ìlọ́ṣọ gbígbóná tó gbélé ojú ara ọmọbìnrin náà léyìí tó fẹ́ fi fìyà jẹ́ nítorí pé ọmọbìnrin ọ̀hún ṣẹ̀yọ́ sílé. Wọ́n ní iṣẹ́ abẹ kejì ńlọmọbìnrin ọ̀hún ni ó fẹ́ ṣe báyìí o léyìí tó sì jẹ́ pé nípa àwọ̀ ara rẹ̀ iná ti fẹ́ ṣe iṣẹ́ abẹ ọ̀hún ní ilé ìwòsàn ìjọba léyìí tí ó wà ní ìlú Ọwọ̀ náà. Ẹ lọ kàwé kù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, Vanguard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: Káyọ̀dé.
1: Bíọ́dún.
0: Àwọn kan tí wọ́n kóra wọn jọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ni wọ́n mọ̀ tún jáde ní ìlú Àbújá lánàá o, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àtìlẹ́yìn ìwọ́de fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó lè padà wọlé ní ẹlẹ́ẹ̀kejì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé lánàá òde yìí ni àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ni wọ́n sọ pé ìpolongo ìbò sí ipò ẹnikẹ́ni tó bá fẹ́ díje ìyẹn nínú ọdún 2027 kó bẹ̀rẹ̀ sí ní gbéra sọ. Èyí gan ló jẹ́ kí àwọn ẹgbẹ́ kí wọ́n kóra wọn jọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí nínú rìn káàkiri ìgboro Àbújá. Wọ́n ní bí ìgbà tí wọ́n bá sọ pé wọ́n ṣe ọdún ní kinní ọ̀hún lórí nílùú Àbújá nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀. Wọ́n ní iṣẹ́ rí ìwọ́de yìí tí wọ́n ń ṣe yìí kì í ṣe pé bóyá lórí ọ̀rọ̀ òṣèlú nìkan ni, ṣùgbọ́n àwọn ń fẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè mọ gbogbo àwọn àǹfààní èyí tí orílẹ̀-èdè Nàìjíríà ti jẹ látàrí gbogbo àwọn àgbékalẹ̀ àti gbogbo ètò tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ní fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Leadership kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Onímọ́tò àtẹni ń wakọ̀ tí wọ́n fi ń kẹ́rù láńlá.
3: Bóyá within Nigeria
2: or from Nigeria to other country.
3: Tapolí tí wọ́n fi máa ń bu àwọn ẹrù lẹ́yìn tírélà ti wà ńlẹ̀ báyìí o.
2: Ẹ máa bọ̀ nílé iṣẹ́ Neclean PVC Tarpaulin Company.
3: Tó ní the best irinṣẹ́ tí wọ́n ń lò ní Nàìjíríà tójú òwò sì ní hàn bẹ́ẹ̀.
2: For high quality and indestructible tarpaulin.
3: 60x50
2: 45x40
3: àtàwọn kékeré tó ní mọ́tò 12 tire.
2: And all sizes.
3: Tàbí èyí tí wọ́n fi ń sàkókò ṣàkàṣù àtàwọn eré ńkọ bẹ́ẹ̀.
2: Léyìí tó máa ń fẹ̀ gbẹ̀rẹ̀gàdà lórí ságbẹ̀rẹ̀gàdà.
3: Gbogbo ẹ̀yin onímọ́tò tá a fi ń kẹ́rù ló ní èdè tarpaulin o.
2: Torí ọ̀pọ̀lọpọ̀ ẹrù lóòrùn àtòjọ lè bàjẹ́.
3: So they have to be adequately protected
2: to avoid saturation, oxidation
3: and water intrusion.
2: Léyìn tó máa ń fa hydro deterioration or bio deterioration.
3: Tàbí sun deterioration.
2: Tó tẹ̀lé fa delamination or annihilation.
3: Ìyẹn total destruction fáwọn ẹrù tẹ bá kó.
2: Me, I no dey talk too much.
3: Just come to Neclean PVC Tarpaulin Company
2: at number 46 and 54.
3: Adémúlẹ̀ Guru Odundo.
2: Call 0806-326-8281.
3: Neclean.
2: Ilé-iṣẹ́ tarpaulin tó gbayì káàkiri àgbáyé.
4: Ẹ̀kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbó ló ń bá yín sọ̀rọ̀ o. Tí ọ́fíìsì mi wà ní Sọlọ Junction ní ẹ̀gbẹ́ Democracy Park. Nọ́mbà mi rè 07065326843. Tọ́ bá ríwo obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tí ìwọ ọ̀rẹ́ ni pèrọ níṣẹ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tàbóbìnrin tó ń ṣẹ̀yọ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún kílẹ̀ tó mọ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tí kan oṣù rẹ lẹ́ni tàbí ó dín, máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tó jẹ́ pé ò lè gbá bọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ nílé, máa bọ̀ lọ́dọ̀ mi, àṣírí tí aya mi fi wà lọ́dọ̀ mi dì sí, máa bọ̀ kí n fi fún ọ, tàbí ìwọ tára ń jájẹ ni, ara ń yún ọ ni, inú rẹ̀ ń gbóná láti inú wá ni, tàbí ara rẹ̀ ń gbóná bẹ́ẹ̀ ni pé ó ń data sọ lára, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó nípa àṣẹ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà mi rè lẹ́ẹ̀kan sí 0706532-6843. Lẹ́ẹ̀kan sí 0706532-6843. Ilé-iṣẹ́ wa ó wà ní Ìsọlọ Junction ní ẹ̀gbẹ́ Democracy Park Bẹ̀lẹ̀ ti máa wa. Ẹ ṣé.
5: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo, Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló máa rán mi sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì rabata tó ń ta aṣọ, àwọn tí ń ta hóòsèèsì àtàwọn tí ń ta retail. N ta àwọn alọ́sọ́kótó rèé o, lápòṣò kò tó wa lákúrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra rárá tún ta bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbé travel, bíi bọ́ọ̀sì lórí ranran, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó, tàbí àwọn tó fẹ́ rárá tún ta tí wọ́n fẹ́ ra hóòsèès. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o. Family Arena wà ní Onyx Building, opposite Mobile Bank, Adesida Road, Àkúrẹ́, tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank after Texaco. Bí ẹ bá lọ sí ẹ̀sọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé, báàgì ọmọdé, báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde. Ẹ máa pè wá sórí nọ́mbà yìí 0803745-3497. Family Arena, ilé-iṣẹ́ tó bá mi òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
6: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi.

0: ṣe ìkìlọ̀.
1: Aya máa lù lórẹ̀ gan.
0: Bẹ́ẹ̀ni wèbẹ̀ pẹ́nu ayé tó.
1: Bẹ́ẹ̀mi a mọ orí ìwú yẹ jẹ o. Aiki Fọlárí Bomi Adéchidà.
0: Ọ̀run máa gbọ́n rẹ̀.
1: Ẹ̀dọ̀ mú pè yí fún
0: wa. Mọ̀lá Mahmood Ọdẹ́túndé.
1: Tẹ́ ìbádára Mọ́lá Ọdẹ́túndé.
0: Rashidat Bello Ọdẹ́túndé.
1: Àìná Gani Yàtọ̀ Ọdẹ́túndé.
0: Ẹ̀tí Chifu Ọdẹ́túndé mú yí wá Adéchina.
1: Di Bọ́bá Ṣùlú Ọ̀fùrùgbà Quarters, Ìjẹ̀bú Ọ̀rọ̀.
0: Ẹ̀yọ́ Màlúù Kápẹ́ 90 years ayé.
1: Ẹ̀yọ́

0: Káyọ̀dé.
1: Gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ọmọọba Jíde kò sọ́kọ́ òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olólùfẹ́ àwọn akẹgbẹ́ àti gbogbo àwọn afẹ́nifẹ́re ní bí wọ́n ṣe ń gbàdúrà tó sì sọ pé kí wọ́n tún tẹ̀síwájú láti máa gbàdúrà fún nǹkan kan jà nínú sinimá àgbéléwò èyí ni Taiwo Asan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ògúngúnlé tó wà ní Dùbúlé àìsàn ó ṣe àlàyé o ìdí tí àwọn mọ̀lẹ́bí náà ò fi

ó ṣe yẹ kó lọ o nígbà tó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọ̀hún ó níṣẹ́ rí nǹkan tí wọ́n sọ tí wọ́n pè ní ìṣẹ̀ṣe yìí ó ṣe pàtàkì gan-an ní ilẹ̀ yìí nítorí pé tá a bá mú àṣà wa tá a bẹ̀rẹ̀ sí ní gbé e lá

0: yóò bí mọ.
1: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín, àárẹ̀ ara ló ń ba yín jà, ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
0: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ sán mi, iṣu ara ń fà mí so, oríkèríkè ara ń dùn mí, ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi, ìlérí ogbó náà kẹsẹ̀ kejì mọ́.
1: Àárẹ̀ ara ni, ògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí bó ṣe dára tó ni Mustif, egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ́ra Mustif capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
2: Mustif capsule, ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo.
3: Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
4: Ẹyìn èèyàn apẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pápá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
5: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ara ilé a kú ọjọ́ méjì. Orúkọ mi ni olórí ìdarí ìpele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa ń bì báyìí.

0: kékeré ló ti ń ṣẹnu ṣámú ṣámú òun là ṣe fọ̀rọ̀ àwọn ìwé wa àwọn ọmọ primary school wa àfi wọ́n ṣeré o torí bàbá ṣe mú wọn láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ń lọ òkè university kan wá di ògo ọ̀la táàrin retí kan lè wúlò fún tòní létàlejò fún ìpínlẹ̀ Èkìtì àti gbogbo àgbáyé ìtẹ̀ṣe nàìjíríà nìkan mo kí àwọn bàbá mi professor Fẹ́mi Sunday Akinwumi ẹ káàbọ̀ sórí ètò ìsà.
1: ẹ ṣeun olótú mo kí ẹyin tó mú wa nílé ẹ ṣeun.
0: ẹ fọ́ òdu yìí ṣàì mọ olóko ẹ ṣe máa wá sórí ètò yìí tàdé wọn máa sọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí gbogbo ìbàlẹ̀ ń tẹnu mọ gbọmọgbọmọ ẹyin bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn olùkọ́ ìgbéga tẹ̀wọ̀n fún wọn bí wọ́n ṣe tún yáwó ra kọ̀ yáwó kọ́lé gbogbo ìrọ̀rùn fáwọn olùkọ́ kan lè kọjú mọ́ iṣẹ́ tí a gbà wọ́n fún àkínpẹ́ kó iṣẹ́ takuntakun gbogbo wọ̀nyí la ti gbọ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ọ̀dọ́ yín wọ́n lẹ tún ń gba àwọn olùkọ́ mọ́ olùkọ́
1: bẹ́ẹ̀ ni olótú
0: ẹ sọ̀rọ̀ lórí ìyẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti bẹ̀rẹ̀ ọdún tá a wà yìí débi tá a dé yìí kí làwọn ìgbésẹ̀ superb akitiyan wo ni ẹ̀ ń ṣe láti jẹ́ kí ẹ̀kọ́ àwọn ọmọ wa kó túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ ká tó wá dórí olùkọ́ tẹ̀ ń gbà sí.
1: Olótú mo kí pé ẹ kú ṣe gbogbo ẹ̀yin ọmọ Èkìtì tí ní nílòkó ẹ ṣeun àti gbogbo ẹ̀yin tó ń bọ̀ wá tó sì ń wò wá ketekete. Ní ìṣáájú ká kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa láì lè wà láyé láti lè wà láàyè because tí ò bá sì ti oore ọ̀fẹ́ ọlọ́run kò sí nǹkan tá a já mọ́ ká tún wá lọ.

0: ìlera ká bẹ̀rẹ̀ lọ́dún yìí nítorí pé kí ètò ẹ̀kọ́ kó lè máa lọ ní déédé
1: ní
0: primary school basic education láti one ECCD one to GS
1: three
0: kó lè máa lọ ní déédé headmaster general kan oṣù la máa ní tẹ́lẹ̀ tó máa káàkiri ṣùgbọ́n a rò pé kíkiri bẹ́ iṣẹ́ a ti pọ̀jù ẹ̀jẹ̀ kánìkan ní north kánìkan ní south kánìkan ní central a sì kọ́ wọ́n ti bá wa fi ohun tẹ̀lú bí mo ṣe bá yín sọ̀rọ̀ headmaster three headmaster generals la ní nísìnyí ìyẹn nìkan kọ́ wọ́n á tún

0: bẹẹni
1: adúmáwò wípé torí bí nǹkan ṣe ń lọ àwọn èèyàn ń ya sí ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ wọn yẹn àwọn èèyàn ń ya so adúmáwò á ní pé okay àwọn basic school wa tábìlì ni àwa dá wọn kíní wọn yẹn àwa dá sílẹ̀ pé ẹ̀jẹ̀ ká ní basic model school ìyẹn ni wípé látìbẹ̀ tó bá ti wọlé ní year one ní eccd ní jẹ́lú sí mi ó máa bá gbà díje x-ray ni
2: ìyẹn ní pé sọ mẹ́ta
1: ní ọjọ́ àti bẹ̀rẹ̀ ẹ̀sìn
2: ó di wá di méjì
1: báyìí tá a ní sìn ó ti ń lọ
2: onígbà yẹn sọ̀rọ̀ ikùn àbí méjì bóyá mẹ́ta ṣùgbọ́n sì ń kọ́
1: tá a ní sìn ó ti ń lọ sí ọgọ́ta ó lé méjì bẹ́ẹ̀ ni then ìpín tún wà tá a tún pè ní inclusive school ìyẹn ó wà ní abẹ́ ti ẹsẹ̀ tó wà nípa ti àwọn àkàndá ẹ̀dá ṣùgbọ́n àwọn grade school wa
2: káwá dà wọ́n pọ̀
1: inclusive yẹn bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe.

sáré ìjẹ yìí lọ àdàbà sì múra lọwọ eré ìjẹ yìí kìí ṣe ti alágbára àdàbà gbéra ó fò bá wọn lọnà ó tún fi wọn sílẹ àdàbà 88.9 fm ó ti gbà kò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn

0: 101.9 FM. Peace of a dove.
1: Big bag.
2: Gaining velocity on Adaba FM.

0: jẹ́ ọ̀rọ̀ ọlọ́run sọ nínú ìwé Efesu orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá síwájú wípé ọlọ́run fi fún àwọn kan gẹ́gẹ́ bí apostoli, wòlí, evangelisti, olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí ni kò tí ì dàgbà tó láti mú ìlérí yìí ṣẹ. Ìdí nìyí tí ìjọ Reconciliation House ní Jàpò Lákùrẹ́ fi pọ̀ gbogbo àwọn ọmọ ọlọ́run tó fẹ́ dàgbà nínú ẹ̀mí sí ètò pàtàkì ni tí ìsọjí láwọn orílẹ̀-èdè tó wọ́ Revival Among the Nations 2026 tí a pe àkórí rẹ̀ ní ríró àwọn ènìyàn mímọ́ lágbára fún ìmúgbòòrò ìjọba ọlọ́run bẹ̀rẹ̀ láti Wednesday ọjọ́ kejì sí Saturday ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án September ní aago márùn-ún lọ́jọ́ àkọ́kọ́ àti láti aago mẹ́jọ òwúrọ̀ lọ́jọ́ yòókù. Ẹ máa bọ̀ sí Trans 2026 kí Olúwa lè rú ọ lágbára fún ìmúgbòòrò ìjọba rẹ̀ láti Wednesday ọjọ́ kejì sí Saturday ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ní gbọ̀ngàn ìpàdé Trans tó wà lópópónà Àkúrẹ́ Sado Èkìtì nílùú Ìjù ní kété tẹ́ ẹ bá kọjá àgọ́ ọlọ́pàá Ìjù ìta Àgbòlo. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá tẹ́lẹ̀ ọ̀fẹ́ lóúnjẹ, ọ̀fẹ́ ni ibùgbé, ọ̀fẹ́ ni ìforúkọsílẹ̀. Ìwọ náà máa bọ ká rú ọ lágbára fún ìmúgbòòrò ìjọba Ọlọ́run. Ayọ̀lá Fámúàgún ló ń kéde lórúkọ àwọn olùṣètò.
1: Orin tó pọ̀lọ́pọ̀ àwọn ọ̀dọ́ ń kọ rèé. Ṣùgbọ́n bí adìyẹ àgbébọ̀ bá ń bójú tó rọ̀ mọ́ ẹdìyẹ, ó yẹ kó rọ̀ mọ́ ẹdìyẹ náà máa wà vigilant and prayerful. Ìdí rèé o ti Prayer Center Church of God Youth 51st International Youth Conference níbi àrágbá yamuyamu ètò Youth Revive ní PCCG Àdófúre Ìdọ̀rẹ́ Road Àkúrẹ́ ní 21st to 23rd of August ní 10 AM, 3 PM and 11 PM daily. Torí dé ìrẹ́ náà máa kó wá rírẹ tiẹ̀ gbà tàbí kó o má sì jẹ́ kéyìí tó ti dá tẹ́lẹ̀ ó bàjẹ́ mọ́. Ẹnu ka ìwé Psalm 119 verse 9. Every day, the only way a young person can stay on the path of purity is by living according to the word of God. Àwọn ọ̀rọ̀ kankankanka ti ṣe ìyanu Olúwa ọba máa balẹ̀ níbi ètò yìí sá. Àwọn ọ̀dọ́ tó ti wọṣọ ẹ̀mí gẹun ẹ̀mí bomi ẹ̀mí jinlẹ̀ nínú ẹ̀mí Ọlọ́run ló ń bọ̀. Lẹ́sìn fọlọ́run ṣọ́ àtẹ̀lé DCT Tega glorious twin pẹ̀lú Pastor Victor Olúwamọ́dédé tó jẹ́ ò. Bẹ́ẹ̀ ni bàbá wa Samson Olúwamọ́dédé fúnra ẹ̀ General Overseer yóò fi àdúrà àti wàásù pitún bí ètò yìí. Ní 21st to 23rd, Youth Revived la pé o.
2: Vacancy, vacancy, vacancy. This is to inform the general public that Red Granite Africa, a financial and loan service company, have arrived in Akure and hiring sales officer in its public loan sector. If you are interested in working with Red Granite Africa as an experienced sales officer, you can forward your CV to flourish@redgranite.africa. Again, send your CV to flourish@redgranite.africa or send to 081-38-23-2150. Again, 081-38-23-2150. Red Granite Africa have been offering a payday loan to all state civil servants in Ondo State with attractive interest rates and convenient time of repayment. Visit Red Granite Africa via this phone number, 081-38-23-2150. Management announcer.
3: Ìtaniji bíi ti gbà ni. Ohun tí wákàtí yìí nílò gan. Ìtaniji bíi ti gbà ni. Àkànṣe ètò láti jẹ́ kí tọkùnrin tóbìnrin ran ìgbìnà jẹ fún Olúwa. Ìtaniji bíi ti gbà ni. Ètò tí ọ̀run ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ṣe àtúndá ìtàn ìran yìí fún ìtají ẹ̀mí ọlọ́jọ́ pípẹ́. Wá síbi ètò ìtaniji ẹ̀mí yìí kí ọkàn rẹ gbiná jẹ fún ìran ọ̀run tí ń tayọ ìmọ̀ra lásán. Kípasẹ̀ rẹ lè ní ipa ayérayé ní yìí àti ní ayé tí ń bọ̀. Gẹ́gẹ́ bí ti àwọn ẹni mímọ́ gbà ni. Darapọ̀ mọ́ wa níbi àpéjọ ọlọ́wọ̀ ọlọ́jọ́ mẹ́rin lọ́gbà Kòṣeuntì ládojúkọ iléèwé Oyè Mẹ́kun Grammar School láti ọjọ́ Wednesday ọjọ́ 19 oṣù kẹjọ ọdún 2026 sí ọjọ́ Sátidé ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2026. Kí Olúwa kó jẹ́ kí ìran ọ̀run àti ìwúwo ọkàn tòun ti iná ẹ̀mí tí yóò mú ọkàn àwọn ènìyàn láti ọwọ́ ẹ̀mí mímọ́ nípasẹ̀ ètò yìí kó dúró ti ìran yìí àti ìran tí ń bọ̀. Àmì.
2: Vacancy, vacancy, vacancy. An experienced private driver living in Akure is urgently needed. Salary very attractive. Accommodation will be provided if needed. Interested person should call this number. 08059785015. Again, 08059785015. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ láti ṣiṣẹ́ awakọ̀ tí ó ń gbé ní ìlú Àkúrẹ́ pẹ̀lú owó oṣù tí ó dára, bákan náà ni ilégbèé wà tí awakọ̀ lè máa gbé. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé nọ́mbà yìí 08059785015. Ẹ ṣé púpọ̀.
4: Ṣé ìgbọ́dọ̀ ìgbà kò ń gbádùn ìrìnàjò?
5: Mo ń gbádùn.
4: bá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
5: Abba ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gọ́ lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàgbá ìjà ò sí always guide
6: me. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láìsí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́ sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
7: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yọ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
6: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
7: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tì báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
6: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
7: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tì.
6: Èló ni àwọn solar system yìí.
7: Owó tí ò kan ni léegun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
6: Tí n bá gbọ́ òyìn yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
7: Bẹ́ẹ̀ni.
6: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
7: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
6: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan decoder kan fáànù kan.

0: iṣẹ́ yìí.
1: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ Ọ̀fọwúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ti àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Way ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé Nepal ẹ̀yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá ẹ sì máa rí yẹ́lò building yẹn GoTV building ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08101 01 01 04 04 28 28 04.
2: Ẹjẹ́ tún múlẹ̀ kan sí
1: 08101 01 01 04 04 28 28 04 04.
2: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ, má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
3: Wẹ́pà!
2: Signal Sun Nigeria Limited tún gbéra mi ìdè, wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Ní ìgbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ni pé ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nù lébẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀ wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó-Èkìtì No. 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti adjacent Baba Ajashin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08101042804.
4: Tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí.
5: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí, tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi. Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
7: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà lọ́lé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kán náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nù lé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn mo wà ní No. 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07.

0: 64 60 64 19
1: ẹṣọ́n bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀
0: o ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbóorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májà dákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kàn ún gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ lọ́run fún ọ bọ́ bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 ṣẹ̀mú o 64 60 64 19
1: Ẹ̀ṣọ́ bàbá, mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa? Torí àwọn bàbá wa, wọ́n a máa dàgbà, wọ́n a máa dògbó, wọ́n sì máa ta kébékébé, kí ni ó fà á?
0: Ó ṣe àtọ́kùn. Ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu. Báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó, bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni. Bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀ sí máa ro òun. Kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́, tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun. Bẹ́ẹ̀ mi bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe. Tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀ṣẹ̀ á wà àwọn bàbá wa. Ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni. Ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́, wọ́n ó tún fi ẹsẹ̀ rìn lóko, wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàálẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ó sì tún máa ta kẹ́bẹ́. Ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá. Ẹlòmíì ọfà ara ni tiẹ̀, yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni. Ẹlòmíì tó bá ní eléyìí ni ń yọ̀ òun lẹ́nu lénìí, ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la. Ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun. Iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mí sápẹ̀ mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 60 64 19 07 60 60 64 19 Ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́. Bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tó jẹ́ òdodo pàdé ni. Nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi, kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́, bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí. Lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn, kò sí tòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́, kò síbi tá a lè wá egbòdé. Láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi, ká wá jàǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 60 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́. Tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la à ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú ìsẹ́yìn orò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò. Mo ti kó wa. Ìwọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi. Gbogbo ohun tó ti nẹ́gbàrá, tó ti nẹ́gbọ̀rọ̀, tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí. Fọkànbalẹ̀ lágbára Ọlọ́run tí wọ́n náà bá wá ọ̀jẹ̀ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò, tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn. Ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kùn grammar school nílùú Àkúrẹ́. Ń bẹ̀ la wà, a ní fara nira wa. Báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 60 64 19 Bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́, ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́. Ẹlòmíì a máa ta, ẹlòmíì a máa ró. Lágbára Ọlọ́run, ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Nọmba 4 Dudu Yemi Lane, opposite Oyemekun Grammar School, nilu Akure, to ba fe bere one, ta ba ni mare to fe bere lowo mi, pe mi sori ero ba ni soro ni yi. Oh, samu o. 64 60 64 19. Oh, samu o. 64 60 64 19. Alaafia ara wa oni di fi afia origba.
2: Awọn ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni to ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi agbori isilo si je lo be ti wo gbo ni pa baba oke ogun ni ogulu gode to fi wi atego somo ara aye lore lori eyi ke yi isoro to yo mo eda lenu iwo na gbianjo ruko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode to fi wi atego sewosan
3: to yi la fin ki gbugbo awon eyan wo tan wa lori ijuko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
4: e to igbeyawo lana
5: jọwọ edun onoja re
6: ah ilo sele
5: ki won to so wa po nje o ran ti po sele ri television fun mi fridge nkan ero foso ki ise ile wa ma fowo foso nle en 2026
3: eh ni tuto
5: ka ta so pe o ti ran won abi
3: ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
6: emo lo tun je cdk bayi
3: be ni o cdk e le ra fridge yin ero foso ati be be lo
5: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
3: ah lati osu to koja ni mo ti ra won
5: oluse agutan e so wa po
3: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asunta Catholic Hospital Ikere Road Adoekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
8: CDK sọ́yẹ́ yẹ́ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: ẹ̀ṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Ó dà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abà, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abà Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà. Ó dá alágbò ara. 24/7 Abà Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abà Make Sure. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.

lórí bá méjì kọ́ 24/7 bá mẹ́jọ kò lọ́tínú omi pọ́nbélé báyìí òun náà ná fi ṣe ọkàn rọ akoro fẹ́rẹ́fẹ́ ni fẹ́rẹ́fẹ́ náà ló rọ akoro.

0: 24/7 bá mi jọ. Òun gangan náà náà ń sọ ní gbòòrò ayé.
1: Ó nínú níbi ní ẹ̀gún mọ̀ ni wọ́n. Ṣẹ̀rẹ̀ lẹ́tà nù ẹ̀gún mọ̀ ni wọ́n.
0: Ẹni ọba ti gbọ́.
1: Olóore.
0: Ó sọ fáwọn tí ọba ti gbọ́.
1: Ẹ̀rọ dalẹ̀ láyé ẹ̀gún mọ̀ ni wọ́n. Káyédàgùn mọ̀ fà ìṣọ ìyàmọ̀ alára.
0: Kò síbi tẹ́ ẹ̀ ti lè rí 24/7 bá mi jọ.
2: Tabalaba ni wá.
0: Ẹ béèrè níbi tí wọ́n ti ń tà. Àwọn àgbo káàkiri ẹni 24/7 bá mi jọ lẹ́yìn fẹ́ rà.
1: Ẹ̀gún mọ̀ ni wọ́n, àfibisólóore. Ẹ̀gún mọ̀ ni wọ́n, ẹ̀rọ dalẹ̀ láyé. Ẹ̀gún mọ̀ ni wọ́n, káyédàgùn mọ̀.
0: That is to say, ìwọ náà mójútó ìlera rẹ dáadáa.
2: Ẹ̀gún mọ̀ láyé, tabalaba ni wá. Ẹ̀gún mọ̀ láyé, káyédàgùn mọ̀ fàṣọ ìyàmọ̀ wa lára.
1: Òṣùpá wọn ní.
0: Èyí tó ń ká kò yẹ ti tó.

0: tó bá fẹ́ bẹ̀rẹ̀ bá yọ wá bẹ̀rẹ̀ bí ó lóyún lóyún ẹ̀ tó ti ga ọ fẹ́ mú nǹkan lẹ̀ ni o a wá máa bẹ̀rẹ̀ bí tọ́lọ́run ọ́n sàánú fẹ́ ẹ̀rí ẹ̀búrẹ́là ó dẹ̀kẹ̀dẹ̀ mójútara rẹ yẹn ó ṣe pàtàkì ó ṣe kókó.
1: ẹni máa sọ pé ṣùgbọ́n ò dáa
2: tó ló lágídí
1: ẹ̀yà ló ṣùgbọ́n ò dáa.
0: dindindindindi.
1: akete
2: bótakete ò láláìsó.
0: 24/7 mixture.
2: bótakete ò láláìsó mọ́ kò lè
0: mọ́. wọn náà mọ́kàn lónìí kọ́ ọwọ́ ọ̀ṣẹ́.
1: ìbàdí ló ṣùgbọ́n.
0: bàbá ń gbọ́ ọwọ́ ọ̀ṣẹ́.
2: tó ló lágídí.
0: ìyáwó ìjà òsì always guide ni. ọba ti wọ́ ọ̀ṣẹ́ tán ìwọ̀ gan wa guide ara.

a ti balẹ̀ sórí ètò nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ ìpẹ́ lábala lábala náà ni ètò yìí ń ló kọ́ rọra. Abala àkọ́kọ́ yẹn òun gangan náà ni abala ẹ bá wa dá sí a tún máa mú kókó ọ̀rọ̀ kan wá. Kókó ọ̀rọ̀ tá a máa mú wá yẹn ẹ tún máa bá wa dá sí lónìí. Abala ẹlẹ́ẹ̀kejì ó parí ètò òun gangan náà ni abala àyàn àyàn tó máa lùlù lọ́sọ̀ọ́ tòní.

0: gbogbo. Ẹjẹ́ iṣẹ́ báyìí. Àyàn mi náà ti wà ní agbára. Aṣíwájú àyàn lù láàmọ̀ kí mo kí ẹ dáadáa. Orí ẹ wà ńbẹ̀. Gbẹ̀gbẹ́dì.
1: Sari ìbáṣẹ́wọ́ mi ò funfun nínú èmi. Mo lè dúdú lójú. Sari funfun nana nínú àwa.
0: Ọ̀yẹ́ tó jẹ́ àjọṣẹ́ lónìí.
2: Mo lè jádùn láwọ̀ ọkọ ọmọ mi.
0: Bá a ṣe jọ máa ń ṣe yẹn.
2: Kẹ́yìn funfun bá ní kí inú.
0: Ó yé yín náà.
2: Àìmọye ọlọ́wọ́ funfun tínú wọn àbújọ kiri lọ.
1: Ìyá mi ló làbó sí òòdà.
0: DSP ìjọba mú kí ni dáadáa. Nílùú Laramọ̀kì, lábẹ́ gé àánú gangan náà ni mo kì yín bẹ̀.
2: Kì í sí kẹ̀dẹ̀ rẹ̀ ń jáyé rí.
0: Ẹ má ṣe fàájì yín.
2: Onítẹ̀tẹ̀lẹ̀.
0: Pẹ̀lú 24/7 bá mi tò ní o. Ó yé yín náà. Ọyẹ́ ẹjẹ́ ń sáré dọ́kẹ́ láwọn mò ń bọ̀. Káwá bọ́nú ètò gan nísànsàn. Ẹ̀kú kalẹ̀ náà.
3: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
4: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
5: Ojúlé alákọ̀ọ́ fi ń sọrí ìjíbọ̀ ọlọ́pàá.

0: 091 60 62 62 53. Ongagana lo jabe anyabo ni so ti setan aya titi to olohun ti setan olohun ti mura yin le awon na mo ti mura e ki lo so e da ku si wahala an la won na ti mura re le oya oya aya asiwaju aya oya onda on to mu wa loni ìlú tó lù rọ ìlú rọ pọ ẹlò ẹkáàsán o ẹlò ẹkáàsán o
1: ẹkáàsán baba
0: ó kọ yín rẹ ti ń pè
1: james ni o láti edo
0: james láti ìlú edo
1: edo edo bílù
0: ọ̀dà àyàn ti lùlù kí làyàn sọ
1: kò yé wa o baba
0: ọ̀làgbà ọ̀dà kò sí wàhálà ẹja fẹ́ lómi láàyè wọn ni kò yé wa 081 625 499 1. Dun dun dun dun dun dun.

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
1: Abba aṣọ́kù tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
2: Hello.
3: Hello, Kasson.
2: Emma Kasson.
3: Eshemo, o ko yin be tin pe.
2: Alaji telemu lo de bayo.
3: Alaji telemu.
2: Mo mo gbadun yo ke mi jeda.
3: Ijawa ija o si.
2: Always guide me.
3: Ayan ti soro. Oya kila ayan so.
2: Ayan telemu ti get e.
3: Oye so.
2: Ebirayin lere.
3: Ebirayin.
2: Ebi ju so ninu.
3: Ti o de na de ni ebirayin
2: lere.
3: Ebirayin lere.
2: Ayan telemu ti gba.
3: Ebira yin le re ati iwo lo o mo lagbara bayo eni ti otan ebira yin le re hello
4: hello
3: e ka san sa
4: hello e ka san sa
3: o ko yin be tin pe
4: lati fon
3: ki lo ko yin
4: yemi aye tan
3: yemi lati fon
4: beni beni
3: ijawa ija o si
4: always guide me
3: send guide there dada
4: agadi
3: ẹ̀dá ẹ̀dá ọyá kí làyàn sọ.
4: Ẹni tí ò tọ́ bá lù tó fẹ́ dènà tó fẹ́ dènà dọ́ba ẹni tí ò tọ́ bá lù.
3: Ẹni tí ò tọ́ bá lù tọ́ fẹ́ dènà dọ́ba ẹni tí ò tọ́ bá lù. Ọ̀tọ̀ ọ̀dà Mr. Yemi ẹ pọ̀ ẹlẹ́sà ẹ jẹ́ àwọn ẹlòmíì. Wọ́n dènà dọ́ba lóòótọ́ ọ́ dènà dọ́ba. Hello.
4: Ẹ
3: kà sán.
4: Orúkọ mi Daniel Olaniyan láti Kàbà.
3: Ok, láti Kàbà.
4: Ẹ̀nàwó yín sókè. Ẹ̀nàwó yín sókè. Ẹni tí òbí mọ rí yóò fẹ̀yìn pọn mọ. Ẹ̀nàwó yín sókè.
3: Kẹ́kẹ́ ẹ̀nàwó yín sókè. Ẹ̀nàwó yín sókè. Ẹni tí òbí mọ rí yóò fẹ̀yìn pọn mọ. Ẹ̀nàwó yín. Kí lè gbọ́ kọ yín?
4: Daniel Olaniyan láti Kàbà.
3: Ọ̀gbẹ́ni Daniel Olaniyan láti Kàbà. Wàhálà ẹ gbà. Ọlọ́run Ọlọ́run ẹ gbà sẹ̀.
4: Yes sir.
3: Àní mo lẹ́ ẹ gbà.
4: Ọlọ́run ṣe mo gbà. Yes sir.
3: Ọ̀gbẹ́ni Daniel àbí.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ọ̀gbẹ́ni Daniel láti Kàbà.
4: Bẹ́ẹ̀ni.
3: Ọ̀yà ẹ pe nọmba yín.
4: 081.
3: Ẹ̀hẹ́n.
4: 24.
3: Ẹ̀hẹ́n.
4: 47.
3: Ẹ̀hẹ́n.
4: 66.
3: Ẹ̀hẹ́n.
4: 78
3: lọ́bàtán lọ́bàtán
4: ẹtẹ nọmba.
3: Ó yẹ dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Make Sure.
4: Dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ tó ń ṣe 24/7 Abba Make Sure. Ilé iṣẹ́ yìí ò ní dìbàjẹ́ o.
3: Àmì àmì àmì àmì.
4: Ọlọ́run ó máa gbé yín sókè o.
3: Àmì o àmì o àmì o.
4: Àwa náà máa rówó ra oògùn yín o.
3: Àmì ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Ọrọ̀ pa. Ẹ̀nàwó yín sókè. Ẹ̀nàwó yín sókè. Ẹni tí ẹ̀nàwó yín sókè. Ẹni tí òbí mọ rí yóò jẹ̀rí ọmọ. Ẹ̀nàwó yín sókè. Lọ́bà tán kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ti gbà á. Ọ̀gbẹ́ni Daniel láti Kàbà. Àwọn ti gbà ń tiwọn.
5: Ọtúnba amáyẹkún ni ìyẹn bá lọ. Ọpẹ́ ṣe èmi dẹ́.
3: Èyàn náà pè ní Àyàn Daniel. Wọ́n gbà náà. Ẹ jẹ́ mọ̀ múra pátápátá. Pẹ̀lú ògo Ọlọ́run. A tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ. Lórí ètò ayédúnrin lóde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Make Sure. Ẹ máa pe nọ́mbà 091 60 62 62 53. Òun gangan náà ni nọ́mbà tó jábẹ̀. Alhaji Awa Rabiat Oluwatoyin Akuwumorojobi lọ́jọ́ Sunday. bo ni se molu ti wa nle odo jo mejo ta tun ma pade opa yemi jo oda o na lo ko temi je wo odo jo mejo ire o
0: baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni o da se kon sun lo ni
1: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gungun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro a fogede gede jo ti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission gugu iga ijawa ijausi

Daddy,

0: aṣọ ilé-ìwé owó ìkẹ́kọ̀ọ́ ẹgbóná ibùsùn kọ.
1: Ìyá mi irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o mú kà.
0: O tún na òun náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà ó di dandan kó pe dédé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tọ́mọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Na ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
2: Mocha, adding comfort to life since 1959.

0: gbọ́ná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Bẹ̀m̀bẹ́ ìròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọláyẹlé o, ìbò sí o. Ayédorí kodo èmàmà yémi tó. Ìbí ayé mi lọ o, èmàmà yémi o. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Òhun níbi ayé lóní òkùnkùn yẹ nìkan. Bàbá ń fọmọ gúnṣẹ̀. Ọmọ ń ṣekú pa bàbá. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Òhun ní sé kìí ṣe páyé ti ń lọ sópin rèé. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Òhun ní sáyé ń lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́ o. Tó ti ń lọ òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ayé wa o màmá ní lọ sópin o. Òhun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Lórí bẹ̀m̀bẹ́ ìròyìn. Àtún máa jálẹ̀ bí àpò yìrì. Àwọn ìròyìn àgbọ́ sí fìlà. Àgbọ́ sọ gèlè kalẹ̀ pẹ̀lú kí a wá tún lélẹ̀ gan. Àkùkù fi dẹ́rù bára wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká má ba ṣe dìn kò tó ayé ká sì má ba ṣe boko arẹni jẹ ni. Òhun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yẹ́ ẹja bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rè sẹ́ rántí. Bàbá kan eléyìí tí wọ́n ní ó fi áyọ̀nù gbóná. Tó fi ju ọmọ rẹ̀ lójú ara látàrí pé ọmọ ọ̀hún ọ̀tọ̀ lé. Ọwọ́ ti bàbá yìí àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá wọn ti mú. Òhun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àjọ tó ń gbógun ti fàyàwó àwọn ọmọ. Wọ́n ti ti ilé ibùdó kan tí wọ́n ní wọ́n ti ń pèsè ọmọ nílùú Port Harcourt. Wọ́n ti ti pa báyìí. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n fi kélé òfin wọ́n fi gbé àwọn mẹ́ta kan. Òhun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi rè ọyẹ́ túbọ̀. Òhun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti fìdí ikú bàbá àgbàlagbà. Ẹni 60 ọdún ó ti fìdí ẹ̀ múlẹ̀. Èyí tí wọ́n láwọn afurasí ọmọ gànfẹ́ tí wọ́n ní wọ́n ṣekú pa nípínlẹ̀ Ọ̀ṣun. Àjọ DSS ó ti fi kélé òfin gbé afurasí kan. Tó ń fẹrú pera rẹ̀ lọ́mọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ DSS. Ìlú Àbújá lọ́wọ́ ti bà á pẹ̀lú àwọn ìbọn oníke. Òhun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí làwọn ikọ̀ elétò ààbò náà ti rí ìbọn léwọ́ mẹ́ta. Nínú ọ̀gẹ̀dẹ̀ eléyìí tí wọ́n ní wọ́n kó sí. Ìpínlẹ̀ Edo òun lélẹ́yìí náà ti ṣẹlẹ̀. Òhun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àjọ ààbò arẹnilààbò lù ú nípínlẹ̀ Ondo. Wọ́n fi kélé òfin gbé elétò ààbò kan. Lórí ìpọlọ fọ́lé ó tún fẹ́ wọ. Ìpínlẹ̀ Ondo òun lélẹ́yìí náà ti ṣẹlẹ̀. Òhun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún gbéra mo kó ń bẹ̀. Ìpínlẹ̀ Èkó ilé-ẹjọ́ nípínlẹ̀ Èkó. Ó ti ju àwọn afurasí mẹ́ta kan sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n lórí bí wọ́n ṣe ti ń kóbọn wọlé látòkè òkun. Òhun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àrá san pa àwọn èèyàn mẹ́ta nípínlẹ̀ Bauchi. Òhun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọmọ kan ló ti dáná sùn yá ẹ̀. Ó fẹ̀sùn kàn ya rẹ̀ pó wà nú ẹgbẹ́ àwọn àgbàlagbà. Ìpínlẹ̀ Cross River òun lélẹ́yìí ti ṣẹlẹ̀. ogbona nu otutu leyin bembe royin eyi atawon kokoro yi mi legbo losan tuni oye wa nkan fidile ke tun ja joje gbadun e ogbona nu otutu leyin bembe royin
1: ẹyin èèyàn mi nípínlẹ̀ ondo èkìtì ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Family arena ló wà rámi sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta rìtẹ́ẹ̀ ń ta àwọn alọsókòtò rèé o lápòṣù kòtò alákùrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹni tí ń ra aláràtúntà bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bíi bọ́ọ̀sì lórí ranran àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ ṣe aláràtúntà tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ máa bọ̀ ní wìtìwìtì ní family arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o family arena wà ní Onyx building opposite Weber bank Adesida road Àkúrẹ́ tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní dojúkojú First Bank after Texaco bí ẹ bá lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé bàtà ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sóde nọ́mbà yìí 08037453497 family arena iléeṣẹ́ tó bá mi òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
2: Electro Crusade Aragbe Yamiyami Sajila Olojo kan sesho to ma waye lododun ti Oluwa gbe kale lati wa Redeemed Christian Church of God New Song and Calvary Zone Ijare todun yi tun ma waye o lojo kokanlelogun osu kejo 2026 ta wa yi glorious God Olorun Ologo la kori to ba wa di ni agogo mewa owuro si agogo mejila osan ayewo ilera ofe lati wa akoje mose onisegun oyibo to ba wa di ni agogo merin role nigade gbe wa gbina ma ogun esu eyi to so mo logodo mo lofo to je ko mo logo ma mu ogo siru to tun je ko mo logo ma mu ogo gogoro iranse olorun ti oluwa yo ma lo ni pastor tapere alexander olarewaju jcp lagos province 126 ibi ti saji ti ma waye ni eti lomi odo aja ijare jowo ma se lai wa o ki wa gba ibukun re niwaju oluwa walaye lekunrere e pe pastor akilolu sori number yi o 0033805946 igbimo isaji loni kedere wipe o kajowo ba olorun ologo pade gbonkohun ma se damu ogo wa loruko oluwa o ya o e sami oro
0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún ògbóná nu otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá láti ìpínlẹ̀ ondo ọkùnrin tó gbé ayọ̀nù gbóná lé ìyá ọmọ rẹ̀ níbi ojú ara látàrí pọ́mọ ọ̀hún ó lọ ń tọ̀ lé ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ó ti bà á ọkùnrin kan tọ́pọ̀kọ̀ rẹ̀ ní ọ̀gbẹ́ni paul ni wọn ti fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ní ìpínlẹ̀ ondo lórí bí ó ṣe ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́wàá tó jẹ́ obìnrin bí ó ṣe ti ṣe báṣubàṣu bóyá gbé ayọ̀nù gbóná lé ọmọ náà ní ojú ara lẹ́yìn lórí wípé ó ló ń tọ̀ lé afurasí ọ̀hún ni ó gbé ayọ̀nù èyí tí ó gbóná dáadáa tó sì gbélé ọmọ náà níbi ojú ara rẹ̀ látàrí pé ó fi ẹ̀sùn ó ní ọmọ ọ̀hún ó ló ń tọ̀ lé níjọba ìbílẹ̀ ọ̀wọ̀ nípínlẹ̀ ondo leléyìí ti ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ́jẹ́ kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin yìí ni ṣéun ọ̀sámáyé ó fojú ọ̀rọ̀ yìí ó fi léde lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí ọmọ ọ̀ǹtan ní ilé ìwòsàn nílùú ọ̀wọ̀ níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ wọn ni ọkùnrin ọ̀hún náà ti wá fàlẹ́ àwọn ikọ̀ elétò ààbò lọ́wọ́ báyìí fún ìwádìí fínífíní lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ̀ńtọ́jà alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ yìí àbáyọ̀mí jimoh ó fìdí rẹ̀ múlẹ̀ tó sì tún fi léde wípé afurasí ọ̀hún wọn ti mú ìwádìí ó sì ti ń tẹ̀síwájú ìwé ìròyìn punch onígbéjáde lọ́sàn tòní ògbóná nu otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìpínlẹ̀ ondo ibẹ̀ náà mo sì wà àjọ ààbọ̀ ẹ̀là ààbò òlú ti fi kẹ́lẹ́ òfin gbé òṣèlú elétò ààbò kan lórí ipò lọ́wọ́ nínú fífọ́lé àjọ ààbọ̀ ẹ̀là ààbò òlú nípínlẹ̀ ondo ló ti kéde rẹ̀ pé wọ́n ti fi kẹ́lẹ́ òfin gbé ọmọ òṣèlú elétò ààbò asọ́gbà kan tó jẹ́ ọmọ ogún ọdún lórí wípé ọlọ́wọ́ nínú fífọ́ ilé jíjalè onílé nílùú àkúrẹ́ nípínlẹ̀ ondo ẹni tó jẹ́ alūkkóró àjọ àbọ̀rìnlà àbòlú ọ̀hún daniel haidamẹ́bọ̀ iná sọ eléyìí ó fi ìdí ẹ̀ múlẹ̀ nu àtẹ̀jáde tó fi ta lónìí nílùú àkúrẹ́ tó ṣàlàyé wípé afurasí ọ̀hún lọ́wọ́ bà ni nkan bi osu die seyin leyin ti won ni yin se ni o ti sa lo nigba to wu iwa laabi na tan aida mebo o fi lede pe afrasi na lo wu iwa laabi na ni alagbaka ni lo akure sugbon yin se ni won lo fi kele ofin gbe ni ipinle eko ni bi ti o sa lo yin se ni isele ohun oneni won wa so ni ile ise olopa leyin ti o wu iwa laabi na tan loba ka loba salo ani CCTV ero ton se akale aworan olori nibi ti o ti wu iwa laabi ohun bi to ti wole to si nyo awon nkan ile yi to je ti eni to wa fejosun ni ile ise ajo abayin labolu iwe iroyin Vanguard onugbe jade losan toni o gbona no tutu leyin bembe iroyin oya mo tun ko nbe ibo ni kin tun lo ni iroyin eleyin papapa oko ajagbejo kan lo ti se ku pa o ti te okunrin kan pa loju ona Eko Sibadan okunrin kan ti anikeni o ti moruko re bayi lo ti gbe mimi gege bi won si ni oko ajagbejo kan o na lo je pe o lo se ku pa ni oye ni oju ona marose Eko Sibadan iroyin fie ni pe isele yi o lo waye ni nkan bi ago kan osan nigbati okunrin ohun ti won ni ode odo ti won ni o gbianjo lati fe fona ni oju ona ohun ko to di wipe oko ajagbejo to n sa irebo yin se ni o lo rolu ti o si gbe mimi oni koda awako ohun in lo to sa lo iwe iroyin Daily Post onugbe jade losan toni o gbona no tutu leyin bembe iroyin ipinle Eko ibe na mo si wa ile ejo n lo ti ju awon meta kan sa mo gbe won lori pe won ko ban wole latoki okun ile ejo giga yi to wa nipinle Eko lo ti pase ki won fi awon okunrin meta kan ti owo ba ki won fi won si ahamo ogbe won na o lori pe won gbianju lati ko awon awon nkan ija oloro bi ibon ina fe ko wo orilede Nigeria o ne dajo Friday Ogazi in lo pa ase na wi pe ki Kennedy Mbonu ke ati ke Kenneth Mbonu to fi ma Kenneth Agwe ati Chioma Hunoha ki won si wa ni ahamo na fun odidi ojo medogun lati je ki ajo tun ri si wolewode ki won se iwadi ki won pari iwadi won.

0: ìpínlẹ̀ Bauchi ni iléeṣẹ́ ọlọ́pàá ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Nafiu Habib ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀ pé lóòótọ́ ni wípé àrà òun náà ló jẹ́ pé ọsán tó sì ṣekú pa àwọn èèyàn mẹ́ta ẹnìkan tó jẹ́ pé wọ́n pe orúkọ rẹ̀ ní Abubakar Hussein ó sọ dúnà yìí pé àwọn èèyàn ọ̀hún ni àrà ń lọ́sán pa ní inú ilé wọn níbi tí wọ́n ń gbé náà ní àárọ̀ nígbàtí òjò tó kàn rọ aṣú fẹ́rẹ́fẹ́. Ìwé ìròyìn Daily Post ológbe jáde lọ́sàn tòní ògbóná nótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi láti ìlú Àbújá ni àjọ DSS ó ti mú afurasí ayédèrú kan tó ń fẹrú pera rẹ̀ lọ́mọ nílùú Àbújá pẹ̀lú ìbọn eléyìí tó jẹ́ oníke. Àjọ DSS náà ti fi kélé òfin gbé ọkùnrin kan tán pọ́kọ rẹ̀ ní mo fẹ́ ra wa Mahiye lórí pé ó ń fẹrú pera rẹ̀ lọ́mọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ DSS tó sì ń lo ìbọn oníke láti máa fi gba owó lọ́wọ́ àwọn onímọ́tò nílùú Àbújá. Mahiye ọ̀hún lọ́wọ́ bà ní àná òde níbi tí ó sá pamọ́ sí ní ìkóríta Adétòkunbọ̀ Adémọ́láwe ní Wúse tù nílùú Àbújá gẹ́gẹ́ bí àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún bí wọ́n olobóbo ti ta wọ́n wọ́n ní wọ́n fi kélé òfin gbé afurasí ọ̀hún tó jẹ́ pé wọ́n ní ńṣe ni ó bọ́ sínú aṣọ àwọn àjọ DSS tí ó bọ́ síbẹ̀ dáadáa pẹ̀lú ìbọn oníke òun náà lọ́wà lọ́wọ́ rẹ̀. Ìwé ìròyìn Punch onógbe jáde lọ́sàn-án tòní ògbóná nótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí ní pápápá ọmọkùnrin kan ló ti dáná sun ìyá rẹ̀ lórí pé ó lọ wà nínú ẹgbẹ́ àgbà. Ọmọkùnrin kan tí wọ́n pọ́kọ rẹ̀ ní Emmanuel Aposi ló jẹ́ pé wọ́n ni wọ́n ti ń wà báyìí o lẹ́yìn tí wọ́n ní ńṣe ni ó dáná sun ìyá àgbàlagbà kan tó jẹ́ ìyá rẹ̀ ó da epo pẹtirósì lọ́ba sáná sí ní ìjọba ìbílẹ̀ Akampa ní ìpínlẹ̀ Cross River. Ẹni ńṣe ni obìnrin ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ni wọ́n porúkọ rẹ̀ ní arábìnrin Atim Aposi èyí tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Atim Eyo. Wọ́n ní ṣe ni gbogbo ara ẹ̀ ló jóná gúrúgúrú nígbàtí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé. Wọ́n ní ńṣe ni obìnrin ọ̀hún ni wọ́n gbé lọ sí ibùdó ìtọ́jú tó jẹ́ ètò ìlera wípé kí wọ́n ti ṣe ìtọ́jú ẹ̀ ní ilé ìwòsàn kó tó wá di wípé ọgbẹ́ mímì. Wọ́n ní ńṣe ni ọmọ ọ̀hún Emmanuel ń lọ jẹ́ pé ìyá rẹ̀ náà ló fi ẹ̀sùn kàn wípé òun lọ lọ́wọ́ o nínú ikú ọmọ tòun tí ó sì ní ó wà nínú ẹgbẹ́ àgbà gẹ́gẹ́ bí wọ́n sì wáwì. Wọ́n ní ẹni tó jẹ́ ẹ̀gbọ́n afurasí ọ̀hún ọ̀gbẹ́ni Eyo Aposi ó ní Emmanuel ló fi ẹ̀sùn kan ìyá wọn láti ìgbà yìí wá wípé ìyá wọn wà nínú ẹgbẹ́. Ìwé ìròyìn Leadership onógbe jáde lọ́sàn-án tòní ògbóná nótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn 0816251991 òtutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ ṣeun o. Hello. Hey. Ògbóná ná
1: tutù lẹ́yìn
0: bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ ṣeun.
1: Ẹlẹ́ tó mú mi kí n dá sí ni aṣọ́lé tó ti lọ fọ́lé. Ìyẹn gan ó mú ẹ tó mú kọ́ fi àjẹ ni.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun 0816251991 ògbóná ná. Ẹ ṣeun. Ọ yà ń gbọ́ yín wẹ̀ tẹ̀. Ẹ ṣeun 0816251991 ògbóná ná.
1: Òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
1: Bàbáde ló sọ láti Lúkàrẹ́ ọmọ Kábíyèsí wà létò Lúkàrẹ́.
0: Ó yẹ dá sí.
1: Nǹkan tí ètò kẹ́rùkọ̀ fẹ́ dá sí ni pé ọmọ tó ní ìyá wà nínú ẹgbẹ́ tó lọ dáná sun ìyá ẹ̀. Ẹ jọ ṣẹ́ báwo.

0: No, a tún ṣe ṣe òun náà. Iṣẹ́ pọmọ náà la tún ṣe kópa náà ni.
1: Ó lágbára. Ẹ ṣe o. 0816251991. Ògbóná nú.
0: Mo tutù lẹ́yìn.
1: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
0: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí ń bẹ láti lọ ọ̀kà kókó.
1: Ó yà ń gbọ́ yín.
0: Ẹni tó pa ìyá ẹ̀ pé ìyá òun jẹ́ àjẹ́. Ó wá fi wo inú bíbélì. Deuteronomy 18 yẹn. Ó ní máṣe jẹ́ kàjẹ́ kó wà láàyè. Ṣé àjẹ́ wá ní ìyá ẹ̀? Ó dẹ̀ wá pa ìyá ẹ̀. Ìdájọ́ tó bá ti tọ́ kó wọ́n ṣe fún nítorí pé ohun tó ṣe yẹn ohun tó ní agbára ni.
1: Ó dà ṣeun. Ẹ ṣeun. 0816251991. Ó gbóná nú.
2: Ó tutù lẹ́yìn.
1: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
2: Ọ̀pẹ Yẹmi jẹ́ ọ̀dà bàbá Lamba.
1: Ẹ ṣeun.
2: Ọlọ́yà o.
1: Ó yà ń gbọ́ yín.
2: Orúkọ tèmi ẹ fagilé sí yẹ́lò láti lo okun lọ.
1: Ó yẹ dá sí.
2: Ọmọ tó pa ìyá rẹ̀. Ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn mọ́.
1: Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ já máa lọ torí àsìkò ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìyókù yóò tún di ọ̀la àbí ọjọ́ ajéjà tátùn máa pàdé lórí bẹ̀m̀bẹ̀ ròyìn. Ọ̀pẹ Yẹmi jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
3: Signal Sun Nigeria Limited tún gbèdé o. Promo èyí ga alágaju ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin GoTV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. N15,000 péré ni DSTV báyìí. Àtagbádá àti dìkódà tẹ́lẹ̀mbì papọ̀ ni o. Ó kọjá bẹ́ẹ̀. N15,000 náà sì ní GoTV pẹ̀lú dìkódà tẹ́ntẹ́nà rẹ̀ papọ̀. Kí ló tún kù? Jẹ̀gbádùn àwọn ìkànnì àrímà lè lọ. Àwò padà sẹ́yìn tó kórí DSTV àti GoTV dẹ́mú. N15,000 péré ni DSTV àti GoTV báyìí. Èyí bù ayé yàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn lè. Iṣẹ́ Signal Sun Nigeria Limited tó bá súnmọ́ ọ jùlọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta GoTV àti DSTV lágbègbè rẹ̀. Kò tọwọ́ fàyíbọnu, wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Àjílósùn Àdó-Èkìtì number 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Bàbá Adáṣin House, Òkè Ògùn Àwọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókò, Fàlàyé 08101042804. GoTV àti DSTV ti gbọ̀pọ̀. 15,000 naira péré.

0: bẹ̀rẹ̀ bàǹbà lọ bá ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen mà lọ̀gá o, àwọn làgbà.
1: Kọ̀kọ́ ni tètè.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Lẹ́fọ̀ bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pencil,
0: diary,
1: ruler,
0: calculator,
1: eraser,
0: A4 paper,
1: blackboard,
0: whiteboard,
1: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
0: O yẹ fẹ́ ra léyọléyọ ni.
1: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sí dọ́sí pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer trailer.
0: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
1: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
0: Ẹ máa bọ̀ ní 144 Obadeshida Road,
1: opposite Stadium Junction gangan
0: lápẹ́.
1: Telephone 081-6531-6655.
0: Ó yẹ ìpè kí n gbọ́.
1: Evergreen.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń kọrin.
1: Ṣùgbọ́n bí adìyẹ àgbébọ̀ bá ń bójú tó rọ̀ ọmọ ẹdìyẹ,
0: ó yẹ kó rò ọmọ ẹdìyẹ náà máa wà vigilant and prayerful.
1: Ìdí rèé o tí Prayer Center Church of God Youth
0: ṣe ń fi wá sí International Youth Conference
1: níbi àrágbá yamuyamu ètò
0: Youth Revive
1: ní PCCG
0: Àdófúre Ìdọ̀rẹ́ Road Àkúrẹ́
1: ní 21st to 23rd of August
0: ní 10 a.m. 3 p.m. and 11 p.m. daily.
1: Torí dé ìrẹ́ náà máa
0: kó wá ríre tì ẹ́ gbà
1: tàbí kó o má sì jẹ́ kí èyí tó ti dá tẹ́lẹ̀ ó bàjẹ́ mọ́.
0: Ẹnu ka ìwé Psalm 119 verse 9.
1: The only way a young person can stay on the path of purity
0: is by living according to the word of God.
1: Àwọn ọ̀rọ̀ kankankanka ti ṣe ìyanu olúwa ọba máa balẹ̀ níbi ètò yìí sá.
0: Àwọn ọ̀dọ́ tó ti wọṣọ ẹ̀mí jẹun ẹ̀mí bomi ẹ̀mí jinlẹ̀ nínú ẹ̀mí ọlọ́run ló ń bọ̀.
1: Nísìn fọlọ́run ṣọ́
0: àtẹ̀lé DC ti tẹ̀ ká
1: glorious to
0: pẹ̀lú Pastor Victor Olúwamọ́dédé tó dé o.
1: Bẹ́ẹ̀ ni bàbá wa Samson Olúwamọ́dédé fún ara ẹ̀.
0: General Overseer
1: yóò fi àdúrà àti wàásù pitú bí ètò yìí.
0: Ní 21st to 23rd,
1: Youth Revived la pé o.
2: Dúró náà kó o tóra mọ́ ti fítárì nìyẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara?

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Dem say monkey smart na because three near. But now monkey will jump past the eye, the quick see.
2: Don't call me auntie.
1: This Big Brother Ninja season 11 go hot past pressing iron.
2: Yes, sir.
1: Now only the biggest moves go make I see you.
2: Okay.
1: Everybody come show themselves.
3: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, oh. All the gas boats they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
4: Ọ̀rẹ́ mi, a sú oríire. Àjọṣewọ́ ò ní bàjẹ́.
5: Ọjọ́ náà rí bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
4: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
6: MTN is 25 years old.
7: Fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa dòótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
8: Àjọṣe máa ń gé tuntun, ẹyẹ dalẹ̀ sójú agbára.
9: Gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àrọ̀ ọ̀rọ̀dá. Èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀. Òun ló tún ti gbòde kan yí o. Nínú òjò yìí lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé. Kíkún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo. Lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo. Dr. Láídé Adélámì MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé, gbogbo ẹ̀yin onílé, ilé ìwé, ilé ìgbafẹ́, ilé ìtura, ilé ìwòsàn, ibi ìtajà, ibi ìjọsìn gbogbo, àbí àwọn tó ní ilẹ̀ bí. Gbogbo àwọn ibi tá a mẹ́nuba yìí tó wà ń tòsí etí omi. Àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá. Ń láàárọ̀ yín pé ẹja súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele. Ekule wa gbago sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó mọ́ bara kátà òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orímisan Ayédàtiwa SCA. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyégbádùn bá gbogbo mùtúmù wà. Lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yẹn máa pe 0803-847-0009 àti 0703-122-3590. Ó sì ṣe kẹ́ ẹ̀ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o. Àjọ Ondo State Emergency Management Agency SEMA àwọn ló ń kéde.
10: Gbogbo oníṣòwò àtolókòwò kékèké jákèjádò ìpínlẹ̀ Ondo oríire láti dé o. Pẹ̀lú Lucky Light Initiative, gómìnà Lucky Ayédàtiwa ló ní kí gbogbo oníṣòwò àtolókòwò kékèké kan máa ríran lọ́wọ́ Inetiki ìṣẹ́jú 247 solar system tí ó jẹ́ kọ́lá ajé wọn máa rúgọ́gọ́ sí. Ẹgbẹ̀rún kan 1000 ni ó jẹ́ àǹfààní yìí. Jákèjádò ìjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo ni o. Yes, o. My people for Ondo State, better opportunity don land o. Na the Lucky Light Initiative, one statewide solar empowerment wey go support 1000 small business across all the 18 local government areas. Now complete solar system they go give you if you qualify. Solar panel, inverter system, battery, charge controllers, plus including full installation and setup free of charge. They no go charge you kobo. Igbese gomina yin ni o fo pin si ifowosofo. Letter here Nico Bentiro. No do yourself o. Apply today through www.ondea.ng/luckylight. And take them again www.ondea.ng/luckylight. Chicken, Lucky Light Initiative. Powering the economy of Ondo State, one business at a time.
11: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
12: Màámi.
11: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
12: yìí. Hypo kẹ̀.
11: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
13: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ tọgbẹ́ ìyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
3: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹlẹ́ pé 0707 484 3351.
5: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe ẹkan sùn lọ ni.
1: Abba ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mixture kò lọ́ ti nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: àmọ́ kíyè sí jésù sọ fún igi ọ̀pọ̀tọ́ lọ́jijì nígbà tó máa kọjá mẹ́ lọ́jọ́ kejì igi ọ̀pọ̀tọ́ ti gbẹ́. Paulu wá sọ fún Timothy ó ní ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ ní ìgbà tí ó wọ̀ àti ìgbà tí kò wọ̀, eléyìí tó túmọ̀ sí wípé máa ní àjẹṣẹ́kù, jẹ́ kó máa kú díẹ̀ fún ọ, tí ẹ̀ máa fi kankan pamọ́ síbì kan, ìwọ náà máa fi gbogbo ọwọ́ mẹ́wàá máa fi jẹun. Dádì, eléyìí ló ba ìrìn àjò Ísáù jẹ́ láyé ẹ. Ọjọ́ tí bàbá rẹ̀ pé nínú ìwé Genesis 27 tó sọ fún pé ọmọ mi, mú apó rẹ, mú ọrùn rẹ, torí pé èmi ti múra àti lọ báyìí, yẹ́sì kí ló sọ.
1: Ó sì ṣe.
0: Tí Ísákì ti gbó.
1: Tí ojú rẹ̀ sì ṣe bàìbàì.
0: Ojú ẹ̀ ti wá ṣe bàìbàì.
1: Ó bẹ́ẹ̀ tí kò lè ríran.
0: Kò fi bẹ́ẹ̀ ríran tààrà mọ́.
1: Ó pe Ísáù ọmọ rẹ̀ àkọ́bí. Ó sì wí fún pé. Ọmọ mi.
0: Ọmọ mi o. Ó ní bàá mi èmi rèé.
1: Ó sì dá ní òun pé.
0: Èmi nìyí bàá mi.
1: Ó sì wí pé.
0: Ó wí pé.
1: Wò ó náà. Èmi di arúgbó.
0: Mo mọ̀ tí ń dàgbà lọ rèé. Àgbà ń bọ̀ wá kàn wọ́n náà báyìí o. Torí pé ibi ọmọ bá dàgbà dé la àrẹ̀mọ́ ti ń bá. Ìwọ náà la fẹ́fẹ́ yín lẹ̀ fún. Àmọ́ kíyèsí ọmọ ta fẹ́fẹ́ yín lẹ̀ fún. Oúnjẹ gbogbo ẹ̀ tán ni. Bó bá ti pẹran ní gbó báyìí, ọjọ́ tó pẹran, ọjọ́ náà ló máa parí gbogbo ẹran. Nínú kó ta gbogbo ẹ̀ lódìdí, àbí kó mú gbogbo ẹ̀ kó jẹ́ tán lọ́jọ́ kan, kò lájẹ ṣẹ́kù. Bẹ́yẹn bá sì ti lọ́mọ tó máa fi gbogbo tó máa jẹ gbogbo ẹ̀ tán, ọjọ́ ọ̀la ó tóun ti léwu. Ọmọ tó jẹ́ pé tó bá ti fún lówó báyìí, ojú ẹsẹ̀ tẹ́yìn tó fún lówó, kọ́ ẹnìyẹn tó lọ, ó ti yà sísọ ní pápánu, ó ti fowó rà pápánu. Irú ọmọ bẹ́ẹ̀ ọmọ tán báwí gidi ni. Torí pé bó bá dọjọ́ iwájú wàhálà ńlá ló máa dálẹ̀. Ìwà tó ṣe bá ọmọ dàgbà lọ yìí kì í ṣe ìwà tó dáa. Yes, kí ló sọ?
1: Èmi kò sì mọ ọjọ́ ikú mi.
0: Mi ò mọ ọjọ́ ikú mi, kò kú sẹ́ni tó mọ̀ náà.
1: Ǹjẹ́ nísinsìnyí? Èmi
0: bẹ̀ ọ́.
1: Mú ọwọ́de rẹ̀. Àpò rẹ.
0: Àpò rẹ.
1: Àti ọrùn rẹ. Kí o sì jáde lọ sí ìgbẹ́.
0: Lọ sí ìgbẹ́ wá fún mi.
1: Kí o sì pààrọ̀ ìgbẹ́ fún mi wá.
0: Dádì, ṣé bàbá rẹ kẹ́ran sí gbó tó fẹ́ lọ parí? Kọ́dẹ tó yí gbó kó tó dẹ̀gbẹ́. Yorùbá ń bọ̀ wọ́n ní bọ́dẹ́ bá rò ṣẹ́rò yá. Tó bá pẹran kò ní fẹ́ nìkan jẹ, kó tó dẹ̀gbẹ́dẹ̀gbẹ́ kó tó pẹran tó mọ fún bàbá ẹ̀ jẹ, ọlọ́run ló máa ṣàánú fún lókù. Ẹ wá kíyèsí, àmọ́ tó bá jẹ́ wípé ó lájẹṣẹ́kù sílé ni, ṣèbí a kàn múnú ilé tó wà nílé láṣẹ fún bàbá ẹ̀, ṣé àbúrò ẹ̀ báráyè gba àǹfààní tiẹ̀. Dádì, mo bí ọ lónìí, mo ní ìjọ ní àjẹṣẹ́kù, ẹlòmíì tó lóun wáṣẹ́, ǹjẹ́ mọ̀ wípé gbogbo owó tó rí, ó béèrè lọ́wọ́ ẹnìkan lẹ́nu ọjọ́ mẹ́ta, orí ọfẹ́ ìrìn àjò ni, èló ló ti kójọ, ó ní kò tí ì sí. Ẹnìkan tó máa ẹni ẹlẹ́ni ló máa wú gbogbo ẹrù ẹni ẹlẹ́rù ló kọ́fẹ́. Ó níbi tí wàá gbé ẹrù rẹ dé kan tó bá ẹ fọwọ́ sí, kì í ṣe ẹni ẹlẹ́ni ló máa bá gbé láti ilẹ̀. Ìwọ náà lónìí kí ni gbìyànjú rẹ, kí ni pátó ti ṣà, bẹ́yàn bá ní ẹ̀ṣà, ẹ wo owó tí mo nílò 1,000 naira ni, àmọ́ láyé ara mi mo ti rí 700 naira àti ìrànlọ́wọ́ 300 naira ò níṣòro. Àmọ́ ní ẹ̀ṣà ó ní gbogbo owó tí mo nílò, ó ní 1,000 naira ni, ó ní ṣùgbọ́n mi jẹ̀ tí ì wá ń kọbọ̀ wá ní kó lọ mọ wa ná. Gbọ́n mi dáadáa kíyèsí ìrìn àjò rẹ lónìí, ìjọ ṣẹ́kù fún wọn, bóòló ṣẹ́kù sí, ilé tó ṣẹ́kù dà. Ísáù dẹ̀ lọ bẹ́ẹ̀, owó gbó lọ. Kó tó dé àbúrò rẹ̀ ti gbà bùkún mọ lọ́wọ́ nítorí kíni, nítorí wípé kò lájẹ ṣẹ́kù. Ẹ wá gbọ́n mi, nínú ìwé ọba kejì orí ìkẹyìn, ẹ jẹ́ àwọn kankan tó ṣẹlẹ̀ níbẹ̀. Yes, kí ló sọ láti ẹsẹ̀ kínní?
1: Obìnrin kan nínú àwọn obìnrin ọmọ àwọn wòlíì. Ké báyìí, Elisha wípé. Ìránṣẹ́ rẹ. Ọkọ mi kú. Ìwọ sì mọ̀ pé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa.
0: Ó mọ̀ wípé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa. Bíbélì sọ inú ìwé orí 14:21. Ó ní kíyèsí, ó ní jẹun àti ọ̀mù tí wọn yóò di tálákà. Ẹnikẹ́ni tó bá ti ń jẹ gbogbo ẹ̀ ní gbogbo ìgbà tó jẹ́ pé wà, mórí mo jẹ. Irú ènìyàn bẹ́ẹ̀ máa ń di tálákà ni. Ẹni tí ò bá ti lákòóso ẹnu ẹ̀ àwọn ní mìfínú mi báyàn ṣeré, ó máa padà di tálákà rẹ̀. Bíbélì wá sọ pé ọ̀jẹun àti ọ̀mù tí yóò di tálákà. Dádì ló jẹ́kù fún ọ lónìí. Ó ní ìránṣẹ́ rẹ ọkọ mi kú. Yes, àwọn onígbèsè sì dé láti kó àwọn ọmọ mi méjèèjì lọ. Yes.
1: Àwọn onígbèsè sì wá láti mú àwọn ọmọ mi méjèèjì ní ẹrú.
0: Ẹ o.
1: Elisha sì wí fún pé.
0: Ẹ gbogbo lóhun tí Elisha sọ fún, kò ní wo, lọ síbẹ̀ yẹn, lọ bá lágbẹ́já lọ gbowó lọ́wọ́ ẹ̀, lọ bá tàmọ̀lù lọ gbowó lọ́wọ́ ẹ̀, ìwọ lọ ní pásítọ̀ mi ẹ̀, mo lọ sọ ìṣòro mi fún, kò gbowó fún mi, ṣe pásítọ̀ yẹn gẹ́gẹ́ bí CBN. Ṣé pásítọ̀ ẹ̀ náà ní kó rẹ̀ rù ayé ẹ̀ kú ni? Ó mọ iye ọmọ ìjọ tó wà lábẹ́ pásítọ̀. Ó mọ ìjọ mi lójú lónìí ẹlòmíà ní á ní ẹ, mo gbìn lọ́ṣọ́ọ̀ṣì yẹn mọ́, torí pé ìgbà tí mo lọ bá pásítọ̀

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Se ri ni bi lenu ojo meta yi o pe la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na bayo je aye ohun ti e wa su mi
2: agbo yi si lo si je lo be ti wo gbo ni pa babo ki ogun ni ogulugbo de tun fi wi atego somo ara aye lore lori eyi ke yi isoro tun yo mo eda lenu igbo na gbianju ko si babo ki ogun loni e ma pe 0706460649 0706460649 babo ki ogun agbalagba ode tun fi wi atego sewosan
3: mo ki gbogbo eti to n gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oki ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
4: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te o n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawo alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ mojuto ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni mara kan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
3: eshon baba amo ipe ohun teyin ma n gba ni nimoran le lori nile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
4: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo onu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo onu ara lo bere si ma ro ohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó so orun wákàtí kan àbọ̀ orun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ náà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun ise ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so toto gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagu olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won o dupe fa olohun ni o dupe ta lo ni esoju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun ba ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Esho baba mo fe bere ibere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin nipa ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fi ni kayin ni o wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 bele lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
2: ọ̀rẹ́ a ò mà ti ẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣan ara ẹ̀ náà mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí iṣan ara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú Coronavirus ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: àgbo yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀ ṣé wò pọ̀ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
5: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pè ló rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà.

0: dove.
1: Ọ̀rọ̀ Ọlọ́run tẹ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́ àgùntàn Aishaiah Ogunbọ̀mẹ́hìn.
2: Àkòrí ọ̀rọ̀ ti òní ni egungun gbígbẹ̀rẹ̀ yóò sì tún yè.
1: Àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn Aishaiah Olúfayọ̀ bí Ogunbọ̀mẹ́hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ ti Olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé Apọ́sẹ̀lì Joseph Ayọ̀ Babalọ́lá lódò Àìràn ìkejì Arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ Apọ́sẹ̀lì ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jàbú àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
3: Ezekiel 37. Lákẹsẹ̀ kínní títí dé sẹ̀kẹ̀rin lálá.
4: We are reading from verses 1-14.
5: Ọwọ́ Olúwa wà ní ara mi, ó sì mú mi jáde nínú ẹ̀mí Olúwa, ó sì gbé mi kalẹ̀ láàrin àfonífojì tí ó kún fún egungun, ó sì mú mi rìn yí wọn ká sì wò ó. Ọ̀pọ̀lọpọ̀ ní bẹ ní gbangba àfonífojì, sì kíyèsí wọn ti gbẹ púpọ̀ púpọ̀. Ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí lè yè. Èmi sì wí pé, Olúwa Ọlọ́run, ìwọ ni o lè mọ̀.
3: Ezekiel wà ní ìṣípayá.
4: Ezekiel was in a trance.
3: Ó sì rí egungun gbígbẹ ọ̀pọ̀.
4: And in that trance he saw dry
3: bones. Bíbélì sọ pé wọ́n gbẹ lọ́pọ̀lọpọ̀.
4: The Bible says they were dried.
3: Cash crunch ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí.
4: Ọ̀wọ́n gógó owó, there is cash crunch in our nation.
3: Ọ̀wọ́n gógó owó wà.
4: Serious cash crunch.
3: Níbi gbogbo ni o.
4: And it's a general phenomenon.
3: Ní ẹsẹ̀ kẹrin.
4: Verse 4.
5: Ó tún wí fún mi pé.
3: Ó tún wá wí fún mi pé.
5: Sọ tẹ́lẹ̀ sórí egungun wọ̀nyí.
3: Bẹ́ẹ̀ni.
5: Ìwífún wọn pé. Ẹ̀yin egungun gbígbẹ.
3: Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ̀yin ayé tí wọ́n ti kàn mọ́gi.
4: You crucified ones.
3: Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
4: Hear the word of the Lord.
3: Ẹ̀yin tó ti bàjẹ́ láti inú ìran wá.
4: You that life has been destroyed right
3: from birth. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
4: Hear the word of the Lord.
5: Kíyèsí.
3: Behold.
5: Èmi ò mú kí èmi wọ inú yín.
4: I shall save life into you.
3: Ẹ̀yin ó sì yé.
4: And thou shall live. Amen.
5: Èmi ò sì fi iṣan sí ara yín.
3: Ẹ̀mi ò fi iṣan sí ara yín.
4: Èmi ò sì mú
5: ẹran ara wá sí ara yín.
3: Ẹ̀mi ò sì mú ẹran ara sára yín.
4: I be flesh.
5: Èmi ò sì fi awọ bò yín.
3: Màá fa awọ bò yín.
5: Èmi ò sì fi èmi sínú yín.
3: Màá fẹ́ mi sínú
4: yìí.
3: Ẹ ó sì yé.
4: Amen. And thou shall live again.
5: Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa.
3: Ìgbà yẹn lẹ máa tọ́ gbà pé.
4: Then you will accept and believe that.
3: Ẹ̀mi Olúwa ló sọ.
4: I God has spoken.
5: Bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún mi.
3: Bí mo ṣe gbọ́ gẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe.
4: As I heard so I pronounced.
5: Bí mo sì ti sọ tẹ́lẹ̀.
3: Bí mo ti sọ tẹ́lẹ̀.
4: I prophesy.
3: Ariwo ta.
4: And there was reaction. Behold, look.
3: Ìmìmì kan mì.
5: Àwọn egungun náà sì wá sọ́dọ̀ ara wọn.
3: Egungun náà wá sọ́dọ̀ ara wọn.
5: Egungun sí egungun rẹ̀. Nígbà tí mo sì wò ó.
3: Mo wò ó.
5: Kíyèsí. Iṣan àti ara wá sí wọn. Awọ́ sì bò wọ́n lókè. Ṣùgbọ́n èmi kò sí nínú wọn.
3: Èmi ò sí nínú wọn.
5: Nígbà náà ni ó sọ fún mi pé.
3: Nígbà náà ni Olúwa tún sọ fún mi pé.
4: The Lord declared to me.
5: Ọmọ ènìyàn.
4: Ezekiel.
5: Sọ tẹ́lẹ̀ sí èmi,
3: ó ìkú èmi.
4: Sọ tẹ́lẹ̀
5: sí wí fún èmi pé.
3: Sì wí fún èmi pé.
5: Báyìí
3: ni Olúwa Ọlọ́run wí. Ìwọ èmi. Wá láti igun mẹ́rẹ̀ẹ̀rin. Sì mí sí òkú wọ̀nyí nítorí egungun gbígbẹ òkú ni.
4: Because when you say something, the bone dry, that shows the.
3: Àwọn òkú wọ̀nyí mí sí wọn.
4: restore life into this dead
3: one
4: for them to live.
5: Bẹ́ẹ̀ni mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti pàṣẹ
3: fún. Mo tún wá tún sọ bẹ́ẹ̀ o.
4: I repeat myself and I declare again.
5: Èmi náà sì wá.
3: Èmi náà sì wá.
4: So connect breath.
3: Sínú àwọn òkú náà.
4: Into this lifeless body.
5: Wọ́n sì yè.
3: Wọ́n sì yè.
4: Hallelujah, and they came alive
5: again. Wọ́n sì dìde dúró ní ẹsẹ̀ wọn.
3: Wọ́n dìde dúró ní ẹsẹ̀ wọn. Bí ẹgbẹ́ ọmọ ogun ńlá ńlá.
4: Like a vast soul.
5: Nígbà náà ni ó sọ fún mi pé ọmọ ènìyàn
3: egungun. Nígbà náà ni ó ṣẹ̀ṣẹ̀ wá ń ṣàlàyé fún mi pé.
4: The Lord make further declaration that.
3: Ezekiel.
5: Egungun wọ̀nyí ní gbogbo ilé Israẹli.
3: Ǹjẹ́ o mọ̀ pé.
4: Do you know that Ezekiel?
3: Àwọn ará Israẹli ni mo fi ń pòwe.
4: I am talking to the Israelites.
3: Nígbà tí wọ́n kó wọn lẹ́rú 70 years.
4: When they are in captives for 70 years.
3: Òun lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀.
4: That was when this incident happened.
3: Ǹjẹ́ o mọ̀ pé àwọn ọmọ Israẹli ni mò ń báwí?
4: Ezekiel, are you aware I'm talking to the Israelites?
5: Wo, wọ́n wí pé egungun wá gbẹ.
3: Wọ́n wí pé egungun wá gbẹ.
4: He declared our bones were so dry.
3: Ìrètí wá sì pin.
4: We've lost hope.
3: Àti ke wa kọ́ Ọlọ́run ò tẹ gbọ́ ti wa mú àwọn àṣẹ o.
4: I've turned his back against.
3: 70 years.
4: Àádọ́rin ọdún.
3: Ọlọ́run ò tẹ gbọ́ igbe wa mú.
4: God, have you forsaken us, our voices inclusive?
5: Nítorí náà sọ tẹ́lẹ̀.
3: Nítorí náà Ezekiel sọ tẹ́lẹ̀.
4: Ezekiel prophesied.
3: Sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé lóòótọ́.
4: Israelites that truly.
3: Ìyá ìṣẹ̀lẹ̀ jẹ́ tẹ́ fi wà ní oko ẹrú fún 70 years.
4: Ṣùgbọ́n
3: nísinsìnyí.
4: However.
3: Nísinsìnyí.
4: However.
3: Nísinsìnyí.
4: However.
3: Báyìí ni Olúwa.
5: Ọlọ́run wí.
3: Ọlọ́run Ísírẹ́lì wí.
4: The Lord of Israel.
3: Kí ẹ sì.
4: Yield.
3: Ẹyin ènìyàn mi.
4: You my people.
3: Èmi ò ṣí ibojì yín.
4: I will open up your terms.
5: Èmi ò sì mú kẹ́ ẹ dìde dúró nínú ibojì yín.
3: Èmi ò mú kẹ́ ẹ dìde dúró ní ibojì yín.
4: I will force you to rise from your terms.
5: Èmi ò sì mú yín wá sí ilẹ̀ Ísírẹ́lì.
3: Èmi yóò tún mú yín padà wá sí Jerusalem.
4: I will take you back to Jerusalem.
3: Ẹ ó kúrò ní ilẹ̀ Babylon.
4: You will leave Babylon.
3: Màá tún jẹ́ kẹ́ ẹ tún padà.
4: And you return.
3: Màá mú ìkó lọ Ísírẹ́lì padà.
4: I return your captives. You as captives.
3: Ẹ ó tún padà sí ilẹ̀ yín.
4: And you return to your.
3: Ní Ísírẹ́lì.
4: In Israel.
5: Ẹ̀yin ó sì mọ̀ pé.
3: Ẹ̀yin ó sì mọ̀ pé.
5: Èmi ni
3: Olúwa
5: nígbà tí èmi bá ti ṣí ibojì yín.
3: Èmi ni
4: Olúwa
3: nígbà tí
4: èmi
3: bá ṣí ibojì yín.
4: When I open up your sepulchre.
3: Ẹ̀yin sì ni ènìyàn mi.
4: And you are my people.
5: Bá sì mú yín dìde kúrò nínú ibojì yín.
3: Nítorí pé.
4: Because.
3: Màá mú yín kúrò.
4: I will cause you to rise.
3: Nínú ibojì.
4: From the sepulchre. Yeah. Or tombs.
5: Èmi ò sì fẹ́ mí mi sínú yín.
3: Èmi yóò sì fẹ́ mí mi sínú yín.
4: I return my spirit into you.
3: Ẹ̀yin ó sì yè.
4: Thou shall live. Amen.
5: Èmi ò sì mú yín jókòó ní ilẹ̀ tí.
3: Èmi ò sì mú yín jókòó.
5: Ní ilẹ̀ tí yín.
3: Ní ilẹ̀ tí yín. Ní ilẹ̀ Ísírẹ́lì.
4: Israel.
5: Nígbà náà ni ẹ̀yin ò mọ̀ pé.
3: Nígbà náà ni ẹ̀yin ò mọ̀ pé.
4: Yàrá ta yóò realize that.
3: Èmi Olúwa ló ti sọ.
4: And prophesied it.
3: Tí ó sì ti ṣe.
4: And has done it.
3: Ẹ kẹ́ aleluya o.
4: Aleluya.
3: Wọ́n lọ gbàdúrà fún ẹ. Orúkọ Jésù.
4: Ami.
3: Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ọlọ́run tó tún ṣe ohun tó tó yìí fún ọmọ Ísírẹ́lì tó tún dá wọn padà sí ìlú wọn tí wọn ò tún kọrin nílẹ̀ àjèjì mọ́ kó wù ẹ́ náà nù rẹ kó ṣàánú fún wa. Ṣé ibojì àwa náà kúrò? Egungun gbẹ́gbẹ́ yìí Olúwa jẹ́ òye. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ jẹ́ òye. Jẹ́ òye. Jẹ́ òye. Egungun tó gbẹ táàrí ṣẹ́ṣẹ́ Olúwa jẹ́ òye. Egungun tó gbẹ táàkàwé. Bẹ́ni tí ò tẹ kàwé àbí ń gbà ká tá a jókòó léyìn nǹkan kí lábí àtọ̀ sẹ́ni tí ò tẹ ká. Olúwa jẹ́ òye. Olúwa jẹ́ òye. Oluwa je oye. Egungun to gbe aire ja ire mu gbese lorun ati emona ta le gba sun gbese ohun na bayi. Gba ta ti eni ise lapa. Eni feran wa lowo da gbogbo eni feran yan lowo lo nwire gbe. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ sọ pé egungun ìyá ayé o Olúwa mú wa yé. Ó ní máa ṣí ibojì ẹ tí mọ nǹkan kan. Ọlọ́run tí kìí fẹ́ lì ṣe ìyanu. Ṣe ìyanu. Àwa gba ọ̀rọ̀ rẹ gbọ́. Ìwọ mọ èmi tó kù fún wa. O le ti ṣeun gbogbo kẹran ara wa ki gbogbo wa ṣùgbọ́n èmi nǹkan. Jẹ́ ka yé. Jẹ́ ka yé. Jẹ́ ka yé. Níbi tó kù sí láyé wa, níbi ọmọ bíbí, nẹ́nu iṣẹ́ tá à ń ṣe, níbi ọwọ́ wa, níbi ọ̀rọ̀ ọlọ́kọ, ní ti ọ̀rọ̀ aláya. Ibi tí ó kù sí ti agbẹ́gbẹ́ jẹ́ ká yé. Olúwa jẹ́ ayé. Olúwa jẹ́ ayé. Olúwa jẹ́ ayé. Ibi agbẹ́gbẹ́ níbi àìsàn tó jẹ́ oríṣiríṣi àìsàn la tó ń bá pàdé nígbà tó nẹ́gun gbígbẹ́ dá láàyè. Lórúkọ Jésù jẹ́ ká yé. Jẹ́ ká yé. Jẹ́ ká yé. Tabari àìsàn tó dẹ́gun gbígbẹ́ sí wa lọ́rùn lórúkọ Jésù mú wa yé. Olúwa wọ̀ wá sàn. Olẹ́mi òṣìbòjì Olúwa wọ̀ wá sàn. Olúwa wọ̀ wá sàn. Olúwa wọ̀ wá sàn. Gbogbo àìsàn tó ti di jẹjẹrẹ sí wa lára. Gbogbo àìsàn tó ti di cancer tó ti di tumor tó ti di asthma kalẹ̀ tó ti di kọ́ kalẹ̀ lórúkọ Jésù jẹ́ ká yé. Jésù Olúwa wa.
0: Tẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp, ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809-678-1135 0809-678-1135. Gbogbo abisi ọrọ rẹ fún ìgbàlá ẹmí wa.
6: Dúró náà ń kó tó ra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara?

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Sade kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
2: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
4: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
5: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
2: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
6: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
2: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
7: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
2: Ọkọ ṣoṣo ló lè jẹ́.
7: Mamadol ni.
2: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
8: Lílẹ̀ má fọ ọkọ̀.
9: ADABA
8: DF9 Adaba.
10: Dá Ọlọ́run rẹ mọ̀. Dá Ọlọ́run rẹ mọ̀ ní ètò ìwàásù tó fi Ọlọ́run hàn fún gbogbo ènìyàn. Láti ẹnu ìránṣẹ́ Olúwa, Ajé Rere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Mọ́ṣẹ́ bí olùṣọ́ àgùntàn ti ìjọ Noyo God Chapel. A wà ní +7 & 8 Àyọ̀ká layout ní ilé funfun Báláú, ẹgbẹ́ Algon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Pàlété Ìbàdàn. Àkókò tún ti tó láti gbọ́ ètò Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ Ọlọ́run. Láti ẹnu bàbá wa nínú Olúwa, Ajé Rere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Mọ́ṣẹ́ bí. Kí Ọlọ́run kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
11: Kí ni ìwé ní Mary oríkẹfà wí? Mary number chapter 6 24-26.
12: Kí Olúwa kí ó bù sí fún ọ.
11: Kí Olúwa kó bù sí fún yín.
12: Kí ó sì pa ọ mọ́.
11: Ẹ dá fún ọ. Ìròyìn ẹ̀rọ. Ó sọ fún wo wọ́n sọ fún Aaroni wá Olúwa kó bù sí fún ọ kó sì pa ọ mọ́. Kí Olúwa kó bù sí fún ọ. Ọlọ́run ayé ìrànlẹ̀ tọ̀ wá. Oníṣàrà ìrànlẹ̀ tọ̀ wá. Ọmọ tó mọ ìbẹ̀rẹ̀ àti òpin ayé ìrànlẹ̀ tọ̀ wá yóò sì bù sí fún yín lẹ́nìí.
13: Àmì bẹ́ẹ̀ sọ.
11: Èsì o. Mo yóò sì bù sí fún lẹ́yìn. Bí o bá gbàgbọ́, bọ́wọ́ ẹ bá mọ́. Mo bá jólóòótọ́ sí Ọlọ́run. Mo bá gbé ìwà mi mọ́wọ̀. Àná ṣe kéde àná òòlà. Kí Olúwa kú bù sí i. Tọ́. Mo bá gbó ti tọ́wọ̀. Tó bá ti rí bá ṣàfẹ́rí rẹ̀. Tó bá ní ìfẹ́. Àláfíà yí ọká. Tí o bá ní ìfẹ́, àláfíà ṣe kéde ayé ọká. Tó o lè jò sọ́mọ nìkejì, tó o bá tọmọ nìkejì jẹ́, Olúwa bù sí fún ọ. Tí o jọ láàánú, Olúwa bù sí fún ọ. Tí o fi ọ̀nà ọmọ nìkejì, Olúwa bù sí fún ọ. Tó ní fọ́ mọ̀ ní kẹ́jì Olúwa bù sí fún ọ. Tí lọ fẹ́ lélẹ̀. Àdúrà ẹ̀bẹ̀ ìbùkún. Ṣáàtì gbà á. Kí ló bù sí fún ọ kí ó sì pa ọ́ mọ́. Ẹni tó lọ bù sí fún yín Olúwa ó pa mọ́. Ẹni tó gbọ́dọ̀ Olúwa lórí ó pa mọ́. Ẹ tó pò fún ọmọ lọ́lọ́ pamọ́. Ẹ tó gbé àgbàgà ọmọ ìkẹ́jọ lọ́lọ́ pamọ́. Ẹ tó rẹ̀ lọ́kọ̀ lọ́lọ́ pamọ́. Elére ibi ibi yóò máa ṣe kíni yóò máa tẹ̀lé yìí. Ìrere Olúwa yóò ṣe kíni yóò máa pa wọ́n mọ́. Yíra àjò rẹ̀ gbogbo gbọ́dọ̀ ti bù síbẹ̀ ni yóò ṣe kíni yóò máa pa wọ́n mọ́. Ìjì kò ní wọlé rẹ̀, ìdààmú kò ní wọlé rẹ̀,
9: ẹkún kò ní wọlé wa, ikọ̀jì kò ní wọlé wa.
13: Àmì lórúkọ Jésù.
9: Nígbà tó lọ bá bù sí, kò ní jẹ́ kí iṣẹ́ wọ̀ kó bá ìgbà jẹ́ káyé kó kẹ́gẹ́ ohun. Nígbà tó gbọ́ tó olúwa tó bẹ̀rẹ̀ olúwa tó ṣe fẹ́tọ́ lọ́rùn, yóò máa pa ọmọ ni. Ìrọ̀dẹ́ olóṣe kéde yóò máa pa ọmọ ni. Ẹyin òbí, ẹ jí kiri, ẹ ní ìfọmọ yẹn, ní ìfọkọ yẹn, ní ìfàyà yín. Kí ìbùkún bá báyìí, kó lè máa sẹ̀, kó lè máa pọ̀ sí, kó lè máa di mímọ̀ láti ìrọ̀dẹ́ iná. Ẹ fà ìgbà ìfẹ́, ẹ bá fẹ́rẹ̀ kọjọ́ ní kan náà, ẹ ṣí wọn níyẹ. Ìgbẹ́ni ìfẹ́ yóò jẹ́ ìbùkún ọ̀rọ̀ yóò máa pọ̀ sí. Ibi tí ayọ̀ bá wà kò sẹ́kún bẹ́ẹ̀, ibi tí ayọ̀ bá kò sí ìbànújẹ́ bẹ́ẹ̀, ibi tí olúwa bùkún sí tó ti bù sí tó ti pamọ́ ni. Jesus gbé bẹ̀rù ọlọ́run, tí ó ń ṣe fẹ́ ọlọ́run, ogun bàbá mi á ṣe kí ni, á sì tó wà ń bẹ̀. Mo ń ṣàkàwé fún yín ìgbà gbogbo kò yẹ ẹrọ wẹ́wẹ́. Ìgbà máa lọ sọ lókè kí ni mo ń bèrè fún ọgbọ́n ti tayọ, ìmọ̀ ti tayọ, oyè ṣe kí ni ti tayọ. Ọ̀rọ̀ ẹ̀kọ́ owó mi ti rí pé oríkì ti sọ, oríkì mo sọ, bóyá ọ̀kọ́ mo sọ ni ẹ̀fẹ́ kọ́ ni olóyún ọ̀kọ́ ni fún ọ tó bá dé àsìkò náà ọgbọ́n rẹ ló ti jẹ́ ènìyàn, nímọ̀ ọlọ́run ló ti jẹ́ èèyàn, nífẹ̀ ọlọ́run láti máa rọ mi, láti lè máa ṣe mi níyè, láti máa fún mi ní mi sọ́ọ̀ tún. Bàbá ṣàfihàn ọlọ́run, bàbá bọ̀rọ̀ ọlọ́run o, ọlọ́run bù sí i, bù sí gbàgbọ́ mi, Jésù Olúwa, jẹ́ kó rọ mí lọ́rùn bàbá láti ṣe fẹ́rẹ́. Bùsí gbàgbọ́ wa, Jésù Olúwa, jẹ́ kó rọ wá lọ́rùn bàbá láti ṣe fẹ́rẹ́. Agọ́ni ṣàbíṣí ṣàní rárá wa, níbi tí bàbá wà ni ìbùkún yóò máa yà sí, níbi tí ọ̀nà bá wà ni ìbùkún yóò máa yà sí. Ẹ jẹ́ àjẹṣókù ni, kò ní sí pé ọ̀nà ọmọ fẹ́ gbégbà bá mo ṣe fẹ́ ṣe. Nígbà tí mo sùn lóru, mo wo ìyàrá Ọlọ́run, olúwa gbọ́dọ̀ kí kojú ẹ̀ sí, kí kojú sí láàrin olúwa, níbi gbogbo lọ́wọ́ mo wájú, mo wọ̀ tó mú oṣù mẹ́yìn, kò síbi tí ò sí. Fún ìbùkún tí tó bù sí tó fi pa mi mọ́, ó pa wá mọ́ lọ́wọ́ sàtánì, ó pa wá lọ́wọ́ bínú ẹni, nítorí pé agbára rẹ̀ ó fi pa wá mọ́, ọ̀rọ̀ ẹ̀ta kì í ṣe sí ó fi pa wá mọ́. Àléjò sọmọdé kẹjà àbátọmọdé kẹjẹ òfin pa wá mọ́. Ìjà kíyèsí ìbùkún olúwa 25 wípé.
12: Kí olúwa kí ó mú ojú rẹ mọ́lẹ̀ sí ọ lára.
9: Nígbà tí ojú olúwa bá mọ́lẹ̀ sí ọ lára, tí ojú olúwa bó bá mọ́lẹ̀ sí ọ lára, oṣù àtẹríbà, ajá àtẹríbà, òkùnkùn lè wọbẹ̀ mọ́, sátánì kò ní rẹ̀ gbéṣẹ́ mọ́. Kí ojú olúwa kó mọ́lẹ̀ sí ọ lára. Ìgbà tí ojú olúwa mọ́lẹ̀ sí wa lára, ìbàjẹ́ ti dópin. Àárín náà fọ̀ mọ́, àárín ìbànújẹ́ mọ́. Ojú olúwa ti mọ́lẹ̀ sí wa lára. Ibo la fẹ́ dé tàbí dé ní àpọ́lé? Tọ́rọ ògo ojú ọlọ́ wà lára eléyìí, ọwọ́ ọlọ́ wà lára eléyìí, àpọ́lọ́ wà lára eléyìí, ayọ́lọ́ wà lára eléyìí, ojú ọlọ́ mọ́lẹ̀ sí lára. Àárín òsì lára rẹ̀, àlàfẹ́ wà lára rẹ̀, ọ̀rẹ́ mi kan kọ́ lọ́wọ́ kó bọ̀rẹ́ kan, Mr. Adékúnlé ìmánìyà yìí nọ́mbà gíláàgùn rẹ̀ ni, wọ́n ní ọ̀rẹ́ mi bá lọ sí ìjọ́jọ́ à, kò sókè mi ní ìpara. àwẹ̀ àtàdúrà ló gbé mi ró olójú mi dán láwọn tó ṣe ṣe ṣe ṣe ṣe olójú mi dán owó mi títí ó láti sọ̀rọ̀ síta ni ìgbà tójú lọ bá mọ́lẹ̀sẹ̀ lára yàtọ̀ bẹ níbẹ̀ ojú olú amọ́lẹ̀sẹ̀ dáná ẹ̀ lára ṣé yàtọ̀ sí bẹ́ẹ̀ ọdúnwọ́n jẹ́ ìwà olóhùn níjẹ́ ní ọjọ́ báwàá àtàtọ́jẹ́ àtọ́jẹ́ káwọn olùkọ́ ọlọ́run nígbà tó lọ bá bù sí fún ọ tó pa mọ́ tó jẹ́ mọ́lẹ̀sẹ̀ lára ṣé ibùkún ti dé ṣáyọ̀ ti dé kó wá wọ̀ tó bá pápàdé ọwọ́ tó bá pápàdé tó bá tiẹ̀ yóò máa ṣàfẹ́rí rẹ ni ìwọ tó lọ ti bù sí fún tó ti pa mọ́ torí bá ṣe ṣe wọ́n máa fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ìtọ́ni ìṣeníye ti ẹ̀mí ọ̀rọ̀ tí òkè wá tó torí ìtẹ́wá ṣojú olúwa tó mọ́lẹ̀ sí wa lára ṣojú lọ ṣàárẹ̀ àgbà ọlọ́run gbà ṣàárẹ̀ ògbà ọlọ́run gbà ṣàárẹ̀ ògbà ọlọ́run gbà kí olúwa kí ó mú ojú rẹ̀ mọ́lẹ̀ sí ọ lára kó sì ṣàánú fún ọ jùlọ kó mọ́lẹ̀ sí ọ lára ìdílé àtàwọn ìlú bá ọ gbé ògùn ló ló bá ọ gbé ojú olúwa àdé olúwa àdé olúwa àgbẹ olúwa ó wà lára rẹ̀ ìjà kíyèsí àtọ́lù àfọṣẹ wọn mọ ọṣẹ tó ṣe ṣùgbọ́n kí ni ìrìn níkẹyìn àtọ́lù fúnpa wọn mọ ọmọ ọṣẹ fúnpa ìṣẹ̀ṣẹ̀ yìí nígbẹ̀ àtọ́lù wọn mọ́tò tó ṣe wọn kó oríṣiríṣi ọsọrúpọ̀ ọ̀rọ̀ mọ́tò ṣọwọ́ òkú mítòsó kọ́lé ṣọwọ́ òkú ṣùgbọ́n bí ọwọ́ rẹ bá mọ́ bọ́kọ̀ rẹ bá mọ́ sí gbogbo ènìyàn ojú láti bọ́ ẹsẹ̀ àbọ̀ ọlọ́ nígbà tó ta ìjọba yìí sílẹ̀ tó léjò sọ ọmọdékejì tó gbàtọ ọmọdékejì jẹ tó gbàtọ ọmọdékejì olùdarí kí olúwa kí o mójú rẹ mọ́lẹ̀ sí ọ lára yóò sì ṣàánú fún ọ yóò ṣàánú ó bánú pàdé ẹ bánú pàdé nígbà tó lóyè tó dára mọ̀ pé o sì bí láyà tàlàáfíà ìgbà tó gbọ́rọ̀ ọlọ́run tó lọ́ sí bù sí fún ọ tó sì ti pa ọmọ rẹ́mọ̀ ẹgbẹ́ orí tó dá yóò sọ lọ́yà àtàlàáfíà pẹ̀lú ó wà pé àṣẹ mo ní àdó ọlọ́ síbi tí mo ti gbọ́ owó olúwa tí mo ti gbàdúrà ti bẹ ẹ jẹ́ ká lọ sínú ìwé ìwé àwọn ọba orí first king chapter 18 ẹ̀yẹ́ ká owó títóbi agbára ọlọ́run lórí èlìjà pé èlìṣà 18 first king chapter 18:41-45.
12: Èlìjà sì rẹ̀ fún Ahabu pé
9: ó máa ń gbé gòkè lọ
12: gòkè lọ jẹ́ kí o sì mú nítorí ìlú ọ̀pọ̀lọpọ̀ òjò ń bẹ bẹ́ẹ̀ ni Ahabu gòkè lọ láti jẹ àti láti mú èlìjà sì gorí òkè kámẹ́lì lọ ó sì tẹríba ó sì fi ojú rẹ̀ sí agbẹnirẹ́jì
9: eékún rẹ̀
12: ó sì wí fún ọmọ ọ̀dọ́ rẹ̀ pé gòkè lọ nísinsìnyí kí o sì wo ìhà okun òun sì gòkè lọ ó sì wò ó sì wí pé kò sí nǹkan ó sì wí pé tó lọ nígbà ìgbà méje ó sì ṣe ní ìgbà keje ó sì wí pé
9: kíyèsí
12: àwọn sámà kékeré kan dìde láti inú òkun gẹ́gẹ́ bí ọwọ́ ènìyàn òun sì wí pé gòkè lọ ìfọ́n hábù pé di kẹ̀kẹ́ rẹ kí o sì sọ́kalẹ̀ kí òjò kí ó má bàa dá ọ lójúlọ ó sì ṣe nígbà díẹ̀ sí ọ̀run ó sì sùn fún àwọn sánmọ̀ àti ìjì òjò púpọ̀ sì rọ̀ ahábù sì gun kẹ̀kẹ́ ó sì lọ sí jesreeli.
9: ní èní pẹ̀lú ìgbàgbọ́ rẹ ọlọ́run tó gbàgbọ́ yóò sọ jíndín nígbàgbọ́ èlìjà sọ fún ọmọ rẹ̀ gòkè lọ lẹ́ẹ̀kínní nígbà keje kí ni èlìjà ṣe ó tẹrí rẹ̀ pàṣọlọ́ mo fẹ́ kí ògo rẹ̀ kó ṣe kíni mo fẹ́ kí agbára kó ṣe kíni mo fẹ́ kí àkó ṣe kíni ṣé kò jáde kí èyàn máa bí bàbá lẹ́ni jẹ́ kí ògo rẹ̀ kó ṣe kíni kò di mímọ́ jẹ́ kí ògo rẹ̀ 44 ó ṣe ní ìgbà keje ó sì wí pé kí ẹ sí àwọn sọmọ kékeré kan dídé láti inú òkun ogolo yóò dìde ní ayé ilé ni
12: ami
9: ogolo yóò dìde ní ayé ilé ni
12: ami
9: aṣọlẹ yóò dìde ní ayé ilé ni
12: ami
9: ó wí bẹẹ ó gba ọlọrun bọ ìbùkún sì jáde wá ayọ sì jáde wá ìdúró sì jáde wá kí ló ń jẹ ọlọwọ tí ò jẹ kẹ gbọ ọlọrun láàyè máa gbé ẹtí gbàdúrà ẹdẹ gbàdúrà ìgbà méje tàbẹ́ẹ̀kọ́ ní kò lọ ìṣúra mi ọdún ọmọ tó lọ lè ṣe ṣùgbọ́n ọmọ yẹn ó wá rí bọ̀ pé àdúrà bàbá o ṣe kíni ó ti gbà àdúrà wòlíì ṣe kíni ó ti gbà lẹ́yìn àdúrà yóò ṣe kíni mo ní àdúrà yóò gbà
12: àmì
9: mo ní yóò gbà
12: àmì
9: mo ní yóò gbà
12: àmì
9: mo ní yóò gbà
12: àmì
9: ohun tó gbàgbọ́ wá fi hàn mí ọgbọ́n tó ní wá fi hàn mí ìmọ̀ tó ní wá fi hàn mí ọ̀gá tó gbọ́ kí mo sọ ohun tí mo ní mo fẹ́ fún ọ jẹ́ lóòótọ́ má gbé wa gàbẹ́ gé bọ̀ nígbà tó lọ sọ pé ìwọ kò gbọ́dọ̀ yí ẹ̀rẹ́kẹ̀rẹ́ kan fún ara rẹ tàbọ̀rọ̀ kò sí ibẹ̀ lọ́kàn ọ̀run tàbí ẹtí ibẹ̀ níṣẹ́ lẹ́lẹ̀ nígbà tó ń bú nǹkan bí mo lọ́run ìwọ tó gbé òótọ́ wọ̀ òótọ́ yóò borí òkùnkùn ayé òótọ́ gbọ́dọ̀ ni yóò borí òkùnkùn ayé yóò borí àṣẹ òkùnkùn ayé nítorí pé nígbà tó bá ti sọ̀rọ̀ ẹ̀mí mọ́ yóò gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ agbára sàtánì yóò máa tó wọn ká ni ìmọ̀ sàtánì yóò máa tó wọn ká ni nítorí pé ẹ̀mí ni ọlọ́run bẹ́ẹ̀ mi kò sí ó mọ gbogbo ó ṣe kíni ẹ̀ tó fara pa mọ́ olúwarí ẹ̀ tó dé ọ̀tẹ̀ olúwarí ẹ̀ tí ṣèké olúwarí ẹ̀ tó gbà bàjẹ́ olúwarí gba àbùkù rẹ̀ lẹ́nì ìbùkù tirẹ̀ gbà lẹ́nì bóyá a ti sọ fún aróni kò sí ní fún ọmọ ìṣẹ́ni àti ọmọ ọmọ wọn ẹ gba ìbùkù ní lẹ́nì fún ìrọ̀ yín àti ọmọ ọmọ yín kí ògùn ọlọ́run kó lè máa pọ̀ sí kí ògùn ọlọ́run kó lè máa pọ̀ sí kí lè ní fọkànbalẹ̀ bẹ́ẹ̀ bá lọ sínú àjò àlàáfíà ti yẹn ká ojú ọlọ́run wà lára yín wọ́n sì gbóre láàdáfíà ẹgbẹ́ ọmọ láàdáfíà sí pé ohun tẹ́ fi ránṣẹ́ torí pé ẹgbẹ́ wà bàjẹ́ wà ìbátanbí kéyìí jẹ́ àṣàṣì ayé kan kò nílò ọmọ yín ni èkì ṣe pé àbáni kọ́ dá ikọ́ lè ṣe kiri kò lè jòkúta nígbà tí mi lẹ́yìn ọ̀sẹ̀ mo rán àlàáfíà sí yín ìkàkọ́mọ́nà lẹ́yìn láti ṣe ní àbọ̀rán ṣókò ní dájú yóò pa mí mọ́ ogbó tí wọ́n yóò pa mọ́ yóò dá bòbò mọ́ yóò gbà nínú ọjà yé bàbá gba àbùkù rẹ̀ lẹ́nì ìbùkún ayé ráyé gbà lẹ́nì pé kí olúwa kó bùsí fún mi nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú òye kò pa mi mọ́ nínú àjùmọ̀ sàtúrọ̀rù àwọn tó kọ́ lóyún kò ṣe kéde kò pa wọn mọ́ àwọn arákùnrin arábìnrin kò lóyún kò ṣe kéde kò pa wọn mọ́ àwọn ẹlẹgbẹ́ mi kò ṣe kéde kò pa wọn mọ́ mo ní ọlọ́ ó bó lórí pàdé tó o mú làágùn dání tí èkó wo bèrè ó ṣe ọ níyì ó tọ̀ sọ́nà ó pa aláyà o tún bẹ̀rẹ̀ lẹ́rù o ti àṣẹ gbogbo lórí rẹ̀ nígbà tó júlọ wà lára rẹ̀ tó sì bá ní ọlọ́run pàdé nígbà tí mo gba ọlọ́run láyè tí mo rí àánú ọlọ́run gbà mo bójú rí ọlọ́run pàdé o tí mo jólì ṣe sí mo fi fún yín ní ìgbẹ́ ẹ̀tọ̀dá ní ojúrò ọlọ́run tí mo bá pàdé ló fún gbogbo láti máa kéde láti máa wàásù fọ́kọ̀ àyè láti dá ọlọ́run mọ̀ pé ọlọ́run bẹ láàyè mo sì ráàánú rẹ̀ gbà nígbà gbogbo ó sì rojú rẹ̀ àlàáfíà yí mi ká oyile nika irajo mi ero baba yo jade nitori pe o bo se fun mi o si pa mi mo oje se mo le se mi lara mo si ra ni gba ese to si si pe
12: ki oluwa ki o ma boju wo to si ma fun ni alaafia
9: ki oluwa ko se kini o ma boju wo wa
12: ma fun ni alaafia
9: ara re to ba ti kiyesi yo ma boju wo to ba ti gba to yo ma boju wo alaafia yo se ba yoka igba to gba ikegan laye to ba to bon de keji je o la ma boju wo yo se ba shaban igba to ba bon de keji je to leji so bon de keji alaafia ti yoka ibolo fe lo to di rogo olorun ibolo fe to dada olorun ni bi gbogbo lo si ba la fi apade nitori pe imola lo wa lara re ogun lo wa lara re o ti pa mo ni gbogbo ni ni ti gbogbo ni ni ogun ayi lowo kuku aye lowo ba ile ijoya aye o ti pa mo a ma boju e tori pe oro re gbe duro re ko sa se mi ko se ego ko si ko so ko si ma yo si ma fun o ni ala ala
12: alaafia
9: igba ti bo tele ba foro olorun alaafia yi si bi laye ka yi da mi nigba ti mo pa ilana olorun mo farara mi mo mo pe alaafia gun wa alaafia joba nigba mo se ife ti olorun ju alaafia joba ko si wahala mo ko si darida po mo oju oluwa wa lara mi o si ti bo si fun mi kí ló dé ẹjọ́ lára ẹ̀ tí ẹ̀jẹ̀ kò rí ìbùkún ọlọ́run gbà kí ló dé ẹjọ́ lára ẹ̀ tí ẹ̀jẹ̀ kò rí ìbùkún ọlọ́run gbà tó bá ní ọ̀rọ̀ lọ ní ọkàn tó òjò lè ṣe sí ìgboyà ti dé bí kéde wọn wájú ọba ó sọ̀rọ̀ wájú gómìnà ó sọ̀rọ̀ wájú pírẹ́sìdẹ̀ntì ó ṣe kéde ó sọ̀rọ̀ iṣẹ́ tó lọ́ba ló jẹ́ ni pé ẹni tí gbénú rẹ ojútayé lọ ẹni tí wọ́n ṣe kéde ojútayé lọ.
14: Dá ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ Noyogo Chapel ní àṣẹṣẹ bọ́tán. A wà ní +7 & 8 Àyọ̀ká Layout, ilé funfun Báláú, ẹgbẹ́ Argon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Mandete Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wùwá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ Noyogo Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9:00 to 12:00 ọ̀sán fún ìjọsìn tó ní bùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé.

0: kirima.
1: Ìwé aṣọ ilé-ìwé owó ìkẹ́kọ̀ọ́. Gbóná ibùsùn ń kọ.
2: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o. Mú kà.
1: O tún ná. Àwọn náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà, ó di dandan kó pegedé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀ jẹ́rìí wí pé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mú kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
3: Mocha, adding comfort to life since 1959.
4: Alakẹ, ibo lo nyara lo bayi lowuro yi. Ore, oni lojo gbigba bere ajesara nile iwosan abele wa. Mo mu omo mi lo gba bere ajesara re kurun to yo. Ti gbogbo igba lomo re yo mo gba bere ajesara ni. Be ni o, mi o le fi ile romo mi sere. Abere ajesara nda abupu awon omo lo disawon arun to lewu bi igbona, polio, ikofe ati diphtheria. O rorun lati toju omo bayi ju ka ma se itoju arun pelu owo goboy leyin wa ola. Awon osise ilera na ma ran mi leti apopo lati gba bere ajesara to kan fun omo mi.
5: Gbogbo omo lo leto si abo kuro lowo awon arun ti abere ajesara le dena. Abẹ́rẹ́ àjẹsára kò léwu, ó múnádóko, ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn lábọ́dé ládùúgbò rẹ. Bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn, pè wá lórí aago 0916-824-5000. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ kí a jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera Bẹ́lí tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
6: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ní gbàgbé.
8: Put now monkey with jump pass I be quick see.
9: Don't call me auntie.
8: This Big Brother Ninja season 11 go hot pass pressing iron. Now only the biggest moves go make I see you.
9: Okay.
8: Everybody come show themselves.
10: Yes sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything. No. All the gas boats they show for GoTV channel 49. You still fit follow happenings with GoTV stream if you day road. Headline sponsor Bet Power. GoTV.
11: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
12: Ọbẹ̀ tí o sì lọ́sẹ̀ tó kọjá yẹn.
13: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
11: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
14: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
11: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
14: Oúnjẹ
11: tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Mokinyin ekale asiku selataro iroyin asalere lati le se radio Adaba FM 88.9 akure tan gbon strategun lati lo laramokin Folajin Oye Tayo niroyin yin saju na egbo awon koko to wa ni niroyin na egbe kan foju lai fi wo bi commissioner fun reto isuna ti se nlo agbara ju bo se ye lo lori ijoba ayedati wa awon olukoni ti ko ba ni iwe ase to je ti ojulowo ni yo fi yara kawe sile lodun 2027 iko omo ogun do leyan mewa ti won jigbe lapare wa iwo orun le yi
3: Rotale Adaba FM Lambo
2: Iroyin na re lekun re egbe agba imole renewed hope agenda ti ipinle yi lo ti fi esun kan commissioner fun reto isuna arabirin omowumi Isaac wipe won se ni on lo agbara ju bo ti se lo bo ti se yelo lori isijoba gomina Lucky Ayedatiwa alakoso egbe oni apa iwo ona le yi to tun je alaga egbe oni ipinle yi Aderemi Adebiyi lo fi ojo oro nlede nibi ipade awon niroyin to waye loni nilo Akure Adebiyi se lalaye pe commissioner fun oro eto isuna na lo ni ase ile to poju lori bi owo ti se nlo si awon eka ile ise ijoba ati awon ajo ti won si ni o se se ko je akude nlagbara lori awon eto ati ise akanse to je ti ijoba Adebiyi lo tun kegbajare lori oro pe won se ni won tin fi owo ro igbakeji gomina Olaide Adelami seyin to nti ede ayede to waye laarin awon omo egbe oselu APC papa julo nilu owo o wa ro gomina Lucky Ayedatiwa lati fori kore fi kunlukun pelu awon aladari egbe ohun to nti sise ibalaja pelu awon omo egbe eleyi tinun bi loju na ti le je ki akoyawo ko wa ninu isejoba re bakan na lo tun si afihan ati yiwon fun isejoba ere ti otun Are Bola Ahmed Tinubu igun eya ti Awusa ni agbegbe ipinle Ondo lo ti jeje baye lati le se koreya ile to lorin fun atuyan Are Bola Tinubu ati igbakeji re Kasim Setima saaju eto idibo gbogbogbo odun 2027 ta n wo lookan yi awon egun ohun lo jeje atileyin won nibi ti won ti fi ori hun borun nibi eto kan eleyi to waye eleyi ti egbe ti GMT ni ipinle yi ti won sagbekale re eleyi tori atileyin gba lowo minister foro abele nile yi Olubomi Tuji Ojo alaga egun ti awon Awusa ni ipinle yi to tun de alamojuto ti GMT ni igun ti won hun Bala Umaru lo se lalaye pe Are Bola Tinubu to n ti se ijoba re lo ti safihan ipinnu eleyi to lodiwon eleyi to lorin nipa titukọ orilẹede lo si ipele eleyi to logo lasiko ta wa yi adarin awon obinrin ninu ko GMT arabinrin Olamide Falana wa satenuma ise pataki kikupa awon obinrin ninu eto idibo to si ro awon obinrin lati jade loni ketinketi lati wa diwo ibo won fun Are Bola Ahmed Tinubu ninu oro ti e akowe egbe ohun nipinle yi arakunrin Rashid Badmus wa gboriyin fun igun awon ti Awusa ohun to si se lalaye pe won se ni ki won ma polongo awon ise idagbasoke olokan ojokan ati lati le je ki atileyin to n ti isokan ko wa laarin awon toro kan ninu oro ti e olu alamojuto agba fun egbe ohun Saka Yusuf Ogunleye wa ro awon Awusa lati ma se wo ohun to ni se pelu oro eleyameya ati wipe won se ni kun se atileyin to lorin ati pe polongo awon si akanse eleyi ti isejoba Are Tinubu ti gbese Saka Yusuf wa ke si awon egun ohun lati le je ki won ma polongo iseyin rere isejoba rere eleyi ti Are Bola Tinubu ti gbese lawon ti butoro ipinle yi wáyé o alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú all progressive congress nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n nentawe yiwada ló ti pè fún ìsọ̀kan láàrin àwọn ọmọ ẹgbẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 yiwada ló pe ìpè onílùú ìbàdàn lásìkò ìpàdé àbẹ̀wò oníbàlájà eléyìí tó ṣe sí àwọn ọmọ ẹgbẹ́ àwọn ìkàntọ́rọ̀ kan tó fi mọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc tó fi mọ ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ìbàlájà nípínlẹ̀ náà alága ọ̀sẹ̀ lálàyé pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló jẹ́ bíi mọ̀lẹ́bí kan tó ṣe lálàyé pé wọn ò lè fẹ́rú ẹ̀ kù láti lè má jẹ́ kí àríyànjiyàn tó ń ti ìkùnsínú kó wà ṣùgbọ́n tó ṣe lálàyé pé èyí ò gbọ́dọ̀ jẹ́ kí ẹgbẹ́ ọ̀hún kó kúrẹ́tẹ̀ àti wípé ó ṣe ní ó gbọ́dọ̀ gba ìpínlẹ̀ ọ̀hún padà lọ́dún 2027 ó ṣe lálàyé pé ètò eléyìí tó wà fún ìbàlájà ló wà lójú láti lè jẹ́ kí wọ́n yanjú gbogbo gbọ́ngbọ̀ngbọ̀n tó ń ti ìkùnsínú eléyìí tó wà láàrin àwọn tọ́rọ̀ kan àti láti lè jẹ́ kí wọ́n tún nígbàgbọ́ kíkún sí eléyìí tí ó ṣe àgbéǹde fún àlàkalẹ̀ ẹgbẹ́ ọ̀hún ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún tó ń bọ̀ ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ eléyìí tó ń sọ̀rọ̀ ìbáraẹnilàjà sẹ́nẹ̀tọ̀ olúfẹ́mi lanlẹ́yìn wá rọ àwọn ọmọ ẹgbẹ́ àwọn aládarí àwọn olùfèròǹgbà hàn àti àwọn ọmọ ẹgbẹ́ láti pakàn pọ̀ fìgbàánú kan sọ̀jà àti láti lè má jẹ́ kí wọ́n wo gbogbo gbọ́ngbọ̀ngbọ̀n eléyìí tó ti wà nílẹ̀ tó sì ṣe lálàyé pé ó ń ṣe ni kí wọ́n ṣe àtìlẹ́yìn fún àlàkalẹ̀ ìbánilàjà náà ó wá fẹ̀mí ìmoreyàn tó sì ṣe lálàyé pé òun nígbàgbọ́ pé gbogbo ohun tí ẹgbẹ́ òṣèlú apc ní ó ṣe lálàyé pé òun nígbàgbọ́ wípé gbogbo ohun tí ẹgbẹ́ òṣèlú ní pàápàá jùlọ òun ni ẹgbẹ́ òṣèlú apc ní láti gba ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́dún 2027 nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìròyìn òṣèlú bákan náà wáyé o ẹgbẹ́ òṣèlú all progressive congress nípínlẹ̀ èkó ló ti ṣe lálàyé pé gbogbo ohun tó bá gbà làwọn ò fún báyìí láti lè jẹ́ kí wọ́n ṣe àtìlẹ́yìn tó ń ti ṣe ìpolongo eléyìí tó lóòrìn fún ààrẹ bọ́lá tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 níbi ìpolongo ti ṣe bẹ̀rẹ̀ báyìí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó cornelius ojelabi ló ṣe lálàyé pé àlàkalẹ̀ ẹgbẹ́ ọ̀hún òun ni yóò tún jẹ́ kí àgbéǹde kó tún bá gbogbo àwọn iṣẹ́ àkànṣe pàápàá jùlọ eléyìí tó ní ṣe pẹ̀lú ìṣèjọba ìrètí ọ̀tún tí wọ́n sì máa kọrin rẹ̀ lọ sáwọn wọ́ọ̀dù gbogbo àwọn ìlú tó fi mọ gbogbo tìbútòrò ibi tí wọ́n ti dìbò ní ìpínlẹ̀ náà ọ̀jẹ̀lábí ṣe lálàyé pé ẹgbẹ́ ọ̀hún ló ti ń ṣe ìpàdé eléyìí tó dúró re pẹ̀lú àwọn tọ́rọ̀ kan ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ogun tó wà ní ìpínlẹ̀ náà àti àwọn ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè 37 eléyìí tí ìpínlẹ̀ náà kó rọra ó fi kún wípé àwọn obìnrin àwọn ọ̀dọ́ ẹgbẹ́ àwọn àyálọ́jà tó ń ti àwọn aládarí ìlú ni wọ́n ti ń ṣèpàdé papọ̀ pẹ̀lú lọ́dún àti lè jẹ́ kí àwọn èèyàn kó jáde lóníkẹ̀tínkẹ̀tí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún wá ṣe lálàyé pé ìpolongo eléyìí tí wọ́n ó ṣe ni yóò dá lórí àwọn àṣeyọrí eléyìí tí ìjọba ìpínlẹ̀ èkó ti gbéṣe níbi tí a ti rí àwọn iṣẹ́ ọlọ́kan òjọ̀kan bíi iṣẹ́ ojú ọ̀nà iṣẹ́ ohun amáyédẹrùn àti àwọn ìdàgbàsókè ọlọ́kan òjọ̀kan tí ìpínlẹ̀ ọ̀hún ti gùnlé bákan náà ló ti ṣe lálàyé pé ìṣèjọba ààrẹ bọ́lá tinubu eléyìí tó wà lóde ló ti ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí àwọn iṣẹ́ àkànṣe tó ń ti àwọn ètò mìíràn eléyìí tó jẹ́ eléyìí téèyàn lè fojú rí pàápàá jùlọ ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ó sì lálàyé pé àlàkalẹ̀ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ èkó ló ní ànídájú wípé ń ṣe ni ẹgbẹ́ òun yóò jáwé olúborí nínú ètò ìdìbò gbogbogbò sípò ààrẹ lọ́dún tó ń bọ̀ nípínlẹ̀ náà wáyé o ìgbìmọ̀ ìforúkọsílẹ̀ àwọn olùkọ́ nílẹ̀ yìí ló ti ṣe lálàyé pé òun máa pọn dandan láti mú kí àwọn olùkọ́ ní orílẹ̀-èdè yìí ní ìwé ẹ̀rí iṣẹ́ àti ìwé àṣẹ láti kọ́ni nílé ẹ̀kọ́ tí pèdéke yóò sì tẹnubodò ní oṣù kejìlá ọdún 2027 akọ̀wé ìgbìmọ̀ dókítà Ronke Soyombo ṣàlàyé pé ìgbésẹ̀ ọ̀hún ló wà lójú láti lè jẹ́ kí iṣẹ́ olùkọ́ni kó ní ìlànà tó dára sí àti láti rí dájú wípé àwọn olùkọ́ tó kójú òṣùwọ̀n ló wà láwọn yàrá àkàwé ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ó fi kún pé ìgbìmọ̀ náà ló ń ṣe àfojúsùn ó kéré tán 85% àwọn olùkọ́ni ni yóò ti gba ìwé ẹ̀rí iṣẹ́ àti iwe eri se won titi di opin odun 2026 pelu pe won se ni won yo ma se amojuto to ye lati ri daju pe won tele ilana iwe eri to ye na so yo nbo se lalaye pe lati osu kejila odun 2027 koni si oluko ni yowu ti won yo fi aye gba lati duro ninu awon yara kawe lai je wi pe won ni iwe ase egbe ohun o tun kede awon ayipada si idanwo to fun awon olukoni ni eto ise ni bi o ti se ni won se ni won yo ma si ayewo awon toro kan ni ibamu pelu iwe eri ti won ba ni dani igba keje are leye Kasim Setima lo ti se lalaye pe anfani ati iye awon ohun amajederun lo gbodo je nipa ipa ile ti won yo mo ko lori igbesi aye omo leyi ati ise oro aje Setima lo foju oro nlede lasiko gba to n siso loju oju ona elele egbeda ni omoku ni ipinle Rivers to si se lalaye pe awon ohun amugbaderun lo gbodo sakonu awon anfani alailegbe fun awon omo leyi lati sa seyori o si lalaye pe kiko sisi ojú ọ̀nà pẹ̀lú ìlànà eléyìí tó wà lóde báyìí pẹ̀lú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ìṣèjọba ìrètí ọ̀tún òní yóò tìjọ kí ó rọrùn fún àwọn àgbẹ̀ lójú náà àti lè jẹ́ kí wọ́n máa kó orè oko wọn lọ sí ìgboro tí yóò sì jẹ́ kí àgbéǹde kó tún wà lórí lílọ bíbọ̀ àwọn ènìyàn tó ń ti àwọn ọkọ̀ bákan náà igbákejì ààrẹ ló tún wá ṣàtẹnumọ́ iṣẹ́ pàtàkì títẹ̀síwájú nínú ìṣèjọba àwọn ìjọba tó sì se lálàyé pé àwọn ìjọba tó ń tẹ̀lé ara wọn ni yóò tún máa mọlé àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí ìṣèjọba kan bá ti ṣe kalẹ̀ eléyìí tí yóò sì jẹ́ bí àǹfààní àti ìrìjẹ fún àwọn ọmọ ẹ̀yẹ Setima ló tún wá gbóríyìn fún ìṣèjọba ìpínlẹ̀ Rivers níbi ó ti ṣe parí àwọn iṣẹ́ àkànṣe náà tó sì rọ àwọn aráàlú láti lò dáadáa ìjọba àpapọ̀ lẹ́yì ló ti ṣàfihàn àwọn àtúnṣe pàtàkì bíi mọ́kànlá eléyìí tó múdé bá ọ̀rọ̀ ètò ajé àti ètò ìṣúná bẹ̀rẹ̀ láti oṣù karùn-ún ọdún 2023 títí di oṣù kejìlá ọdún 2025 tó sì ní ó jẹ́ ara ọ̀nà pẹ̀lú ète láti kojú àwọn ìṣòro pàtàkì tó ń kojú ètò ọrọ̀ ajé àti láti gbé ìdàgbàsókè ọrọ̀ ajé tó péye lárugẹ mínísítà fọ̀rọ̀ ètò ìṣúná nílẹ̀ yìí tó tún jẹ́ alámòjútó ọ̀rọ̀ ètò ajé Taiwo Oyedele ló ṣe àtẹnumọ́ àwọn àtúnṣe ọlọ́kan ọjọ́ kan tó ń ti àtúntò lásìkò ìgbà tó fọ̀rọ̀ wérò pẹ̀lú àwọn oníròyìn lórí àgbéléwọ̀n eléyìí tó wà nílẹ̀ ó sì lálàyé pé lára àwọn àtúntò ńlá ti rí àwọn iṣẹ́ ọlọ́kan ọjọ́ kan eléyìí tí ààrẹ ti gbé ṣe lórí àwọn ohun amáyédẹrùn ọ̀rọ̀ owó orí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tó ń ti àwọn ohun amúgbàdẹrùn mìíràn Oyedele sì lálàyé pé àwọn ìgbésẹ̀ náà ló wà láti fún ètò ìṣúná ìjọba lókun àti láti mú kí gbígba owó wọlé lábẹ́lẹ́ kó gbèrú sí i tó fi mọ́ ṣíṣe àtìlẹ́yìn fún àwọn iléeṣẹ́ àti okoòwò ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà ó tẹnumọ́ pé ṣíṣe àtúnṣe ọrọ̀ ajé ló jẹ́ iṣẹ́ tí kò ní ìparí tí ó sì nílò àwọn ìpinnu tó le ìfarajìn òtítọ́ àti kí àkóyawó kó wà níwọ̀n bí ó ti ṣe jẹ́ pé ọ̀pọ̀ iṣẹ́ ló sì wà nílẹ̀ eléyìí tí wọ́n gbọ́dọ̀ ṣe ìjọba àpapọ̀ ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ yìí tó fi mọ àjọ tó ń rí sí àmójútó àkọọ́lẹ̀ nílẹ̀ yìí ló ti pè fún fífi ọwọ́ tó lágbára mú òfin tó ní ṣe pẹ̀lú àkọsílẹ̀ nílẹ̀ yìí wọ́n sì lálàyé pé ṣíṣe àkọsílẹ̀ eléyìí tó mọ́nẹ́lóko ni yóò tún jẹ́ kí ìlọsíwájú kó wà títí tó ń ti kíkọ́ àkóyawọ́ níbi orílẹ̀-èdè yìí ti ṣe mú kí ọ̀rọ̀ ètò ajé rẹ̀ tó jẹ́ ti ayélujára náà pánà yẹ sí i àwọn èèkàn tọrọ kan ló pe ìpè ọ níbi àpérò kan eléyìí tí àjọ ń ṣe àgbékalẹ̀ rẹ̀ níbi tí àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ yìí àti ìgbìmọ̀ àjọ tó ń ṣe àmójútó àkọọ́lẹ̀ ara ẹni ti ṣe pè fún àwọn ẹ̀ka ìjọba tọrọ kan ohun ti àwọn ènìyàn níbi àpérò ọ̀hún eléyìí tó wáyé nílùú Àbújá mínísítà fọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ ọgbọ́n nílẹ̀ yìí dókítà Bọ̀sún Tìjàni ṣe lálàyé pé mímọ dáàbò bo àkọsílẹ̀ ara ẹni ló jẹ́ eléyìí tó dúró rè báyìí lásìkò tá a wà yìí bákan náà ló ṣe lálàyé pé àwọn aráàlú ló gbọ́dọ̀ mọ rírì mímọ dáàbò bo àwọn àkọọ́lẹ̀ eléyìí tó jẹ́ ti ààrẹ ni lójú náà tilẹ̀ má jẹ́ kí èèyàn kò sílò nínú ọ̀rọ̀ tiẹ̀ ọ̀gá àgbà àjọ tó ń ṣe àmójútó àkọsílẹ̀ ààrẹ ni dókítà Vincent Ọlátúnjì wá rọ àwọn ìjọba ìpínlẹ̀ láti ṣiṣẹ́ lónípẹ̀kínpẹ̀kí pẹ̀lú àwọn tọ́rọ̀ kan àti àjọ náà lójú náà tilẹ̀ jẹ́ kí àgbéǹde kó túnbọ̀ bá àkọọ́lẹ̀ àti láti lè jẹ́ kí wọ́n dáàbò ẹ̀tọ́ àwọn aráàlú ọ̀gá àgbà gbogbogbò ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ yìí Abdulrasheed Tchitu ló tún ṣe lálàyé pé ṣíṣe ìdáàbòbò àkọọ́lẹ̀ ara ẹni ló jẹ́ eléyìí tó ṣe kókó lójú náà àti lè jẹ́ kí nǹkan tún lọ dáadáa sí i lásìkò tá a wà yìí ọ̀gá àgbà yẹnyẹn ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà Ọlátúnjì Dìísù ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún ló ti ṣe lálàyé pé àwọn ènìyàn pàápàá jùlọ àwọn tó ń hùwà ìgbésùnmọ̀mí tó ń ti ìwà ọ̀daràn ni mo gbọ́dọ̀ máa ṣe ìdájọ́ wọn nípa gbígbógun ti àwọn nípa ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìnjẹsìn bó ti wulẹ̀ bákan náà ó ṣe lálàyé pé dìísù ló fi ojú ọ̀rọ̀ léde níbi àpérò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó wáyé ní apá àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ yìí níbi tó

0: lálàyé pé ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ lórílẹ̀‐èdè yìí ló ti ṣetán báyìí láti tó sì ti dúró amuamu lójú náà ti lè jẹ́ kí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbígbógun ti ìwà ọ̀daràn àti àwọn ìwà ìgbésùnmọ̀mí àti láti lè jẹ́ kí ètò ààbò tó mọyán lórí kó wà láwọn ẹnubodè àwọn ìpínlẹ̀ àti àwọn ìlú tọ́rọ̀ bá kàn. Dìísù wá sí lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá lẹ̀ yìí ló ti ṣetán báyìí láti forajìn àti wípé wọ́n ṣe ni yóò tún máa lo àwọn ọgbọ́n ayélujára ayé òde òní eléyìí tí ó ṣe ìrànlọ́wọ́ fún àwọn ikọ̀ ọlọ́pàá náà. Ikọ̀ ọmọ ogun ní apá àríwá lẹ̀ yìí ìyẹn Fasanyama òun ni wọ́n ti dóòlà àwọn aráàlú bíi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n di jíjígbé lọ́wọ́ àwọn agbébọn dàlúrú ní ìpínlẹ̀ Sokoto Kebbi àti ìpínlẹ̀ Zamfara bákan náà nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ta látọwọ́ ọ̀gá àgbà lẹ́ka ìròyìn fún iléeṣẹ́ ọ̀hún Aliu Danja ló ṣe lálàyé pé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ ọmọ ogun ọ̀hún òun ló ti ṣetán báyìí láti lè jẹ́ kí wọ́n máa dóòlà àti pé kí wọ́n máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ní apá ìwọ̀ oòrùn ní apá ìlà ìwọ̀ oòrùn nílẹ̀ yìí. Àtẹ̀jáde ni wọ́n fi síta ní Sokoto lásìkò ìgbà tí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ ọ̀hún tí wọ́n ti ń dojúkọ àwọn agbébọn dàlúrú kan eléyìí tó tún ṣọṣẹ́ ní ìjọba ìbílẹ̀ Isa ní ìpínlẹ̀ náà. Wọ́n ṣe lálàyé pé wọ́n ṣe ni wọ́n dóòlà àwọn èèyàn eléyìí tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Danko ní ìpínlẹ̀ Kebbi lẹ́yìn ìfimúfúnlẹ̀ tó ń ti ìwádìí eléyìí tí wọ́n ṣe. Àtẹ̀jáde ọ̀hún ti fi kún wípé wọ́n ṣe ni wọ́n tún dóòlà àwọn mìíràn ní ìpínlẹ̀ Zamfara eléyìí tó mú kí àwọn agbébọn dàlúrú náà fakẹ́tẹ̀bà kúrò ní ibùba wọn tí wọ́n sì dóòlà àwọn èèyàn méjì bákan náà. Wọ́n tún ṣe lálàyé pé wọ́n ṣe ni wọn ò ní tẹ̀tì báyìí láti lè jẹ́ kí wọ́n máa dóòlà àwọn ènìyàn àti láti lè jẹ́ kí wọ́n máa dáàbò bo àwọn ẹ̀mí dúkìá àtàwọn tọ́rọ̀ bá kàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ǹjẹ́ bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ní tiyín ìròyìn àṣálẹ̀ rèé láti lè ṣe rédíò àdàbà ìfẹ́ 88.9 Àkúrẹ́ tá à ń gbóhùn sátẹ́kùn láti ìlú Laramọ̀kín bá a bá padà dé ẹ gbọ́rọ̀ ìròyìn ilẹ̀ òkèrè abala àwọn amúlùdún àti ìròyìn eré ìdárayá à ń padà bọ̀.
1: Welcome to Great Prince International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
2: Ẹ̀yin òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ yìí ẹ̀yin dà Red Granite ti kọ́rẹ́ dé o. Are you a state civil servant and in need of a payday loan to manage your urgent expenses? Red Granite, a modern financial services company, is much ready to offer civil servants quick payday loan. You can get a salary loan with up to 24 months repayment. Gbogbo òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ yìí ìrọ̀rùn lágbà nílé-iṣẹ́ Red Granite mú wa o. Wọ́n ní o lè gba loan fún ìrànwọ́ bùkátà rẹ bí owó ilé. Owó ilé ìwé ọmọ ìgbòkègbodò ọkọ̀ títítorí ìgbáyé gbádùn ara ẹni o sì láǹfààní láti san lóòrùn rẹ díẹ̀ díẹ̀ fóṣù mẹ́rìnlélógún. Affordable interest rate èlé chípínní tí ò kọ́ni ilé egun ẹ̀yìn ṣẹ́ẹ̀rí kó rọrùn fáwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ nìkan ni o. Nọ́mbà ìdánimọ̀ rẹ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba nìkan ló nílò. Civil servant employee number. For instant application and further inquiries, visit Red Granite office at number 1 Ademola Adesida Street, Edo Lodge, Okejebu, Ijapu area, Akure, Ondo State. On Instagram at redgranite.africa. You can as well call 0813-823-2150. Urgent expenses made easy.
0: ẹ káàbọ̀ padà fún ìròyìn.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ṣadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: àṣẹ àti ìtọ́ni Ọlọ́run.
1: Àjọ̀dún ẹ̀mí mímọ́.
0: Holy Ghost Festival. Tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come. Títí èmi ó fi dé ńlá kùrí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 AM sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí, while you are waiting, starting 10 AM. Ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 PM. Ministering, bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí ìfàwọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers Conference ńlá ó ṣe ní Thursday, September 3 by 10 AM. Kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀. Before you can hear God speak, ńlá kò rí ẹ̀. Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí. Nígbàtí bàbá wa nínú Olúwa, Apostle Francis Olumide Claudio. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister. Sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀. Tí wọ́n sì tún mọ jíṣẹ́ Olúwa ní Friday 4. Níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀. Tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀. Láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́. Níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn. Yóò ti máa kọrin ẹ̀mí Saturday 5 ní Wàsá. Tí olúkúlùkù yóò ti máa ṣe aré ìdárayá dáwọ́ọ̀dùnrún níwájú Olúwa. Láago mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀. Sunday 6 pabambarì àṣekágbá ètò àjọ̀dún. The Passion and Shop for Free. Tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó. Theme: Hold Fast and Occupy Till He Comes. Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wà sù. Tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Níjọ Royal Church of the Wise Assembly. Lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́. Má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọlọ́wọ́. Títí ayé Jésù l'Olúwa.
2: Mo ń kí wa pé a kú àkókò yìí o. Ẹ̀dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn pé Jingu Holy Ghost Festival ó ti bọ́ ọ̀tá bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa múra dé o. Ẹ jẹ́ ká máa gbára dé déètì o. Ọjọ́ mẹ́sàn-án gbáko òun la máa fi ṣe o. Ohun tá a dẹ̀ fẹ́ fi bẹ̀rẹ̀ ní ọjọ́ Saturday yẹn òun náà ni Free Medical. Ìyẹn ni àwọn tí ó ṣàìsàn. Ẹ ti máa bá ti máa ń ṣe. Ọdọọdún là ń ṣe àkó àwọn doctors àkó wọn wá. Àìsàn ojú ni, àìsàn ọmọdé ni, àìsàn whatever ni. Àkó wọn wá bẹ́ẹ̀. Wọ́n á dẹ̀ àwọn doctors á treat wọn. Wọ́n á fún wọn lóògùn. Ọ̀fẹ́ ni o. Bí àwa ti ń ṣe lọ́dọọdún nìyẹn. Èyí tí àwa lè fi pay back sí society nìyẹn. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Sọ ẹ jẹ́ ká fi sọ́kàn. Ẹ̀dẹ̀ láti ọjọ́ Sunday ń lọ bẹ́ẹ̀ àwa ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ yóò sì dá fún wa lórúkọ Jésù. A ti pe àwọn èèyàn Ọlọ́run. Àwọn ìránṣẹ́ Ọlọ́run a ti pè wọ́n. Àwọn olórí ẹ̀mí a ti pè wọ́n. Àwọn èèyàn ńlá ńlá ńlá a ti pè wọ́n. Kí wọ́n wá gbàdúrà fún wa. Àkórí ẹ̀ ó sọ wípé Occupy Till I Come. Ọdọọdún òun ni Ọlọ́run máa ń fún wa ní àkórí. Nígbà tá a bá ti fẹ́ máa lọ yẹn, Ọlọ́run á wá sọ pé ní ọdún tó ń bọ̀ pé àkórí ẹ̀ ni. Ẹ ṣe gan o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ohun tí mo wá fẹ́ fi sọ̀rọ̀ lónìí tí mo fẹ́ fi Luke chapter 10 verse 38 títí lọ bá 42 jẹ́ kí n kà lọ́dọ̀ mi bí. Ó sì ṣe bí wọ́n ti ń lọ, ó wọ ìletò kan. Obìnrin kan tí à ń pè ní Màtá sì gbà á sí ilé rẹ̀. Ìyẹn Jésù ni o, ó ń lọ. So wọ́n ń ṣe iṣẹ́ wọn bá ṣe ṣiṣẹ́ ìránṣẹ́. Wọ́n ń ṣe lọ. Ọwá dé ìletò kan. Ó kàn wọlé Màtá. Ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn tó jẹ́ ọmọ ẹ̀yìn ìkọ̀kọ̀ obìnrin ni. Ó wá wọlé Màtá. Màtá kẹ̀dẹ̀rí. Ó sì ní arábìnrin kan tí à ń pè ní Màríà tí ó jòkó lẹ́bàá ẹsẹ̀ Jésù tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Bí Jésù ti wọlé báyìí, tí Màríà rí, Màríà jẹ́ arábìnrin sí Màtá tó rí báyìí. Inú ẹ̀ dùn, ṣe mọ̀ pé wọ́n mọ̀ gbogbo wọn ni wọ́n jọ jẹ́ ọmọ ẹ̀yìn ẹ̀, ọmọ lẹ́yìn ẹ̀, ṣùgbọ́n obìnrin ni wọ́n. Àwọn ò pẹ̀lú àwọn tó máa ń jáde kiri yẹn. So, ó jòkó lẹ́bàá ẹsẹ̀ Jésù, ó ń gbọ́ bí Jésù ṣe ń sọ̀rọ̀. Ṣùgbọ́n Màtá ń ṣe ìyọnu púpọ̀. Ó sì tọ́ wá. Ó ní Olúwa, ìwọ kò kúkú ṣú sí i tí arábìnrin mi fi mí sílẹ̀ láti máa nìkan ṣe àìsinmi. Wí fún kí ó ràn mí lọ́wọ́. n ta so nbe ni pe mata ni ti erin wa ni kitchen o wa se ounje o se ounje be tori won ti lalejo nla bo ti n lo to n bo to n lo to n bo o ri wi pe Mary joko ti Mary sa n gbo o ba Mary soro n gbo to n so o wa o sa se bi obirin sa lo wa ni e Oluwa mi ti e da si bi mo ti e ti se se wahala e ti Mary si joko si bi bayi e so fun na pe ko ma wa ko wa ba mi ki se ka jo ma se wahala yen e ri pe mo wa ni aisin mi ni sugbon Jesu da lohun o si wi fun pe mata iwo se aniyan ati lala ohun popo sugbon ohun kan le a ko le se alaini Maria si ti yan ipa rere naa ti a ko le gba lọwọ rẹ o wa n sọ fun bẹẹ pe Maria n ti ẹ o fẹ ma gbọ ọrọ lẹnu toun ni a de le gba yẹn lọwọ rẹ iwọ fẹ se ounjẹ fohun ni a le gba lọwọ rẹ ibeere mi nibẹ ni wipe bi Jesu se duro sinu ile wọn yẹn toun fẹ se ounjẹ fun yẹn ṣe ẹ ti ri bẹẹ wipe Mata máa jẹ́ alábòkún fún nítorí Jésù wọ inú ilé ẹ̀ láti jẹun alábòkún fún ni. Now ó tó wá di pé ó se oúnjẹ tán tí ò bá sí èèyàn tó jókòó ti Jésù tó ń kíkú kọ́ńpìnì ẹ̀ ẹ mọ̀ wípé ìjókòó yẹn gan máa su ajáde a máa lọ nítorí kì í ṣe pé ó sọ fún Mata wípé wọ́n máa yalé ẹ o wá bá mi se oúnjẹ o kò se oúnjẹ ibi ń pa mí o màá yà lọ́dọ̀ ẹ sáré kó lè se oúnjẹ fún mi ò kì í ṣe bẹ́ẹ̀ àlejò august visitor ni ó jẹ́ àlejò tí a retí tó kàn dé lójijì so mo wá rí wípé àwọn méjèèjì ni wọ́n dẹ̀ jọ ń ṣe iṣẹ́ tó dáa o Maria ń kíìpù kọ́ńpìnì ẹ̀ Mata wá ń se oúnjẹ ṣùgbọ́n kò tẹ́ lọ́rùn ìdí nìyẹn tí mo fi táìtù mẹ́sáàgì yẹn tí mo sọ pé omi jẹ́ ojú rẹ o ní ò jẹ́ kó rí o kí ni mo liking sí omijé ojú kí ni àwọn nǹkan tí mo liking sí àkọ́kọ́ ìlara mo pè ní omijé ìpọ́njú omijé ni owú jíjẹ omijé ni ìbànújẹ́ ọkàn omijé ni ìfẹ́ àfẹ́jù gan omijé ni jẹjẹ mọ̀ pé ìbínú gan omijé ni gbogbo ohun tó bá ti ń bòyàn lójú tó ń ru bòyàn lójú tó gba làákàyè ènìyàn àti particular time omijé ni mo pè ó ní mo wá kó papọ̀ sínú àpò ẹyọ kan mo wá ní omijé ni pé òun ni ò jẹ́ kó rí i kí ni o rí yẹn ná ló ò ṣe rí àtúbọ̀ tán ohun tó ń bọ̀ yẹn ló ò ṣe rí ohun tó wà lẹ́yìn ọ̀fà pé ó ju ohun tó wà lẹ́yìn ẹ̀fà pé ó ju èje lọ omi jẹ́ ojú ẹ ni ò jẹ́ kó rí i ìkan nínú àwọn nǹkan tí mo kó pọ̀ yìí tí mo pè ní omi jẹ́ ojú yìí ó ní ò jẹ́ orí ọ̀rọ̀ yìí o omi jẹ́ ojú ẹ ò ní ò jẹ́ kó rí i lọ́dọ̀ Mata níbẹ̀ yẹn owú jíjẹ ò ní ò jẹ́ kí Mata ní ò jẹ́ kó rí ipa tí Maria ń kó ní ò dẹ̀ jẹ́ kó mọ èrè tó wà nídìí dídúró tí Maria dúró tó ń kíìpù kọ́ńpìnì Jésù yẹn owú tó ń jẹ owú jíjẹ òun ló bojú ẹ̀ ní ò jẹ́ kó rí i ọ̀rẹ́ mi ìtí mẹ́rin tí mò ń bá sọ̀rọ̀ láàrin wa o èmi Francis Olúmídé Claudio mo ń sọ fún ẹ wípé omi jẹ́ ojú rẹ màdẹ̀ ni ò jẹ́ kó rí o ká ní Jésù ò rí Maria níbẹ̀ yẹn tó le jòkóó láti máa kíìpù kọ́ńpìnì ẹ̀ kò lè pẹ́ Jésù ò ní pẹ́ nínú ilé yẹn tá a ti lọ torí àwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ́n dúró a ti máa lọ bẹ́yẹn mo kàn ní kí n sáré yà kí n kí ẹni kò ní lè oúnjẹ tí Mata ń ṣe lọ́wọ́ yẹn Jésù ò ní lè jẹ tó bá dẹ̀ ti lè jẹ oúnjẹ tí Mata ń ṣe yẹn ìbùkún ńlá ni fún tó bá jẹ́ a rò ó dáadáa gan ni a wá sọ wípé ṣe ló yẹ kí Mata o ma so fun Maria pe o se o but omi je oju e ko je ori omi je oju e o ni o je ori o ni o je ko ori ma tun gbe oro awon eniyan kan soke ni bi Olorun ma je ki oro yi ko sise o ko sise ni eti wa o omi je oju e ni o je ori mo fe tun ka itan baba kan bi ninu 2 Kings chapter 5 itan ya wa familiar to it chapter 5 verse 20 mo kan fe ya ibe yen soro ni o wa ni sugbon Gehasi ranse Elijah eniyan Olorun na wi pe kiyesi Oluwa mi ti da Naaman ni ara Syria yi si ni ti ko gba nkan ti o mu wa lowo re sugbon bi Oluwa ti nbe emi o sare ba emi o si gba nkan na lowo e ki lo sele nibe yen ni wi pe tori awon ti ko ika ibi je se so itan yen Naaman ni oga soja kan ni o wa dete o wa wa sodo woli kan woli yen je Elisha iyan wa gbadura fun o sa juwe ona fun ara e ara Naaman ni ya ete lo e bi okunrin se ri pe o ye ko san ore niyan o wa ko eru to po o wa ko fun woli yi ah woli wa ni ko ma wori ni ko ma do o ma se woli yen ni Gehasi iyan wa n to si be o wa ri pe oga un o ma gba eru si o ti bura niyan lokan ara e emi o le pa eru o ni ma de lo gba eru yen o ni mo ma lo o lo gba eru yen looto odun o kan puro o pa iro o ni oga o ni nkan to n ti ohun o gba lowo yin le kan yen oga ni ke jo e fun bayi tori ohun ti lawon alejo kan ke fun ohun eyin gbogbo eyin te ba n be ba n binu si Gehasi ma ni e ma binu si omi je oju e ni o je ori ki lo mi je oju e be yen Gehasi n sa fun ipanju o n sa fun o n beru poverty o n sa fun won bi a wa kun fun o kun fun awon mejeji yen ipanju o n sa fun ipanju ati won bi a iyen wa je omi je oju e to bo oju e ko wa je ko ri ohun to ma da ko je ko ri wipe dandan lo ma kose woli itan to na a di woli ti won wa ma fun ni nkan be ko je ko ri ohun ti o le teyin e jade ko je ko ri idi gan ti oga gan o fi gba ki se pe won o ni idi nkan yen won ni idi e but oga lohun o fe ah omi je oju e yen o je ko le omi je oju e o ni o je ko ri gege bi mo ti so fun e o Gehasi sare lo looto o lo gba eru to ga e lohun o gba eyen wa wo consequence e ni verse 27 verse 27 wa so wipe oga wa n so fun ba wa ni nitori naa ete Naaman yo le ma o ati iru omo re titi lai o si jade kuro niwaju re ni adete ti o funfun bi ojo jiji bẹẹni ngba to de toga e mo be ko lo gba nkan to ni ko ma gba to lohun o fe oga e wa fun le pe yen ko pada di woli yen o ri iran ko ma je woli sugbon ko pada di omi je oju e ko je ko ri consequence yen omi je oju e ko je ko ti e ri ohun to ma da gan omi je oju e oni o je ko ri akaimaye eniyan nisin ti won ti funra won ta ogo won ton ti ta danu eyin odo te wa nibi odo sise nkan kan te se wonyi omi je oju yin ni o je ke ri ojo iwaju yi ni o je ri le fi wa nse gbogbo balabala te nse le fi wa damu gbo le dogun ti te di gbogbo te da le wa n se nkan tan fi n sepin fun yin le wa n lu jibiti le n se omi je oju yin ni ete saida ko je pe e n beru poverty saida ko je wipe won bi a n se yin omi je oju re oun ni o je ko ri oun ni o je ori o omi je oju e oun ni o je ori e je n fi itan yin ki won fi kase nile ka to ma lo ninu Genesis chapter 37 madeka ese yo kan pere nbe ese kesan aka ese kesan be bibeli wa so pe o si tun la ala miran iyen joseph ni o si ro fun awon arakunrin re o wi pe sa wo mo tun la ala kan si wo oorun ati osupa ati irawo mokanla foribale fun mi bẹ́ẹ̀ni tẹ bàbá ka verse 11 ó ní àwọn arákùnrin rẹ sì ṣe ìlara rẹ ṣùgbọ́n bàbá rẹ pa ọ̀rọ̀ náà mọ́ nígbà tí ọkùnrin ìlànà ó ní òun rí méjìlá ní gbogbo wọn òun ló wá láàlá báyìí ó wá rí ìràwọ̀ mọ́kànlá àti mọ̀ pé àwọn yẹn ni mọ́kànlá yìí torí àwọn yẹn gan túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ìpè tí ó fẹ́ dọ̀gá wa ni ó ní bàbá àwọn àti ìyá àwọn kẹni òṣùpá àti oòrùn ìlara wa kún ojú àwọn ẹ̀gbọ́n ẹ̀ òní bíbélì sọ pé wọ́n lara ẹ̀ ìlara kún ojú wọn gan ó wá domijé ojú wọn kò jẹ́ kí wọ́n rí i pé ó mọ̀ pé wọ́n ní ìràwọ̀ ẹ rí i pé kò sẹ́ni tó dìràwọ̀ nù wọn gbogbo àlá tí joseph ńlá ló ṣe gbogbo ìtumọ̀ àlá ẹ̀ tó túmọ̀ ló ṣe ṣùgbọ́n ó ńlá kan tí ò ṣe òun ni pé ó ní àwọn ẹ̀gbọ́n òun sẹ́ àti àbúrò benjamin ó ní ìràwọ̀ ni wọ́n wọn ò dìràwọ̀ kí ló wá mú wọn tán ò dìràwọ̀ báyìí ìlara tó kún ojú wọn kò jẹ́ wọn padà dìràwọ̀ àkàìmọye ènìyàn nínú yín ẹ wá ń lara ẹnìkan tọ́lọ́run gbéga nínú ìdílé yín ẹ wá ń bẹ nìyẹn jà báyìí omi jẹ́ ojú ẹ ò dẹ̀ jẹ́ kó rí o kò jẹ́ kó o mà bẹ́ẹ̀ wípé ìwọ gan ti ń gbẹ́kùtù fúnra ẹ̀ ó ń gbẹ́kùtù fúnra ẹ̀ ta la mọ̀ tó máa fani lọ́wọ́ sókè báyìí àìmọye nínú yín ẹ ti bẹ̀rẹ̀ sí ní bínú orí ẹ̀ ń borí jà òun ni gbogbo yín dẹ̀ ṣe wà lójú kan bẹ̀ yẹn o omi jẹ́ ojú ẹ òun ni ò jẹ́ orí ìwọ tó wá ń ṣiṣẹ́ ó jẹ́ ọmọṣẹ́ ò ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan ó wá bẹ̀rẹ̀ sí ní fọ̀bẹ ẹ̀yìn jẹ ọ̀gá yìí níṣu òun jí nǹkan ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ẹni a bá ti ń yàn jẹ́ àkìntó àìtó tá a bá ti ń yàn àyàn kan jẹ́ àìtó jẹ́ ìfàpẹ́rẹ́ yìí hàn àwọn tó máa ń jí owó ìjọba wọ̀nyẹn tán wà lẹ́nu iṣẹ́ tán ń jí owó ìjọba ẹ kì í ri pé wọ́n ń jí ikó títí wọn ò tó ìjọba yẹn owó yẹn ò le tó wọn àpẹẹrẹ ńlá kan nìyẹn bá a bá ti ń yan ènìyàn kan jẹ àìtó irú ẹni tá a bá ń yàn jẹ yẹn ìdí nìyẹn tá a fi sọ pé kò jẹ olótìtọ́ ní gbogbo nǹkan tó ń ṣe nínú iṣẹ́ tó ń ṣe yẹn ó wá ń fọ̀bẹ èyí jẹ ọ̀gá ẹ̀ níṣu a ní kó ta nǹkan ní 10 naira ó tà ní 12 naira ó padà wá sọ fọ́gà ẹ̀ pé 8 naira lórí ta wọ́n gbé mọ́tò fún ẹ wípé kó máa dìlíbà ó ṣiṣẹ́ lọ pé ó máa dìlíbà ó wá dalẹ́ ó wá fi ẹ́ńjìn ọ̀ẹ́lì ó fi ra ọwọ́ onílé mẹkáníìkì ló wà látàárọ̀ báyìí tó dẹ̀ mọ bí tó lọ ó rí pé ó tó ọ̀gá yẹn ni ẹni a bá ti ń yàn jẹ àkì tó wọ́n fi ẹ́ sínú ilé iṣẹ́ kan ó wá ń kówó ọbẹ̀ jẹ ó rí báyìí ó rí ohun tí ò jẹ omi jẹ ojú ẹ ohun tó ń sá fún ni poverty ìpọ́njú ló ń bẹ̀rù ìyẹn àkọ́kọ́ tàbí kẹ̀ wọ̀m̀bìà ìkan nínú ìyẹn ló ń ṣe ẹ́ bẹ́ẹ̀ ó wá jẹ́ omi jẹ́ tó kún ojú ẹ tí ò jẹ́ kó o rí future kò jẹ́ kó o bóyá ìwọ gan la padà fi sẹ́yìn lé lọ́wọ́ gan o ti kọ́kọ́ bá sẹ́hùn jẹ́ gan láti bẹ̀rẹ̀ sórí pé o ti bàtàrà ẹ jẹ́ gan báyìí ìyáwó ọmọ kan ń gbérí bọ̀ nínú ilé yìí ó níbẹ̀ ti máa ń wò ó ẹ ti wo sàá ẹ ẹ ti wo súra ẹ ẹ ti wá rí i pé olùgbò lọmọdé yìí ò dẹ̀ gbọ́wọ́lé ògo yẹn omi jẹ́ ojú ẹ ò jẹ́ kó o rí i o mà bóyá òun gan ló máa kọ orúkọ ìdílé yẹn bóyá ẹni tá a yọ ẹ kúrò nínú òṣì nìyẹn ó ní òun lòún wá lò nínú òṣì báyìí èmi ò mọ bó o ti máa ṣe o ẹni tí mo dẹ̀ ń bá sọ̀rọ̀ láàrin wa ni mi ò mọ̀ ọ̀gá wòlíì ẹ̀yin náà wà ń bẹ̀ yẹn o ẹ kàn mà bẹ́ẹ̀ pé ọmọ yìí pé ọmọ ògo lọmọ yẹn ẹ ti níbẹ̀ ti ń ṣe ẹ ti ka sáàmù yẹn àtàwọn nǹkan tẹ́ ẹ máa ń kà àtàwọn nǹkan tẹ́ ẹ fi máa ń ṣe sábẹ́ ẹ̀ṣẹ́ mọ̀ pé ẹnu àṣẹ wà lẹ́nu yìí ẹ̀dẹ̀ garun léràwọ̀ ọmọ yẹn ẹ mọ̀ bóyá ọmọ tá a tún orúkọ iṣẹ́ ìránṣẹ́ yín kọ bóyá òun nìyẹn ṣùgbọ́n ìlara tí ń jẹ́ omi jẹ́ ojú yìí òun ni ò jẹ́ kẹ́ ẹ rí ẹnìkan wà ń bẹ̀ yẹn ní tiẹ̀ ìwọ wá kùnà ó fail nínú nǹkan kínní yẹn ó gbìyànjú ẹ̀ ó wá fail ó lè jẹ́ marriage ló gbìyànjú ẹ̀ tó fail ó lè jẹ́ ìrìn àjò kan ló gbìyànjú ẹ̀ tó fail ó wá ń dùn ẹ́ disappointment yẹn ń dùn ẹ́ bo mi je oju eni disappointment yen o je ko ori nkan to wa leyin e o la kan mo ye eni to je wi pe ana ohun ni iba ti gbojo oku e olorun wa gbe pamọ ki ikun yen o re ori e koja olorun wa fi gbe pamọ yen se disappointment fun o mi je oju e wa je ko ko je ko ri o fi wa so olorun dota aga mo ye ninu yi o te ti ko te lo church mo e ti binu aimoye ninu yin te ba ti gburo pe won fe gbadura abi yin ninu o mi je oju re o ni o je ko ri oga ile ise a jo nsise ni bi kan na ni ototo ni bi ta wa mu kan ba e ninu ise yen ni iyan wa so e doga mi idi niyan be yen o awon to wa leyin o le gbun gbodo gbin o gbodo gbin e to ba ni o fe feyin e lile ninu awon biri be ti o ba ti gba fun e be yen so ma wupo ma gbogun ti omo yen titi ti ta fi ku nbe but who knows boya hey tori wi pe olohun ti ko iriajo onikaluku o ko so ati so wi pe iwon ba igba to ma lo ni bi ise yen ton ni yen ni time to wo sakoba fun to le lo yen pe time ta ko fun pe a lo ni yen won kan gbe ko wo olorun mi o wa ko e lorun be ati wa koruko e si pe iwo lo le lo o wa mo omo yin wa le de ibi ogo nla kan bayi to jun la fa eyo o le je ojo to tin wo bibili ewon ku die o wo ewon bayi to mo yen won wa ni junction ibe awa ma ranti ogangan be la ma ranti bi pe ti ba soga e lo baye un je to lohun se tun aye un se o mi je oju e o je ko ri o je ko ri en ton sise la be yen o mo bo se je so lohun ani ilara ati igberaga okan eyin oni o je ko ri ko mo pe bi lagbaja ise je so kun fun ni example kan se bi iwo gan o n gbadura ko dagba ko le toju awon obi e eh obi to n toju e lowo lowo to toju e lana o wa fe toju e lona se ko wo obi o re le ni abi kini iro ki se be nitori pe an lati pay back gbogbo wa la n gbadura ka jere omo la gbadura ka jeun omo so ti ri e be o ti ri be wi pe omo yen ma le fowo senu ta be le fi fun e eyan o be gege ni eni to wa ni sakani e be gege ni omo kekere to subu lojo si yen to ja si koto ti won bo to fa jade ni koto to se wa san nidi e ti ri ori ori e kerede o mi je oju e oni o je ko ri president wa president Tinubu yi igba kan lo je omo owo igba kan ni won pon o wa nu class ri ti teacher do won waju e but teacher yen o mo ngba yen e ko mo pe waju president lo nduro si ko mo o mi je oju re o mo ni o je ori o emi kan ma gba e ni imoran loni imoran ti ma wa gba e ni o oni wi pe se suru o wa ni bi yoruba ma da o oni boju ba farabalẹ o la de ri ni iwo iyawo aile ise suru eni ohun lo si eni di nbe yen o wa ku nbe tan bo ti n sidi bayi to kuro nbe tan bayi lẹbi ti ọlọrun de nawo yẹn ba bẹrẹ si ni ga aye wa n ri e pe wo lo joko le ogo e kan tẹlẹ omi je oju e ni o de je ori o ti o je ori wi pe ìgbò ni ti rí kọlọ ládẹ máa rí o ṣé ni mo fẹ gbà ẹ nímọràn o lágbájá ṣe sùúrù kó dẹ ní àforítì kò sí ohun tó lọ títí kò sí ìbọn ti sọ fún wa ní ayé ò lọ wọn ni kò lọ bí òréré òréré ń gan bó ti lọ yẹn gan jọ tó bá ti ṣẹjú báyìí òréré ti ṣẹ nìyẹn kò sí ohun tí ó lọ títí o ṣe sùúrù sùúrù ni ó ṣe òkun èéwó rúru kádẹ wàá rúru ẹni mo ń bá sọ̀rọ̀ níbí ni mi ò tí mọ òkun ìwọ ruru káwà ruru kò sí òtòṣì ọmọdé o pé wá ń wo ọmọdé báyìí pé òtòṣì ni kò sótòṣì ọmọdé ìwọ ọmọdé ń gan fúnra ẹ tó ń wúra rẹ gan bí òtòṣì kò sótòṣì ọmọdé ibì kan làwa ẹ ti bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ níjọ́ náà lọ́hùn a bẹ̀rẹ̀ a kúkú máa bọ́ láti máa rí a kà sá ń tẹ̀lé wọn náà ni à ń tẹ̀lé wọn àṣẹ ọlọ́run àṣẹ àkọsílẹ̀ ti wà ọlọ́run ti kọ́ pé ládùúgbò yìí o ọmọ yìí o ohun tó máa dà ní agbo ilé ọmọ yìí o ohun tó máa dà ní lagbaja wa gbe le itamadu wa gba kini kan to lo ba so eda ko se eyan to le so eda emi ba kan so fun e pe eni ba fe subu je osubu fun ra e mati mati o je osubu fun ra e eni ba de da iwo ko lo tun se eni ti o to baje iwo ko lo baje ti eni wi pe face your front ma lo ni ona ti e ma je ka gbe ijanbon oro ni eleni ma je ka gbe ko e lorun ko ma dabi pe iwo lo lowo si
0: ajojo emi mimo Holy Ghost Festival ti Joroya Church of the Wise Assembly lodun 2026 yi ma lagbara ju ti ateyin wa lo ti like come titi emi o fi de nla kuri e
1: emi mimo emi olorun oba
0: eto lera fe nla fi bere ni Saturday August 29 by 11 AM si ago 5 role August 30 ni prophetic Sunday pelu akori while you are waiting starting 10 AM isojin la fi yin gba iboko pelu asotele ni lojo Monday 31st by 4 to 7 PM ministering baba nje oni itumo pelu evangelist Tolu Adelegan Tuesday 1st at Wednesday 2nd September isojin la ti a pe ni dominate till he comes apostle Dr. Phillips o oladipupo ni o minister ti royal mass choir o si mo korin emi ti fawo olorun sise ara Ministers Conference in Laoshini Thursday, September 3, by 10 AM. Koto le goki olongu osoro. Before you can hear God speak in Lakurie, Evangelist Oluwa Yemi Oluwa Sheunio Kori Yemi, Nikba Tiba Ba Waninu Oluwa, Apostoli Francis Olumide Claudio, Baba Njeoni Tumo Yo Minister, Saya Wo Jisho Olongu Mbe, Ti Wonsi Tumo Jisho Oluwa Ni Friday 4, Nibye To Waka Ti Meji Adwa Ti Olagbara Ti Asotele, Takwe Ni, Oluwa Di Desimi Ni Tori Oru Kore, Lago Mewa Aro Simaru Role, Nibye Ti Wo Li Olongu Yemi Ni, Evangelist Tokpa Olutokun Asero, yo ti ma korin emi Saturday 5 ni wasa ti olukuluku yo si ma share daraya da word ni waju oluwa ago mewa aro nla o bere Sunday 6 pabambari asikagba eto ajodun the passion and shop for free ti olukuluku yo ti ma ra oja lai sanwo team hold fast and occupy till he comes Reverend Peter Olari waju ni o wasu ti royal mass choir yo si le waju wa ninu orin emi yin olorun bere lago mewa aro gbogbo e gbogbo e ni Joroya Church of the Wise Assembly legbe federal government girls college akure ma se je ki onko won di olowo titi aye Jesus Loluwa Olorun o soro before you can hear God speak in Lakurie Evangelist Oluwa Yemi Oluwa Sheun ni o korin emi nigba ti baba wa ninu Oluwa Apostoli Francis Olumide Claudio baba nje oni itumo yo minister saya wo jise Olorun nbe ti won si tumo jise Oluwa ni Friday 4 nibe to wakati meji adwa ti o lagbara ti asotele ta pe ni Oluwa di desimi nitori oruko re lago mewa aro si marun role nibe ti woli olorin emi ni Evangelist Tokpa Olutokun ase rorun yo ti mo korin emi Saturday 5 ni wasa ti olukuluku yo si mo share daraya da word ni waju oluwa ago mewa aro nla o bere Sunday 6 pabambari asikagba eto ajodun the passion and shop for free ti olukuluku yo ti mo ra oja lai sanwo team hold fast and occupy till he comes Reverend Peter Olari waju ni o wasu ti royal mass choir yo si le waju wa ninu orin emi yin olorun bere lago mewa aro gbogbo e gbogbo e ni Joroya Church of the Wise Assembly legbe federal government girls college akure ma se je ki onko won o di olowo titi aye Jesu loluwa
3: Dem say monkey smart, na because the tree near. But now monkey will jump past the eye, they quick see.
4: Don't call me auntie.
3: This big brother Ninja season 11 go hot past pressing iron.
4: Yes, sir.
3: Now only the biggest moves go make I see you.
4: Okay.
3: Everybody come show them, sir.
5: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything, no. All the gas boats, they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.

0: ṣẹ́kù ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wàá jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun la ṣe gbọ́dọ̀ ṣàmúlò ẹ̀ lọ́nà ìgbàlódé ṣe ẹni mojú ogun ní pobì nírè ǹjẹ́ ẹ ti gbọ́ nípa AAT Trado Medical and Natural Health Clinic ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní number 73 Ọ̀sìnlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń pò ogun ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Trado Medical and Natural Health Clinic tó wà ní number 73 Ọ̀sìnlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fún àlàyé síwájú sí ẹ pé Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com AAT Trado Medical and Natural Health Clinic ibi tán ti ń fewé àtegò dábìrà bí ìtàtijọ́.
1: Ọ̀rọ̀ mi owó lè fàárí ibolo tí ṣe fàájì lẹ́rùn jọ́mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
2: Fújẹ́ntò tẹ ní ibùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lórí ìṣiríṣi ọtí ẹlẹ́rìí dòdò ti lẹ̀ yá àti tòkè òkun fún gbogbo àwọn tó gbáláfẹ́ gbogbo ògbàlọ́ tí tutù yìn débẹ̀ kó dasọ́fù gẹ̀ẹ́rẹ̀gẹ̀ yàrá ọlọ́yẹ tó tutù dódóódó súyà àsun ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting swimming pool side wọn gba yìí ó tún gbáláfẹ́ níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè bákan náà fújẹ́ tòtẹ́ tún nílé pé fújẹ́ tọ́lángàz mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọn fi ń ṣí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀ bó ṣe ti vehicle alignment ẹ máa bọ̀ ní fújẹ́ntì online gas ara ọ̀tọ̀ gan ni car wash wà abala ọ̀tọ̀ ni fújẹ́ntì cookie gas náà tún wà nbẹ̀ ní laundry department tí wọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
1: Jàre ibo ladres ni o.
2: Fújẹ́ntì hotel wà ní kilometer 26 Iléṣẹ́ Àkúrẹ́ express road ládojúkọ road safety Laramọ̀kì nípínlẹ̀ Ondo nọ́mbà wọn náà lélẹ́yìí
3: 0801-203-850-28 0801-203-850-28 ko wa fe buku hotel yan lasiko odun yin ba ko abi ko adesi ko ta lo bi jomeji jometa ko da te ara re lorun ko agbadun ile iporin na pe pe pe ese bayo bayo ninu ile iporin number ko dodo ran le 081-203-85028 le kan si 081-203-85028 mo kí níbi gẹ́gẹ́ gbọ́n fọ etí kẹ mú gbọ́n mi ẹ mara dáhùnkì náwó lé lórí o ọkọ̀rin abalẹ̀ gbó kí gẹ́gẹ́ ọlọ́jọ́ bí oṣù yìí pátápátá fọ ikú ọdún ikú yèdún ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé o báà ní mo pa pìrì kí n bẹ̀rẹ̀ ọṣẹ́ alẹ́ òní lé jíjẹ́ lé kọ̀ọ̀kan kò lè wúre onídémi joseph tóyìnọlá foundation ti ìlú làámọ̀kí ọkàn bá kí kábíyèsí aláàtì làámọ̀kí fọ ọkù múra ọdún fọ lágbára ọlọrun ẹmí àṣẹ púpọ ẹkẹ bá ń kẹgbẹ ọmọ làámọ kẹ pátápátá àti kìrìkìtì òun lóye ènìyàn fọ ọkù àsìkò yìí ẹbá ń lẹkẹ bá ń kí kìrìkìtì lákọyà tọjú yan kẹ tọjú tóyàn lá foundation àti kìrìkìtì ọmọ kẹ lébẹ ìyàn ọdẹrọ owó ọkọ bá fẹ ṣe jọbi abẹ ayẹyẹ kan lọ fẹ ṣe kọ á síbẹ yàtọ yàbá yàn ọmọ aláìlóbi kẹ lébẹ ṣayẹyẹ jọbi ara náà kà yẹ kí ènìyàn ṣe kọlọ́n mú gbàdúrà ọ̀rẹ́ ni wọn kò bá nù kò fẹ́ ṣe bí ayẹyẹ ijó òbí bẹ́ẹ̀ n kò bá fẹ́ ṣe kò jẹ́ kínní kọ́ lọ́dọ̀ ni ọlẹ́bẹ̀ kọ́ ọba àwọn ya ṣe ayẹyẹ papọ̀ lọ́dọ̀ ni ọmọ aláìlóbi kẹlẹ́bẹ̀ kí n bá gbọ́ tó yàn lọ foundations lẹ́fọ̀ kí n bá ń kí kìtìkìtì ọmọ ìlú làámọ̀ kí n bá náà mọ ojúṣe kìtìkìtì ìlẹ̀dọ̀ ìlú làámọ̀ kí pátápátá lẹ́fọ̀ kí n bá kí aláàtẹ̀ làámọ̀ kí n kábíyèsí ọba abiodun adẹrẹmi adẹfẹyìntì kí n bá kí dáadáa kí n bá kí kìtìkìtì ùjòyè pátápátá kìtìkìtì ẹgbẹ́ ìlẹ̀dọ̀ kí n bá kí àbálẹ́gìrì kọjá àbá ìlẹ̀dọ̀ lólu làámọ̀kẹ́ kí n bá kí kìtìkìtì olóyè ìlẹ̀dọ̀ ti làámọ̀kẹ́ pátápátá látòrí chief ológodo chief ọlọ́mọfẹ́ chief ọwọ́ àpòrú chief ọbásanmúà chief olókorùn àti kìtìkìtì èèyàn kan ìlẹ̀dọ̀ látòrí àbá ẹlẹ́rìn kan àti kìtìkìtì èèyàn olóyè àti kìtìkìtì ìlẹ̀dọ̀ pátápátá fọ òkú àsìkò yìí ọdún ayérégbé tùlù làámọ̀kẹ́ ayélẹ́jọ́ tuesday ìjọ kẹjọ abejo kẹrin lele ogun osu kejo 2026 iyan ro kete olukaluku parapata le je nkan mo si lekun shop kemesi jagidi jagan kemesu ja kemesu ta ko le do ba dodo kan ko ti lekun re dara ti ko lasiko kan fe mu se keto nkan ni se ni ko mo ya gbe gidina nko mo jo lakalaka loju aro ko mo gbe gidina foju ke odun ba yo odun ke yo odun lagbara lohun ara modun odi okan ni abale ke ba gbo gidi keto ile do lula mo ke parapata na fo kemi joshe ba ko yi kasi bangwa mi so waju de si
4: ni nedi ma pa o ta tere kure lu ma so o de fa fun egodo abe soru budu alo ala ori wa la pe laye o e pere odojo o pere ori o eye mo le o pere odojo o pere ori o eye mo le ode ba lo sigun are ti eran re ko dire lo so ha are ti e o re

mọ̀rọ̀ wọkọ̀ bá lálẹ̀ abúlé àkọ́tàtì sí àdúgbò kan pé labuja street lílá mọ̀ kí káwọ̀ dé fọlá rántí dáadáa métis bá àdúgbò náà lè gbé wọ lálẹ̀ àbẹ ulé àkọ́tàtì sí àdúgbò kan pé labuja street lílá mọ̀ kí mọ̀ bẹ̀ ọ́ láàrin òní síjọ́ mẹ́jọ òní kọyà sọ́gbó kan bá ti lórí alẹ̀ rẹ àbúlé rẹ kan bá ti nínú àwọn gbólà lọ́kàn pàtì lébẹ̀ kọyà àṣan lẹ́yìn ijọ́ mẹ́jọ òní kẹmọ́ta máa fọ lórí ètò wo yóò ṣèyìn dórí alẹ̀ rẹ kọ́ bọ̀búlé mìíràn kó ti dàgbà lẹ́bẹ̀ wà á tẹ́ mọ̀ fọwọ́ ló jẹbi wo yóò dérú lẹ́kọ̀ọ́ tẹ́ kọ́ pàtì kó ti kàn tẹ́ bá ọ̀kan kan ní èrò tá a gbénú rẹ̀ torí wẹ̀ yọ múlalẹ̀ àbúlé kọ́ pàtì sí orí ibì kan kébẹ̀ wọn a díra àdúgbò lọ kò lè wọ mórí pọ́gbó lẹ́bẹ̀ láti ajínúrà àdúgbò kó wọ́n tàkàrẹ̀ mórí lérí sílé ibi kò í gbé kọ́ mẹ́rin ajọ́fọ̀ nìkan lálẹ̀ lẹ́yìn ijọ́ mẹ́jọ ní máa rẹ̀ fọ́ lórí ètò yìí wo yóò délé rẹ̀ kọ́ kọ́ pàtì bóyá tíríbẹ́dún flat lọ kọ́ pàtì síbẹ̀ kó débẹ̀ kẹ́ ti da pẹ̀tẹ́ẹ̀sì wo ni yóò dé pẹ̀tẹ́ẹ̀sì kọ́ kọ́ pàtì síbẹ̀ kó débẹ̀ kẹ́ ti dúlé alẹ̀ mọ́ mẹ́jọ́sùn wọ́n tàkàrẹ̀.

0: lo mo ara re ko mo cause trouble ke mi so le de loyibo jo da gbo polo kan si
1: iku pagbe bi onike yo daro iku paluko bi onike yo kosun iku pale kele ke bi onike yo kefun
2: ah o ma se imenya
1: Ilé Akọmọláfẹ́ ti ìlú Àkúrẹ́ mú kéde ìpapòdà àti ètò ìsìnkú àbáríà àti àbá àbáríà olóògbé alàgbà Sọ́fíọ́ Ìdòwú. Kọmọláfẹ́ ọni kò kú lẹ́jọ́ kẹrin oṣù kẹfà ọdún 2026 lọ́mọ ọdún 75 65 years kò lùtùmọ̀. Kọ́ bá di ogúnjọ́ oṣù kẹjọ ọdún 2026 lágbára òkú àbákòlé bẹ́ẹ̀ mọ́ṣúárì Àkúrẹ́ lọ sí àdúgbò Wódé láti bẹ̀ la lọ sílé àbá lókè ọgbà Àkúrẹ́. Èsì àṣálẹ́ ló gbàgbọ́ ká mọ̀ sí wékìpá ayé lágo mẹ́rin lè rọ̀lẹ́ lúlé àbá lókè ọgbà. Ẹjọ́ kọkànlélógún oṣù kẹjọ 2026 lọjọ́ Christway kí gbogbo ènìyàn mọ̀ sí Adéyanjú a ṣe ìsìn fún òkú àbá lágo mẹ́wàá àárọ̀ kí àbá yà ọ̀ká ilẹ̀ lúlé ẹ̀yà sinmi ayérayé lókè ọgbà. Àwẹ̀jẹ̀ wẹ̀wẹ̀ máa tún jọ mo gbìyànjú arúgbó mi di Goodness Defense Center òkè ọgbà lágo kan ọ̀sán. Ayàlẹ́ Dickness Esther Olúbùnmi Akọmọláfẹ́ ṣe òdàrò rẹ o. Káàrò àbáríre Owolọmọ Alágbà Jílù Owolọmọ Alébàtàkì Eró Kálọ̀ Kábọ̀lẹ̀ kan tọ̀nà ṣẹ́ bọ̀ Owolọmọ Amágbòsọ̀sẹ̀ Amúmàlú Ṣọdún Ìgbàgbọ́ Owolejò Owó Ẹlẹ́ṣẹ̀ Okùn Ẹ̀kẹta Ọmọ Kétí Ọmọ àti Ọmọ Ọmọ Lẹ́fọ̀ọ́.

0: ń jẹ́.
1: Ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wà jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun. La ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé. Ṣé ẹni mojú ògùn ní pobì nírè? Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa AAT Trado Medical and Natural Health Clinic? Ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní number 73 Ọ̀ṣinlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń pò ògùn ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé. Òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè. Ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ? Gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Trado Medical and Natural Health Clinic tó wà ní number 73 Ọ̀ṣinlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Fún àlàyé síwájú sí ẹ̀pẹ̀ Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com. AAT Trado Medical and Natural Health Clinic, ibi tán ti ń fewé àtegò dábìrà bíi tàtijọ́.
2: Nọ́mbà kan dọ̀dọ̀ AAT Trado Medical lè 08034447184 08034447184. Mo kí kèké tí àwọn ọmọ àbí àwọn ọmọ àbáríà Ìdòwú Akọ́mọláfẹ́ ní òkè ọgbà Lákúrẹ́. Mo kí n fọyín kú náwó ìdẹ̀kú ara fẹ́ra kú àbá ọ̀dọ̀ ní ọdún tí wà látọrọ kùtùkà tó mọ̀ pẹ́ rẹ̀ dún oúnjẹ bá náà. Mo kí Chompy loan mo kí dáadáa ọtọ́jú àbáwòlá lónìí. Mo rí Ọmọbọ́lá Joyce Bámiṣẹ́lẹ̀ Mutíwádé ní Ọlọ́fẹ́ dáhùn sí Síkírù. Ọmọbọ́lá Joyce àti Kówódé Damilọ́lá ní Facebook mi bá mi tẹ ṣíà sí kí n ṣíà rẹ̀ kí n láìkì rẹ̀. Mo kí n dáadáa kẹ́tẹ̀dé fún àdágbére fún ọdíjọ́ mẹ́jọ òní. Ojú mi rú nǹkan lé ẹrùn ìjọ mẹ́ta lé pàtàkì jùlọ èyí kun ẹ̀bùlọ ọmọ tí olúpogun ọwọ́ kí n bá ń kí kètekète ẹ̀rá òpogun pátápátá fún ọkùnrin múra ọdún kètekète olóyè òpogun àti ìran olẹ́dọ̀ ẹlẹ́gbẹ́ àti kètekète ẹ̀rá olúpogun jọ wà mí síwájú kékeré sí i.

0: kóyàn bí ọmọ bọ̀m̀bọ̀m kí kèké tí olóyè ọbẹ̀rin olóòpó gbogbo wáwátá bẹ̀rẹ̀ látọ̀dẹ̀ yìí ó lé dọ̀dọ̀ ní kankan lẹ́jọ́ mẹ́jọ ní àgbọ̀lẹ́kùnrẹ́rẹ́ àti ṣọdún kan dálùgbẹ̀ àyọ̀dúpẹ́ lọ́rin ọ́n ọ̀rùn kan tèmi lakíyẹmí michael àbá ọ̀la lẹ́jọ́ mẹ́jọ òní àjọjọ́ mú pẹ́ rẹ̀ dóúnjẹ ọmọlọ́lá ti dúró wọ́n wọ́n wọ́n lórí ètò yìí wọ́n fẹ́ máa kàn túlù mo kí ọmọlọ́lá dáadáa ẹlẹ́kejì lè jùmọ̀ kí ọmọ tọ̀ṣọ́ kó àti ilọ́la kìfọ̀ ọmọlọ́lá àdá olóhùn ọkùnrin abalẹ̀ ìràtúbù dànù 08060230072 lè dọ̀dọ̀ mi ọ́ dàárọ̀.
1: Jẹjẹjẹ lọmọdéjọ jẹjẹ.

0: Yoko.
1: Àmọ́ tó jìnnà ìwọ àgbẹ̀ má sùn lágbẹ̀jẹ̀.
2: Ọdún yìí jẹ́sù ìpogun àyò wọlédé wẹ́rẹ́.
1: Ọdún bá ti dún, a rí nǹkan àjọ̀dún nípogun. Ọdún wa dùn. Èyí ni ìpogun àyò Community Council lábẹ́ alága Ọládélé Adésanmi Joseph.
2: Àti igbákejì rẹ̀ Ìyáàfin Olúrẹ̀mí Ògúnlóyè.
1: Jáfin kíká kábíyèsí His Royal Highness Ọba Rafael Ojo àti gbogbo ọmọ ìlú ìpogun wọn ni a kú ọdún yìí jẹ̀sù. Tó máa wáyé lọ́jọ́ Sátidé ọjọ́ kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣù. Nílùú ìpogun a ò ní rí kú ọ̀dọ́ ìdàgbàsókè yóò máa bá wa báwọn tó wà nílé ni àtàwọn tó wà lẹ́yìn odi ibi ò ní bá wa nípogun ó dókèèrè. Alága ìpogun Àyó Community Council Ọládélé Adésanmi ó ní àṣẹ yìí ṣàmọ́dún.
3: Àyọ̀mọ̀ aláìsóde.
4: Àyè lárinlé o.
3: Àlọ́ ìsóde.
4: Àyè lárinlé.
3: Àdàpọ̀ ogun mọ̀ lọ.

0: orin tó pẹ́ nu àwọn arúgbó níjọba ìbílẹ̀ Owó kọ́kọ́kọ́ nìyẹn o.
1: Wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa nípínlẹ̀ Ondo yún Dr. Lucky.
0: Orí mi sàn Ayédàtiwa gómìnà wa nípínlẹ̀ Ondo pé.
1: Mo ṣe é o.
0: Fútì owó arúgbó tó ń sọ fáwọn arúgbó lóṣooṣù níjọba ìbílẹ̀ Owó.
1: Ìdí nìyí tí àwọn arúgbó níjọba ìbílẹ̀ Owó fi ń sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa.
0: Wípé yìnyínyìnyín kẹ́ni ó lè ṣe.
1: Èyí tí ò bá dúpẹ́ orí ẹgbẹ̀fà, ó bẹ́ dídínà ìbèjẹ ni.
0: Ká tún dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ Owó.
1: Yóò nọ ìbò ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
0: Bákan náà ló ní ká tún dúpẹ́ fún ọlọ́lá gómìnà wa.
1: Fún ti empowerment tí wọ́n máa ṣe fáwọn èèyàn lọ́jọ́ Friday yìí nílùú Owó.
0: Ìyẹn òní 21 ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2026 tí a wà yìí.
1: Òní ká dúpẹ́ o gómìnà wa ẹlẹ́yinjú àánú.
0: Olólùfẹ́ mẹ̀kúnù.
1: The executive chairman of our local government honourable Ẹ̀dá Tọ́pẹ́ Ọmọláyọ̀.
0: Ló sọ pé ìjọba ìbílẹ̀ Owó túbọ̀ máa dùn sí i.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Lórúkọ èmi Israel Majesty Aba Dr. Ogunlade Aladelusi Aladetoyinbo Adudun the second the paramount ruler of Akure Kingdom ni mo ma siko yi dupe lo His Excellency Honorable Dr. Orimisan Lucky Ayedatiwa lẹ́rí iṣẹ́ takuntakun ọ̀nà Akure
5: àti agbègbè rẹ̀
4: ti ṣe àtẹ̀yìn kò ti ṣe é lọ lọ
5: gómìnà dáadáa
4: wọ́n ṣeré o
5: torí wọ́n jọ mí lójú
4: àdúrà mi sí ọ̀lẹ́ fọ́
5: kí Ọlọ́run tó bọ̀ darapọ̀
4: mọ́ ìjọba kò ṣe é lọ lópinlẹ̀
5: yìí ajú òṣìṣẹ́
4: gbọ́kẹ́tẹ̀ ọ̀nà kí gómìnà rẹ̀ ti ṣe àtẹ̀yìn kò ti ṣe é lọ lọ
5: ọ̀nà rẹ̀ kẹsàn
4: àdédèjì
5: òdi àgbà
4: ọ̀nà Akure lọ́sọ̀jàrẹ́
5: àdọ́pẹ́tù
4: ọ̀dọ́lẹ́
5: òdi olówó
4: ẹnjúmọ̀
5: aráàrọ̀ mi
4: ọ̀nà márọnú
5: ọ̀nà rẹ̀sẹ̀
4: ọ̀yárùbulẹ̀
5: ọ̀nà
4: kẹtẹ
5: lọ́balọ́ba
4: ìjòyè
5: àti kẹtẹ ara ìlú
4: pátá
5: níjọ Monday
4: jọkẹrìnlélógún
5: oṣù kẹjọ 2026 yìí
4: síbi flag
5: of ẹ̀kan pẹ̀lú ìfilọ́lẹ̀
4: overhead bridge
5: ọ̀nà adéṣídà
4: ọbẹ̀rẹ̀ ṣàwọn láti adégbọ́lá jọṣàn
5: títí dádégbèmílé
4: mẹ̀fẹ́ kí kẹtẹ rí ajáde wìtìwìtì
5: torí ìjọ ọdún lè jẹ́ ǹjẹ́kù á
4: Akure àtàgbègbè rẹ̀ àtòbọ̀ tí a síwájú
5: èmi his royal majesty
4: Aba Dr. Ogunlade Aladelusi
5: Aladetoyinbo
4: Adudu the second
5: paramount ruler of Akure Kingdom
4: ni mẹ́ẹ̀kẹ́dẹ́

0: 88.9 FM. Awolu solu dero pese.
1: Sade ku si okan mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abiti tun
2: mami
1: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
2: hypo ke
1: beni awon kokoro ifojuriki igbalero tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo
3: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
4: hypo mu hypo.
5: Attention, good people of Ondo State. Health, as they say, is wealth. And a clean environment is one of the best ways to stay healthy. We can prevent diseases that leave us bedridden and drain our hard-earned money on medical treatment. One disease we must all guard against is Lassa fever. It is spread through contact with food contaminated by the urine or droppings of infected rats and can also spread from one person to another through close contact. Dispose of leftover food properly. Keep plastic waste and damaged household items neatly for collection by the Ondo State Government Waste Management Agency. Clear overgrown bushes around your homes to prevent rats from breeding and to discourage illegal dumping of refuse. Avoid drying agricultural produce by the roadside or in open places. Let us all do our parts by keeping our environments clean, protecting ourselves, our families, and our communities from Lassa fever. Together, we can build a healthier Ondo State. This message is powered by the Ondo State Commissioner for Health, Dr. Banji Ajaka.
4: Health is wealth.
3: Kò dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ tó kó dé báyìí.
6: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yọ̀ mítà ìgbọ́ mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
3: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
6: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tì báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
3: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
6: Bẹ́ẹ̀ni ló ní kẹ̀tíkẹ̀tì.
3: Èló ni àwọn solar system yìí.
6: Owó tí ò kánilégún ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
3: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
6: Bẹ́ẹ̀ni.
3: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
6: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
3: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
6: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
3: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
6: Bẹ́ẹ̀ni.
3: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
6: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
3: Láìṣe náà nẹ́pà.
6: Ara o.
3: Lọ́dọ̀ yín báyìí.
6: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
3: Ẹni tó bá ní ìdí solar freezer.
6: Bẹ́ẹ̀ni.
3: Ó wà lọ́dọ̀ yín.
6: Ó wà nílé iṣẹ́ wa.
3: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe délé iṣẹ́ yín?
6: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀vọ́wúyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, wa ni DSTV GoTV office to wa ni adjacent Pajashin house legbe Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni ilu Owo office wa to wa ni Karewa ni DSTV office Aframes Plaza Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Ikare Akoko
2: ero bani soro tawon eyan le pe si nko
6: ero bani soro wa ni 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4
2: eje atun mule kan si
6: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4
2: asiko re ti to lati je gbadun to po repete ma je ka nfani eleyi o fu oru
7: wepa
2: signal send nigeria limited tun gbara mi ide won fo bale lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kilala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal strength solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni bi aye egbedemuketi bere ni le ise signal strength nigeria limited oban bari ibe ni pe o tun lanfani lati gba television tabi fan go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fan atawon decoder gbogbo yoju seyikeyi ile ise signal strength nigeria limited kanfani iro to tenu bepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogun owo to fi mo Aframes plaza legbe polaris bank ikari akoko falaye epe 08 1 0 1 0 4 2 8 0 4
8: Ah, ma ti eri eni gboro lenu ojo meta yi.
9: Oh, be la bi ni, isoro isara ina mo ni. Bo ba ji, gbo ara ma ro mi, isara yo ma fa mi so lati bara idide ese. Ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le. Ise lowo mi ma nkuriri, ati ese mi ti ma kan mi gogo. Koda, irorun su dede. Oh, ore mo ti gbiyanju gbiyanju, oro na bayo je. Ayi ohun ti e wa su mi.
10: Agbo ni isi lo si je lo be. Se wo gbo ni pa baba oke ogun ni. Ogulugbo ade tun fi wi atego isomo ara aye lore lori eyikeyi isoro tun jo mo edalenu iwo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode tun fi wi atego isewosan
11: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 Dudu Yemi Lane opposite Oyemekun grammar school ni ilu Akure boyo fe bere nkan ka bo fe bere oni imore kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lori ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ateyi to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti n ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun debi ese elomi o le bere mu nkan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye bee elomi o ma ri pe gbogbo enu ara ni nkan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati irorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun grammar school ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 0 64 60 64 19 07 0 64 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko ma fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gege bi epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won alogorun odun won alogofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba si ni won tun ma da ta kebe kebe se bi ewe ati egbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ati egbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egbo ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se ara wa be ni nkan kan o ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi afia o
7: Yes, ekude de asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kun si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa seed care ini le se ko ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba so nipa ka ni nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia yi se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki aye o derun fun ni ṣugbọn ta n wo wipe bi ile aye se ri lode oni nje ona ati ri awon kan won yi ni rorun wa bẹẹni yi ni idahun ṣugbọn won ni ẹnu onikan lati gbọpọn lọjọ ni alejo kan be pẹlu mi ti won di aṣoju ileiṣẹ cdk ma fẹ ki won na nbẹ fun eyin ara ile
12: e ṣeun olotu e ku ohun ni ataro oruko mi ni okunola abdulhakeem gẹgẹ bi e ṣe sọ ni ẹkan cdcare application ti o n sọ ala ọmọ orilẹede nigeria di mumuṣẹ nitori pe o ni o fun wa lanfani lati ra gbogbo nkan elo nu ile patapata ti o n wu wa ti a fẹ ra lati ori inu yara mattress la fẹ ra ni o a fẹ ra fan ni o ac ni a bọ si ile idana a fẹ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ ra freezer ni o ati bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹṣẹ mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní cdk a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí cdk app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú cdk ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé okay mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí cdk wà fún ni kán tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
7: o
12: kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigba ti mo ti mo yi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun ma tun ma sanwo lo se be n ti ma so fun wi pe mo sanwo die die so to ba de je pe oso ose le mi fe mo san owo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro million lati ose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni CDK mo pe eni oni bi ti owo ti n jade a gbe oja re fun yo de tun mo sanwo lo nkan ti CDK wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
7: office nigba to je pe ni epe kan kaakiri
13: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
7: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro pe bo le se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK o di gba kan na e seun
13: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe
14: 0707-454-2995 ka fi se pe kin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo thursday ose yi trophy premium lager otiti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji di logun o

0: àlàáfíà táyọ̀. Ọlọ́run Olódùmarè kọ́ mọ̀ jẹ́ ká wà nínú ìnira. Ìnira ò mọ̀ dá, ìnira ò dá o, ẹni tó kàn ló mọ̀, ẹni tó mọ̀ náà ló lè sọ o. Mo gbà á ládùúà, gbogbo ìwọ tó wà nínú ìnira, ò ń kojú àìlera lọ́wọ́lọ́wọ́ báyìí, Olódùmarè yóò jẹ́ kí gbogbo ìnira yìí, gbogbo àìlera yìí kó di àfíà ìtegun àlàre ìfisọ̀. Ìnira ò dá, ẹni tó kàn ló mọ̀. Ọ̀rọ̀ kan ṣoṣo tó yẹ kéèyàn kọ́kọ́ lé láyé, òun náà ni ìlera ara ẹni tí ó jí pépé dáadáa. Nígbà tí ìlera bá wà, ìgbà náà ló lè sáré síwá sáré sẹ́yìn, tó ṣe gbìyànjú bí wọn náà ti dọ̀lọ́la tó dọ̀lọ́la láyé. Ìgbà tí ìlera bá pé dáadáa, ìgbà náà ló tó lórí ọ̀fẹ́ láti lè gbìyànjú ajé kó tó di pé Ọlọ́run gbàdúrà tiẹ̀ náà. Ṣùgbọ́n ẹni tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn, àdúrà kan ṣoṣo náà ni wọ́n máa gbà. Àdúrà kíni pé Ọlọ́run dákun wò mí san, dákun wò mí san, jẹ́ ń kúrò nínú àìlera tí mo wà yìí. Àdúrà aláìsàn ìlera pé o, bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmàṣírí náà ló tún rán mi wá fún ti àkókò yìí. Lára àwọn tá a ṣàlẹ́sà tọ́lọ́ ti yàn pé kí wọ́n máa bá ní gbọ́ bùkátà àwọn àìlera alágọ̀ ara lóríṣiríṣi, òun náà ni bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmàṣírí wà. Ó ti kọjá àpapọ̀ bí eégún gbóònà òkìkítí kan. Bàbá ewé ń jẹ́ lọ́tún, bàbá ẹlẹ́dàmàṣírí ló sì, bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmàṣírí. Mo kì í o, ẹ kú iṣẹ́ ọmọ kì í ṣe. Olódùmarè tí ń bá yín ṣe kò ní pẹ̀yìn pa. Ìwọ náà ojoojúmọ́ ló ń ṣàròyé pé àìlera yìí ṣó nǹkan ní ó gbẹ̀mí rẹ, kò lè gbẹ̀mí rẹ. Àìlera tó ń kojú yìí, nǹkan ní ó gbẹ̀mí rẹ, kò lè gbẹ̀mí rẹ. Ẹsẹ̀ méjèèjì rẹ lọ́la Ọlọ́ọba mi Olódùmarè, ó sì fi lélẹ̀ láti fi rìn padà. Torí pé Ọlọ́run ti ṣe tàwọn kan lánàá, tí ẹ wá ní ìṣòro ó ṣe lọ́dọ̀ ọba mi Olódùmarè, tí ẹ ní pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n, kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Wọ́n ní ẹni mojú ògún ní dabìnì rẹ̀, ẹni bá mọ̀nà náà là á tẹ̀lé. Lára àwọn tí ó mojú lè jà tó mọ tinú tò de ewé àti egbò nílẹ̀ yìí, kódà tó fi mọ òkè òkun, iná ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàmàṣírí wà, tí wọ́n ti ń dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóhùn. Gbogbo ẹ̀yin tẹ́ ti lẹ́nu ọpẹ́ lọ́dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàmàṣírí, mo kì í kú oríire. Ogun tó ti ṣẹ́ Ọlọ́ọba mi Olódùmarè kò ní jẹ́ kó gbérí mọ́. Ìwọ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n, jẹ́ ń fọ ní nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàmàṣírí, kó o pe bàbá. Bàbá báyìí kàsá báyìí kàwòdì, ẹ dákun ìlera yìí, iná ni mò ń kojú. Ṣàlàyé fún wọn, o sì lọ yọjú sí wọn. Jẹ́njúwe àdírẹ́sì wọn fún bàbá ewé ń jẹ ẹlẹ́dàmàṣírí wà ní òpópónà Bìíní Ọ̀rẹ́, lójú ọ̀nà Bìíní Ọ̀rẹ́ un Ọmọ́tòso nípínlẹ̀ Ondo. Ibẹ̀ ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàmàṣírí náà ni wọ́n fi ṣe ibùjókòó. Béèrè lọ́wọ́ ẹnikẹ́ni níbẹ̀ kó sọ́pọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàmàṣírí, kò sẹ́ni tí ò mọ̀ wọ́n. Ó yá gbọ́ nọ́mbà tó pè wọ́n sí. Ayé ń bẹ o, èèyàn sì wà, ayé máa ń fi àìsàn kàyàn. Ayé ọmọ ayé, mo gbẹ̀dí fún yín. Ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ̀ mọ́ tàmí o, bẹ́ẹ̀ bá dodò ẹ̀ mọ́ gbé ń lọ. Ayé le, ayé ń bẹ, èèyàn wà, èèmọ̀gán ń bẹ pẹ̀lú. Ọyá gbọ́nà bàbà ewé ń jẹ ẹlẹ́dàmàṣírí, kó tó di pé ìmọ̀ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àṣírí kan fún ọ fún àkókò yìí. Ọyá máa ń pe nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàmàṣírí.
1: Fún ìjẹ̀bi àdúrà, ẹ pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàmàṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 tàbí 09055135564 09055135564

Ìbéèrè, mo sọ fún ọlẹ́ kan wípé ilé ayé tá wa ilé ayé tó le koko bí ojú ẹja ni. Àwọn àgbà níbi kọ̀rọ̀kọ́ndú ayé wọ́n fi ẹ̀dá sínú ìgbèkùn nílé ayé tá wa náà ni o. Wọ́n sì tún fẹ̀ dá sínú ìgbèkùn tán, wọ́n sì tún máa bá ẹ̀dá ọ̀rẹ́ rìn. Inú ìgbèkùn tó wà lálẹ́ yìí, ìgbèkùn àìlera tó ti ń kojú látijọ́ Olódùmarè yóò tù ọ́ lẹ̀ tó sì dápé padà. Ṣé o gbàgbé pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàámàṣírí náà lóṣù nígbọ̀wọ́ ètò tẹ́ ń gbọ́ yìí? Àkànṣe ètò tí bàbá ewé ń jẹ ẹlẹ́dàámàṣírí ní ká máa fi la àwọn èèyàn lọ́yẹ̀ ni pé gbogbo àìlera tó ń kojú yìí ó lè dàfẹ́ ìtẹ́gùn fi sọ tó bá gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Má fọwọ́ yọ̀bẹ́kẹ́, mú ọ̀rọ̀ ayé ara rẹ gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Gbégbé sí ọlọ́gbọ́n pa kítí mọ́lẹ̀. Nàláì ló ń pariwo nàtúrù ń bẹ́ẹ̀mì kan. Kò sí bá ṣe rí nàláì tá à ní rí nàtúrù. Kò sì sí bá sì rí nàtúrù tó jẹ́ pé àtún ní rí nàláì ń bì kan. Ṣùgbọ́n tó bá wá gbé ìgbésẹ̀ bóun ló ṣe pàdé nàtúrù tó ti wò pé nǹkankan náà gbogbo wọn, nǹkankan náà kan gbogbo wọn. Wòlíì ju wòlíì lọ, àáfàá ju àáfàá lọ. Onímọ̀ ìṣègùn ìbílẹ̀ ó tún ju onímọ̀ ìṣègùn ìbílẹ̀ míì lọ, bó ṣe yé wa sí ojúra wa lọ. Pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàámàṣírí sórí nọ́mbà tí mo pè fún ọlẹ́ẹ̀kan, kó sì bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arákùnrin tí mò ń bá bọ̀. Arákùnrin yìí Ọlọ́run kẹ́ ẹ, ó sì níyàwó. Àyíká mo fọ́lọ́mọ wọn bímọ bíi mẹ́ta. Ó sì dá okòwò kan náà lẹ̀ fún ìyàwó rẹ̀. Ó dá ìyàwó rẹ̀ lóko pé kó náà máa sùn, ìyàwó rẹ̀ ń taṣọ. Bísẹ̀sì tó náà sì ń ṣe náà, Ọlọ́run pé kí ó máa rí ṣe ń bẹ̀. Torí pé ó gbajúgbajà bí ìsálẹ̀ lẹ́ta. Torí pé

0: Ẹrù ìṣẹ́pẹ́ ẹ̀wùtò láhàn náà ládàánù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásí. Lọ̀gẹ́gbọ̀n ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálórí àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tí fẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ńbẹ lọ́wọ́ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé ìmí ẹni ọmọ jalẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ gbárí tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa ìsan gbára dálẹ̀ tí ò sì ní serú onítọ̀hún mọ́. Bákan náà àwọn tó ń bá ní bẹ́lọ̀ lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù dáadáa báyàn láyò tí ń ṣe téèyàn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú òde. Ẹ sọ̀ kalẹ̀ ní Látọ́pù Junction, Ejere Road. Ilé ọ̀ṣẹ́ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́kọ́ kan tó ní transformer níwájú. Ibẹ̀ ni bàbá wà. Telephone 08065745041 tàbí 09055609849. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásí àgbọ̀njẹ oníṣègùn ìbílẹ̀ tó mojú ewé àtẹ̀gbò bí ọkàn ṣe mojú ada.
1: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gọ́ lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà.

Gbogbo ẹni tó ń pè wá lórí ètò yìí pàápàá nípínlẹ̀ Ondo bí lórí rédíò àdàbà tá a ti ń sọ̀rọ̀ yìí gbogbo bẹ́ẹ̀ ti ń pè àgbo ẹ̀ là ń gbọ́ bẹ́ẹ̀ ti ń fún wa ní àmọ̀ràn lóríṣiríṣi gbogbo ẹ̀ náà là ń fi sí inú àká tó dá bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má bínú pé tí a bá ṣe ètò tán kẹ́ máa pè wọlé àsìkò yìí ò pọ̀ púpọ̀ òun náà la ṣe ń ṣe bí eléyìí bẹ́ẹ̀ bá pè wá lẹ́yìn ètò a máa da yín lóhùn bí a ti ń da yín lóhùn bẹ́ẹ̀ bá sì fẹ́ rí wa ẹ̀ ti mọbi tẹ́ ẹ ti rí wa ògo ni fún ọlọ́run lókè ọ̀run.

0: àwọn eléèbó wọn pe ògo wọn pe ní glory kí wá ni a lè pè ní ògo gan níbo ni ògo ti bẹ̀rẹ̀ níbo ló ti wá ta ló ni ògo kí ló dé gan tí àwọn ọmọ ènìyàn tí wọ́n ń wá ògo kiri tọmọ ẹ̀dá bá wá rí ògo tán kí ni yorùbá ń pè ní àwárí ògo ǹjẹ́ ó tilẹ̀ ní àwọn àṣírí míì tá a lè sọpo pamọ́ sídìí ohun tá a pè ní ògo ta ni ìwọ mọ̀ tó ń darí ògo ẹ̀ka àlẹ́ yìí o ẹ̀ka àlẹ́ ṣe rí gbogbo ìbéèrè tá a bira wa wọ̀nyí àdìtú olódùmarè ni ẹni aṣẹ̀dá bá fìran nìkan ló lè jíṣẹ́ ẹ wá jọ wá jájọ nìṣó báyìí ní kòtò àgbọ́yé ká fetíṣẹ̀ yẹ àtàrí ká mété òkè ká ìdé tìsàlẹ̀ bámúbámú kojú inú wa ó máa ṣiṣẹ́ pẹ̀lọ́pọ̀lọ́ ògo ògo ẹ wo bọmọdé bá ń sọkún lásìkò ẹ bá ń fọmú sí lẹ́nu níbo ni ká ti bẹ̀rẹ̀ ẹ̀yin ènìyàn wa àdìtú olúdọ́là tá a mú wá yóò gbà wá lọ́sẹ̀ méjì gbáko tá a fi sọ àwífúnni kó tó dáni là ń pè lágbà àjàkadì ògo ká wò gẹ́gẹ́ bí ó ti dún létí ògo ní í ṣe pẹ̀lú àyànmọ́ àti kádàrá ìyẹn ní ìhà ti ọmọ ènìyàn ni o ṣùgbọ́n ní ìhà ti ọlọ́run ògo jẹ́ ohun ìwúrí lórí má le gbàgbé gbogbo oore ọlọ́run ohun ìwúrí lórí má le gbàgbé gbogbo oore ọlọ́run kò sí ẹ̀dá ayé kan tí ó sọ pé òun ò jẹ àǹfààní ọlọ́run rí nítorí náà ògo jẹ́ ohun ìwúrí tá a fi ń gbé ọlọ́run ga nítorí àwọn àkà ìmòye àǹfààní tá a kà lẹ́wọ̀n yìí ìwé sáàmù orí kẹrìndínláàádọ́rùn ẹsẹ̀ ìkejìlá ńbẹ̀ ó fọ̀hún ó ní èmi ó máa fi gbogbo ògo fún orúkọ rẹ títí láé èyí ń orúkọ ọlọ́run nígbà tí ó dẹnu májẹ̀mú tuntun nínú ìwé lúùkù orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá ó kà ó ní ògo ni fún ọlọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn léyìí tí ń ṣe àkọmọ̀nà olú ògùn dọ́là ń gbà gbogbo tá a fi ń pèdè pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run ṣùgbọ́n ògo ní ìhà tí ọmọ ènìyàn tá a sọ lẹ́ẹ̀kan kọ́ a sábà máa ń pèdè kan pé ọ̀tọ̀lógó ìràwọ̀ ọ̀tọ̀lógó òṣùpá bó ti wù kógo ìràwọ̀ ó yàtọ̀ sí ti tòṣùpá tó àtògo ràbùwọ̀ àtògo òṣùpá ti ọlọ́run olódùmarè ọba adẹ́dà ṣẹ̀dá ni torí olódùmarè ló jẹ́ kó rí bẹ́ẹ̀ kún fáyà kún ìfẹ́ inú rere tí a ṣẹ̀dá ní sí ọmọ ènìyàn òun ni a lè pè ní má le gbàgbé ìhà tí ọlọ́run kọ sí èmi àti ìwọ má le gbàgbé ibẹ̀ ìwọ̀nyí ni a fi ń fún ọlọ́run ní ògo tá a fi ń sọ pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run ìwọ tó ń gbọ́ mi láṣálẹ́ yìí ohun gbogbo bí ìwà àti ìṣe ọmọ ènìyàn nílé ayé èyí tí ó bá ṣe ayé lóore nínú ìwà àti ìṣe rẹ ǹjẹ́ o mọ̀ wípé òun ni ògo rẹ ṣùgbọ́n bí àyànmọ́ òun kádàrá ọmọ ènìyàn bá ṣe dára tó bẹ́ẹ̀ náà ni ògo rẹ tí ó ṣe dára tó lójú ọmọ ènìyàn ògo dàbí igbó ogo o da bi emi ti ki iku bi omo eniyan ba ti le fi le bora bi aso ohun gbogbo ni rere ti onitohun ba se sile aye ohun ni ogo onitohun leyi ti oni iku
1: aditu oludola alternative therapy
2: eje tolo
1: ta leyi at saint town celestial kilao lado ekiti
3: Aye tin ba nija lai loida ti won fi dere deni mole bi odu agba eni edumare fo ye ile ayeye tin baradi nigba gbogbo lati mu iwosan ibile do la gbogbo madari orun loke epe aditu oludola alternative therapy ni ke ma bo katori eni ti o su ose pelu tewetebo ibile eni mi majele tabi fe poru ofa ona imora fe di ti o loyun ni aye igbega lenu ise okowo ti o lo dede adapada lenu ise dilu oba ogun aye ta fojuri ati yi ta o fojuri eni sukusu ni yo re ri ayo lagba la aditu oludola alternative therapy agba omora to mo yan igbe ninu ikarahun won be lori apere lati la lawe lawe ogun to fe gbe ni mi bi kalokalo ati ona bayore dele ma bo tarata nilu ado ekiti nito si okela health center sele road okela lado ekiti ibe ni aditu oludola alternative therapy wa telephone 08030527261 ewe je egbo fun lagbala aditu oludola

ẹ̀kúkalẹ̀. Ọmọ ènìyàn máa ṣe àwárí ògo, bẹ́ẹ̀ ni Ọlọ́run a sì máa ṣe àwárí ògo. Ìgbàgbọ́ èmi àti ìwọ tó ń gbọ́ mi lónìí ni pé Ọlọ́run Olódùmarè ló dá ohun gbogbo tí à ń pè ní ògo mọ ọmọ ènìyàn. Gbogbo àwárí ògo tí ọmọ ènìyàn ń ṣe láti sọ ògo di asán ni. Mo gbà á ládùúrà láṣálẹ̀ yìí. Àwọn ẹni bí ilé ayé wọn ò ní láǹfààní àti rí ògo rẹ sọ di asán. Torí pé arógo bògo jẹ́ ni ọ̀pọ̀ ẹ̀dá ti ń bẹ nílé ayé. Ọ̀pọ̀ ẹni tó gbọ́kànlé tó fi ṣe ẹni ara gan, arógo bògo jẹ́ ni wọ́n ò mọ̀ ni. Kò sí ẹ̀dá ayé kan tí ò lè sọ pé òun mọ̀ tàbí òun lè rí ògo ara òun. Kò sẹ́dá tó lè sọ bẹ́ẹ̀. Àtùpà kì í rìnà rí ìdí ara rẹ̀. Ṣé ẹ rí àkọsẹ̀jáyé ọmọ ènìyàn tí a sábà máa ń wò ní ayé àtijọ́? Bí ìgbà tí à ń wádìí ògo ọmọ ènìyàn ni, àbí téèyàn ń wádìí ògo ọmọ bíbí inú ara rẹ̀? Kì í kúkú ṣe pé wíwo ìkọsẹ̀jáyé ò dára, ṣùgbọ́n àṣìṣe tí àwọn baba ńlá wa sábà máa ń ṣe ńgbà náà ni pé ẹni tó níyàwó mẹ́ta a sì fẹ́ wo àkọsẹ̀jáyé ọmọ ẹnìkan nú wọn. Ìṣojú àwọn orogún tó kù ni wọn ó ṣe wo àkọsẹ̀jáyé ọmọ ẹnìkan, tí gbogbo wọn ó sì mọ àkọsẹ̀jáyé ọmọ ara wọn. Tí ó wá di pé tọmọ ẹnìkan bá dára ju tọmọ ẹnì kejì, àjẹ́ wípé dídàmú ògo ó rúgbó bọ̀nù. Àsìkò tí a ṣe àkọsẹ̀jáyé ọmọ lójú ọ̀tá, àsìkò náà ni ọ̀tá ti ṣe àwárí ògo. Arógo bògo jẹ́ kò ní nípa lórí ọmọ wa o. Mo ní arógo bògo jẹ́ kò ní nípa lórí ọmọ wa. Ògo, ṣe wá rí gbogbo ògo tí ọmọ ènìyàn sọ di asán. Àtògo tí ọmọ ènìyàn ti bàjẹ́, pẹ̀lú gbogbo ògo tọmọ ènìyàn dọwọ́ bò mọ́lẹ̀, Ọlọ́run Olódùmarè nìkan ló lè ṣe àwárí rẹ̀. Nípa kíni? Nípa ẹ̀bẹ̀, nípa ìwúre, nípa àdúrà, nípa ẹbọ. Gbogbo èyí tá ń ṣe nílé ayé tá a fi ń rí ojú ire Ọlọ́run. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀ ń bi tá a dé yìí láti bẹ̀rẹ̀ lọ́jọ́ mẹ́jọ. Mo dúpẹ́ fún ìtẹ́tílẹ̀kọ̀.

0: Mami.
1: Iwa mama imanyi kuwa me.
2: Yes, sir.
1: Imanyi kuwa me.
2: Yes, sir.
1: Ede sedwe wego.
2: Yes,
1: asenjade.
2: Yes.
1: Eru ogu tageli elori.
2: Amen.
1: Eru nyayidan.
2: Amen.
1: Eru nyayidan.
2: Amen.
1: Eru nyayidan.
2: Amen.
1: Mama.
2: Yes, sir.
1: Ejia wama nyo.
2: Amen.
1: Baba.
2: Yes, sir.
1: Boba lomo logo ke.
2: Amen.
1: Ejidide.
2: Yes, sir.
1: Nitori pe.
2: Yes.
1: Aye buruga.
2: Yes.
1: Mwake uwo.
2: Yes.
1: Boyo madele ya.
2: Yes.
1: Aye asigbiru wigo le ya.
2: Oh, yes, sir.
1: Lati gba ewe re.
2: Yes, sir.
1: Nigba to made wa ban ti gba ewe ru eru bo.
2: Yes.
1: Bo laye re se fe ri.
2: Yes.
1: Se wo mo.
2: Yes, sir.
1: Boya o mo.
2: Yes, sir.
1: Eru riru.
2: Yes, sir.
1: Ama mu kani ogbo. Jojori eni lo.
2: Oh yes.
1: Oh yes, sir. Agbo jojori re lo.
2: Yes, sir.
1: Yes, sir.
2: Sir.
1: Agbo jojori lo.
2: Bello. Yes, sir.
1: Tori eru riru toru.
2: Yes, sir.
1: E ma ke.
2: Yes,
1: sir. E so kale lori mi.
2: E so kale lori mi.
1: Eru aye ta gbele mi lori.
2: Eru aye ta gbele mi lori.
1: Ti o jaye mi o sare.
2: Ti o jaye mi o sare.
1: E ki gbe so gbe yidanu. Yidanu.
2: Yidanu.
1: E yeru ti o jaye mi o sare.
2: E yeru ti o jaye mi o sare.
1: E gbe Oluwa Jehova.
2: E gbe Oluwa Jehova.
1: E yidanu.
2: E yidanu.
1: E yidanu.
2: E yidanu.
1: E yeru wiwo.
2: E yeru wiwo.
1: E yeru Olo.
2: E yeru Olo.
1: Jemu edenu Bibeli.
2: Yes, sir.
1: Iwe kun Jeremiah. Ori karun.
2: Yes, sir.
1: Ibe ni mo mu e lo.
2: Oh yes, sir.
1: Ma mu e lo si ese keje.
2: Yes, sir.
1: Ese keje.
2: Yes, sir.
1: Akoko. O ni awon baba wa ti se.
2: Yes, sir.
1: Won ko si si mo. Awon si nru eru ese dede won. Awon nru eru ese dede
2: won.
1: E ma ke.
2: Yes, sir.
1: Eru baba la baba mi.
2: Eru baba la baba mi.
1: Si o jaye mi o sare.
2: Si o jaye mi o sare.
1: Ela na denu.
2: Ela na denu.
1: Eye ru baba la baba mi.
2: Eye ru baba la baba mi.
1: Si o jaye mi o sare.
2: Si o jaye mi o sare.
1: Ela na denu.
2: Ela na denu.
1: Ela na denu.
2: Ela na denu.
1: Ela na denu.
2: Ela na denu.
1: E ma ke.
2: Yes, sir.
1: Eye ru baba la baba mi.
2: Eye ru baba la baba mi.
1: Eru e se dede baba mi.
2: Eru e se dede baba mi.
1: Si o jaye mi o sare.
2: Si o jaye mi o sare.
1: Ema lade o.
2: Oh
1: ye duwa.
2: Eru ka jaso. Eme mi ma o. Eru baba la baba mi. Si o jaye mi o sare. Eru aye baba mi. Si o jaye mi o lo waju. Dale dale dale dale dale dale dale dale dale dale dale.
1: Sareka ese kejila fun e.
2: Oh yes.
1: Ese kejila.
2: Yes, sir.
1: Den kai ketala.
2: Oh.
1: E kun Jeremiah.
2: Yes, sir.
1: Ori kanu.
2: Oh.
1: Ese ketala.
2: Yes, sir.
1: Awon odomokunrin ru Olo.
2: Ka.
1: Kini won lu?
2: Olo, sir.
1: Olo, Olo.
2: Hey.
1: So ma tan pe ni Olo.
2: Yes, sir. Daddy.
1: Olo.
2: Oh.
1: So ti ri Olo ibile ri.
2: Yes, sir.
1: Olo aye igba yen. Bi apata lori
2: yes sir
1: ki seru ele concrete won se se
2: apata
1: ka gbeleyan lori iko ya ma fi sare ko le sare olo na gbele lori
2: ajalu aye o
1: e ma ki gbe tele mi
2: yes sir
1: e yo lu aye
2: e
1: ki gbe dada
2: e yo lu aye
1: si o jaye mi o sare
2: si o jaye mi o sare
1: Ejidanu lori mi.
2: Ejidanu lori mi.
1: Eyo lu aye.
2: Eyo lu aye.
1: Ti o jaye mi o sare.
2: Jaye mi o sare.
1: Ti o jerin mi o sare.
2: Jerin mi o sare.
1: Ti o jogo mi o sare.
2: Jogo mi o sare.
1: Ti o je dide mi o ya.
2: Ti o je dide mi o ya.
1: Ejidanu.
2: Ejidanu.
1: Eyo lo.
2: Eyo lo.
1: Ti aye gbere mi lori.
2: Ti aye gbere mi lori.
1: Ti o jaye idide mi o ya.
2: Ti o je dide mi o ya.
1: Jaye mi fi ri bayi.
2: Jaye mi fi ri bayi.
1: E ma yidanu o.
2: Ejidanu.
1: Ejidanu.
2: Ejidanu.
1: Ejidanu.
2: Ejidanu.
1: Oye duwa.
2: Oluka jaa.
1: Àwọn ọ̀dọ́mọkùnrin ọ̀dọ́mọkùnrin tí ń gbọ́ mi ó jẹ́ tẹ̀tẹ̀ múra ògbó ni ó ẹrù ọ lórí rẹ ni ò jẹ́ kán fi re lórí ẹ̀. Bọ̀dá yìí a ní ògo lóru sórí ṣùgbọ́n ayé ti gbé ọ lọlé lórí wọ́n gbé ọ lọ lórí ògo. Ẹ̀sà ṣé wo mọ̀ pé ẹrù a máa pa orí lára ẹrù a máa pa ọrùn lára ẹrù a máa wú ọrùn ẹ̀yin wọlé ẹ̀fẹ́ rú ẹrù mọ́ bíbélì wí pé àwọn ọ̀dọ́mọkùnrin rú ọ lọ ó ní àárẹ̀ sì mú wọn àárẹ̀ mú àwọn ọmọdé lábẹ́ ẹrù igi àárẹ̀ mú àwọn ọ̀dọ́mọdé lábẹ́ ẹrù igi ọmọ kékeré wọ́n tún gbé ẹrù igi lẹ́yìn lórí ìwọ ọ̀dọ́ wọ́n gbé ọ lọ lé ọ lórí ó ní ò jẹ́ kí ìrìnrìn ó yá ẹ wo bí àwọn tí ẹjọ́ bẹ̀rẹ̀ ni wọ́n ti lọ ṣáájú ẹ̀ nítorí wípé wọ́n sọ ẹrù kalẹ̀ bí wọn ò bá sọ ọlọ́kalẹ̀ ayé wọn ò lè sáré ojú kan láyé tiẹ̀ wà torí ẹrù tẹ́ gbé lé ẹ lórí ẹ múra ṣàdúrà o ẹrù igi ayé ẹ máa sọ̀rọ̀ tí òmìnir ilé bàbá mi dì ilẹ̀ fún mi ẹrù igi ayé tí òmìnir ilé ọkọ mi gbélé mi lórí ẹ̀ṣídànù ẹ̀yẹ ẹrù igi ayé tí òmìnir ilé ọkọ mi tó gbélé ọmọ mi lórí tó gbélé mi lórí ẹ mọ̀ yí dànù ẹ mọ̀ yí o ẹ mọ̀ yí o ẹ mọ̀ yí o ẹ yí o ẹ yí o ẹrù igi ẹrù ọlọ ẹrù igi ẹrù ọlọ tí òmìnir ilé bàbá mi òmìnir ilé ọkọ mi tó gbélé ọmọ mi lórí tó gbélé mi lórí. Ẹ̀ṣídànù ẹ̀ṣídànù èmi ò rú ẹrù mọ́ ẹ̀ṣídànù èmi sílẹ̀ ọyọ̀ mi àní mi ò rú ẹrù mọ́ ẹlẹ́rù gbẹ́rù ẹ o ẹrù igi ọ̀ràn ẹrù ọlọ́ọ̀ràn tí ò jáyé mi ò dìde ẹ̀ṣídànù o ẹ̀ṣídànù o ẹ̀ṣídànù o ẹ̀ṣídànù o ẹgbàá mi gbòòlù bẹ́ẹ̀ lọ ẹni tí a bá ti gbé ẹrù lé lórí ṣé kí n sọ tó máa ṣẹlẹ̀ sí ṣé kí n kà á fún ẹ vaccine ló wà nínú ẹkún jeremaya bákẹ́lẹ̀ ẹkún jeremaya orí ìkarùn-ún vaccine ṣé kí n sọ ẹni tó bá ti gbé ẹrù lé lórí ṣé mọ n tó máa kọ́kọ́ ṣẹlẹ̀ ṣé n sọ vaccine ó ní adé ṣubú kúrò ní orí wa adé ó ṣubú kúrò ní orí wa ẹgbẹ́ ni fún wa nítorí àwa ti ṣẹ̀ adé ṣí kúrò lórí wa ẹ̀ṣà ẹrù a máa ṣí adé kúrò orí ọba wa di orí ẹrú ẹrú a wa jọba lé wọn lórí bíbélì ló sọ bẹ́ẹ̀ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ bíbélì ló sọ bẹ́ẹ̀ verse 8 wípé àwọn ẹrú ti jọba lórí wa ẹnìkan kò sì gbà wá kúrò ní ọwọ́ wọn kò sí ẹnìkan tó lè gbà kúrò lọ́wọ́ wọn àfi ọlọ́run àfi jésù ó nìkan ló lè gbà bíbélì wípé And what you want do wo mu?
2: Oh yes.
1: What do wo mu sisu?
2: Yes sir.
1: Wo ko lati jowo won lowo lo.
2: Be ni o.
1: Awon to ba ti di eniyan mu. Ti won di eru leyan lori.
2: Yes sir.
1: Wo di e mu sisu.
2: Aya ya ya.
1: Wo de fe ko lo. Ṣùgbọ́n Bíbélì wí pé ẹ lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ wá àti ọmọ rẹ̀. Wọ́n dẹ ìyá wọn di ọmọ. Wọ́n gbé ẹrù lé ìyá lórí. Wọ́n tún gbélé ọmọ lórí. Wọ́n wá ń fi wọ́n ṣẹrú. Ṣùgbọ́n ó ní bí ẹnikẹ́ni má bí yín léèrè. Ẹ wí pé Olúwa ní fi
2: ṣe.
1: Ẹ máa kígbe. Ṣínà yọ̀ mi. Olúwa ní ọ́ fi ṣe.
2: Olúwa ní ọ́ fi ṣe.
1: Jáde lábẹ́ ìdí ẹrú.
2: Jáde lábẹ́ ìdí ẹrú.
1: Ẹ máa kígbe dáadáa o. Ẹrú. Ó máa ń sin rùkú ni o. Ẹrú. A máa sin ẹrùkú. Èrè ẹrú máa ń sin gbàkú ni o. Èrè ẹrú máa ń ṣàgbékú ni
2: o.
1: Èrè ẹrú máa ń kú sínú ẹtì.
2: Ojú
1: rẹ̀. Èrè ẹrú máa ń kú sínú àṣetì. Èrè ẹrú máa ń kú sínú àmúbọ́. Èrè ẹrú máa ń kú sínú ìjákulẹ̀. Torí wọn kì í rí ẹnikẹ́ni láti gbà wọ́n. Jésù ti dé báyìí. O ní láti fi ayé ẹ̀ fún Jésù.
2: O ṣe Jésù.
1: Bó o bá fi ayé ẹ̀ fún. Kò lè gbà ọ́ là. O nìkan ló lè gbà ọ́
2: báyìí.
1: O ní ẹ wá sọ́dọ̀ mi. Gbogbo ẹni tí ń ṣiṣẹ́. Tí ẹ di ẹrù wíwo lé
2: lórí.
1: Gbogbo ẹni bá ru ẹrù. Ẹni tó lè fún ẹ ní ìsinmi. Jésù nìkan. Mo gbé Jésù wá o. Mo gbé Jésù dé o. Ẹ máa kígbe Jésù. Ẹ máa kígbe Jésù. Ẹ máa kígbe. Ẹ pé. Ẹ pé. Ẹ pé. Ẹ pé. Ẹ pé o. Ẹ máa pé o. Wọ́n ti ń sun ẹrù o. Ẹrù ti ń sọ. Wọ́n ti ń sun ẹrù o. Wọ́n ń sun ẹrù orí ọmọ rẹ o. Wọ́n ń sun ẹrù orí ọmọ rẹ o. Wọ́n ń sun ẹrù orí ọmọ rẹ o. Ẹ̀jẹ̀ náà dalẹ̀ àtà. Mẹ́yà gẹ́dẹ́ nẹ́rù. Rabatu naja, Ẹ̀sẹ̀dẹ̀ bẹ̀lẹ́kà, Ìràgẹ̀dọ̀bẹ̀jà, Mẹ́lẹ̀ bẹ̀lẹ́jò, Rẹ́kù naja ta, Mẹ́kù naja ta, Màyàbàdà nìkan, Rẹ́nẹ́dẹ̀ bàlẹ́jà. Mo gbé wòlúwa.
2: Yẹ́sà.
1: Ó ní mo dé.
2: Aleluya.
1: Mo dé o.
2: Aleluya.
1: Láti sọ̀rọ̀ wíwo kalẹ̀.
2: Ó ṣe jẹ́.
1: Ó ní mo sọ̀rọ̀ wíwo rí wọn kalẹ̀.
2: Ó ṣe jẹ́.
1: Mo sọ̀rọ̀ wíwo rí wọn kalẹ̀.
2: Ó ṣe àjálù ayé.
1: Báyìí ni Olúwa Ọlọ́run iṣẹ́ lè wí. Èmi dé. Mo sọ̀rọ̀ wíwo rí wọn kalẹ̀.
2: Aleluya.
1: Báyìí ni Olúwa Ọlọ́run iṣẹ́ lè wí.
2: Yẹ́sà.
1: Ẹ gbọ́ wọn Olúwa Jehova. Mo sọ̀rọ̀ wọn kalẹ̀.
2: Aleluya.
1: Ẹrù ọjọ́ pípẹ́. Ẹrù ogun ọjọ́ gbígbẹ́.
2: Oṣù
1: òde
2: o.
1: Mo de o. Èmi de o. Mo sọ ẹrù orí wọn kalẹ̀. Mo sọ ẹrù orí wọn kalẹ̀. Gbogbo ẹni tí ń ṣiṣẹ́. Tí a di ẹrù wíwọlé lórí. Ó ní mo sọ ẹrù wọn kalẹ̀. Ó ní àjàgà mi rọrùn. Ẹrù mi sì fún yẹ. Ó ní mo gbé ẹrù fífún yẹ lé wọn lórí. Ó ní mo sọ ẹrù orí wọn kalẹ̀.
2: Aleluya.
1: A gbé àjàgà náà kúrò ní ọrùn
2: wọn.
1: A sì bọ́ àjàgà náà kúrò ní ọrùn
2: wọn.
1: A gbé ẹrù náà kúrò lórí wọn o. Gbogbo ẹni tí ń ṣe làálàá. Tí kò ní èrè. Ó ní mo tú wọn sílẹ̀. Ó ní mo tú wọn sílẹ̀. Mo sọ ẹrù ọlọ́kùn lórí wọn. Ọjọ́ Friday nílùú Ọ̀fà. Ọ̀fà. Aago méje. Ọjọ́ Friday nílùú Ọ̀fà. Ní Sọfoluwẹ̀ Town. Sọfoluwẹ̀ Hall. OGS. Ibẹ̀ láti máa ṣiṣẹ́ yẹn
2: o.
1: Mi ò mọ bí tó ti ń gbọ́ mi. Súré tẹ́tẹ́ o. Máa bọ̀. Olúwa rán mi sí ọ.
2: Báyọ̀. Ló bá ní.
1: Ẹnìkan náwó. Àní kó tó gbóṣù mẹ́rin.
0: Ẹ̀fọ́ Jésù.
1: Ó máa kọ́ ilé.
0: Ọ̀bí Jésù.
1: Ọjọ́ Friday nílùú Ọ̀fà.
2: Ọ̀fà.
1: Aago méje.
2: Méje.
1: Ọjọ́ Friday nílùú Ọ̀fà.
2: Ọ̀fà.
1: Ní Sọfoluwẹ̀ Town.
2: Sọfoluwẹ̀ Town.
1: Sọfoluwẹ̀ Hall.
2: Sọfoluwẹ̀
1: Hall. OGS.
2: OGS.
3: ibe lati ma sise yen
4: o
3: mi o mo bi to ti n gbo mi sure cheche o
4: oja ma bo
3: ma bo
4: oja ma bo
3: oluwa na mi si o
4: bario
3: eyin ara sango
4: gogo sango ta
3: e ma gbagbe ojo sunday
4: sunday
3: o ti ni ise wo ni ta n ba bo
4: bario
3: ati gbadua
4: bario sa
3: sinu owo yen
4: o ya sa
3: mama
4: kabese o
3: ati da ororo sinu owo yen
4: o yes
3: mama
4: ayaya
3: oluwa wigbe
4: kabese o
3: ki awon iranse olorun
4: so
3: ati
4: yes sir
3: iyawo mi
4: ah
3: o ki won parapo
4: ka be so
3: ki won gba awe
4: ah
3: o ati adua
4: hallelujah
3: ajepo
4: bani o
3: ajata
4: ka be so
3: ajeyo
4: drive fast ni o
3: won ma gba awe yen
4: ka be so lorun
3: awe funfun
4: awe funfun ni
3: so won ba ti gba
4: ah o
3: oluwa wi pe
4: yes sir
3: ki won gbe igbese
4: dash
3: agbara
4: dash
3: won ma ma kasam
4: bani so
3: sinu ororo yen
4: bani so
3: ati owo yen
4: bani so
3: won ma kasam sinu e
4: ka bless olorun
3: wa kasam 1
4: yes sir
3: nigba meje sam 2
4: yes sir
3: nigba meje sam
4: 3
3: nigba meje sam 4 nigba meje sam 5 nigba meje sam 6 nigba meje titi dori sam 150
4: mo ma vidori 150
3: eni ba ma kasam 119 yen
4: bless sir
3: mo pitch again
4: ka bless olorun
3: tori yo kasam 1

0: den kankan.
1: Yes sir.
0: Ti awa fun eni owo ye.
1: Ka bless you.
0: Ati ororo ye.
1: Ati ororo ye.
0: Ti o lo pelu e.
1: Yes sir.
0: Oni o so e di nla.
1: Ka bless you.
0: A idi ise ye.
1: Yes sir.
0: Ni wa ti ri anugba.
1: Adari wa
0: ju. Mi o mo.
1: Yes sir.
0: E wo ti mo bere lojo Sunday.
1: Ka bless you.
0: Arabirin ye.
1: Eo.
0: O lo ma nta eyin.
1: Eyin lo nta
0: o. Oni to ba ni 20,000.
1: Bene sir.
0: Won wa lo bere pada.
1: Bene.
0: Mo fun ni 30,000.
1: Oh yeah.
0: Lese kese.
1: Ka bless you.
0: Ki so wo ye gengen ni koko. In to fe da wole yen ni.
1: Yes sir.
0: Samba ti gba owo yen.
1: Ka bless you.
0: A de tun fun ni ororo yen.
1: Yes sir.
0: Ati owo ta praise.
1: Yes sir.
0: Mo nreti re ko pada wa.
1: Ka bless you.
0: Leyin osu meji.
1: Adani wa yen.
0: Si meta.
1: Pelu erin la.
0: Pelu erin.
1: Ka bless you.
0: Ko ti e wa se ida mewa.
1: Yes sir.
0: Pe woli.
1: Woli mi o.
0: 30,000 le fun mi gba yen.
1: Ka bless you.
0: Mo wa da 30,000 yen pada.
1: Yes sir.
0: Fun ida mewa.
1: Adani wa yen.
0: Ere 300,000 ti mo ri.
1: 300,000 to ri ni.
0: Elu bi daru ana.
1: God bless Olorun.
0: Ayabada leke rubi nata.
1: Yes.
0: Mo kele pelu majemu.
1: Oh yes sir.
0: Anu nla.
1: Oruko Jesus.
0: Ko so ise re di nla.
1: Ah be Jesus.
0: Ito ni woli.
1: Bani o.
0: Lo ma tele.
1: O je tele to ni.
0: Yes sir.
1: God bless Olorun.
0: Ni ojo Sunday.
1: Sunday ni o.
0: Yes ma.
1: Yes sir.
0: Ni ojo Sunday.
1: Sunday ni o.
0: Ri ko wa me.
1: Ri ko wa o.
0: Yes sir.
1: God bless Olorun.
0: Leyin ise ye.
1: Yes sir.
0: Oluwa tun wi gbe. Mo rira mi loju ire ni.
1: God bless you Lord.
0: Pe mo wa aso woli.
1: Yes sir.
0: Alawo kupa.
1: Oh!
0: Aso woli.
1: Yes sir.
0: Wine color.
1: Wine color.
0: Bi mo ti wo.
1: God bless you.
0: Awon eyan wa ntun to si lara. Mo ni kile leyin mi.
1: Yes sir.
0: Ese kese.
1: Oh yes sir.
0: Mo ni kan lo ba mi ranso woli.
1: Ayeraye o.
0: Won ti lo ran o.
1: Hallelujah.
0: Aso woli.
1: Aso woli ni.
0: Yes sir.
1: God bless you.
0: Alawo kupa.
1: God bless you.
0: Ti mo ti gbe wo.
1: Yes sir.
0: Awon eyan mo gbadua.
1: Oh!
0: Won ma ran ase ti won.
1: Ayeraye o.
0: Bese won.
1: Yes.
0: Ìbànújẹ́ wọn.
1: God bless you.
0: Ìpọ́njú wọn.
1: Ọlọ́run ṣọ́ ni.
0: Wọ́n máa rẹ.
1: Wow.
0: Jáde sínú aṣọ yẹn.
1: Ọlọ́run àmọ́lẹ́kùn.
0: Wọ́n máa tutọ́ sí aṣọ yẹn lára.
1: Oh yes sir.
0: Wọ́n máa tutọ́ sí lára.
1: God bless you.
0: Èrí bá dà lẹ́kẹ̀ rú nìta.
1: Yes.
0: Èdìdí ọ̀run ni èyí.
1: Oh yeah.
0: Ogun rẹ̀ ṣẹ́.
1: Ah mi Jésù.
0: Yádàbà.
1: God bless you.
0: Ìníta rúbìlà.
1: Oh yes.
0: Ogun rẹ̀ ṣẹ́.
1: Ah mi Jésù.
0: Ìdè rẹ̀ já.
1: Ah mi Jésù.
0: Ogun rẹ̀ ṣẹ́.
1: Ah mi Jésù.
0: Ìdè rẹ̀ já.
1: Ah mi Jésù.
0: Ogun rẹ̀ ṣẹ́.
1: Ah mi Jésù.
0: Ìdè rẹ̀ já.
1: Ah mi Jésù.
0: Mo rán ọ̀sẹ̀ jáde sí ẹ.
1: Ayẹ́ra yọ lọ.
0: Ohun tí wọ́n ní sọ fún ẹ pé.
1: Orúkọ Jésù.
0: Àṣẹ ti jáde lára ẹ.
1: Ah mi Jésù.
0: Wọ́n máa rán ìpọ́njú wọn.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Gbèsè wọn.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ìdààmú. Àti àṣẹ ti.
1: Oh yes.
0: Wọ́n máa rán sí ara aṣọ tí mo bá wọ̀.
1: God bless you.
0: Wọ́n máa tutọ́ sí lára.
1: Oh yes sir.
0: Wọ́n máa tutọ́ sí lára.
1: Ayẹ́ra yọ.
0: Ìràdá mọ́nì yìí dà.
1: Yes.
0: Yẹlí akọpọ̀.
1: Yes.
0: Màlẹ́fẹ̀rú mọ́nàtì.
1: Ayẹ́ra yọ.
0: Mo kéde pẹ̀lú àṣẹ.
1: Orúkọ Jésù.
0: Ètìdí ni ọ̀rọ̀ yìí o.
1: Orúkọ Jésù.
0: Ní tí wọ́n lè sọ fún ọ ni pé.
1: Àdáni wa yọ.
0: Kì yóò sí ìpọ́njú mọ́ ní ilé rẹ.
1: Àmì Jésù.
0: Ee.
1: Ayẹ́ra yọ.
0: Wọ́n máa tu ìtọ́.
1: Wọ́n máa tu ìtọ́ ni o.
0: Sí ara aṣọ yẹn.
1: Sí aṣọ yẹn ni o.
0: Ẹ̀sà.
1: God bless you.
0: Atutọ sí Jésù lára.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Gbogbo ìjìyà Jésù.
1: Aó.
0: Fún ìràpadà.
1: Fún ìràpadà ni.
0: Ìràpadà.
1: Ìràpadà ni o.
0: Ayé rẹ ni
1: o. Oh yes sir.
0: Fún ìdìde.
1: God bless you.
0: Ayé rẹ ni o.
1: God bless you.
0: Gbogbo ìjìyà rẹ.
1: Aó.
0: Ẹ̀sà.
1: Yes sir.
0: Fún ìràpadà ògo.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ó jìyà.
1: Ó jìyà.
0: Àwọn ọmọ kan má bàa jìyà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Atutọ sí lára.
1: Atutọ sí lára.
0: Aṣẹ̀gbé sí lára.
1: Oh yes sir.
0: Láti pa ìgbé ayé ti wà rẹ.
1: God bless you.
0: Ẹ̀sà.
1: Oh yes sir.
0: Láti yọ owó kúrò nínú ẹ̀ṣẹ̀ náà.
1: Ẹ o.
0: Mọ̀mọ́.
1: Yes sir.
0: Àrùn mi sí o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ máa tu ìtọ́ yẹn.
1: Yes sir.
0: Wọ́n máa tutọ́.
1: Ẹ o.
0: Sí ara aṣọ yẹn.
1: Sí ara aṣọ yẹn.
0: Wọ́n máa lé àdúrà.
1: God bless you.
0: Wọ́n máa rán àṣẹ ti yẹn. Ohun tí wọn ò fẹ́ mọ́ nínú ayé wọn. Nínú ayé ọmọ yẹn.
1: Yes sir.
0: Ọmọ tó ń mugbó yẹn. Wọ́n máa rán.
1: Yes sir.
0: Sínú aṣọ yẹn.
1: God bless you.
0: Lẹ́yìn ẹ.
1: Yes sir.
0: Màá wá gbóṣọ yẹn.
1: Ayẹ́ra yọ.
0: A máa wá dáná sun.
1: Yes.
0: Lójú ẹsẹ̀.
1: Báàni
0: sọ.
1: Náà la
0: mo kéde ni.
1: Orúkọ
0: Jésù. Ìkórìíra tí yóò jẹ́ kí wọ́n máa rìn lọ́wọ́.
1: Orúkọ Jésù.
0: Bó ti tutọ́ sára aṣọ yẹn.
1: Ó yẹ sọ.
0: Ó ṣí dànù lára.
1: Àmì Jésù.
0: Ẹ̀gbí ṣí dànù.
1: Àmì Jésù.
0: Ẹ̀gàn rẹ̀ ṣí dànù.
1: Àmì Jésù.
0: Ìfọ́jú rẹ̀ ṣí dànù.
1: Àmì Jésù.
0: Ìrìbádá ní ẹ̀kọ́.
1: Ó yẹ sọ.
0: Mo kéde wípé. Ogun jíjà rẹ̀ dọ́kun.
1: Amẹ́.
0: Etí tó ń gbọ́ mi.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ọjọ́ Sunday.
1: Ọjọ́ Sunday ni o.
0: Aago kan ọ̀sán láti bẹ̀rẹ̀.
1: Aago kan ọ̀sán ni o.
0: Torí iṣẹ́ pọ̀ tá a fẹ́ ṣe.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Aago mélòó mo pé.
1: Aago kan ọ̀sán ni sọ.
0: Ẹ́ẹ̀.
1: Àdáni wáyé.
0: A máa bẹ̀rẹ̀.
1: Yẹ sọ.
0: A fẹ́ pín owó yẹn.
1: Ẹ́ o.
0: A fẹ́ pín òróró.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Gbogbo iṣẹ́ tó fẹ́ ṣe.
1: Yẹ sọ.
0: Àti iṣẹ́ aṣọ tí mo fẹ́ gbé wò.
1: Ẹ́ o.
0: Mọ̀mọ́.
1: Yẹ sọ.
0: Tètè dé.
1: Tètè bá
0: bọ̀. Lágo kan.
1: Lágo kan.
0: Ọjọ́ Sunday.
1: Sunday
0: ni. Ní máa wọ.
1: Báwo.
0: Ìfẹ́ sẹ́ńtà.
1: Ìfẹ́ sẹ́ńtà.
0: Ẹnìkan ní iṣẹ́ sáfíìsì wà ní ilé ṣá.
1: Yẹ sọ.

0: ni ji Sunday yen na o se service ni Sunday yen
1: se service
0: Sunday to gbe yin osu ni service wo
1: ni
0: ilu lesa ya bada lenu ta mo kanu biruda na se kaina wi pe ki yo si iji mo nile re ki yo si iyan mo nile re oge o
1: eti
0: won ni so fun ri pe si serere re bere anu bere laye anu bere laye
1: amen
0: lọwọ bẹrẹ o ọjọ Friday ni ìlú ọfà
1: ọfà
0: ago méje ọjọ
1: Friday
0: ni ìlú ọfà ni sọfọlúwẹ
1: táwọn
0: sọfọlúwẹ
1: hall
0: ogs ibẹ láti máa ṣiṣẹ yẹn
1: o
0: mi ò mọ bí tó ti ń gbọ mi súré tẹtẹ
1: o
0: máa bọ olúwa náà mi ṣí
1: o
0: dídí ọrùn wípé ìwọ gẹgẹ.

0: teda ba fe laye nbi olohun oba mi lo le se amo jeje mo wipe awa eyan ile aye la jangeli funra wa yato sangeli ti nbe lorun o se mo wipe olohun oba mi oni todi orun wa si ile aye wa ma ran kaluku lowo tabi o ma pe lagbaja fe jesu nisin eje lo re fun nisu olohun oba mi ki se eyan awa eyan elerun ara la se be ta ma rora wa lowo awa langeli ara wa ni ile aye nbi o sirisi ise ni be lowo ko wa laye nbi ta se abi se bi trade by butter eni to ba ni ti bi yo o le ma ni ton eni to ba ni ton o le ma ni ti bi se mo pe olohun oba mi se dalaji agba baba lanu ni isin ti dede yo ko re re lo sodo baba lo re gba morun be ti o sin re rin pada olohun oba mi na de mi alara ebi ni zo mo bibi inu baba omo ya jowo temi na te pepe eto se mo pe se on kaluku ya to ba o o tun ki yen ku dede asiko yi magun bo fa won le alara ka wo di bo se awo de oke jero ati oro bogun alabe laya bi obe ibo eto aye le na le to te gbo ite ba gbagbe nibi ti alaji agba baba laanu agbon mi mo le ti fi te wete gbo setu sile fo mo ni jen koko se be kin fi number laji agba baba laanu lede ke koko fi yun so wona number laji agba baba laanu re 08063 9708290063 9708290 number laji agba baba laanu ne yun baba funa won be kale fun ti dede asiko tasiko ba to wo gbe wole won o ju address won lokoko eje lati akure oloye mekun te delu owo te delu ore e wa ma gbo mi e wo lo wa se be ti ti ko je ke layo ngbe si aye tin se iserere lo se be to de iwo fun yin aisan ojo pipe le to se be to ko ti o lo o to ju sunmi o tin lu laye nbi kodo o tin ju soke lo nbo ha serere di o de wo fun so wa awon eda kon laye nbi won wa sukun wipe se won le je eyan bayi se won le pada bo lowo isoro I bayi e bo lowo isoro lagbara olohun oba e bo lowo arun ataisan to nfile aye yin la pe eyin ni ke ko se be ke mona se bi o pe laye tawon eka eda tin be laye tin o fe keda o gberu da kesan ba le oja singunugun ba jeun yo tan to ba ran ti ori e to pa yo banu je sakala ba je to mu yo tan to ba ran ti gege orun e yo sukun oro igbesi aye awon elomi ti ri lolo niyun bye bye o jeun ba ran ti isoro won ana tabi ti won be lori e loni lolo bayi ti won ra anfani ati yo ko nbe mama rarukan rarukan si me mo ekun asun da wa opo mi je le tin be loju yin lolo yi lori adoju kan te rin yi o se be ti o kuro lagbara olohun oba mi oba deda aseda se lori alera ara yin ni arun ataisan to nfile aye yin lape le fin sukun kakakiri e fokan bale niwon ogba te ti se alabapade eto ifun ti dede asiko yi olohun oba mi ti dahun adura ti yin o ma ejan tun se be ejan fi number laji agba baba laanu ke fi yun lede lẹ́ẹ̀kan sí nọ́mbà wọn rí 08063 9708290 08 09 mo ń padà bọ̀ ẹ jẹ́ ń dọ́dì kejì lọ́hùn ná ojú òní tì yẹn kú kalẹ̀
1: òtákòjò olókòdó iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófòlì
2: ó yá tètè
1: tó ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
2: ilé lọ́wọ́
1: alhaji àgbà bàbá aláàánú spiritual
2: ọkùnrin dandan
1: èyíkéyìí àìsàn ara
2: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
1: mami sanfe
2: àṣírí bímọ
1: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà
2: bàbá aláàánú kájú ẹ̀
1: àgbàlú
2: ìyọnú àgbàlú
1: sẹ́ńtì
2: òyẹ́kọ́ni lọ́wọ́ oyún ìjọ àṣírí bíbọ̀ àtúndì àṣínà ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinà ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà lọ́jọ́jọ́ wednesday thursday àti friday nílùú àkùrẹ́ ńlá fẹ́jọ sùn fọlọ́kadà pé ilé bàbá aláàánú ìdí mango lókè ọgbà ló ń lọ saturday and sunday ẹ lè rí bàbá aláàánú nínà god plaza opposite àlàáfíà hotel ìlú àwọ̀jọ monday and tuesday ẹ rí bàbá aláàánú ní bakusa street opposite ilé ìyá bakusa ìlú ọ̀rẹ́ lẹ́fọ́n 006 397 0829.
0: Mo kí yẹn káàbọ̀ padà. Fọ́nrán tó ṣe ta ṣe lò tán ẹ ti gbọ́ bó ṣe dún. Àwọn tún kí n lẹ́yìn lé tí mo ti ń bá bọ̀. Mo kí yẹn kú kàlẹ́. Ọmọ yájọwọ́ Ebenezer ló kọ́ mi ò wá ní kú mọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ amẹlé mẹ́rọ èdè. Caterpillary tí wọ́n lé aṣebi náà ni mo fi ń kí yín. Èwo lẹ wá ṣe bẹ́ẹ̀ tẹ yàngàn lórí ẹ̀ láyé ń bí? Ṣíṣọwọ́ àwọn ẹ̀dá kan tí wọn ò mọ. Bọ́rọ̀ yín ṣe jẹ́ fi yín ṣe yẹ̀yẹ́. Ẹ̀yin náà wá fira yín ṣe yẹ̀yẹ́ látara wípé ẹ fẹ́ sọ̀rọ̀ ara yín síta. Bẹ́ẹ̀ bá pé ẹ fẹ́ sọ̀rọ̀ ara yín síta ẹ̀yin gọ́gọ́gọ́ lẹ fira yín ṣe yẹ̀yẹ́. Torí wípé àrùn àtàìsàn tó ń ṣe yín tẹ́ ẹ bò mọ́ léyìí. Tẹ bá bò mọ́ra títí títẹ́mi yín pé àwọn tẹrù wípé wọ́n fi yín ṣe yẹ̀yẹ́ ńlá náà wọ́n máa tẹ̀ wájú kò kàn wọ́n. Àmọ́ èké tó bá wá fi yín lápẹ́ ń gbèsè ayé tí ń ṣàmùbọ́ ọkọ ni ṣàmùbọ́ aya ni ṣàmùbọ́ ọ̀ṣẹ́ ni. Kóríra Abadi ètí ajá tó jẹ́ pé láàrin ogúnlọ́gọ̀ àwọn èèyàn ó ìwọ nìkan ni ó ni wọ́n kóríra ń bẹ ẹlòmíì àmì tí wọ́n fi sí láláyé bí àmì burúkú ni. Àmì burúkú ni látara wípé tó bá ń lọ jẹ́jí ara ẹ̀ wọ́n lè pé olè ni wọ́n lè mólè ara ẹ̀ jẹ́jẹ́ kí wọ́n mólè kóun sì máa kọjá kó lè sì tọ́ka sí wípé ẹni tí wọ́n jọ ń jalè rẹ̀. Ó gún àṣìmú eléyìí bẹ́ ń gbèsè ayé ẹlòmíì. Yóò jìyàjìyàjìyà yóò pẹ́ lágọ̀ àwọn aráabí. Ìgbà tí wọ́n bá wá fi ilẹ̀ káṣírí ọ̀rọ̀ bá tú àṣé kò mọ̀ ń pa ọ̀rọ̀. Ẹlòmíì wọ́n lé pé nǹkan sọnù níbi iṣẹ́ wọn ó ti ṣẹ̀wọ̀n bí ọdún kan ọdún méjì. Àṣírí ọ̀rọ̀ yóò ṣẹ̀tú pé Mr. Lágbájá yóò mọ̀ sídìí ọ̀rọ̀ yìí. Àṣìmú ni wọ́n pé ogun àṣìmú eléyìí ṣe bẹ́ẹ̀ ó lè. Ṣàlàkalà ń ló ṣe bẹ́ẹ̀ tí ó fojú yín rí màá bo. Gbogbo ìgbádùn ilé tó yẹ kẹ jẹ lójú ayé ń bí kí ẹ máa gbádùn yùn gbàbí ìrànú ṣúgà òdì kejì lẹ ti ń jẹyún. Aṣọ ilé tó nítumọ̀ tó yẹ kẹ bẹ́ ara lójú ayé ń bí kí gbogbo èèyàn máa ṣe sàdánkátà fún yín. Òdì kejì lọ́hùn lẹ ti ń ṣe bẹ́ẹ̀ tẹ ti ń lò. Gbogbo ògo yín pátá wọ́n ti gbà lápá bí òdì kejì lẹ ti ń lò yín. Ẹ wá máa ṣiṣẹ́ lápá bí. Ẹ máa ṣiṣẹ́ bí erin ẹ máa jẹ̀jẹ̀ lírí. Ẹ̀rẹ́ lírí kéke ẹranko kéke jòjò ló yẹn ni. Oúnjẹ mélòó ló lè jẹ? Ni mo fi ń pé kẹ́ ẹ tètè jígìrì sọ́rọ̀ ara yín. Èyíkéyìí tẹ́ bá wá dojú kan gbèsè ayé ti yín. Tẹ́ ti sọ̀rọ̀ ìtínú wípé ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ bá ẹ̀ bọ̀ lọ́wọ́ èmi mo wí bẹ́ẹ̀ fún yín. Lọ́lá Ọlọ́run ọba mi ni. Ẹ kàn sí Alhaji Àgbà Bàbá Aláàánú kẹ́ lọ rè é gbàmọ̀ràn ńbẹ̀ nítorí wípé ìyẹjú àwọn tí wọ́n kàn sí bàbá ẹ̀ látọjọ́ tó pẹ́. Àwọn náà ti ń yin Ọlọ́run ọba mi kódà wọ́n tún fa àwọn ẹlòmíì ní tẹ̀tẹ̀ ó yá lọ́dọ̀ Alhaji Àgbà Bàbá Aláàánú lọ rè é gbàmọ̀ràn ńbẹ̀. Ibi tọ́lọ́run ti bá mi ṣe nìyí. Ó wá di wípé wọ́n fara wọn lọ́wọ́ tibí ó fa tọ̀ntọ̀ yóò fa tibí. Ó yá rẹ ọ̀dọ̀ Alhaji Àgbà Bàbá Aláàánú yá ẹja lọ rè é gbàmọ̀ràn ńbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ láǹfààní àti gbẹ̀tọ̀ ìfún ti dédé àsìkò mo wá kí yẹn kú oríire. Nọ́mbà Alhaji Àgbà Bàbá Aláàánú rè 0806390809 0806390829. Ṣé ẹ̀bẹ̀gbẹ́ pé tiyín ni ṣojú ṣuṣu ni ṣe ọwọ́ àtẹsẹ̀ lè tó ń kuta ìta ẹ̀. Ọwọ́ àtẹsẹ̀ kó máa gbọn pẹ̀pẹ̀pẹ̀. Àyà jíjá ni ẹlòmíì yóò pẹ́ ohun òróorun sùn lórí ó sì ti ṣiṣẹ́ ó ti ṣe wàhálà lọ́sùn ó jálamba sọ́tún jálamba sósì. Àmúgbò ó dọwọ́ alẹ́ ó ti fẹ̀yìn lélẹ̀ báyìí. Aago kan orúkẹ ìrórun sùn. Nígbà tí ó bá tún sùn tó bá sorun ọgbọ̀n ṣẹ́jú báyìí. Láàrin aago mẹ́ta ó tún ti jí kalẹ̀. Gbogbo tó bá ṣẹlẹ̀ lórí ojú ẹ̀ ni ti ṣẹlẹ̀. Gbogbo kinní àgọ́ ara ló ṣe bẹ́ẹ̀ tó sá pamọ́ sí. Àmọ́ Ọlọ́run ọba mi wá ṣe bẹ́ẹ̀ ó ti kẹ́ àwa ọmọnìyàn ti pẹ́ àwa láàmú. Látara ewé àtegbò eléyìí tí Ọlọ́run ọba mi ṣe bẹ́ẹ̀ tó dá fún wa. Àwọn ẹranko kéékèé jòjò ló tí wọn ọ̀gbọ́n tó wá láyé ń bí. Wọ́n ṣàmúlò ewé àtegbò tó jẹ́ pé àwọn ò ní dókítà wọn ò ní nọ́ọ̀sì wọn ò ní oúnṣègùn ìbílẹ̀ lọ́dọ̀ tiwọn. Àmọ́ àwọn gbogbo ara wọn ni wọ́n fi tọ́jú ara wọn. Àwa tá a wá jẹ́ èèyàn. ilode ta gbegbese lori oro igbese aye ti wa arun ataisan to ba nbe lagwara ti ewe ate gbo nbe ti baba ye fi toju e olowo ba mi yo si se ami si edide soro ara yin sa iromo bi ni sa ebegbe pe ni safa to ni airoko raya eti ajesi sowo awon eda kan ti won dagba lokun omo goji odun to se ma sate lobi kiri wipo ohun toast e til na ya latojo iku laya lede eti aje to bi rewa to niwa to tun wa sise gidi to ni se gidi lo o ma pe abubo kon dalam so wa won elomi won pe lati odun bayi ni o ti se gbeyawo won obi mo o le darun ni be lara ti o le joko ni be lara ti o le je wi pe ise aye ni awon ota be laye ti won fe keda o gberu da kesan ba le oja gege bi mo ti wi lekan ni amo gbogbo e gbogbo e Olorun oba mi yo se be yo je ki gbese aye yin o ni tumo amo eyin ni ke mona eyin ni ke mona ke tete jigiri ke gbegbese loro ara yin o mo wi fun yin lekan ni wi pe alaji agba baba laanu be nkale mo ko to di pe won o gbe baba wole e je nsoro nipa ise nla kan ti ba mi ala to fi be to fi ke alaji agba baba laanu olorun oba mi lo pe ko ri be yin wa pe se wo ni Eyonu agba lo ni mo npe Eyonu agba lo ti mo soro bayi owuwo bi o se rin E wa ma gbo mi o Gbogbo agbe laye nbi tere oko yin ki so ki ta Eyin te dupo kan tabi ikeji te nja kule Eyin e kan salaji agba baba laanu lori number ti mo tin pe late kan yo tutun yun pe E ma kan salaji agba baba laanu lori e Ere oko yin ti o kin so ti o kin ta irin ajo ile te ti fe rin latojo to pe ti o bo si tabi po kan te ndu ti o ti bo si e kan salaji agba baba laanu ke lo re gba morun be latare yonu agbalu eni ti o ba yonu si laye nbi ni ofin kan gidi lo on to da fe igbiyanju e to ku die ka to laye nbi igbiyanju na le dan gbe ti pe se aye yin ba wa rorun to ni tumo te larun ataisan la e ma tun sun tetere tori wipe ota yin o sun dede awon iwe tan ka ninu awon esin dede aka lukurani aka bibeli o da ifa gan eleri ipe o na tun soro wipe ota nbe laye gbogbo yin patani ke jigiri ke dide e ma je ke ti mo yin mole olorun baba ka pa ota fun keyan na tun safota to ba tu wa safota ko rin ni sara re ka pa ota ma le ka oni Number Laji Agba Baba Laanu re 080 6397 0829 0063 97 0829 mo pada ba je ndo di keji lo na ti ba pada de won gbe Alaji Agba Baba Laanu wole mo kiyan ku kale mo pada bo
1: Otakojo lokodo Iṣe ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológodo ọmọ olófòlì. Ó yá tètè. Fún ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
2: Ilé lọ́wọ́.
1: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
2: Ọkùnrin dandan.
1: Èyíkéyìí àìsàn ara.
2: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Bọ́mí sànfẹ́.
2: Àṣírí bímọ.
1: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
2: Bàbá aláàánú kájú ẹ̀.
1: Ìyọnú
2: àgbàlú.
1: Ọ̀sẹ̀ntì
2: òye
1: Oyún ìjú àṣírí bíbọ̀
2: àtúndì àṣínà
1: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
2: ẹ máa pàdé bàbá aláàánú Alhaji Àgbà
1: lọ́jọ́jọ́ Wednesday
2: Thursday àti Friday nílùú Àkúrẹ́
1: ńlá fẹ́jọ
2: sọ̀pọ̀lọ́kadà
1: pé ilé bàbá aláàánú
2: ìdí mango lókè ọgbà
1: ló ń lọ
2: Saturday and Sunday
1: ẹ lè rí bàbá aláàánú
2: ní Nagod Plaza opposite Àlàáfíà Hotel
1: ìlú Àwọ̀jọ
2: Monday and Tuesday
1: ẹ rí bàbá aláàánú
2: ní Bakusa Street
1: opposite ilé ìyá Bakusa
2: ìlú Ọ̀rẹ́
1: lẹ́fọ́n
2: 006 397 0829
0: Ìkáàbọ̀ padà Alhaji Àgbà Baba Laanu mo kí yín ẹ kalẹ̀ kí gbogbo olùgbà tolùfẹ́ wa kalẹ̀ tó ni.
3: A tún ti dé bí a ti ṣe ń dé o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá ẹ̀yin tẹ́ ẹ ti ń retí ètò yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ wà àjíǹde ara ọmọ jẹ́ o.
0: Ami.
3: Àìsàn tí ògbóògùn bá ṣe máa ṣe ní àdúrà ní gbogbo ìgbà tá àṣálà ìmọ̀ máa ṣe tó sì máa ń rí bẹ́ẹ̀ aláìsàn tí ògbóògùn kò máa ní sẹ́nu kọ̀ọ̀kan wa.
0: Ami.
3: Orúkọ èmi tẹ́ ń gbọ́ náà ni Alhaji Àgbà Baba Laanu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti mọ àwọn nǹkan tá a gbé lọ́wọ́ ti mọ àwọn nǹkan tá a máa ń ṣe won ti ma won kan ta fi wulo fun ama ara Yesu mo wo to ba ja si pe akoko ti ere to gbo wa ri to je pe ti wo gbo ri eto yi ri wa dide nle abi ki wo na ko mu iwe ko mu apoti kan ko fi ti ko fi ko joko le lori ko joko ko dide nle ni bibusun re abi ko gere se gbe mu radio segbe re ko ma gbe to daada toru ko to ti o si ola nfani ni eto ti o wulo fun eto ti o mu ile aye re ti o mu yi pada ni eto to se yu pe yo wulo fun oni ama ka to ma lo ka daruko awon bi te ti le ri wa awon akoko te le ri wa awon gbe ate mo ri wa gbogbo en te wa nilu Akure ati gbogbo bi ti oba suma Akure ojo Wednesday ojo Thursday ojo Friday le ma ba pada ni Akure ibi kimi te ba ri te ba ti nbo eyan sa ti so pe en lo si lafe Jokson te ba ti de lafe Jokson yi e ba won lokada nibe so pe do abala anu le nlo tarata ni won gbe yin wa si oki ogba di mango rojo Wednesday ojo Thursday ojo Friday ila ma wa nibe eyin to ba ja si pe rin ti yan ndurudu lo je ma eyin e bole ni second gate mechanic Jokson te ba ti de Jokson yi e ra won lokada nibe na e so pe do alaji agbabala anu ni e nlo awon no gbe ndodo wa ba se ma wi ona mejeji ndododo wa ona mejeji odo wa lode e ma bo wa ba wa eyin te wa nilu owo ati gbogbo bi to sunmo owo patapata gbogbo agbegbe owo e ma ba pade ni ojo saturday adojo sunday saturday sunday leyin aro owo eyin ara kogi eyin aro kini eyin te wa lakoko edo eyin te wa ni apakan ekiti teyin sunmo owo e ma bo wa ba wa ni owo ni ojo saturday adojo sunday te ba ti debe eyin saso yu pe en lo si nagor plaza nagor plaza ni doju koju ile itura lafi hotel awon nagor plaza ati alafia hotel won koju si ara won ni ori titi marose ni amejeji wa won koju si ara won be ni ibele ti leri ati ba ti wa debe isale ni babalanu osi loke o e ma gun oke isale na ni ke duro si pe bo ni aye babalanu wa ni bi won toka bi ti babalanu wa ni be fun yin ojo saturday ojo sunday ni o to ba dojo sunday ta go mejila ba ti lu mejila la ma kuro nbe te ba debe leyin ago mejila e le ba wa nbe ma leyin ago mejila e le ba nilu owo ni o e le ba wa nbe to ayin te ba wa wa nilu ore ati gogo bi to sunmo ore pato ojo monday ati ojo tuesday le mba pade lore ojo monday ojo tuesday le pade wa lore eyin ara jebu gbo ijebu ode eyin ara epe eyin ara mowe bafo eyin te wa ni apakan eko na te ma npe wa bẹ́ẹ̀sì ti máa rí wa ni ẹ ẹyin tẹ wà lórí omi ẹyin ara ìbíní monday tuesday lẹ́mọ̀ bá pàdé nílùú ọ̀rẹ́ gbogbo bí kí tẹ bá ti wá dé tẹ ti délùú ọ̀rẹ́ ẹ sọ pé ẹ ń lọ sí bakusa street ẹsẹ yẹn sọ fáwọn ọlọ́kadà pé bakusa street lẹ ń lọ ní ọ́fíìsì bàbá láàánú ní bakusa tàbí ní dojúkojú ilé ìyá bakusa tẹ bá ti débẹ̀ ibele ti ba wa ni ojo monday atojo tuesday to ago meji ba ti lu ni ojo tuesday ni ma ba wa nbe ma ati kuro nbe elomi olonde la ago meta elomi olonde la ago merin a si ntenu ma ni gbogbo igba pe ago meji la close nbe ngba ta ba ku la ago meji wo lode la ago merin to lode la ago meta so rorun ama gbogbo bi kibi te ba ti wa fe wa ba wa e kokko pe wa ke to kuro nle e pe wa e bere bi ta wa igba mi mo wa te mo ngbe wonu ara won topoto ni bi ta wa oto ni bi te mo lo e pe wa ke bere bi ta wa a le so bi ta wa fun yin ojo monday ojo tuesday ila mo wa nilu ore n te ba wa fe bri wa number ta tokun pe fun lateke o na ni atutun pe fun yin 08 0 63 97 0829 number ina ni e ma pe on la fi ma da yin lohun be pe alosan a da yin lohun be pe aloru a da yin lohun e ma pe number ke fi ma bere be se le ri wa ki wa la won kan ti an bara wa so ni gbogbo igba e ta fe bara wa so nisin bo la se le fi alaafia ara luli aye eni bo la se ni ma je foniku folande orisirisi arun ni nbe lara ti nwu jade àrùn a máa jáde àrùn àgbàlagbà wà tó pé bí èèyàn bá ti ń dàgbà sí tara ti ń dogbo lọ oríṣiríṣi àwọn nǹkan ni ọmọ jáde nǹkan tí ó sèèyàn tẹ́lẹ̀ nígbà tá a wà ní kékeré yóò máa wú jáde ó dàbí mọ́tò tó rà ní tuntun tí bá ń gbó lọ ọ̀rùn ọwọ́ àrùn ẹsẹ̀ àrùn ojú bẹ́ẹ̀ ni ọmọ sí bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà ti se jẹ́ ba wa ni asile gbadun to mo go ba se gbadun mo to re ni pe ko mo gbe lo ni onitoju won mo service en gbogbo gba be na ni won na ti se ri iwo na o gbera re jade e ba mi yele iwo e ba mi wele bi ti se nse mi nbire bo se nse mi nbire ewi ategbo to lohun da ko le ba wulo fun olohun fi da olohun o kan da sile lasan ko si ewe kan ti o ni wulo re ewe ti won o se je lobe won mu lagbo ewe ti won o mu lagbo won se be je lobe ewe ti won o se je lobe ti won o mu ni agbo won fi nwe orisirisi ona ini kaluku ngba lo awon opolopo awon elomi won ni awon gunbile ko si se ko ri be mo rara o o ri be awon eyan ni won o se bo ti ye ki won se eyin na o ri pe laye john te ba fe se agbo e ri wi pe won o gbe sori eti e gbodo kanle o wa nbe eto ki ba ti so kale ori okuta ni won so le o wa nbe eto ki ba so kale ori osuka ni won o se rugudu ni won o gbele o wa nbe e to je si pe won ni te ba ti fe ma mu o e kan gbe sile e da sobora e da kini bora bayi ke fi oru re ke fi se nje gbo ti won ti ro sinu ke fodidi osu mefa odidi osu meta so le se ru nkan ta fe ko se yi daro ko ri be tori e la fi wa npa ni gbogbo igba to ba dodo ti wa a so fun eni pada wa ka le ba araye se gbo nkan to ye ka se bo ti ye ka se ko le ba ri bi ti se ri bi an se ni john ko le ba ri eto ye ka lo ja laaro a lo ja eto ye ka lo mu losan a lo mu losan eto ye ka lo mu lale a lo re mu lale idi ne to pe ti wa fi yato ti baba laanu yato ninu e baba po ta n gbo lorisirisi ti baba laanu yato ewo do te ti n gbo wa nilu ondo yi ewo odun te ti n gbo baba laanu baba laanu baba laanu awa ese pe foni ku folande foni ku folande rara o ibi te ti mo wa si lati jo te ti mo wa ibe na la wa titi disin na a kuro nibe nitori pe kini olohun je wo ara re lodo wa be na ni o je wo ara re nu gbesi aye ti e na gbogbo enikeni to ba ja si pe o fe ri wa number eni kon ba ti se nso fun lati ekan amo ka to ma lo na awon nkan ta n daruko eyonu agbalu dide le wa bere fun ti e onisi owo onisowo eyin agbe rokoroko e dide le ma so pe nu gbo le wa opolopo awon egbe lo ti wa bere fun ti won ti tin dupe ti tin jojagi ni yodo iwo na dide nle fun ti e maka ma sise sise sise dide nle fun ti e na gba number ni ke ma pe le kan si 08096709 asan ti ogbogun koni seyin ololufe wa arun ti ogbogun koni seyin ololufe wa o si ti ta ku sibi kan to lohun oni ku ma ko ma ni yale enikokan wa
0: ami mo kin baba e ko hun late kan o e ti gbo latenu alaji agba baba laanu e je wa se be kin pe number won lekan si ka ma fi hun se lo fun ti dede asiko yi number won no leleyi 08063 970829 00 63 970829. Wo kin yen ku kale o mo ya gbowo ebiniza lo ko mi wa ni ku moro leke ha mele mero ede caterpillar ti wo le ase bi na ni mo fin kin yin pe ani farun ata isan lugba igbesi aye wa yo ni tumo yo te waju o odigba o
1: otako jo lokodo iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológodo ọmọ olófòlì ó yá tètè fún ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀ ilé lọ́wọ́ alhaji àgbà bàbá aláàánú spiritual ọkùnrin dandan èyíkéyìí àìsàn ara ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́ promisan faith àṣírí bímọ ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà bàbá aláàánú kájú ẹ̀ àgàgàyọnú àgbàlú sẹ́ni tí ò yẹ kó ni lọ́wọ́ tractors olóṣèlú ń lọ fún interview ẹ̀yọnú àgbàlú kọjá bẹ́ẹ̀ táwọn kan bá di alhaji àgbà yóò tún orí àdì tún ń tiyọ̀ ọjà rẹ̀ ò ta ni fẹ́ gbọ́mọjọ́ oyún ìjọ àṣírí bíbọ̀ àtúndì àṣínà ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà lọ́jọjọ́ wẹ́nẹ̀sì tọ́sì àti friday nílùú àkùrẹ́ ńlá fẹ́jọ sùn fọlọ́kadà pé ilé bàbá aláàánú ìdí mango lókè ọgbà ló ń lọ saturday and sunday ẹ lè rí bàbá aláàánú ní nagod plaza opposite àlàáfíà hotel ìlú àwọ̀jọ monday and tuesday ẹ rí bàbá aláàánú ní bakusa street opposite ilé ìyá bakusa ìlú ọ̀rẹ́lì fún 006 397 0829

0: ìfúnfún ẹ̀mí ẹ̀ lọ. Jésù Olúwa. Bàbá mi wípé ẹ ti gbàrú àdúrà yìí rí. Egun mọ jẹun ọmọ. Gbogbo ẹ̀yin abiyamọ. Egun mọ serere. Igbó dídí ọ̀nà dídí. Okò tó ta sójú ọ̀nà. Tí ò jẹ́ lọ. Olúwa finá sùn. Olúwa dáná sùn. Ilé àbàdé àbàá. Ẹyin ìjì.
1: You storm.
0: Tó jà mí tọmọtọmọ.
1: Why you give me my children?
0: Ẹ̀dá kẹjẹ.
1: Be still.
0: Gbogbo yẹn kẹ.
1: Have I said this one?
0: Iwọ ìjì.
1: You storm.
0: Tó jà mí.
1: Why jà mí?
0: Tọmọtọmọ.
1: My children.
0: Dákẹjẹ.
1: Be still.
0: Ẹ máa kẹ.
1: You be shouting it.
0: Ìjì.
1: Storm.
0: Dákẹ.
1: Be still.
0: Ìjì.
1: Storm.
0: Dákẹ.
1: Be still.
0: Oyoyoyo. Bàbá. Ọmọ mi. Ìjì tó ń jà mí tọmọtọmọ. Dákẹ. Dákẹ. Dákẹ. O ní rí ìjì mọ́. Alágbára tó fi ìjì jà ọ́. Ẹ̀mí ẹ̀ kò lọ sí. In the name of Jesus. Àkọlé ìwàásù mi èlé. Ó wí pé multiple wonders. Multiple wonders. Many wonders.
1: Ọ̀pọ̀lọpọ̀ yánu.
0: Le gédúà
1: sí. Ẹ̀mí ọlọ́run o.
0: Exodus.
1: Ìwé Exodus.
0: 15.
1: Orúkẹ ló fún.
0: Verse 11. Kilo we.
1: Only ten of them be Oluwa.
0: Who is like unto thee, O Lord?
1: Nínú àwọn alágbára.
0: Among the men.
1: Tani ọjà bí wọ́.
0: Who is like unto thee?
1: Ológo ní mímọ́.
0: Àìlè màṣà ìdàgbàbà.
1: Ẹnẹ́ mi ni iyì.
0: Tó ṣe ìyanu ńlá.
1: Ìjọ ìjànú.
0: Who is like unto thee?
1: Oh Lord.
0: In those great wonders.
1: Ó máa ṣe ohun àrà.
0: Rẹ́mbà ìlíkẹ́ tó yẹ ọmọ láì láì. He do many wonders. He do multiple wonders. Ninu ile. Eniyan ti ami eleju. Ninu aye. Yo se
1: yanu.
0: Ki a se yanu bi. O mu ohun ti o si ko wa.
1: Bẹ́ẹ̀
0: ni na aye. O da aye. Sinu ofo tẹlẹ. O wa decorate. O da igi, o da ilẹ. Ọlọ́run ni. Tó bá wọnú òfò
1: báyìí,
0: a dẹ̀ sọ́dí ògbó. Tó bá wọ asálẹ̀, a dẹ̀ sọ́dí ilé ọlọ́ra. Ó ní èmi ó la ọ̀nà ní agéjù. Màá mú omi jáde nínú àpáta. Ó sọ fún mi, ó ní between now and Saturday. Ó ní lọ sọ fún àwọn èèyàn mi pé wọ́n ó rí wọ́ndà.
1: Thank you, Father.
0: Mi ò mẹ́niyẹn o. Wọ́n rán mi sí ọ ní o. Wọ́n ní n pàṣẹ. Nínú ọ̀sẹ̀
1: yìí.
0: Kó tó parí.
1: Òní
0: ni Thursday.
1: Wà
0: á rí wọ́n dé. Gbọ̀ngà. Ìyanu kan ti tó. Tó bá ṣẹlẹ̀ láyé yẹn. Ní John chapter
1: 9.
0: Ìyanu ẹyọ kan. Jésù lajú àfọ́jú. Wọ́n á dẹ̀ mọ́mọ́ yẹn mọ́. Ó lé wọ́n wọ́n.
1: Ìyanu kan ṣoṣo.
0: Èdè bí àlùwọ̀dẹ. Kó tó pé 72 hours. Mà dáìlì.
1: Ẹ̀mí mímọ́.
0: Ọlọ́run ìyanu.
1: Ẹ̀mí mímọ́.
0: Kó tó pé 72 hours. Ọlọ́run ìyanu.
1: He's God of miracle.
0: Nínú ayé mi.
1: In my life.
0: Nínú ayé rẹ.
1: In your life.
0: Yóò fara. Ọ̀gá. Bí ìyanu bá ṣẹlẹ̀.
1: Well, miracle happens.
0: Ìwọ kọ́ ló máa sọ.
1: Bẹ́ẹ̀ni, I don't want to tell
0: you. Àwọn èèyàn ní orí.
1: People will see.
0: Psalm 126. Verse 1. 2-3-4. Nígbà tó lu adá ẹ̀kọ́ lọ sí òní padà. A dàbí ẹni tó lálọ. Kí ló ṣẹlẹ̀ ìgbà yẹn? Ó ní ẹnu wá kún fún ẹ̀rín. Ètè wá kún fún orí. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kẹfẹ́rí. Ènìyàn ló sọ. Mèlú ẹ̀dáyà. Tó bá jẹ́ wọ́n lò rò yín rẹ̀. Kì í ṣe yánu. Tó bá ṣàmì. Ìyanu àríyànjú yẹn. Ó torí pé ogbó ètò ilé
1: mi.
0: Ìyanu àríyànjú yẹn. Ọmọkùnrin kan gbọ́ mi. Mọ́tò ló ń tà. Wọ́n ti sọ́ di korofo. Bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀. Ìrànlọ́wọ́ dẹ̀ dìde
1: fún.
0: Olúwa wípé àwọn èèyàn 1,100,000. Wọ́n bẹ ní abẹ́ omi. Ìyanu méje ló fẹ́ ṣẹlẹ̀ sí
1: wọn.
0: Mo lu agogo. ìyanu àkọ́kọ́. Mi ma bí o ṣe ṣe. Ìdápadà gbogbo èkó lọ rẹ. Ìyanu restoration. Ìmà láìpẹ́ kó ṣẹlẹ̀ sí ọ. Number two. Ìyanu tí mo rí. Open door ni. Mo dúró bí iná sírì níwájú rẹ̀ láì tó gbọ́ mi ọ̀nà sí.
2: Mo fi ọpẹ́ fún Ọlọ́run fún orí tó ṣe nínú ayé mi. Orúkọ mi Christian name ni Abọ́sẹ̀dé Abiodun. Mo ń gbé ní Akko. Láti ìgbà tí mo ti join ìjọ yìí, ìtàn mi yí padà, ìdílé mi, ìtàn wa yí padà, gbogbo lọ ní ìrọwọ́rọsẹ̀. Testimony àkọ́kọ́ mi ni pé níbi tí mo ti ń tajà ní Gosa, Ibo kan wá challenge mi níjọ Friday wípé ìwọ ló ni gbogbo Gosa market yìí báyìí o. Torí nígbà kan ìtajà tẹ́lẹ̀ ọkàn jókòó ni ọjà rẹ máa rẹ̀ tẹ́ bọ́ báyìí ó ti lọ fílẹ̀jì ó ti lọ gbé ọ̀gbàǹjẹ wá èrò wá pọ̀ lórí rẹ báyìí yìí pé kí n wá ra mọ́ọ̀tì fóun o mi ò rajà kó wọ 200 yìí láyé mò ń rà more than 1 million báyìí mo sì supply rẹ̀ ọ̀run sì ń dìde ìyanu fún mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tí à ń bọ̀ ní àti travel ní Kaduna níjẹta a rí àánú gbà ọlọ́kọ̀ tó gbé wa ó ti yó tó yẹ pé tírélà yẹn ó fèsì wa èmi gan tí máa fẹ́ gbàdúrà tí máa ń travel báyìí mi ò ń gbàdúrà ní ẹnu ọ̀nà bu ẹ̀mí yẹn sàn sọ pé kí n dúró ní sẹ́ńtẹ̀ ẹnu ọ̀nà lé mi kí n tó jáde ẹ̀mí yẹn tó mọ̀ sọ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ gan ta ló fẹ́ ta nọ́mbà ta ni wọ́n kọ́kọ́ fẹ́ pè wọ́n fi máa mọ ibi tí ọ̀tá mi kú sí ẹ̀mí yẹn sàn gbé wa mo ní lórúkọ Jésù sẹ́ nígbà tí ògòdè yìí mi ò ní kúkú yà ọmọ mi àkọ́bí ó ti ń wá àdìmísàn fún ó ti ṣe jáàbù mí ẹ̀mẹ́fà kò rí àdìmísàn ṣùgbọ́n ọjọ́ tí mo gbọ́ ìpè ọtọ́rítì ti olórí ogun mi jáde láyé ọmọ mi rí àdìmísàn ní yunifásitì Abuja.
0: Gbogbo olórí ogun ayé tiẹ̀ náà.
3: Every academy of your life.
0: Àti olórí ogun ayé tèmi.
3: Every academy of my life.
0: Wọ́n máa jáde lọ́yà.
3: Amen.
0: Fẹsẹ̀ jẹlẹ̀ sọ pé jáde láyé.
3: Ṣé dáì dáì dáì.
0: Ẹyin tó ẹ sọ̀rọ̀ yín di olórí ogun fún
3: mi. All of you that are my academy.
0: Pariwo dáì dáì dáì dáì dáì dáì dáì dáì dáì dáì.
4: Ọ̀rọ̀ yìí ti dé didi.
5: Ó ti dé didi ọlọ́run.

0: ṣẹ́rú ọlọ́lọ́mọ́
1: o. Òkè láyé mi wá
0: o. Oṣó ilé mi ẹ̀dá yìí, àjẹ́ yìí.

0: Praise the Lord. My name is Reverend Gabriel Ayodeji.
1: Ẹ pàtàkì fún Reverend.
0: Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi. Èkó mo wà sà.
1: Èkó lẹ ti wá báyìí.
0: Bẹ́ẹ̀ sà.
1: Èmi náà máa dé kú lọ́jọ́ kan.
0: Lákọ̀ọ́kọ́, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. She was vomiting. Mo fẹ́ gbé lọ sí hospital, ó dákú. Wọ́n á ṣàbá mi rescue mo padà sílé. Omi orí òkè wà nulẹ̀. Mo nígbàgbọ́ nínú ìpè Sam Ojo. Mo nígbàgbọ́ nínú ìpè Májẹ̀mú orí òkè Ògo. Mo á sọ fún ọmọ mi, mo ní, I ask my daughter, mo ní, do you believe in this God? Ó ní yes. Mo wá fun ní omi yẹn mú. Mo wá fi wọ lójú. Ó sùn láì gbé lọ sí hospital. Ọlọ́run dẹ̀ wò sàn.
1: Lójú ẹsẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún mi. Tó bá jẹ́ nìyẹn ló dúró.
2: Wọ́n ti máa sọ.
1: Tó bá jẹ́ nìyẹn ló ṣe yìí ni wọ́n á ti fẹ́ràn.
0: Wọ́n á sá lọ. Tó bá jẹ́ nìyẹn ló dúró mi, á ti máa sèrègún. Òní dúró mi. Nígbà tí bàbá ní ká máa gbàdúrà, mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde. Ó sì wá ojú yìí ti máa ń yọmí lẹ́nu. Nígbàkúgbà ojú ẹ̀ máa ń da omi ni. Ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá, ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje. Bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀, áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde. Ó sì wá bá mi, ó sì fọwọ́ kan ojú náà. Mo rí ohun kan tó jáde nínú ojú náà. And I discovered that the light was clear. And that was how I'm healed from that eyes. There is power on this mountain. I can testify. And there is no day I call on the God of authority that God disappointed me. Praise the Lord.
1: Hallelujah. Ìgbà wo lo bí ti ń dùn?
0: Sà, ó ti pẹ́ sà.
1: Ó tó sùn mẹ́lò.
0: Sà, ó ti lé lọ́dún mẹ́wàá, omi máa. Nígbà tó bá di ìgbà ọ̀rùn báyìí, omi máa jáde lójú, mo máa ń lo glasses mi. Tomi máa jáde, tomi máa bí ìgbà tó bá ní èèyàn sọkún. Omi ṣe máa ń dà lójú mi.
1: Kí lẹ wá rí sí?
0: Sà, bí mo bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà, áńgẹ́lì yẹn wá, ó sì fọwọ́ kàn mí lójú, mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní ìkankan jáde nínú ojú náà. Ojú náà mo dẹ̀, I now saw the light.
1: The light. And it's more clear.
0: Clap
1: for Jesus. Agbára Ọlọ́run, the power of God, kò parí ogun tó.
0: Kò
1: sì lè péré mọ́.
3: Lẹ́yìn ni mo jáwọ̀.
4: I entered into this zone.
3: Pẹ̀lú àwọn angẹ́lì oríire.
4: With the angels of goodness.
3: Gbogbo ẹni ṣàbẹ̀.
4: I made our statement.
3: Ẹ̀sùn oríire
4: lọ. Amen, you are blessed today.
3: Ayé ìlà jáwọ̀.
4: We entered into this life.
3: Gbogbo ìdààmú ọjọ́ tó pẹ́.
4: Every long time problem.
3: Ẹ máa gbiná dà.
4: Ṣé fire.
3: Ẹyin wàhálà tán ni ò ní solution.
4: Those problems they have no solution.
3: Ẹ máa gbiná dà.
4: Ṣé ṣe ṣe.
3: Ìyá
4: Tafarubi. In the name of Jesus. Ohun
3: Ohun olúwa tó mi agege.
4: The word of God has shaken with that.
3: Ohun olúwa tó ní ọlá ńlá.
4: Word of God has given
3: us. Ṣebí níwájú olúwa
4: yìí. Before this God.
3: Ní àwọn òkè yóò bí
4: ìdá. All this night like
3: that. Ẹ̀fọ́ rí sókè lónìí.
4: Lift up your head to me.
3: Ẹyin ẹnu ọ̀nà.
4: O yi ń gèdè.
3: A fẹ́ fọ àwọn ìṣẹ̀dá jáde.
4: Want to pull out some destinies.
3: Láti inú kòtò ayé.
4: From that evil pit.
3: A fẹ́ gbé àwọn ayé jáde.
4: Want to lift up some lives.
3: Nínú ìdè tó pẹ́.
4: From that long time point.
3: Bàbá.
4: Bàdá.
3: Nítorí orúkọ rẹ̀.
4: Because of your name.
3: A béèrè fọwọ́ ìtúsílẹ̀.
4: We ask for hand of the lead.
3: Àṣà àti kọ́ pé.
4: For it is written.
3: Ní orí òkè sí òní.
4: Upon my Zion.
3: Ìtúsílẹ̀ yóò wà.
4: That shall be delivered.
3: Yóò sì jẹ́ mímọ́.
4: And holiness.
3: Àwọn ọmọ Jacob.
4: And the son of Jacob.
3: Wọ́n ní ìní wọn.
4: Shall possess the
3: possession. Jẹ́ gbogbo ìṣẹ̀dá.
4: Have every destiny.
3: Tó rí mi gbọ́ lọ́wọ́ yìí.
4: Dàkẹ́ yẹ mi náà.
3: Níbi àdì ọmọ.
4: Níbi àbá hàn.
3: Àwọn ọmọ Israẹli.
4: The Israelites.
3: Àti ọmọ Júdà.
4: And the children of Judah.
3: Àjùmọ̀ kó wọn ní
4: ìbẹ̀. They were gently held captive.
3: Àwọn tó dì wọ́n mú.
4: Those that held them.
3: Wọ́n dì wọ́n mú sí
4: sí.
3: Held
4: on to
3: them.
4: Bẹ́ẹ̀
3: wọn jáde.
4: He will bring them
3: out. Tí wọ́n sínú ògo.
4: I put them to glory.
3: Ìyẹn ló jẹ́ wá o.
4: That's why we are here.
3: Bàbá alátìlẹyìn.
4: Father, I was
3: the Lord. O ti fi ẹnu mi sí ọrọ̀.
4: You have made my mouth
3: always. O fẹ́nu mi ṣàṣẹ.
4: Two into
3: two. Oní gbogbo tá a bá ti sọ.
4: With everything we say.
3: Kó máa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́.
4: Shall come to pass.
3: Ǹjẹ́ lórúkọ Jésù.
4: Jésù.
3: gbogbo ìṣẹ̀dá tó gbò mí.
4: Every time you hear me.
3: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
4: Now I receive deliverance.
3: Ẹni tó ń bẹ́ kúsù tó ń bẹ́ kú jí.
4: That one sleeping awake in the
3: bed. Bàbá mi ni ń gbàdúrà fún ẹ.
4: Then I should pray for you.
3: A ó pa ọ́ lẹ́rìn
4: lọ.
3: Gbogbo ẹ tó sun ẹkú kíkorò.
4: All of you be bitterly.
3: Gbogbo ẹ tó sun ẹkú kíkorò.
4: Just weeping bitterly.
3: Gbogbo ẹ tó sun ẹkú àṣìṣínú.
4: Just weeping with thee.
3: Ẹni sun ẹkú gbagba.
4: Just weeping out of
3: me. Gbogbo ẹyí tí wọ́n ń gàn.
4: You that have been mocked.
3: Ẹyí tí ojú tì lọ́wọ́.
4: You that have
3: been put on shame.
4: Ẹyí
3: tí ènìyàn bájà.
4: You that man is fighting.
3: Báyìí ni Olúwa Jehova
4: wí. Just let Jehova know.
3: Lórúkọ Olúwa.
4: In the name of the Lord.
3: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
4: Seek for deliverance.
3: Yada labi.
4: In the name of the
3: Lord. Ẹ̀dá bàálù kàdá dábà gbọdà. Ode o. Akoko ìtúsílẹ̀ mi ti dé o. Ode o. Sátani mo lọ mọ́ lọ́wọ́. Ode o. Akoko ìtúsílẹ̀ mi ti dé o. Ode o. Sátani mo lọ mọ́ lọ́wọ́. Ẹyin tẹ́ ń join ní Facebook lọ́wọ́.
4: You that join us on Facebook.
3: Ẹ ṣe àvídó yìí lónìí.
4: Share this video today.
3: Ẹ ṣe ní 31 times.
4: 31 times each.
3: Ọ̀rọ̀ ń jáde lọ́wọ́.
4: The word is proceeding
3: right now. Àṣẹ ń tẹ̀lé.
4: Authentic backing
3: talk. Nǹkan márùn-ún náà sọ fún mi.
4: 5 things I'm told.
3: Number 1.
4: Àkọ́kọ́ ní ẹ̀.
3: Repeated problem must come to an end.
4: Ogun tó lọ tó bọ̀.
3: Ogun tó lọ tó bọ̀.
4: Repeated problem.
3: O ti jẹ́rìí lórí ẹ̀. O ti dunnú lórí ẹ̀. O tún padà wá.
4: But you still came back again.
3: Mo pàṣẹ.
4: I decree.
3: Ẹ̀yin ogun tó lọ tó bọ̀.
4: Every current problem.
3: Lórúkọ Ọlọ́run
4: Ìṣúẹ̀. In the name of God of Israel.
3: Ẹ máa gbiná.
4: Mẹ́ka ìpayà.
3: Wọ́n rán mi wá ní o.
4: I am sent.
3: Lina Anta.
4: Yes, I am sent.
3: Bẹ́dú Àdélé.
4: Ẹ̀mí mímọ́.
3: Ẹ̀rẹ̀gẹ̀dù.
4: Ẹ̀mí mímọ́.
3: Ọ̀kọ̀dájú.
4: Yes, Lord.
3: Ẹ̀yin ọ̀fà.
4: All you arrows.
3: Tó lọ tó ń padà.
4: That keep recalling.
3: Àṣàṣì.
4: Your agents.
3: Tó lọ tó ń bọ̀.
4: That keep recalling.
3: Lórúkọ Jésù.
4: In the name of Jesus.
3: Ẹ máa gbiná. Ẹ̀yin àfiṣe ayé.
4: You are religious of people.
3: Ìdàbàradà.
4: In the name of Jesus.
3: Àwọn èèyàn gbúdọ̀ ní permanent
4: victory. The people must have permanent victory. Bẹ́ẹ̀ni.
3: Permanent solution.
4: Bẹ́ẹ̀ni ọ̀nà àbẹ́yẹ tó máa
3: ń gbé wọn. Ọ̀rọ̀ àdúrà dada.
4: Yóò.
3: Ẹlẹ́yẹ.
4: Ẹ̀mí Ọlọ́run.
3: Wọ́n gbọ́dọ̀ máa tinú ogun dẹnu.
4: They must not go from bad to bad.
3: Wọ́n gbọ́dọ̀ máa tinú wàhálà dẹnu
4: wàhálà.
3: Wákàtí àdúrà làwà.
4: This is the hour of prayer.
3: Jẹ́ló kọjá.
4: Jábọ̀ ẹ̀ dàní mọ̀
3: Olúwa dẹ́ ogun wọn
4: dẹ́. Thank you, Father.
3: Wọ́n ti ní ẹkún lọ sùn lójoojúmọ́.
4: They say you are weeping every day.
3: Ọ̀nà kejì tí wọ́n rán mi sí nìyẹn.
4: That is second place I'm sent.
3: Mo tún pa ẹ lẹ́kún.
4: That thing making you cry.
3: O gbúdọ̀ pa ẹ lẹ́rìn.
4: Must give you laughter.
3: Sarah sá sọ pé.
4: Sarah sẹ́.
3: Olúwa pa mí lẹ́rìn.
4: God has caused me to laugh.
3: Yéni ha.
4: Bẹ́ẹ̀ni.
3: Ribadua.
4: He has caused me to laugh.
3: Genesis 21.
4: Genesis 21.
3: Ní 1 to 10 yẹn.
4: From 1 to 10.
3: Sarah sá wípé.
4: And Sarah sẹ́.
3: Olúwa pa mí
4: lẹ́rìn.
3: God has
4: caused me to laugh.
3: And all
4: those that
3: hear me will laugh with
4: me. Psalm 126.
3: Psalm 126. Ó lẹ́ fẹ́ kún rìn lọ.
4: That man that goes around.
3: Yóò fi ayọ̀ padà wá.
4: He will be with them with joy.
3: Psalm 30.
4: O
3: ní ẹkún lè pẹ́ dalẹ̀.
4: He said we be with 30
3: night. Ayọ̀ ń bọ̀
4: láàrín. Joy come
3: in. Ẹyin tẹ́ ń sun ẹkún.
4: Who that are with me presently.
3: Ẹyin tẹ́ ẹ̀rọ náà lọ.
4: Who that have no way out.
3: Ẹyin tí ẹkún ò jẹ́ kẹ́ gbé ayé.
4: Who that been to allow to enjoy your life.
3: Lónìí.
4: Today.
3: Ẹ sun ẹkún.
4: You will wait no more.
3: Má jẹ̀mú tó ń rìn ní ẹkún rẹ.
4: Why don't you need your weeping.
3: Ó bàjẹ́ bẹ́ẹ̀.
4: Hey,
3: Mary
4: is
3: instructed.
4: Oh Lord, stop my weeping. Stop my weeping.
3: Oluwa fa iwe ẹkún ya lori
4: ọrọ. Lord, see my book of weeping.
3: Iwe ẹkún ti aye kọ.
4: That book of weeping written in my name.
3: Fẹ́ kí n máa fi ojoojúmọ́ sun ẹkún.
4: That I should be weeping every day.
3: Ẹ fa iwe ẹkún ya.
4: Ti ayi tó.
3: Ayo ẹ gbàdúrà
4: yìí. Please pray that prayer.
3: Ẹyin ọkùnrin ẹgbẹ́.
4: Men pray it very well.
3: Màmá lẹ́lẹ̀.
4: Oh, pray, pray, pray.
3: Ẹ fa iwe ẹkún ya o.
4: Tear that book of weeping.
3: Mo fẹ́ padà rẹ
4: ni o. I want to laugh again.
3: Oyo oyo
4: oyo orúkọ ṣe.
3: Oluwa fire.

I'm not going to be able to do it.

0: Mo sọtẹlẹ rí dapò yìí ìwọ tó ń bẹ lẹnu ọ̀nà tó ráyè wọnú ọgbọ yẹn ilẹ̀kùn sí lónìí ẹyẹ ọ̀dọ́ ẹ gbàdúrà lónìí ilẹ̀kùn sísẹ́ ẹyọ kan ó lè yọ gbogbo ẹbí ẹ kúrò nínú ìdádúró àti ẹ̀gàn na owó ẹ sókè ẹ pariwo olúwa ẹ bẹ mi wo. Segun o, oye oye oye oye, ẹbẹ mi wo,
1: ilé
0: mi segun,
1: isi
0: pala,
1: lẹ́mi
0: ọ̀fìkì, lẹ́mi ọ̀fìkì, lẹ́mi ọ̀fìkì.

Adichebi Oyoni Adaba FM. Adaba FM kò ní ṣe bí ẹnìkọ́ kan. 88.9 FM. Ẹ sọ fún jòkó kó má ṣe bí ẹ̀lú mọ́. Àrùn ló ń laṣọ.